0: ìjàlá ọ wà nsò ńlẹ̀
1: ìyìn ló yẹ ọ olódùmarè apá ńlá tó ṣàyè rọ ẹrù jẹjẹ létí ogun pupa ọba ńlá tó fa fẹfẹ tó mi ń gbẹ ó sọrọ ara san gbogbo lẹ ẹmí títì ìyìn yẹ ọlọrun tó ń gbé nínú ìyìn àwọn ènìyàn mímọ ọlọrun tó ń gbé nínú ògo ológo àìtì ológo àìsà ológo àìdíbàjẹ ológo dídán ẹlẹrù nìyìn ọba lórí gbogbo ọba ọba ńlá ti gbàdọ balẹ gbogbo ọba àtòrí ọtẹ dánilọlá ọba ti gbákulé ti gbàgbára lọwọ ẹbọra ẹrù jẹjẹ ní gbogbo lẹkílẹ ọba bá ní sọrẹ mọmọ dání ìyìn yẹ àánú àìlópin onífẹ àìsẹtàn alágbádá iná aláwọ tẹlẹ oorun gbìngbìn nìkin awo mọ ṣe é gbé ọlọsọ mọ rí gbàbọn lọwọ ọmọ ojú ẹrù jẹjẹ afúnimọṣirẹ gún olóòtú àjọbọ ọba lórí gbogbo ọba ọba àwọn ọba olúwa àwọn olúwa bàbá mi tí ó ṣe rọ lóye ọba tí fọba jẹ ọba tí ó ṣe rọ lóye nígbà kọọkan ọba tó ju gbogbo ọba lọ ọba tí sọrọ nínú ọba ọba tí wí nínú ọba ọba tí gbàdọ balẹ gbogbo ọba ọlọrun tó wò sùnsùn tó gbé tálágà látòrí àkìtàn tó ní ọjọba pẹlú àwọn ọmọ aládé tọgbà ládé látinú èrú pẹ tó ní ojogun ìtẹ ògo mímọ mímọ tòlúwà ní gé kan pa kan gbé kan dìde arúgbó ọjọ elétí gbóngbàròyé abetilujára bí ajere bàbá mi asòro fìjà lọ ọba tí gbéni níjà tẹrù tún bá ní ìpilẹsẹ ọgbọn àtòyé àánú tí ó lópin ìfẹ tí ó lẹtàn nínú ọba tọba lórí ohun gbogbo ìyìn yẹ ọba tó ní kọkọrọ isika david lọwọ ẹni tí ń sí tẹnikẹni ò lè tí ẹni tí ń tì tẹnikẹni ò lè sí àgádágodo gbogbo ẹmí ènìyàn ìwọ làwọ ọmọ fìyìn.

0: rédíò lẹ ti ń gbọ wa ẹra gbé fóònù yìí àwọn tán ti ní ẹjẹ àwọn tán bá ti bẹrẹ yẹn ẹ bẹrẹ sí ni máa kàn sí wọn pé ètò àṣálẹ ìdájí kan ti bẹrẹ mo gbàdúrà gbogbo ẹyin tí ẹ tí ìsùn tó fi di àkókò yìí àtẹyin tó yẹ pé ẹsẹ jí náà ni àjíǹde ara yóò mọ jẹ gbogbo wa ẹyin bàbá màmá tẹ ń gbàdúrà fún wa ẹyin ẹgbọn àbúrò ẹyin ọmọ wa gbogbo gbogbo yín pátápátá la kí gbogbo ẹyin tẹ jẹ agbóhùnsáfẹfẹ tàbí olùsọrọ lórí ẹrọ agbágbé tàbí ibikíbi orí pẹpẹ eléré orí ìtàgé gbogbo yín pátápátá la kí akí bàbá wa apostrophe alimi torí pé àwọn ní ọgbàlejò gbogbo wa ní ọ̀la àmì ní ọjọ́ saturday ní saturday laago mẹ́wàá láàárọ̀ ní ti ministers conference fún gbogbo àwa ìránṣẹ́ ọlọ́run tá a jẹ́ ajínrere pátá nínú ìtẹ́mi jẹ́ kan ẹ̀yin náà ń kọ́ tẹ́ ń gbọ́ wa ń lé ẹ̀yin ń jí kọrin láàárọ̀ ẹ̀yin ń jí kéde láàárọ̀ ẹ̀yin tiẹ̀ jẹ́ akọrin ẹ̀mí ẹ̀yin tiẹ̀ jẹ́ ìránṣẹ́ ọlọ́run ajínrere nínú ìjọ akọrin oríṣiríṣi ọ̀nà tó ń gbà wúlò fọlọ́run ẹ jájọ pàdé níbi ní ìlàgò mẹ́wàá láàárọ̀ sátidé 10:10 bẹ́ẹ̀ náà ni a kí pásítọ̀ Yomi Adéboyè the gathering 26 ó ti ń súnmọ́ díẹ̀díẹ̀ november ni lọ́tẹ̀ yìí kì í sọ october yìí ìdí tán ìsún wájú ni pé kí ààyè tún lè gba ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ju bó ti máa ń gbà wọ́n lọ́dọọdún ẹ mọ́ gbàgbé pé iṣẹ́ ìránṣẹ́ yìí ọ̀fẹ́ ni wọ́n ń ṣe ìwòsàn wọ́n á kọ́ àwọn oníṣègùn wá láti ìlú òyìnbó wọ́n á wo wọn wá wọ́n á fún àwọn èèyàn ní ìwòsàn tẹ̀mí wọ́n á fún wọn ní ìwòsàn tara wọ́n á tún fún wọn ní ìwòsàn ti ẹnu èèyàn 5000 ọlọ́run kò ní fi iṣẹ́ ìránṣẹ́ yẹn sílẹ̀ o
1: amen
0: gbogbo àwọn tó sì wà ń díẹ̀ tán support iṣẹ́ ìránṣẹ́ náà ọlọ́run ní fẹ́yìn náà sílẹ̀
1: amen
0: akíyàwá lady evangelist dr kehinde oyebode àti gbogbo ẹyin èèyàn wa ní green pastures holiness bible church international ojú olúwa gbogbo ẹyin ti ké tẹkùnkà lákì pátá tó lónìí abala mẹta náà lẹtọ bẹẹ ti mọ orin ìgbaani àti ẹrí pẹlú wákàtí àdúrà dídùn orin ìgbaani pẹ̀lú ẹ̀rí àápapọ̀ ni ẹ̀ẹ́gbọ́ orin ìgbaani o ṣùgbọ́n àti ìníjẹ́ ẹ pè pípé tẹ́wà máa pè àwa yí pọ̀ mọ́ ẹ̀rí kí ni ìdí ni wípé nàìjíríà ó pé ọdún mẹ́rìndínláàádọ́rin tó gbòmìnira ọdún mẹ́rìndínláàádọ́rin 66 years ọ̀pọ̀lọpọ̀ tó ń gbọ́ wa yìí ni wọ́n yìí sọmọdé ńgbà náà ọ̀pọ̀lọpọ̀ tó wù wá yìí ni wọ́n yìí sọmọdé ọ̀pọ̀ sì jẹ́ àgbà tó jẹ́ pé ìgbà yẹn náà ni a bí wọn ọ̀pọ̀ tiẹ̀ jẹ́ pé ṣáájú ìgbà náà la bí wọn kí lè rí tiyín náà tẹ́ lè jẹ́ lórílẹ̀‐èdè pé a bí yìí sí nàìjíríà òun lájọ ti sọ papọ̀ nígbà tá a bá gbọ́ orin tá a fẹ́ gbọ́ tán òmìnira inú orin yẹn láti mọ tá a pè lómìnira kí lómìnira gan a wà bọ́ sí wákàtí àdúrà dídùn ẹ̀bùn rẹ ẹ̀bùn mi kí lẹ̀bùn rẹ kí lẹ̀bùn mi dixon ìtùnú ẹ wo ẹ má jẹ́ àfà lọ wọn lé àdèmọ́lá samuel god bless you there àwọn èèyàn tiẹ̀ ti ń pè láì tiẹ̀ ti ṣe pé àṣà ìjẹ́ká tiẹ̀ ẹ jẹ́ ká lọ gbọ́ orin ìgbaani ná ẹ jẹ́ ká lọ gbọ́ orin ìgbaani torí pé èmi ń tèmi kò lè sú mi láti máa kọ orin ìgbaani kò dẹ̀ lè sú mi láti máa wu ìwà ìgbaani bíi ti ọ̀rọ̀ ọlọ́run ẹ̀yin kọ́ o mo mọ̀ pé kò lè sú ẹ̀yin náà dixon ọ̀yá.
2: ẹnu wòlíì jeremiah sì kìlọ̀ ní jeremiah orí kẹfà ẹsẹ̀ ìkẹrìndínlógún wípé ẹ dúró ní ojú ọ̀nà náà kí ẹ sì wò ó kí ẹ sì béèrè ọ̀nà ìgbaani èwo ni ọ̀nà dídára kí ẹ̀yin kí ó sì máa rìn níbẹ̀ ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín àkókò tó láti gbọ́ orin ìgbani ká sì tún ṣe àgbéyẹ̀wò ibi tí a ti ń bọ̀ ibi tí a bàdé àti ibi tí a lè yọrí rẹ̀ sí kò máa súwà láti máa kọrin ìgbani.

0: Ami.
1: La gbilo ni baje.
0: Ami.
1: Ko Jesu ile ni Nigeria yo gba itura.
0: Ami. Ami.
1: Ko Jesu Nigeria yo gba irorun.
0: Ami o.
1: O ni ra ko ni dinira mo wa lowo.
0: Ami. Ami.
1: E to wa Nigeria Olorun yo nde fun.
0: Ami.
1: Mi na dupe lowo Olorun. Hmm. Ko da mi si. Ki ko ju ala di ga mo se le si sa ma ni.
0: Hmm.
1: O dupe lowo Olorun.
0: O da yin si iya atodo yin le o. Hello. Hello.
1: O ko mi ni ayin de mo se
0: mi fe gbo yin mo daada o. Eh.
1: Ayin de mo se sa to yo.
0: Hello sir.
1: Hello. O ko mi ni ayin de mo se sa to yo.
0: Ki le poruko yin?
1: Ayin de mo se.
0: Alagba ayin de Moses lati ilu Oyo. Bi e ti gbadura forilede Nigeria Olorun yo gbadura fun eyin na
2: amen
0: bi Olorun tin be ti emi e wa Nigeria ateyin atawa koni ni wa lara
2: amen
0: ominira be ni o je ti gbogbo wa Jesu Oluwa wa
2: amen
0: e se e se Moses ayanride atoyo e se un e se e se ba kuro ju opo nke lomi raye wo be ba n silekun fun Dixie ba n silekun mo kini tin sa lo saboy hello
3: hello sir
0: hello sir
3: ah oga oju oluwa
0: o n wo mi n wo yin o
3: ko ni baje fun sir
0: ami
3: ni ojo ti agba omunira lori lede ori line la wa ni school
0: ori line la wa ni school
3: ori line
0: ile na fun yin
3: independent asia flag
0: mo fun yin ni flag
3: white and green
0: flag and green
3: and the cup
0: e to modun melo ngba yen eyin to modun melo ngba yen
3: saba oju oluwa je ka fe je
0: e ma je ape je baba yi somode aba tin ba wa so yi
3: o pe de baba mi da lowo olohun
0: be
3: mo lo ibere aye mi pelu rorun aro aye mo lo osan mo de lo osan na pelu rorun
0: irolele wa bayi ile ti su irolele wa ile o ti su o
3: ka ko bu sowo mi ri
0: hallelujah
3: mi o de so hospital lojo kan ri
0: hallelujah
2: la seun
3: so o mo dupe lowo olohun nigeria ti ma da
0: ago ni folohun amen
3: gege bi oro yin gege bi oro yin pe eni ta ma di e do ma so ko do ma ji ki se to
0: criticize ki se en ti o mo bu yin e to ni n to fe se
3: awa na rajo ma loju wa ba ni nigeria ti ma da
0: ami loruko jesu ami
3: a o gbadura buruku o ni ki eni keni eni to ma gi alase
0: ta ma gbadura fun gbogbo awon alase be
3: ta ma gba fun alase
0: o se ni keni to de ko ase
3: ni ke ka bo se odo won lo
0: be ni
3: bo se odo won lo
0: be ni
3: o gbagbo to ni ni e na eni te ki lori le ni na iye kere mi rara
0: oluwa se
3: ebu rara yin gan o mo ni gbo awon to mo mo
0: adupe
3: o be ko wa be ni body loruko olohun o be won because tayo de oye body is a special person orile ede
0: adupe
3: itoro urara account number mi so kini kan si kini kan ore kini kan be ki awa fura wa gan ka se ki okan wa ka mo ba se fun yan ibuku fun yan inu je ranse yi en to ba se olorun ma ba mi buku
0: amen.
3: God my baby no know.
0: Amen.
3: That's my own opinion. God bless you, sir.
0: I see God is God bless you.
3: Samuel Ibito ye loruko mi.
0: Alagba Samuel Ibito ye. Adupe o God.
3: E woli to kilo wa.
0: E se woli to kilo. God bless you, sir. E ma ba wa bo. He.
3: O da sir.
0: Eh ba silekun fun won Dixie Itunu. Silekun yin, silekun yin. Hello.
4: Oju Oluwa.
0: Oju Oluwa n wo mi, n wo yin ma. Oluwa seun ma.
4: Ibere soyin ebere pe gan ni je ominira. Ta ba ni ka wo. Je ka lo sinu bibeli. Je ti ata ni jade.
0: Bene.
4: Ta ba wo iwe Daniel 4:3.
0: Mm.
4: O bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìíní.
0: Daniel chapter 3 láti ẹsẹ̀ kìíní bẹ́ẹ̀ni.
4: Olórí tuntun ọba.
0: Bẹ́ẹ̀ni.
4: Orúkọ ọba náà ni Nebukadnezar.
0: Bẹ́ẹ̀ni.
4: Ẹni pé wọ́n wá ẹ̀sùn kan sí àwọn ọ̀rẹ́ Daniel
0: mẹ́fẹ̀ẹ́ta lọ́sẹ̀. Bẹ́ẹ̀ni.
4: Wọ́n ń bọ̀ rìkà, wọ́n ti gbá. Wọ́n ni wọ́n kó wọn lọ sí inú ibi tí iná ti ń jò.
0: Bẹ́ẹ̀ni.
4: Ṣùgbọ́n nígbà tó nǹkan tó dé bẹ̀, ọba ọba àwọn ọba.
0: Ọba ọba àwọn ọba. Olúwa àwọn olúwa. Ọba ọba àwọn ọba.
4: Tó tẹ̀lé ẹni àkọ́kọ́ nínú náà.
0: Iná ìléru.
4: Wọ́n ti kó àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìsílẹ̀. Ìṣe Sájàsì, Mésàkì, Àtàbẹ̀dínígò.
0: Àtàbẹ̀dínígò.
4: Ẹni pé nípasẹ̀ rẹ̀, ìtura jẹ́ bámi o.
0: Ó bá gbogbo àtòun àti gbogbo
4: ìlú. Ọlọ́run tó tún wọn sílẹ̀ torí kì í ṣagbára wọn ló tún ba wọn lẹ̀. Ọlọ́run tí wọ́n gbẹ́kẹ̀lé yẹn, ó dẹ̀ tún wọn sílẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
4: Nàìjíríà náà yóò gba ìtura.
0: Àmì lórúkọ Jésù.
4: Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n gba ìtura.
0: Bẹ́ẹ̀ni.
4: Iná kan kò fọwọ́ kàn wọ́n lára.
0: Bẹ́ẹ̀ni.
4: Lẹ́yìn ìgbà tá a wọn sílẹ̀ ní ìlú
0: ìbẹ̀.
4: Tábà pé wọ́n ní òmìnira, ó mì pé ẹ tá a tún sílẹ̀
0: kúrò nínú ìdè.
4: Kúrò nínú ìdè. Ó wá gba òmìnira. Ó wá gbàdúrà fún Nàìjíríà. Òmìnira tá a gbà kò ní jẹ́ òmìnira fún Nàìjíríà.
0: Àmì Jésù.
4: Ọlọ́run ó fi ayé Nàìjíríà jèrè ọkàn àwọn kọ́ńtì míì.
0: Àmì o.
4: Tí wọ́n máa wo ìṣe wa kọ́ọ̀sì wípé ṣe bẹ́ẹ̀rí bí Nàìjíríà
0: ṣe. Bó ṣe rí ẹ̀ṣẹ̀.
4: Ìyípadà ọ̀tún yóò bá Nàìjíríà, yóò bá
0: ayé
4: Nàìjíríà lọ́pọ̀.
0: Àmì. Àmì.
4: Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, èmi náà bí ọmọ tó jẹ́ sínú oṣù yìí labi tó tẹ̀jẹ́ pé ọjọ́ kìíní gangan
0: ni. Ọjọ́ kìíní gangan labẹ́ ẹ̀yìn gangan. Ní oṣù kẹwàá.
4: Ọmọ mi ni kò ń tè mí. Ọmọ
0: mi. Ok, ọmọ yín. Ọmọ yín.
4: Mo wà nínú oyún rẹ̀ ni nígbà tí bàbá rẹ̀ ṣaláìsí.
0: Ẹ̀yà.
4: Àmọ́ nígbà tí mo máa wá bí, mo bí ní ọjọ́ kìíní. Oṣù kẹwàá. Mo bí. Mo wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ọmọ náà kò rí ìnira. Orí pé nínú ọdún òmìnira la bí. Mo dẹ̀ ń gbà ládùúgà pé àtúnwọ̀n àtàwọn ẹ̀gbẹ́ wọn à ní rí omi ìnira láyé wọn.
0: Àmì àmì àmì.
4: Àti gbogbo etí tó ń gbọ́
0: tó ń gbọ́ ètò yìí.
4: Tó ń wò wá ní Facebook ẹni tẹ́ni wa gbogbo wa pátá. Àmì tẹ́ ẹjẹ́ bàbá wa nínú Olúwa àti bàbá kejì tó wà lọ́dọ̀
0: yìí.
4: Àti gbogbo àwọn tó wà ń súdúrò tó fi mọ́lẹ̀ iṣẹ́ lájúlú. Ẹ ti ń bá wa sọ̀rọ̀ ẹnì kankan nínú wa ara ò ní lu wá
0: lórí. Àmì o.
4: Orílẹ̀-èdè Nàìjíríà ló gba ìtura.
0: Àmì.
4: Ara ò ní lu wá o.
0: Àmì o.
4: Ní ẹnì kankan wa.
0: Àmì.
4: Orúkọ mi ni Mama T láti ẹ̀yìn Wema. Èmi ni mo dá ṣètò náà nírọ̀lẹ́ tí mo lá pàdé ní.
0: Ìyá àfin Mama T láti òkè Wema. God bless you mama mi.
4: Ó wù mí láti tún ní àwọn fídíò ní. Irú ilé ìfẹ́ fún mi nígbà kan báyìí ó ti pẹ́ díẹ̀ o
0: ọdún
4: kẹje
0: nìyí
4: ọdún kẹje nìyí fẹ́ kó kẹsẹ̀tì mẹ́ta fún mi ní Wema tẹ́ni wá pàdé iṣẹ́ báránsì.
0: Wá
4: pàdé ní Wema ọdún kẹje nìyí fẹ́ ni mo gbádùn àwọn fíìmù náà lọ́pọ̀lọpọ̀.
0: Ẹ̀yà ẹ̀yà
4: ọmọ ọmọ darapọ̀ mọ́ yín.
0: Àmì Jésù.
4: Ẹ̀mí ṣe sì fún ikú tó yáwọ́ kò ní pa yín.
0: Àmì Jésù.
4: Èmi náà ẹ̀mí fọmọ sí tẹ̀ ẹ̀rán
0: tẹ̀lẹ̀ ń ṣe
4: torí tẹ̀lẹ̀ ń ṣe yìí. Ẹ̀mí fọmọ sí ẹ̀mí fàyà sí ẹ̀yìn náà ẹ̀mí jìjà kúdà o.
0: Àmì Jésù.
4: Lórúkọ Jésù ẹ ti mọ Jésù ẹ̀mí padà sẹ́yìn.
0: Àmì Olúwa.
4: Agbára Ọlọ́run yóò túbọ̀ máa pọ̀ nínú ayé
0: mi.
4: Lórúkọ Jésù. Lórúkọ Jésù ẹ̀mí jìjà kúdà.
0: Àmì o Mama ti.
4: Àmì
0: Jésù.
4: Àwa náà. Lápapọ̀ abàjẹ́ ìṣèjọba o.
0: Àmì.
4: Ẹ ṣé o.
0: Àmì.
4: Ọkọ̀ ọ̀tọ̀ ni mí.
0: Gbogbo àwọn fíìmù tẹ wá sọ yẹn gbogbo ẹ ló ti wà lórí Facebook àmì lórí YouTube lẹ́ẹ̀bà ẹ̀ẹ́bà wọn lórí YouTube bẹ́ẹ̀ ni kẹ́tẹ̀ẹ́kà bẹ́ẹ̀ni ẹ gbogbo ẹ pátá látàgbà wòlíì tó dé the last one ẹ̀ẹ́bà ń bẹ̀ ẹ ṣe mà God bless you ma. Àmì o God bless you mama. Àmì o. Àmì o. Olúwa kùṣẹ́ mà ẹ ṣe ẹ má bá wa bọ̀ mà. God bless you ma. Mama ti nìyẹn wọn gbàdúrà wọn ní ọjọ́ òmìnira làwọn ti ẹ̀ bí ọmọ àwọn kan. Gbogbo ẹ̀yìn tá a bí lọ́jọ́ òmìnira tàbó ṣe òmìnira àtàwa náà òmìnira kò ní jẹ́ pin wa o. Hello.
2: Hello. Ẹ kú dédé wòye sá.
0: God bless you ma. Yes ma.
2: Adamodúpẹ́ Olúwa ni.
0: Bẹ́ẹ̀ni o.
2: Òmìnira jẹ́ nǹkan tó dára púpọ̀. even ọbọgbọn tan so chain mo
0: tan so e won mo ndi
2: ara ma so oruko jesu ara ti gbogbo wa
0: ami jesu
2: ninu ile kankan olorun a fi ara tu wa
0: ami
2: awon ile awon to farada ipo ye ko ma pa o la ti fe gbo pa won kuro ile oko sugbon sa n ro ri mo olorun a tu won si
0: ami
2: olorun a so won ti inira
0: ami
2: ohun to fa inira olorun a ba wa mu
0: ami o ami o
2: oko na to n ri ro ari oko mi ti ya wo e na ni lara oruko jesu olorun a tu gbogbo wa
0: ami
2: olorun a fun wa ni ayo fun oruko jesu
0: ami
2: lori omo lori oko lori ise iranse wa lori idile enikankan olorun a tu wa si
0: ami
2: gege bi nigeria lapapo oruko jesu itura awonu aye wa
0: ami
2: gbogbo ijasi gbogbo iberu eyan diju kan ko la kan o sun ko ma le sun to
0: ko
2: agbara ti e su ba Jesu joba olorun a yonda fun
0: ami o
2: mo nira fun ara ti wa o
0: oruko
2: ti wa ati tomo ati temi mimo Jesu oluwa wa
0: ami ami oruko Jesu iya fi mu dupe ore oluwa God bless you ma gbogbo adura te gba fun Nigeria fun wa ati enikankan olorun je ko je itewo gba oruko Jesu oluwa wa
5: ami
0: gbogbo olugbo eto yi ara oni ni wa o eyi ta bare to nlai nira kan koja iya fi modu pe oluwa ti gbadura pe awon oko mi wa won ni yawo lara awon yawo mi wa won ni oko lara omo mi ni obi lara obi mi ni omo lara gugu wa patala agba omi nira loruko Jesu
5: amen
0: silekun silekun silekun ko je ka wo +234 814249106 hello
6: eku ajesa
0: oluwa seun o
6: alaafia le wa sa
0: alaafia ni o eyin na o
6: eku tesiwaju ko ni re yin o
0: abi ma
6: oruko jesu pe yin o ni fara pa o
0: abi jesu
6: e pele so
0: thank you ma
6: oro yen o oro orin yen
0: be ni
6: o so nipa o menira
0: be ni
6: menira da looto ṣugbọn o ni ru awon afofa yi nko
0: o minira da sugbo ri ni uru afofa
6: o minira da sugbo ati yayo poro
0: eh se awa omo Nigeria ba won adari Nigeria abi gbogbo wa lapapo la yayo poro
6: gbogbo wa na la lowo nbe
0: gbogbo wa la lowo nbe
6: gbogbo wa la lowo nbe ben o se nto le pe o le pe ko ni ohun pe abo mo
0: ni
6: gbogbo nti sele
0: be ni
6: eyan wo ru awon omo kekeke ta wa school eyan teacher awon ba so fun pe okay lati school the principal so pe awon omo yi o won ni lo passport meji meji o a ja kuku se merin merin ka lo meji nbe ki won si ko yo ku pa mo yẹn bó wa láti wá ṣe kínní kankan ẹgbẹ́ àpò photographer kan wá bá wọn yà ní school ni photographer sì wà teacher rí photographer photographer ló wọ́n gba
0: 150 fún méjì
6: wọ́n ní wọ́n ṣe mẹ́rin pé wọ́n tọ́jú ìyókù lóyún fún wọn nílé police méjì
0: bẹ́ẹ̀ ni
6: wọ́n ní 150 ni o ni wọ́n san fún mẹ́rẹ̀ẹ̀rin mo fi ń ṣàkàwé ni o
0: bẹ́ẹ̀ ni ó yé mi
6: títíjà wá pé 200 ní ẹgbà lọ wọn fẹ́ sírò tèmi náà mọ
0: ẹ bá ń fi tèmi sí o
6: nígbà wọn bá kọ nóòtì fún ìyá ìyá náà ó pè é ni àwọn ọmọ yìí nílò
0: passport o wọn bá fẹ́ sún fún dádì
6: bó láti ṣe báyìí o 300 ni ó pè é
0: ìyá náà ó pè 300
6: ìyá náà ó fi ti ẹkún
0: kai
6: mo kàn fi yẹn ṣe
0: àkàwé ní gbogbo wà lọwọ mi bẹẹni pé ibi tó ti wẹ pẹlú everybody ló lọwọ ń bẹ
6: nígbàdàdù òmìnira tán ibi atún lọ rẹ ìyá èrè oríṣiríṣi ta tún fi ìbùkún ọlọrun ta ìbùkún ọlọrun tí ọlọrun fi kẹwàá ta tún fi ìṣòfò náà la tún wà ń dùn mọra wà lọwọ báyìí
0: ẹwù
6: bí tọrọ èpò dé dúró ní ìsìn àrígàsì lò kẹrosin lo edu gan àmọ yìí wọn tako edu yẹn fẹ
0: kábíyèsí olódùmarè
6: àwọn kan sì wà dúró ní dúró gbámúgbámú
0: layo layo àmọ
6: bẹẹ yẹn kan ló kó gbogbo owó tí ọ lọ rẹ élu tó lọ kọ 753 duplexes ọdẹ ọnà kan ṣoṣo
0: lójú kan nìyẹn wa àti mọ ti bomi o
6: kọ́nà wọn dákun kọ́nà wọn sàn gbogbo ara lọ́wọ́ mẹ́
0: gbogbo everybody lọ́wọ́ mẹ́
6: mọ̀ ní pé lábẹ́ àkóso gbogbo ti wulẹ̀ kò rí mọ́mọ́ pé kò tí ì takòkò lójú ọlọ́run
0: bẹ́ẹ̀ ni
6: orí pé gbogbo ni bàtàkókò wà
0: bàtàkókò
6: bí àkóso bàtàkókò lójú ọlọ́run lójú mi ọba tó ti bóde samaria
0: bẹ́ẹ̀ ni
6: orí pé ìsìnbẹ́ngbà náà bí mo gbọ́ ti ghana
0: bẹ́ẹ̀ ni ebe agbọ́ ti sáà tàbí burkina faso ní ìsìn kọ́ àwọn náà gbádùn ní ìsìn
6: ẹsẹ̀ di amú ghana tó sì wà ní ìsẹ́nu
0: báwo
6: tó ti yà wádọ̀ wà rí ọlọ́run tó sì yun ó bẹ lórí ìtẹ́ síbẹ̀ ọlọ́run kò rédi kan ó bẹ lórí ìtẹ́ ọlọ́run ayérayé ń bẹ lórí ìtẹ́ rẹ kò sì dáwọ́ ṣẹ́ dúró bẹ́ẹ̀ni ó ń bẹ lójú iṣẹ́
0: ọlọ́run wà lójú iṣẹ́
6: kò tí ì pàṣẹ ni tọ́ bá pàṣẹ ta ní ayé ẹsẹ̀ rẹ̀ kò
0: ọ̀dà
6: ṣùgbọ́n mo gbọ́ ọlọ́run gbọ́ pé ọlọ́run ó padà bá ní mú nàìjíríà wá sí ìrọ̀rùn àwọn tá a ti fara dà náà la padà jèrè ẹ̀
0: àmì
6: lórúkọ jésù bẹ́ẹ̀ lórí
0: àmì o
6: àlàáfíà ni fún yín bàbá mi
0: God bless you ma ẹ bá ń dárúkọ yín àwa mo kọ yín ṣùgbọ́n ẹ̀ dáfáwé
6: ìyáàfin
0: deborah lady evangelist deborah láti ìlú ọyọ ẹ ṣé o lady evangelist
6: deborah
0: ọmọ náà ń gbọ́ báyìí
6: o God bless you yóò dára fún yín o
0: ẹ ṣe ma
6: ẹ
0: mọ̀ mọ̀ ṣe o it is well with you sir ẹ bá kí ìyá wa o hey, lady evangelist Deborah láti ọyọ akinyin o oye Deborah precious akio God bless you ona wa nbẹ ọmọ mi daada ẹ ṣe ìyá àfìdé lady evangelist Deborah látọyọ wọn ní gbogbo wọn la lọwọ nbẹ bá ń ṣílẹkùn gbogbo wọn la lọwọ nbẹ ọkùnrin lọwọ nbẹ obìnrin lọwọ nbẹ ọmọdé lọwọ nbẹ àgbà lọwọ hello.
5: Hello, sir.
0: Hello, ma.
5: Mama Thomas is in sorrow that I see.
0: Mama Thomas, that I see.
5: Ta fa bere ti o ni fun wa Nigeria ju pe oro Olorun ma gbe inu wa o ti enikeni ki oro Olorun gbe ninu e ti o si wa wo ko ti o fe tele ti gbogbo re lo ni Nigeria o ri ofe ta ma ti gbadura fun awon to n chaaju wa ton dari wa Olorun ko je kan rati wi pe ijo kan yo jo kan ti gbogbo re o pin
0: gbangba o dekun jo kan
5: kí ni wọn fẹ́ dì lọ
0: ọ yà mí lẹnu
5: wọn ní ọ̀rọ̀ ọlọ́run bá ń gbénu wọn
0: bẹ́ẹ̀ ni
5: ẹ̀jẹ̀ wo ọlọ́rọ̀ àti lásàrò ẹ̀wọ̀n tó gbẹ̀yìn ọlọ́rọ̀ ọlọ́run kó fún wọn lórí ọ̀fẹ́ láti máa lé ìjọba ọ̀run
0: àbí o
5: ìjọba ayé ìfúnpàdé rẹ̀ ni ṣùgbọ́n ìjọba ọ̀run là ń pè ní ayérayé
0: bẹ́ẹ̀ ni
5: ẹ rí ọ̀rọ̀ ọlọ́run ṣe pàtàkì kó máa gbénu kò tí ẹnikẹ́ni tí ọ̀rọ̀ ọlọ́run ń gbénu ẹ̀ tó máa ṣìwàwò
0: bẹẹni
5: a máa bá wọn gbàdúrà náà ni àwọn tó ń darí wa ìgbà òmìnira primary three lè mí wà
0: primary three lè wà ń gbà òmìnira.
5: Mo wá jẹ́ pé mi ò tí ì mọ ẹ̀sìn tí màá ṣe ṣùgbọ́n ní ìsìtí gbogbo rẹ̀
0: tí bàbá ti wá sọ ní òmìnira
5: gbogbo àwọn tó ń darí wa ká bá wọn gbàdúrà ọ̀rọ̀ ọlọ́run kó máa gbénu wọn wọ́n ṣe ń padà bọ̀ torí tí wọ́n bá yá ní ìsìn tó bá kú bíi díẹ̀ tí wọ́n ti jayé máa wá fẹ́ máa lọ síwájú ọlọ́run.
0: Ọmọ ọlọ́run bá fún ọ lórí ọ̀fẹ́ rẹ̀ mọ ni.
5: Nupiwada orí ọ̀fẹ́ ìrònú pìwàdà orí Jésù ti sọ wádùn òmìnira.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
5: Àwa ni ká má tún fira wa sínú ìgbèkùn.
0: Ẹ ṣe gan ni
5: ma. Ìjẹ́ni tó tẹ̀lé Jésù tó wà nínú ìgbèkùn. Òmìnira tẹ̀lé ìta àgbáyé.
0: Bẹ́ẹ̀ni
5: ló sàn wa. Àbí o ọ̀rọ̀ ọlọ́run bá fún lórí ọ̀fẹ́ kó máa gbénu wa.
0: Ẹ ṣe ma.
5: Ọjọ́ ránú gbà.
0: Àmì orúkọ yín mà.
5: Mama
0: Thomas látàrí ṣe God bless you. Mama wa Thomas látàrí ṣe. God bless you ma. God bless you ma.
5: Gbogbo àgbáyé kọ́ mọ̀tumẹ̀.
7: àti muslim àti christian
0: bẹẹni
7: jesu pe àánú ni
0: àánú ni
7: àánú ni kùránì
0: àánú ni
7: nabi isa àánú ni
0: àánú ni
7: akérésọrẹ ni
0: àánú ni
7: àánú ni
0: ẹlà àánú ni ànábì isa àánú ni jesu kristi àánú ni àánú rẹ ò ní fi wá sílẹ lórúkọ jesu adéwálé blessed awotunde god bless you ọmọ mi dáadáa yes àánú ni fẹnikẹni hello ma
8: ẹka lẹsa
0: god bless you ma kú ojúmọ akú àjì
8: ojú olúwa
0: òun wò mí òun wò yí o
8: ọlọrun á wà pẹlú gbogbo wa
0: àmì àtẹyìn náà
8: iṣẹ ìránṣẹ yín onídòkú
0: àmì
8: gẹgẹ bí obìnrin gẹgẹ bí mọmí tó sọrọ láìpẹ ìṣe sọ pé gbogbo ala lọwọ ń bẹ
0: gbogbo wa ni òun ya àfin debra látọyọ
8: ṣèbí nǹkan la gbọ ní nǹkan bí aago mẹjọ èyí tó mú kíndìnrín ẹ tó lọ ta
0: ọmọ kékeré ọmọ 22 years
8: kí ló ń wá
0: ọmọ 22 years tó lọ ta kíndìnrín rẹ
8: kí ló ń wá kí ló ń kan lójú tí ò lè ní sùúrù
0: àbí
8: àìní ìtẹlọrùn òun ló sọ wá di bíi dáadáa lónìí
0: òun ló sún wá kó òun náà òmìnira tó sọ wá di
8: tó sọ
0: ọpọlọpọ dé ní ìlera
8: ntọwọ yan ntọwọ wa oto
0: mo fẹ fi gangan fa
8: awa fadilẹ tó ń sin o ta balẹ o ta boko
0: hey.
8: Ọlọrun kò gbà wa
0: ami
8: ọlọrun ó yọ wa nu ẹ ọlọrun á gbà wa
0: ami o ami ma
8: agbara ọlọrun á òmìnira yóò jẹ tiwa pátápátá
0: ami
8: ọlọrun tó gba daniel kúrò nù wo kìnnìún akókò yọ wa lórúkọ jésù
0: ami
8: bí ọmọ mi gan nínú oṣù yìí náà ni mo bí
0: ẹyin náà
8: nígbà tí ẹ náà tún máa bímọ ìyẹn náà tún bímọ nínú oṣù
0: ẹyin bímọ.

0: sílẹ̀ o. Àtẹ̀yìn àtàwọn ọmọ yín àtọmọ ọmọ àtayọ ọmọ àtọkọ ọmọ bí ọlọ́run ti ń bẹ tẹ̀mí ẹwà ọlọ́run kò ní fi sílẹ̀ o. Gbogbo ẹ̀yin olùgbọ́ ètò tàbẹ́yìn olùdarapọ̀ mọ́ ètò wa pátá là á mọ́ gbàdúrà fún bí ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹwà ojú ẹnikẹ́ni inú wa ò ní rí bí o. Bẹ́ẹ̀ bá ní ìjọba ọlọ́run gbogbo ọjọ́ fi ṣèrè jẹ torí rèdí tó ń bá wàá dìde lórí òru tá a fi à ń jókòó kalẹ̀ nu ẹ ṣe màmá mi.
1: Ọlọ́run àmà pàlà àtàbọ̀ ẹ máa fà ọ ní báyìí o.
0: Àmì o Jésù ẹ ṣe mà.
1: Ẹ̀mí bí ẹbí pé o.
0: Àmì àmì ẹ ṣe gan ni mà. God bless you ma. Yes, jẹ́ kí n wo ẹnìkan sí Dixon ká wa lọ sí wákàtí àdúrà torí wákàtí àdúrà tòní a gbọ́ ohun tá a fẹ́ gbọ́ a ó dẹ̀ wò wípé ǹjẹ́ bó sì yẹ aṣèrà ṣe ń ṣe bó sì yẹ ká ṣe ṣe bẹ̀rẹ̀ ṣe ń ṣe. Hello.
1: Hello ẹ̀ka lẹ́ ẹ̀ kú ojúmọ́.
0: Olúwa ṣe wá kó àjà kó ojúmọ́ mà.
1: Orúkọ tèmi ni Dickness Eunice Apan láti Apẹ̀tẹ̀.
0: Dickness Eunice Apan láti Apẹ̀tẹ̀ Apẹ̀tẹ̀ Apẹ̀tẹ̀.
1: Ẹ kú sí Olúwa o.
0: Olúwa kú ṣẹ́ mà.
1: Okun àti agbára tẹ́ fi ṣiṣẹ́ ìdíbi Ọlọ́run yóò fún yín o.
0: Àmì o.
1: Ẹ̀mí dùn ìlú àpòpàti o.
0: Àmì Jésù.
1: Ní agbára lọ́wọ́ Ọlọ́run Nàìjíríà á dìde o.
0: Àmì àmì.
1: Ènìyàn ò lè ṣubú kó má dìde Ọlọ́run á dìde.
0: Àmì.
1: Challenges ni Nàìjíríà ní. Ó ní ẹ má jẹ́ kí ọkàn yín kó pò ó ní ẹgbà mí gbọ́.
0: Bẹ́ẹ̀ni ó jẹ́ kọ́kàn yóò
1: dàrú. Àgbà Ọlọ́run gbọ́ lórí Nàìjíríà Ọlọ́run á gbé dìde.
0: Àmì o. Àmì o.
1: Kò ní bá báyìí lọ o.
0: Bẹ́ẹ̀ni báyìí kọ́ ni ọmọ rí lọ.
1: Mo sọ ní orúkọ Ọlọ́run alàyè òní lọ́jọ́ kẹjọ nínú oṣù kẹwàá Ọlọ́run á gbé Nàìjíríà dìde.
0: Àmì àmì.
1: Ilé yín àti ọ̀nà yín Ọlọ́run á ro lágbára o.
0: Àmì Jésù.
1: Ẹ ní dohun àlùpàtì o.
0: Àmì o. Àmì o.
1: Àmì ìwà gbàtura.
0: Àmì.
1: Nàìjíríà gbàtura.
0: Àmì.
1: Gbogbo tá a ní àgbàtura.
0: Àmì.
1: Òmìnira ò ní bọ́ lọ́wọ́ wa o.
0: Àmì o.
1: Ìyẹn nígbà bá a di tá a gba òmìnira níbo la kówó òmìnira lọ.
0: Bó la kó lọ bó la ń kó lọ.
1: Níbo la kọ́kọ́ kó lọ.
0: Bó la kọ́kọ́ lọ bẹ́ẹ̀ ni 77 lọ òun gbàgbé àti gbogbo ẹ̀ bẹ́ẹ̀ sí.
1: Tí èèyàn bá fún èèyàn ní nǹkan tí ò bá lò dáadáa bó lọ kẹ́ sì máa. Ẹ jẹ́ àbí Ọlọ́run á dárí ti wa o.
0: Àmì àmì àmì.
1: Ṣẹ̀rẹ̀ṣẹ̀ yóò máa tẹ̀síwájú.
0: Àmì o àmì o.
1: Ẹ kú sí Olúwa.
0: Ẹ ṣe mà Dickness Eunice Apan láti Apẹ̀tẹ̀ God bless you ma. Ẹ máa bá wa bọ̀ ẹ ṣe. Ẹ jẹ́ àdádúró bẹ́ẹ̀ ká wa lọ sí wákàtí àdúrà dídùn ká lọ sí wákàtí àdúrà dídùn. Gbogbo ọkàn tó ń gbọ́ ètò yìí pátá tilétilé tọmọtọmọ tẹbí tara tọkọtọkọ tayataya bí ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ wà ayé ẹnikẹ́ni inú wa ò ní wọnú ìdè. Jésù wípé ẹ lọ sí ìletò kékeré ni ẹ rí gbogbo kẹ́tẹ́kẹ́tẹ́ kan ti ń bẹ bí àtọmọ rẹ túlẹ̀ bẹ́nikẹ́ni bá bìyín pé ta ló ní ẹ̀tú ẹ wípé olúwa ní fi ṣe torí pé olúwa ní wa fi ṣe ní nàìjíríà ara òní ni wa o. Olúwa ní nàìjíríà fi ṣe lágbàáyé ara òní ni nàìjíríà. Kíní kan tí mo mọ̀ ni wípé ní ọjọ́ kan ní àkókò kan ọlọ́run gbọ́ gbin àwọn ọmọ ísírẹ́lì ní Íjíbítì. Ọlọ́run yẹn dẹ̀ sì wà láàyè síbẹ̀ yóò dẹ̀ gbọ́ gbin wa náà nàìjíríà. A ti jẹ gbádùn ní Nàìjíríà àti gbogbo ọkàn tó bá ti lóore ọ̀fẹ́ àti máa wọ 60-something-70 ti jẹ gbádùn ní Nàìjíríà sẹ́yìn a tún jẹ gbádùn Nàìjíríà èmi mọ̀ ni bí orin ìránṣẹ́ Ọlọ́run òjò adé ni oní nǹkan yìí dá mi lójú bẹ́ẹ̀ ni ó yé mi yéké pé bọ́jọ́ òní bá tilẹ̀ kúrò ọjọ́ ọ̀la mi àádá ó lè rí báyìí ní Nàìjíríà lónìí ṣùgbọ́n mo mọ̀ pé yóò dẹrùn lọ́la. Kíní kan ni wípé ní ìgbà tí ènìyàn bá ń ba nǹkan jẹ́ kì í mọ̀ pé òun bàjẹ́ o nígbà tó bá bàjẹ́ tán tó bá fẹ́ wà tún ṣe ẹ̀ ìgbà náà ni ó mọ̀ wípé nǹkan ń bẹ àgùntàn tọmọ rẹ̀ sọnù. Ní àkókò yìí ẹ jẹ́ kí gbogbo wa ká forí tì í ẹ jẹ́ àfaradà ẹ má jẹ́ ká yàyà kuyà nítorí wípé asá àwọn náà àbáyọ gẹ́gẹ́ bí èyí tá a sọ lórí alẹ́ àná nígbà tí ọmọ 22 years tó bá lọ ń ta kíndìnrín kan rẹ̀ tó ní tó lọ ń ta ní 7 million omo 22 years to lo n ta kidirin re 7 million nitori ipo na sa fe baye pe o fe baye dogba gbogbo ore re to sagbode gba re iyen na gba $1,200 gege be to sagbode gba iyen na gba lowo en ti ora kidirin eketa na o ni mo ra iphone kan fohun awon mo 22 23 year to dagba ju 23 years ke wa wu wi pe se be na lo le to ni egun wo lo mo 22 years o le ni ti o fi sise agbara wo ni o ni ti o fi sise ba se npe nigeria le yi gan ehun rere nbe nigeria wo eyan wa to ni legit money ti won se won ti won lujibiti ti won seso ti won te 419 ti won se won ti won ti won kowo je ti won kowo je tan de ni owo won net o wa nigeria yi ni nigeria na ni bi olorun tin be ti emi e wa agbara itesiwaju olorun ma mu ba nigeria dogbo n to da be ni po le loni yo pada dero ro ba dola sugbe ma gbagbe o emi to wa ni sanya eyin alase wa na olorun o ran yin lowo ibi to ba tin wo latowo yin e tun to gbogbo awa olidibo na e ma ja gbo enu didun lasiku yi e ma ja gbo enu didun gbogbo eni ba tin danu fere fere bi ewureje wi ata gbogbo eni ba tin bu elomiran to je pe ko ri n to fe se ko so fun wa ti mo pe ru won o le debi ipo ase kan si n to da o fdi afeti le en to ba ti n buyan to se egbon ti yin ko nbe e ja wo en to ba ni kan se nigeria yi yo dara yo dun emi de mo wi pe gbogbo ma kan si bi jesu oba ti de titi 2027 ta wo lo kan yi e ri pe akoko minira miran o ma de ba nigeria
2: amen
0: bi olorun tin be te mi e wa e lo ko sile ke la jirire kayode oyebode so be yi pe bi jesu oba ti de ni 2027 akoko minira mi ma de fun nigeria
2: amen
0: lagbara lowo olorun nigeria ko ni wonu inira mo itura ni o je ti wa ominira to to ninu jesu yo je teni kokan wa jesu oluwa wa
2: amen
0: e ja lo si wakati adura didun dixie tunu

0: àṣẹ tí wọ́n lò tí wọ́n fi gba ẹ̀bùn mọ́ yín lára àṣẹ náà bàjẹ́
1: amen
0: èmi náà lu àṣẹ ti kristi jésù olúwa wa mo sọ jáde mo fi ẹnu mi kan ẹ̀jẹ̀ jésù mo sọ wípé ẹ̀bùn tá a jí mọ́ yín lára nípasẹ̀ àṣẹ tí wọ́n jagbà mọ́ yín lọ́wọ́ olúwa gba padà fún yín bẹ́ẹ̀ láti sísìn lọ ojú ìran yín kó là etí ìgbọ́ràn yín kó ṣí ní orúkọ jésù olúwa wa
2: amen
0: amen lórúkọ jésù ẹ ṣe ẹ̀yin kan ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ ẹ bá ti lálàá ti yín ẹ kì í rántí mọ́ tilẹ̀ bá mọ́ àwọn agbára àwọn yẹn ni o agbára àwọn sàtánì yẹn ni bá ń sílẹ̀kùn fún wọn dixon kó tó di pé yóò kó àwa àti wọn sílẹ̀kùn fẹ́yàn méjì fún mi síjọ. Hello.
3: Hello.
0: Hello ma.
3: Hello.
0: À ń gbọ́ yín ma.
3: Ẹjọ́ sá ẹ̀bùn tèmi ọlọ́run mo ráàánú gbà mo sì mọ onírúurú ni ìsọtẹ́lẹ̀ ni ìríran ni àlá ni ṣùgbọ́n nípa àìsàn àti àníyàn jẹ́ kí n sọpá àníyàn kò sí kankan mọ́ o.
0: Kò sí ohun tí sátani kì í lò láti fi gba ẹ̀bùn lọ́wọ́ ènìyàn ohun tó bá ti mọ̀ wípé èèyàn máa wà lẹ́tíàsí náà ló máa fi gbà lọ́wọ́ èèyàn bọ̀ mo sọ ohunkóhun tí sátani lò láti fi gba ẹ̀bùn lọ́wọ́ yín tó bá yẹ pé àìsàn ni olúwa wò yẹn sàn tó bá yẹ pé àníyàn ni gbogbo àníyàn ayé ẹ̀jẹ̀ jésù parẹ́ lọ́kàn yín ní orúkọ bàbá tọmọ tí ẹmí mímọ tó wá pé àìní ni ọlọrun pèsè fún àìní yín lórúkọ jésù ẹ gba ẹbùn yín padà ẹ dẹ lo fún ògùn ọlọrun ó dẹ ti rí bẹẹ ní orúkọ jésù kristi olúwa wa àmì àmì lórúkọ jésù god bless you ma ẹyin tẹ ẹlẹbùn àsọtẹlẹ ṣùgbọn ẹgbọmọ ẹgbẹ lè sọtẹlẹ mọ báyìí lórúkọ jésù olúwa dá ẹbùn yẹn padà fún yín lórúkọ jésù kristi ti nasaeti gbogbo ẹyin tí ẹ ní ẹbùn ọlá báyìí lọlá ṣe máa rí báyìí lọlá ṣe máa rí tó dẹ jẹ pé ó ti máa ń rí bẹẹ tẹlẹ ṣùgbọn nísinsìnyí ẹ ti ẹ wá rí mọ báyìí lónìí ní orúkọ jésù kristi ó yá ojú ìríran yín kó padà òye ìríran yín kó padà orúkọ jésù dìyìn lógo ní orúkọ jésù kristi olúwa wa àmì àmì àmì lórúkọ jésù tó ẹ jẹ́ kí a fi ohun gbogbo sílẹ̀ dìgbà tí mo bá dìde lórí ètò yìí ìṣẹ́jú mẹ́wàá lẹ́yìn tá a bá dìde lórí ètò yìí àjọ lórí ọ̀fẹ́ láti pera wa wo aago mẹ́rin 10:03 lẹ́ bẹ̀rẹ̀ sí ni máa pè tó dáwà náà bá ti dìde à ń lọ fàbọ̀ fẹ́yìn tó ràn wá ń ṣẹ́ ó bá di ìṣẹ́jú mẹ́wàá tó bá ti kọjá àgbà tá a bá ti dìde lẹ́ẹ̀tó bẹ̀rẹ̀ sí ni máa pè mí padà sí orí nọ́mbà eléyìí tá a fẹ́ fún yín yìí 08057929941 08057929941 ẹ gbọ́ mi jésù ó ní ọ̀nà òtítọ́ àti iyè gbogbo àwọn ẹ̀bùn rere tó pé látòkè ló ti wá òun náà ni ẹ̀bùn rere tí ọlọ́run fi ránṣẹ́ sí ayé gbà lólúwa tó lu gbala rẹ má padà lẹ́yìn rẹ má ṣèfẹ́ rẹ má bínú ọmọ nìkejì mọ́ wá àkókò fún àdúrà wá àkókò fún àwẹ̀ wá àkókò fún ìdúrógbọ ohun ọlọ́run má fi gbogbo àkókò rẹ máa pariwo látàárọ̀ dalẹ́ nínú àdúrà mọ́ lórúkọ jésù yóò dẹ̀ dára fún wa ẹ̀bùn gbogbo tí ọlọ́run ti fún ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ jésù sátani ò ní gbà o àwọn tí sátani ti gbà olúwa dá padà lórúkọ jésù kristi olúwa wa lọ́jọ́ mẹ́jọ a tún lórí ọ̀fẹ́ àti pàdé lórí ètò yìí bí jésù ọba ti dé títí ìgbà náà mo ní ohun gbogbo tá a bá ń ṣe ẹjẹ́ a máa rántí o ojú olúwa ó ń wò mí ó dẹ̀ ń wò yín god bless you.
4: Lágelu FM Jagaba Gbogbo Radio máa rọwọn tó. Lágelu FM 96.7

ọjọ́ tó ṣe ayé òní mú ọmọ rẹ lọ yàrá àwọn ọmọ nílé. Ìbàrẹ̀ olódùmọ̀rẹ̀ ó bà mí adánìkan kọ́ ní létí gbogbo àgbáyé. Endless God, timeless God, onídùúró tí ẹsẹ̀ kì í ro láéláé. Ọba mi kan dú àná ọdún. Ọba mi ná jojú ẹ̀rù jọjọ. Ọba mi ẹbí yẹ máa gba tí kí fọmọ rẹ ṣeré rárá. Adúpẹ́ òsìn ọlọ́sẹ̀ rí ọwọ́ rẹ nínú ayé gbogbo abiyamọ àgbáyé. Gbogbo ẹni tó gbà púpọ̀ ti rí ọwọ́ ọlọ́run ẹ pariwo go go go go go go go go go go. Àánú la rí gbàtà fi ń wádìí gbogbo gbàtà fi ń gbọ́ wa. Pásítọ̀ Fákẹ́yẹmọ ni bàbá alábìyamọ ni mò ń jẹ́. Mìmí ayé ò ní mìọ́ lórí ọmọ rẹ̀. Mo ráyé mo sáfá yé mi ò mọ̀ gbà tí mo sáfó ayé torí pé tó tó nílé ayé. Ayé níṣe ni tó tún bèrè lọ́wọ́ ẹni pé báwo dẹ̀ ní nǹkan báyìí. Ayé ló ń dọbi síwájú kàkà kẹ́nìyàn ó tẹ̀lẹ̀ tútù ilé a sì tún máa yọ̀yàn. Báyé bá ní kó o dúró ìyá tètè máa sá lọ, tá bá ní kó o máa sá lọ níṣe ni kó o dúró. Ẹlẹ́nu méje ẹlẹ́nu mẹ́jọ láyé. Olùfẹ́ mọ́ tẹ̀lé ayé gbẹ́kẹ̀lé ẹlẹ́dàá rẹ̀. Nítorí tó bá gbẹ́kẹ̀lé ẹlẹ́dàá rẹ̀ wà ní ìfọ̀kànbalẹ̀. Ayé ò lè dojú tí ọ tó bá gbẹ́kẹ̀lé ẹlẹ́dàá rẹ̀. Nítorí Olódùmọ̀rẹ̀ náà yóò padà máa gbèjà rẹ̀ jà tó bá gbẹ́kẹ̀lé. Ní àkókò tó make sense àti àkókò tí ó make sense gbẹ́kẹ̀lé ẹlẹ́dàá rẹ̀. Ẹ̀gbọ́ bí ọtí kọ́ Sẹ́mu 125:1. Àwọn tó gbẹ́kẹ̀lé Olúwa yóò dàbí òkè sí òní tí ẹnikẹ́ni ò lè ṣí nídìí. Lọ́ní bó ṣe ń gbẹ́kẹ̀lé Ọlọ́run òní jogún òfo. Bó ṣe gbẹ́kẹ̀lé Jésù òní bá ìtìjú pàdé mọ̀. Bó ṣe gbẹ́kẹ̀lé ẹlẹ́dàá rẹ̀ ọ̀nà rẹ yóò làgẹ̀ẹ́rẹ́. Bó ṣe gbẹ́kẹ̀lé ẹlẹ́dàá rẹ̀ ibi òní débẹ̀ wà tọmọ rẹ̀. Ìrànlọ́wọ́ òjijì yóò yọ sí wà tọmọ rẹ̀. Iṣẹ́ gidi tó máa jẹ́ kó máa bìtì tó wó gidi máa wọlé Ọlọ́run yóò gbélé ọ lọ́wọ́. Àwọn ènìyàn tí wàá pàdé tí wàá gbéṣẹ́ gidi fún Ọlọ́run máa jẹ́ kó pàdé ẹ̀. À ń gbé ìwà tọmọ rẹ lọ sí àga tó wà lókè. À ń mú ayé rẹ kúrò ní agbègbè àwọn ẹlẹ́jọ́ wẹ́wẹ́. Pariwo mo jẹ́ gbẹngbẹrẹ. Sí ibùjọ́ kọ ọlá. Sí ibùjọ́ kọ ọlà. Sí ibùjọ́ kọ iṣẹ́ gidi. Àtẹ̀mí àtọmọ. Àtọkọ àtaya. Sí ìpàdé àwọn olóríire. Sí ìpàdé àwọn aláṣẹ yọrí. Sí ìpàdé àwọn tó fẹ́ ìgbéga mi. Tó fẹ́ ìgbéga ọmọ mi. Sí ìpàdé àwọn tí fúnni ní ìmọ̀ràn rere. Sí ìpàdé àwọn tó máa fi ọ̀nà rere hàn wá. Ayé ọmọ rẹ wọnú ọkọ tuntun. Ó yẹ wọ́ wọ́ wọ́ wọ́. Èèyàn gidi tó yẹ kọ́ mọ́ ó yà lọ mọ́. Abánigbẹ́rù kádàrá ó yà lọ pàdé ẹ̀. Olóore kí ló kàn ọmọ rẹ máa pàdé ẹ̀. Wà á rójú rere Ọlọ́run tọmọtọmọ nílé aláàyè. Ẹni ṣọ̀tì ọmọ rẹ yóò padà rí ìran ayọ̀ ọmọ rẹ wò. Àrùn kò ní wọlé rẹ o. Ẹ̀rù òru kò ní bọ̀ ọmọlẹ̀ tọmọtọmọ. Ó ní ṣírí ní ọ̀sán gángan tọmọtọmọ. Mọ̀mọ́ mo ní kó dìde. Ọba tó tóbi yóò fi títóbi rẹ̀ dá ọlọ́lá tọmọtọmọ. Ayé ọmọ rẹ yóò tutù bí omi àfọ̀wúrọ̀ pọ̀. Lórí ọmọ mọ̀mọ́ ò ní sá kolobá kolobá nílé aláàyè. Ọjọ́ ọlọ́mọ rẹ máa dára. Ọlọ́run máa kọ̀yà fún ọtọmọtọmọ. Lọ́ní ọ̀run fi ogún pààrọ̀ ogún ayé rẹ̀. Ìpìtà ayé ti yẹ̀yẹ́ yìí torí ìlàkọjá ayé padà di olú ọmọ níbẹ̀. Ọmọ rẹ di ogún àgbáyé. Ogún rẹ di oyin tí gbogbo ayé ń tọ̀ wá. Yẹ̀yẹ́ yẹn máa padà di ogún ọmọ lọ́wọ́. Ogún tó ń bọ̀ yìí máa jẹ́ kí àwọn tó ti sáfẹ́fẹ́ di ọ̀rẹ́ rẹ padà. Nígbà tí ogún Jọ́bù búyọ àwọn ọ̀rẹ́ rẹ jẹ́ onílé rẹ̀ lórúkọ jẹ́ wàá bọ́ àwọn ènìyàn. Ogún ọmọ rẹ la àgbáyé já o. Ogún ọmọ rẹ ò ní sọnù ní àpẹẹrẹ méje ọjọ́ ayé rẹ̀. O ní fi ogún ọmọ rẹ ra rí o. Ogún tuntun wọnú ilé yìí. O ní yẹ yàrá ọmọ rẹ sọ́tọ̀. Ọmọ rẹ máa fẹ̀gbẹ́ kẹ̀kẹ́ pẹ̀lú ogun lẹ́ni o. Ẹ̀rín ò ní jìnà sáàkẹ́ rẹ lórí àwọn ọmọ rẹ. Oru àtòṣùpá yóò wù tẹ́ kọ́mi tí ire tí ò ní kọ́mi tó yàgbà nù lẹ́ yìí o. Bàbá tó fọkùsọ lórí omi yóò sọ ọmọ rẹ di olórí o. Ìkẹ́kẹ́ kò ṣe é mú nǹkan wàá pàdé aláàánú. Àánú lójú àáké nínú odò àánú fọ.

0: wàrà tìnú nílé àlàyé. Olóòrẹ́ sọ̀gbàyé ọkà. Bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, ogbó ọmọ rẹ̀ máa la àgbáyé já. Ìjì kò ní sí ọmọ rẹ̀ lọ́wọ́ iṣẹ́ rere yìí o. Àánú bí odò tó ń ṣàn yóò ṣàn wọnú ilé yín o. Igi ẹlẹ́sọ ọmọ rẹ̀ ò ní wẹ́wẹ́. Wàrà òrere tọ́ka sí nílé ọmọ rẹ̀. Láti January 27 ojú rẹ̀ máa máa ríre o. Ọmọ rẹ̀ ò ní bá wọn nájà wàràwàrà. Wà á dé ẹni tí ayé ń fi re wá kiri tọmọtọmọ. Wà á dé ẹni tí ayé ń fi ṣe owó gidi wá kiri. Orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé a máa fi re wá orí tọmọtọmọ o. Adé ògo orí ọmọ rẹ̀ ò ní sí. Afọbajẹ́ ògo ọmọ rẹ̀ ò ní rọ̀ lóye. Ire tó lérò yàgbà. Ìrànlọ́wọ́ tó fọkàn sí ó wọlé wẹrẹ. Yẹrẹ bí àwàdà ire ọmọ rẹ̀ máa dé. O ní bọ́ọ̀lù ìrànlọ́wọ́ ọmọ rẹ̀ yóò dì. Ẹni máa fẹ̀rín sí ọlẹ́nu ọ̀run rọ sí ọlẹ́ni o. Àkọ́jẹ́ gíre ò ní parẹ́ lójú rẹ o. Ayé ò ní tibi ọmọ mú wa o. O ní fi ìnira tọ́mọ̀. O ní fi ìnira jẹun ọmọ o. O ní rọ́gbọ ẹkú àtẹ̀mọ́ra lórí ọmọ inú ilé yìí o. Ogún àfijọ́ inú ilé yìí ó yá iná jọ. Olúwa fi re wá orí tọmọtọmọ. Alábàárù ògo yóò ṣàwárí ọmọ rẹ. Orúkọ ọmọ tá a fi ń pè ọ kò ní di àwátì. O ní wà lùmútù ọmọ mọ́yà. Ìgbà tún yí kan mọ́ rẹ o. Àkọ́kọ́ tún dẹ̀ yí kan o. Ayé ò ní fọmọṣẹ́ pàṣẹ gbogbo wa o. Ó ní àwọn ò ní fi ọṣẹ pàṣẹ fọmọ rẹ. Ẹ̀mí kọrira jáde lára rẹ. Olóore máa ràn ẹ́ lọ́wọ́. Ìrìn àjọ ogbó kò ní dàrú mọ́mọ́ rẹ lọ́wọ́. Àwòrán rẹ ò ní gbàbọ̀dẹ̀ tí o. Ayé ò ní fàwòrán ọmọ rẹ ṣiṣẹ́ ibi. Ipá ẹlẹ́nì ni ò ní ká àwọn ọmọ rẹ o. Ayé ò ní tilẹ̀kùn àti jẹ àti mu yín o. Ẹ̀kọ́ àánú ò ní tì mọ́mọ́ rẹ. Ogun alálẹ̀ kò ní dínà eré mọ́mọ́ rẹ o. Ìgbìyànjú rẹ ò ní da sàn. Òmìnira tó yọ ayé ọmọ rẹ lọ́nu ó yá kó ṣubú lulẹ̀ o. Gbogbo àdágbé àdásọ yẹn ò ní rí mọ. Jésù ṣàánú Lázaro wàhálà ànúgbà. Ẹ̀mí mímọ́ Ọlọ́run wọnú ilé yín wá o. Ẹ̀mí ìjẹrẹrẹ wọlé wà. Ẹrù wúwo ara yín ó yá jábọ́ lójijì. Ẹrù ọjọ́ dànù jábọ́ o. Ogun àfijọ́ ẹbí ó yá jábọ́. Ayé máa fọrọ̀ mọ́ o. Wọ́n dẹ̀ fayọ̀ mọ́. Ayé máa fọ̀gọ́ tuntun mọ́ mọ́ rẹ̀. Ọmọdé yọnu sí ọ. Àgbàlagbà yọnu sí ọ. Wọ́n á bẹ̀rẹ̀ sí máa jẹ lójú aráyè. Ayé ò ní fi inú bọ́mọ rẹ jà. Wọ́n ò ní fi inú lé aláàánú rẹ jìnnà o. Ó yá lọ pàdé áńgẹ́lì ayọni nínú òsì. Ayé ò ní ra ọmọ rẹ níyé o. Ọmọ rẹ máa rìn jìnnà nínú ògo. Oore rẹ jẹyọ látara ọmọ rẹ látòní lọ. Ìmọ́lẹ̀ ògo rẹ ò ní wo òkùnkùn. Ọwọ́ aninilẹ́rọ̀ ọ̀run ṣèdájọ́ rẹ̀ lórí ọmọ rẹ o. Lójú alárò pé ó yá lọ ṣe rere. Oore rẹ wù jáde nínú ilé yín o. Ayọ̀ rẹ dé. Ìmọ́lẹ̀ wà tí ọmọ rẹ máa tàn kárí ayé. Ó sì lé dìde lórúkọ Jésù ó yá dìde. Dìde. Dìde. Àwọn kan tó lè ṣe gbìyànjú láti máa ṣe báyìí nínú Jésù. Jésù Olúwa. Ẹjí ní àgbéwá délé agbára.
1: Ní Thursday last week tí a wá síbí báyìí. Ìgbà tó máa di Friday tí mo gbọ́ prógíráàmù tó tí wọ́n ní ká ṣe ọ̀rẹ́ ẹyẹ kí ẹ sórí rédíò. Mo yẹ ṣọ̀rẹ́ yẹn tán tí àwọn dádì wá jí iná bá sọ pé mo láìkí bí ṣọ́ọ̀bù ẹ̀ ṣe rí o. Mo yẹ máa tó nǹkan bíi two by mo yẹ rí aláti nìyẹn. Mo sọ̀rọ̀ kọ́ àwọn pé ṣé 50,000 àbí èlò nìyẹn. Mo ṣe wọnú àkáǹtì mi nìyẹn. Mo yẹ rí 500,000
2: ni.
1: Babalábi wọn pe gba tí mo ti dé orí òkè yìí Ọlọ́run ṣeṣẹ́ ìyanunu ayé mi nínú iṣẹ́ mi.
3: Ẹ jẹ́ àbákà lẹ́lúyà o.
0: Gbogbo èèyàn ló bá pàdé Jésù nínú mi ní orí òkè ní àárọ̀ yìí ní ìfọ̀. Gbogbo ènìyàn máa mú fọ́tò ọmọ wọn wá nígbà tó wà ní kékeré àti handkerchief. Ogun àbáwáyé tó ọmọ rẹ mú wá dandan ni ó gbọ́dọ̀ rí lò. Èyí tí àwọn òkùnkùn ti yí padà Ọlọ́run máa yí padà sí rere. Tó o bá dẹ̀ ní àwòrán bá mi korúkọ ọmọ yẹn máa bọ̀ lórúkọ Jésù ọ̀rọ̀ ọmọ wa máa dayọ̀. Bọ́ọ̀lẹ̀ ní bọ̀súbọ̀sọ̀ tó wà ní ìfọ̀ ní Ògùn ṣe. Ní bọ̀sọ̀bù ẹ sọ fún ọlọ́kadà kan gbé ẹ lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Ọ̀rẹ́ ìdílé ni tòní àti ọ̀rẹ́ orí òjòrí. Wà á jẹ́ fún ìdílé rẹ ó tún lè ṣe fún ara rẹ. Iye kí iye ladẹ̀ lè fi ránṣẹ́. Bó ti wù kó kéré tó bó ti wù kó pọ̀ tó. Ìwọ ṣe àfi kankan ránṣẹ́. Wà á kàn máa tẹnumọ wípé Ọlọ́run lànà fún èmi àti bí mi. Ọlọ́run yóò lànà fẹ́ bí yín o. Tó o bá mọ̀ wípé o bá wà gbà kankan nínú àwẹ̀ yìí. Ẹ̀tọ́ rẹ ti wà ní ṣọ́ọ̀ṣì lọ́jọ́ Sunday ní Dálémọ̀. Tó o bá mọ̀ wípé olórí ọ̀fẹ́ àti gbà kankan. Ọjọ́ Sunday wọ́n ló yẹ kó o tètè dé. Bẹ́ẹ̀ dẹ̀ ni ọjọ́ Sunday wẹ̀jẹ̀ wẹ̀mú ni a máa wéwọ́. Ní ọjọ́ ni a fẹ́ ru ọ̀run sókè pẹ̀lú ìyìn wa. Ọjọ́ yege la fẹ́ ṣiṣẹ́ lórí pẹpẹ ọpẹ. Ọlọ́run bàbá alábìyamọ o.
4: Ààyè ló wà.
5: Hello, hello, prophet. 090-60-57-11-10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí. 30-34 347714. Lẹ́ẹ̀kan sí 303-4-3-4-7-7-1-4. Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní máa bọ́ jẹ mọ́.
2: Lagilu FM 96.7.

0: ọjọ́ kẹjọ oṣù kẹwàá ọdún 2026 8th of October ọjọ́ Thursday.
1: Ẹ jẹ́ àjọ yìí gbogbo àlàyé gẹ́gẹ́ bí ṣe wà láàárọ̀. Ẹ já fi ẹ̀mí ìmoore hàn. Ẹ̀yin tó jẹ́ wípé ọ̀tá fẹ́ kẹ́ kú ṣùgbọ́n síbẹ̀ ọ̀tá ò lè ṣògo lórí yín. A fẹ́ kí alleluia méje gẹ́gẹ́ bí ṣe wá sí ẹni tó ní gbogbo agbára. Sí awímáyẹun, sí ipá tó borí pá, sí ẹ̀mí inú àwọn wòlíì. A fẹ́ yín Ọlọ́run kìkì àṣẹ, Ọlọ́run kìkì agbára. Alleluia méje. 1, 2, go!
2: Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah!

bí ọwọ́ yẹn lórí sà. Mo kéde lẹ́ẹ̀kan náà, ibùkún tí máa ń ṣèǹdì ayé, tí máa ń ṣèǹdì lẹ́tàn gbé, ribonu aṣahala dahala, bí n bá gbọ́ tó ṣe àmì kọ́ tẹ́ bọ́lú ọlọ́run. Mi ò mọ tí ń bẹ tó jẹ́ àrán sí ogun, bí n bá ti ń gbọ́ tá mi rẹ̀ ń dún dáadáa lórúkọ Jésù kọ́ máa jábọ̀, ẹ̀yọ́ ló jábọ̀.

ẹ̀yọ́nú jàbọ́ ẹ jàbọ́ èmi wọn ni kéde àìsàn mi ò mọ irú àìsàn tó gbé débi mi ò mọ àìsàn tó gbé débi mi ò mọ tí ń bẹ nínú egungun àìsàn egungun ikú àrùbí orí fífọ́ tún lu gbogbo tí ó pè ní arthritis ọ̀pọ̀ nínú ẹ̀jẹ̀ àìsàn ara bí òyìn lolúwa wí bí n bá gbọ́ tó ṣe àmì iná yájà ẹ̀yọ́nú tì jáde

àwọn ọmọ rẹ yóò dá yàtọ̀. Jésù mọ́lẹ̀ bọ́ ní yes ní ọwọ́ yẹn lórí. The seal of distinction. Agbára láti lọ máa ṣe rere láti máa ṣe rere káàkiri ayé. The seal of distinction. Ẹnìkan nínú ẹ̀yin méjì mo wọ ní ojúgbójúgbó àṣẹ lọ. Mo kéde níbi tó dúró sí. Ó yẹ báwo báwo báà báwo báwo báwo in the name of Jesus. Bí tí wọn kì í dé nínú ìran rẹ, ègún ilé bàbá rẹ, agbára ilé yìí, ọfà ilé yìí tó lòun ní ju ọ̀tá yọ, fi gbogbo agbára inú ẹ̀ ṣe àmì iná olúwa jáde rẹ. Ilẹ̀kùn iṣẹ́ rere kí wọ́n sì níwájú ẹ̀, kí wọ́n sì láyè rẹ̀, kí wọ́n sì níwájú ẹ̀, wọ́n sì fún ọ, wọ́n sì fún ọ, wọ́n sì fún ọ, wọ́n sì fún ọ. Ekíme awi ẹ̀zẹ̀. Bí n bá gbọ́ tó ṣe àmì jù wọ́n lọ, gba ẹ̀mí tí tayọ̀. Títayọ̀ ọlá, títayọ̀ agbára, títayọ̀ owó, títayọ̀ àṣẹ, títayọ̀ ẹ̀ṣẹ̀. Bí n bá gbọ́ tó fọ́kẹ́ sàmí, ó yàtọ̀.

ẹkọ ojúmọ o ìròyìn àfẹmọjú ni ó ń dèsí etí gbọyìn láti ìkànnì ti lágelú 96.7 FM òkìgajòkè táatakàn mọ́lẹ̀ sunlé fúnbálá ládùúgbò fẹ́lẹ̀lẹ̀ ńlẹ̀ ìbàdàn adékúnlé yusuf lóníròyìn ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà náà ti kọminú lórí bí wọ́n ṣe ń gbé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú wíwá sí ilé ẹ̀kọ́ àwọn ọmọ ní gbogbo ìgbà sórí ju bí àwọn ọmọ ọ̀hún ṣe ń kẹ́kọ̀ọ́ tó yè kúrò sí. Gómìnà ìpínlẹ̀ Èkìtì Oyèbanjì náà ló ti ṣàlàyé pé Ọlọ́run ló mọ̀ọ́mọ̀ lu àbáṣà fún ìdásílẹ̀ ìpínlẹ̀ Èkìtì. Ikọ̀ ti yẹmẹ ilé yìí tán lọ bí 100,000 náà ti fọ́nká báyìí látàrí ìjà tuntun eléyìí tó tún ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀lẹ̀. Pedro Ona ló ti kéde ìfẹ̀yìntì lẹ́nu bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lẹ́ni ọdún 39. Níbẹ̀ gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà náà ti kọminú látàlà ohun tó ní ṣe bí àwọn èèyàn ṣe ń gbé ọ̀rọ̀ wíwá sí ilé ẹ̀kọ́ àwọn ọmọ sórí ju bí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ eléyìí tó yè kóró sí lọ. Ìjọba àpapọ̀ ẹni tó ṣàlàyé ọ̀rọ̀ yìí látọ̀dọ̀ ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ìpínlẹ̀ lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ọ̀jọ̀gbọ́n Shuaibah Ahmad eléyìí tó sọ̀rọ̀ wípé

ìgbésẹ̀ àkè lórí ẹ̀ láti rí dájú pé àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ná ní ètò ẹ̀kọ́ eléyìí tó yè kòrò àti àyíká eléyìí tó dùn bójú rí fún kíkọ́ àwọn ọmọ náà látàbí tí ń ṣàlàyé wípé àwọn ti bẹ̀rẹ̀ ṣíṣe ètò kọ́ni eléyìí tó mọyán lórí lápapàá jùlọ lẹ́ka tó ní ṣe pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ ayé òde òní àti ìmọ̀ ìjìnlẹ̀ láti kọ́ àwọn tí wọ́n jẹ́ olùkọ́ wọn lójú náà àti rí dájú pé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún òun náà ni wọ́n ní ìmọ̀ tó kún lórí ètò ẹ̀kọ́ eléyìí tí wọ́n kópa nínú rẹ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní olúlẹ̀wà ìlú àbújá fct lórílẹ̀‐èdè yìí náà ti kéde ètò ìyanṣẹ́lódì ọlọ́gbọ́n gangan ní olúlẹ̀wà ìlú àbújá látàrí àìfẹnu ọ̀rọ̀ jóná wọn pẹ̀lú ìjọba ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bá ti ń ṣàlàyé ọ̀rọ̀ pé ètò ìyanṣẹ́lódì ọ̀hún náà ni ó bẹ̀rẹ̀ ní ọjọ́rú wednesday tí ń ṣe ọjọ́ keje oṣù kẹwàá ọdún 2026 gẹ́gẹ́ bá ti ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ṣáájú òun náà làwọn ti fún ìjọba olúlẹ̀wà ìlú àbújá ní ọjọ́ méje onígbèdéke wípé kí wọ́n fi yanjú ọ̀rọ̀ eléyìí tó wà láàrin àwọn àti ìjọba ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bá ti wá ṣàlàyé ọ̀rọ̀ wípé lásìkò tí àwọn wà yìí òun náà làwọn ti kéde ìyanṣẹ́lódì ọlọ́gbọ́n gangan látara àìmójútó ohun tó ní ṣe pẹ̀lú ìgbáyégbádùn àwọn olùkọ́ ní olúlẹ̀wà ìlú àbújá gẹ́gẹ́ bá ti wá ṣàlàyé ọ̀rọ̀ nínú àtẹ̀jáde tí a fi léde látọ̀dọ̀ ẹni tí ń ṣe alága ẹgbẹ́ náà ìyàn comrade kanabi s adalo ibi tó ti ń ṣàlàyé pé gbogbo nǹkan eléyìí tí olúlẹ̀wà ìlú àbújá bá wọn sọ òun náà ni kò yẹ tó sì jẹ́ wípé àwọn rí gẹ́gẹ́ bíi táwọn ò ní gbà bákan náà ti wá fi dirẹ̀ múlẹ̀ wípé gbogbo àwọn olùkọ́ ọ̀hún òun náà ná gbà wọlé gẹ́gẹ́ bó ti yẹ kán gbà wọlé ṣùgbọ́n ìlànà tí wọ́n gbé kalẹ̀ wípé ìgbà tí ààyè bá tó sílẹ̀ fún ìgbéga nìkan làwọn máa gbé àwọn olùkọ́ ọ̀hún ga òun náà làwọn ò fọwọ́ sí bákan náà ló jẹ́ pé ìgbáyégbádùn àwọn ó yẹ kó jẹ ìjọba ìpínlẹ̀ náà lógún ọ̀gọ̀ abẹ́ náà ti wá fi dirẹ̀ múlẹ̀ báyìí pé táwọn ń fẹ́ òun náà làwọn sì dúró lórí ìgbà tí ìjọba ìpínlẹ̀ olúlẹ̀wà ìlú àbújá bá tó gbé ìgbésẹ̀ akin lórí ẹ̀ òun náà làwọn tó mú ìyanṣẹ́lódì wá sí ìdánidúró. gómìnà ìpínlẹ̀ èkìtì abiodun oyèbanji ló ti jẹ́ kó di mọ̀ wípé ọlọ́run ló mọ̀ lo olórí ọmọ ogun tó tún jẹ́ olórí orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ sani abacha láti ṣe ìdásílẹ̀ ìpínlẹ̀ èkìtì gómìnà oyèbanji ẹni tó sọ̀rọ̀ wípé láìsí abacha kò ní sí tí àbá máa pè ní ìpínlẹ̀ èkìtì lónìí gẹ́gẹ́ bó ti ń fìdí rẹ̀ múlẹ̀ pé ìpínlẹ̀ èkìtì òun náà ni a dásílẹ̀ ní ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 1996 tó sì jẹ́ wípé dídá rẹ̀ sílẹ̀ òun náà náà yọ kúrò lára ìpínlẹ̀ ondo gẹ́gẹ́ bó ti wá fìdí rẹ̀ múlẹ̀ wípé ṣe náà ló yẹ ká máa gbóríyìn ká sì máa kọrin ireke olórí orílẹ̀-èdè tẹ́lẹ̀ ìyàn sani abacha fún ipa ribiribi tó kó eléyìí tó fi da ìpínlẹ̀ ọ̀hún sílẹ̀ ọ̀rọ̀ náà ló jẹ jáde níbi ètò àpérò kan eléyìí tó fi ń sọ̀rọ̀ lórí ọjọ́ ọ̀la ìpínlẹ̀ èkìtì ní ọgbọ̀n ọdún níbi tó eléyìí tó wáyé ní ìlú adó èkìtì tí í ṣe olúlu ìpínlẹ̀ ọ̀hún oyèbanji òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ wípé gbogbo àwọn ọmọ bíbí ìpínlẹ̀ èkìtì òun náà ló jẹ́ wípé wọ́n dá yàtọ̀ láàrin gbogbo ọmọ ìpínlẹ̀ yòókù látara tó ní ṣe pẹ̀lú bí wọ́n ṣe fara wọn ká nígun tó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè ní báyìí láti ilẹ̀ òkèrè àjọ ìṣọ̀kan àgbáyé tó ń mójútó àwọn èèyàn tí wọ́n ń lọ rìnrìn àjò lọ sí ilẹ̀ òkèrè òun náà ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn èèyàn tó ń lọ bí ẹgbẹ̀rún lọ́nà mọ́kànlénígba ó lé òun náà ni wọ́n ti fọ́nká báyìí ìyẹn ò ní yẹmẹ látara ìkọlù eléyìí tuntun wáyé gẹ́gẹ́ bó ti jẹ́ kó di mímọ̀ kíni ọ̀hún ló fúnfẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ láti àárín gbùngbùn oṣù kẹsàn-án tó sì jẹ́ pé ẹgbẹ̀rún 84 ló wà tẹ́lẹ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ kó di mímọ̀ pé ikọ̀ ọmọ ogun houthi òun náà nà yin adúgbàmù àdó olóró àti ayìn látojú ọ̀run tá a mọ̀ sí onídrone sí ibùdókọ̀ pápákọ̀ òfurufú hayden tó sì jẹ́ wípé kò sí ẹnikẹ́ni eléyìí tó fara kááṣá níbi ìṣẹ̀lẹ̀ adúgbàmù àdó olóró yíyan ọ̀hún àmọ́ tó jẹ́ wípé ń ṣe òun náà fìdí rẹ̀ múlẹ̀ wípé lásìkò tá a wáyé òun náà ni ìkọlù sì tún ti ń wáyé ní agbègbè náà gẹ́gẹ́ bó ti wá ṣàlàyé ọ̀rọ̀ pé ikọ̀ ti yẹmẹ ìyún ìṣèjọba wọn bẹ̀ eléyìí tí orílẹ̀-èdè saudi arabia ṣe àtìlẹyìn fún náà ti ṣàlàyé pé àwọn ti mú kí ètò ààbò kó tún gbópọn sí pàápàá jùlọ ní àwọn agbègbè jaba habashi tais àti àwọn agbègbè míì eléyìí tó ṣeéṣe kí ìkọlù ò tún wáyé
tó ń tẹnu ẹ̀ òun náà ni ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà donald trump ti ṣàlàyé ọ̀rọ̀ pé ogun tó bẹ́ sílẹ̀ láàrin orílẹ̀-èdè ọ̀hún israel tó fi ń kojú orílẹ̀-èdè iran òun náà ló ṣeṣe kó yọrí sí dáadáa tàbí kó tilẹ̀ mọ́ yọrí sí dáadáa àmọ́ bí bá ṣe ń lọ gbogbo àgbáyé òun náà ní oríbi tí ìṣẹ̀lẹ̀ ogun ọ̀hún tí ó forí sanpọ́n sí. Níbà ilẹ́ka ti eré ìdárayá agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ fún ikọ̀ ti Barcelona tó ti orílẹ̀-èdè Spain Pedro Rodriguez òun náà ló ti kéde ìfẹ̀yìntì nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lẹ́ni ọdún 31. Pedro ẹni tó fi fọ́nrán kan sórí ìtàkùn àgbáyé níbi tó ti ń fìdí ẹ̀ múlẹ̀ tó sì ń ṣàfihàn ibi tó fi fi bàtà agbábọ́ọ̀lù rẹ̀ tó sọ̀rọ̀ sí tó sì ń jẹ́ kó di mímọ̀ wípé òun ti sinmi tóun sì fẹ̀yìntì nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lẹ́yìn tó ti gbá bọ́ọ̀lù fún ikọ̀ ti Barcelona ikọ̀ Chelsea Roma àti Lazio gẹ́gẹ́ bó ti wá ń ṣàlàyé ọ̀rọ̀ ó fi àkókò ọ̀hún dúpẹ́ lọ́wọ́ ikọ̀ ti Barcelona fún ìparí biribiri eléyìí tán kó nínú ayé rẹ̀ tó sì ń jẹ́ kó di mímọ̀ wípé òun náà ní ipa rere ní inú ikọ̀ ọ̀hún ọ̀gbà bẹ́ẹ̀ nígbà tí ikọ̀ ti Barcelona tí wọ́n máa fi sì ṣe ètò ìfisórí ìtàkùn àgbáyé ọ̀hún òun náà nakọrin rere kí agbábọ́ọ̀lù náà tó sì tún lò ó lọ́gọ ẹnu fún ìfẹ́ ọkàn rere eléyìí tó ní sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Èyí ló pín ìròyìn àfẹmọ́jú wa fún tí ó rà mọ́ kó tó di pé mọ́ lẹ́jẹ̀ mọ́ àwọn kókó amẹ́nubà wá fún yín lẹ́ẹ̀kan sí i. Nínú ìròyìn àfẹmọ́jú mọ́ tí ó rà mọ́ tí ń jẹ́ kó dínwó péjọba àpapọ̀ orílẹ̀-èdè náà láti kọ́ mi nú lórí bí àwọn èèyàn ṣe máa ń gbé ìlọsílẹ̀ ẹ̀kọ́ déédé àwọn akẹ́kọ̀ọ́ sórí ju ìkẹ́kọ̀ọ́ tó yè kóró lọ. Bákan náà mo gbé sí létí pé gómìnà ìpínlẹ̀ Èkìtì Oyèbanjí òun náà ló ti jẹ́ kó di mọ̀ pé ọlọ́mọ máa lo ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè yìí ìyún Sunny Abacha fún ìdásílẹ̀ ìpínlẹ̀ Èkìtì. Láti ilẹ̀ òkèèrè mo ti jẹ́ kó di mọ̀ pé àwọn tán ń lọ bí 100,000 yẹmẹ̀ òun náà ti fọ́n ká báyìí látara ìjà tó ń ti ìkọlù eléyìí tó tún wáyé. Lẹ́ka ti eré ìdárayá mo ti jẹ́ kó di mọ̀ pé agbábọ́ọ̀lù tó mọyán lórí nìyún Pedro ló ti kéde ìfẹ̀yìntì nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lẹ́ni ọdún 39. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn wọ̀nyẹn lè kà sí wa lórí ìtàkùn àgbáyé wa www.lagelufm.com bákan náà lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì X wa lagelufm 967 lórí ìkànnì àbánidọ́ọ̀tì Facebook lagelufm 96.7 Tunde Ọ̀làwọ̀ olóòtú ìròyìn yìí pẹ̀lú ìkùnlọ́wọ́ ìbùkún Olúwa Ọ̀làgunjú Adékúnlé Yusuf ló ti múrò yẹn wá sí ti gbọ̀yìn ẹ kú ojúmọ́lẹ̀ kan sí o ẹ ṣeun tẹ̀yàn wà láàyò ní ìkànnì ti Lagelu.

àwọn kan wà a kì í ṣàkíyèsí plate number mọ́tò tá a bá fẹ́ wọ̀ ẹ máa ṣe àkíyèsí ẹ̀ láti ìní lọ ṣé wọ́n cover ẹ̀ tàbí ẹ ríran rí number tó wà lára plate number bóyá ó ti rough bóyá ó ti ṣá bóyá kò clear tó ẹ bá fẹ́ wọ orú bọ́ọ̀sì bẹ́ẹ̀ tẹ́ ìrìnrìn àjò ṣùgbọ́n tó jẹ́ pé plate number ẹ ẹ lè ríran rí figure number kankan ẹ má wọ̀ bẹ́ẹ̀ ni o ẹ má ṣe kíni ẹ má wọ̀ ẹ má wọ̀ ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ọ̀pọ̀ àwọn oníṣẹ́ ibi tó ń gbé èèyàn lọ tó ń jínigbé ṣètùtù ọ̀la jínigbé bèrè ransom ọ̀pọ̀lọpọ̀ wọn náà mọ̀ mọ̀ máa lóru plate number bẹ́yẹn àwọn plate number tí wọ́n ti lò kọjá tàbí tó ti ṣá tí kùn án lò mọ́ lọ̀pọ̀lọpọ̀ wọn máa ń lò tó máa ń dè mára bọ́ọ̀sì wọn kán má ba lè láǹfààní àti lè trace wọn pẹ̀lú plate number ni o tẹ́ ẹ bá ń lọ sírìn àjò ọ̀pọ̀lọpọ̀ ń bíkítà nǹkan tí mò ń sọ yìí but ó wà very important ẹ yẹ plate number o ṣé ẹ lè ríran rí plate number yẹn ṣe rí 789 kankan 523 kankan tán kọ sára ẹ tẹ bá ti rí clearly kò sí wàhálà ẹ wọlé but tẹ bá ti lè ríran rí plate number ẹ má wọ ẹ sì yẹn lé ní ẹlẹ́ẹ̀kejì tẹ bá fẹ́ wọ mọ́tò tẹ̀mí inú yín bá takò ó tí nǹkan kan sọ nínú yín kúlúkúlú pé má wọ dúró di next turn lọ́wọ́ mi má wọ ìyẹn ẹ gbọ́ràn sí ẹ̀mí inú yín lẹ́nu o ẹ gbọ́ràn o ó di méjì ó ń kẹta rèé pápápá ẹ wá fẹ́ wọnú mìkírà márúwá tàbí ọ̀kadà ẹ jẹ́ kọ́kọ́ mú tọ̀kadà ná ẹ ti wà lórí ọ̀kadà ẹ fẹ́ gọ̀kadà ọlọ́kadà wá sọ fún yín pé ẹ dúró ná bóyá ẹ bẹ́ nìkan lórí ọ̀kadà ọwọ́ sọ fún mi pé ẹ dúró ẹ gbọ́n ẹ̀yẹn bọ́lẹ̀ ẹ jẹ́ ká wọlé sáàrin ẹ má dáhùn o ẹ fẹsẹ̀ fẹ́ o ẹ dúró àǹtí kódà kójọ́bìnrin ló wà lórí ọ̀kadà tó kọ́kọ́ ti wà lórí ẹ̀ kó jẹ́ ọkùnrin tó jẹ́ pé ìyẹn lẹ́ẹ̀kejì tó fẹ́ gbé nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ náà ni pé kẹ́ ẹ jókòó sí ẹ̀yìn lórí ọ̀kadà ṣé tí mo sọ fún yín pé àwọn fẹ́ sọ̀kalẹ̀ fún yín pé kẹ́yìn bọ́ sáàrin ẹ fẹsẹ̀ fẹ́ o ẹ má gùn rú ọ̀kadà bẹ́ẹ̀ o tó bá wá jẹ́ máa rú wá ni mìkírà ni wọ́n ni wóró ẹ wọlé ẹ dúró sókà ni màá ti sọ tòsí ni mo ti fẹ́ sọ ẹ jẹ́ ń bọ́lẹ̀ kẹ́yìn wọlé sáàrin ẹ má dáhùn o ẹ sọ fún wọn pé ẹ sà tẹ́ ẹ bá ti fẹ́ sọ̀kalẹ̀ mo máa sọ̀kalẹ̀ fún yín tẹ́ fi máa sọ̀kalẹ̀ ẹ get. wọ́n wá dìde wọ́n drop pé kẹ́yìn wọlé sí àárín ẹ má dáhùn o tá a bá sọ fún yín pé kí ni reason ẹ sọ pé big man presenter sọ pé kẹ́ ẹ má dáhùn kò sí bá méjì tó fà ju pé ó ṣeé ṣe o kọ́ jẹ́ àwọn ẹni ibi tí ń pọnmọ́ relé ìwẹ̀ wọ́n lè má jiyín gan gbé ṣùgbọ́n tẹ́ bá ti wọlé sáàrin kò sí nǹkan tán lè ṣe fún yín o wọ́n lè yọwó lára yín wọ́n lè yọ fóònù lára yín torí ẹgbẹ́ kejì lọ́hùn lẹ́nu ọ̀nà kejì lọ́hùn ara wọn náà ló máa jókòó síbẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin rèé o tẹ́ ẹ bá ti wọnú bọ́ọ̀sì kí bọ́ọ̀sì àbí inú mọ́tò kí mọ́tò tẹ́rìn mọ́ ni yẹn rí bọ́ tó bẹ̀rẹ̀ sí ní ta sí yín tó ń bá yín rojọ́ ó ń distract yín ni o ó mọ̀ọ́mọ́ fẹ́ gbèrú yín látẹ̀yìn pé kẹ́ ẹ lè fókọ́sì sí òun kí ẹnì kejì ẹ̀ lè ṣiṣẹ́ ibi kan tàbí kejì lára yín ni o tẹ́ wọ́n bá ti ń sọ̀rọ̀ nípa olóṣèlú tinubu ò dá tinubu ò ní wọlé lágbájá ló máa wọlé sẹ́nítọ̀ kan ò ṣe dáadáa gómìnà kan nǹkan kan ṣe múra rí nàáhùn ẹ dẹnu mọ́tò lẹ pàdé kírètè máa dán ọ̀rẹ́ òjijì ẹ fẹnu mẹ́nu nínú mìkírà lásìkò yìí tàbí inú ọkọ̀ kọ́kọ̀ tẹ́ ẹ bá wà ẹ mọ̀jẹ̀ kan fẹjọ́ bú distract yín ẹni
ekeji e ma je ki won fi nkan se ota yin tori bi te ba tin soro ton doro oselu le won ba possible kan mark face yin o te ba tin so kale bi ele ah ki gbon bi eni ton soyan won ora so kale ti yin leyin ni won de ra ma trace yin a ma tele bossy bi bai iwo lenu e gbo oro abi bossy bi iwo lo ni tinubu ni wole abi e fenu menu e senu yin lakibu e ma da si oro koro ninu mikira ninu boss tabi no maruwa o se fun mo be yin ni bi mu ko si ko tin

0: laju e loruko eto yi lagelu le tin gbo 96.7 FM ile funfun bala felele ni le ibadan iya abejelegusi ti wa nbi iya shalafia lewa
1: tigi aduga ko gimo
0: e ka roma
1: ko eto ko ni femi re o
0: ami o
1: pa ni joba o
0: ami o
1: mo ti ge na nso e te ri pa ri mo pa we mo ni wa bayi won ba yin ni o e ba won ni o oro se ni won ma so.
0: Kí ló kè mí pẹ̀lú olóṣèlú? Ẹ má dáhùn. Bá mi Abdul Kabir Jalaruru Labijan Shalafia Lewa. Hello.
2: Hello, Signal Presenter.
0: Dokita.
2: Alaji Amawe Ayelabugu.
0: Ayelabugu. Shalafia Lewa.
2: Rita ẹni tí ó ń sọ náà kọ̀. Àwọn olórin wọ́n ṣe gbá kan, wọ́n ṣe ó yẹ kán gbé wọn nìkí. Wọ́n sì máa tẹ̀ wọ́n lọ bá nílé. Gbogbo ohun tó ní wọ́n gbé lára wọn ni wọ́n gbé. Abẹ́rẹ́ ṣọ́ra ní wọn mútò. Ẹlòmíì tí wọ́n bá ti sọ̀rọ̀ báyìí yóò máa gba ogun ẹlẹ̀ ni yóò máa bọ́ tún bó sì ẹ̀jẹ̀ aṣọ́ra. Ah káàmọ́ra rí tẹ́lẹ̀
0: àbí
2: àtẹ̀pàdé náà ọkọ̀
0: ni. Kí
2: wàá ní ohun táàbù máa lọ sọ̀rọ̀ ẹnìkan tí wọ́n ní ò máa sọ. Ó lè jẹ́ ẹni tí wọ́n ń sọ̀rọ̀ ẹni gan-an ó kẹ̀ mọ́mọ́ fẹ́ gbọ́ ohun tẹ́ wù ní
0: pé
2: ìyẹn tiẹ̀ gan-an ni.
0: Bẹ́ẹ̀ni o.
2: Ojú òní ti wà lákàrí ní òní gbìn kò ní dínkù wọn.
0: Àmì mà.
2: Alhaji Ọmọwé Ayílá gbogbo láti Alátẹ.
0: God bless you, sir. Lọ́jọ́ mẹ́jọ mùmú kankan bọ̀ lórí àwọn NEPA. Ẹjẹ́ alájú wa. Big Man Presenter mi ń pariwo lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ o. N bá sọ fún yín pé mi ń jóná ìbéèrè irú ẹ̀ lọ́wọ́ mi ni. Àwọn òkìnà kìnà yìí wọ́n sùn wọ́n wo gbogbo ìgbà lọ́pọ̀lọ́ wọ́n ń ṣiṣẹ́ bí àwa náà dẹ̀ máa láǹfààní àti jára wa tán. Mí ní jẹ́ kí tí yín di sí i. Ọ ẹ mẹ́ńtẹ́ ẹ ní. Hello.
3: Bàbá ẹ ní kẹ́jú kú.
0: Pásítọ̀ Ayọ̀mídé onímọ́tò.
3: Ẹ ti jẹ̀bù. Ẹ wò kàn ní jíyín gbé.
0: Àmì àti yín
3: náà. Ẹ ti jẹ̀bù bẹ́ẹ̀ yín wá bọ̀ bẹ́ẹ̀ ni wọ́n á gbá lọ́la jẹ́ńtì sí báyìí ni. Ó máa wọ̀ fún ìdáláàrin wákàtí
0: kan. Ẹ sẹ́ndì ẹ̀. Sẹ́ndì ẹ̀. Ayọ̀mídé onímọ́tò. Pásítọ̀ Ayọ̀mídé onímọ́tò. Sẹ́ndì ẹ̀ sórí fóònù mi.
3: Ẹ níbo tí èmi ń sẹ́ndì fóònù ìmọ̀ ń pa ẹtí sẹ́ndì sábẹ̀dì yẹn ọ̀dà
0: o. Ó wà lára yìí.
3: Ẹ kú ètò.
0: Yes sir.
3: Orúkọ tèmi yìí padà Pásítọ̀ Ayọ̀mídé onímọ́tò ni láti lò látẹ̀ níbí. Yẹrí àwa tá à ń gbé mọ́tò la lè sọ ń pa sòfèsòfè tó nú mọ́tò. Kódà ní ẹ̀mí pa ọ́fíń ẹnì kan sọ̀rọ̀ títí ọkọ̀ ó sọ̀rọ̀ tẹ́gbọ̀n mi lọ́wọ́.
0: Ẹni
3: yẹn ń lọ ẹnìkan wá pè sórí rédíò. Ó kà Ayọ̀mídé mọ́tò rẹ̀ wálẹ̀ pọ̀ kò ní iṣẹ́ kò ní kíní. Ó ti ìtara sínú ilé ó ti wọ ẹ̀páyà. Mo ká jẹun rẹ̀ ní mọ́tò. Ayọ̀mídé ní àlàáfíà àwọn máa ń pè gan-an. Ẹ̀gbọ́n mi wá délé ó wá pè mí pé Ayọ̀mídé ọgbẹ́ ẹni báyìí ẹni báyìí ẹni báyìí. Mo ní ẹ jẹ́ kí wọ́n máa sọ. Fún ìdí èyí àwọn tá à ń gbé àwọn ọlọ́kọ̀ tá à ń gbèrò káàkiri tá a bá ti dé inú mọ́tò ẹlòmíì ọ̀kẹ́. Kọ̀sápù mò ń bọ̀ láwọn ìṣẹ̀gẹ̀ wọn Tinubu ẹ̀ sọta ẹ̀dẹ́bà lọ kẹdẹrẹ.
0: Ọ̀rọ̀ ọlọ́rọ̀ ọ̀rọ̀ tí ó kàn wọ́n.
3: Àwọn ọmọ tí wọ́n jí kó ni wọ́n sọ ẹ ti gba 50 million ó ti gba kí ni kì í yín
0: pé ṣe. Bami Adebayo láti Soka Shalafia Lewa. Olúwa Rẹ̀mí Lẹ́kun Adésínà Big Man Presenter lórúkọ mi o. A ó tún pàdé lórí ètò lọ́jọ́ mẹ́jọ. Mo mú nǹkan kan bọ̀ lórí ọ̀rọ̀ NEPA. Àwọn tó máa ń wọnú ilé chẹ́ẹ̀kì prepaid yẹn. Ẹ já lajú wa. A ní kó sọ́wọ́ o. Ìtúnú Dixon ló ń tẹ̀lápá bí ọlọ́wọ́ bọ́ọ̀tì mi nìyẹn. Bami Kenneth Igbueji K Boogie Brown Sugar lólóòtú ètò yìí. Ó dùn mí gàgàá. Ní àkókò ìpè ń wọlé ìpè ń já ìpè Ọlọ́run fún wa ní àkókò jù báyìí lọ lọ́jọ́ kan ẹjẹ́ àjọ máa fọ mi lò ó kájọ máa farada ìjáde wa lọ sẹ́nu iṣẹ́ wa láàárọ̀ ìní kò ní mú ibi àti ibi dání o a ó lọ re o a ó dẹ̀bọ̀ re àpamọ́ owó fún gbogbo wa àtàjẹ̀ ọjà fún gbogbo ọlọ́jà pátá àti èmi àti ẹ̀yìn àní bọ́ sọ́wọ́ o àní bọ́ sọ́wọ́ àwọn òkìnàkíná tó máa ń tojú aládìyẹ kì í sínú iná ara àánú gbà o ìṣẹ̀lẹ̀ bí kò dẹ̀ ní ṣẹlẹ̀ sí yín kò ní ṣẹlẹ̀ sí èmi náà lágbára ọlọ́run Oluwa re mi lekun Adesina Big Man presenter mo ri mo murin a o pari lojo mejo e le nbe ku kale odilabo. Thanks so much and God bless you. Ireo.

àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Mo gbàdúrà o fún gbogbo ẹni tó tún jí lówùúrọ̀ yìí tó tó láǹfààní láti gbóhùn Ọlọ́run lẹ́nu mi. Mo gbàdúrà o ọjọ́ ọpẹ́ rẹ ayé ò ní bàjẹ́. Ọjọ́ ọpẹ́ rẹ ayé ò ní bàjẹ́. Ẹ bá ń dúpẹ́ ẹ sọ pé Olúwa ó ṣe o sọ pé Ọlọ́run mo yàn ọ́ o ní wo àkókò báyìí Olúwa mo gbé ọ̀gá o fún àánú rẹ lórí mi àtọmọ mi fún àánú rẹ lórí ilé mi Olúwa ó ṣe o ò jẹ́ ń sọnù Olúwa ó ṣe o òjọ́mọ mi ó sọnù Olúwa ó ṣe o òjogún ó dìde sí mi Olúwa ó ṣe o àwọn tí wọ́n sọnù ó bá wá wọ́n jáde Olúwa ó ṣe o. Ṣé o àánú rí ọ sọ̀rọ̀ lórí orílẹ̀-èdè yìí Olúwa ó ṣe o àtìlẹyìn rẹ yóò farahàn Olúwa ó ṣe o bẹ́ẹ̀ ló máa rí. Matthew mo gbàdúrà ayé ò ní jí ọ gbé. Gbogbo ẹni tó ń sàmí níbikíbi tó ti ń sàmí gbogbo àwọn tí wọ́n jí gbé ẹ̀mí mímọ́ máa dá wọn padà. Matthew ẹgbà ń bẹ̀ lọ́wọ́ ajínigbé àwọn àní fi lò ọ́ o. Matthew ọbẹ̀ ń bẹ lọ́wọ́ ajínigbé wọn àní gbélé Ọlọ́run. Matthew wo okùn ń bẹ lọ́wọ́ ajínigbé wọn àní fi dè ọmọlẹ̀. Ẹyin wo lẹ sàmí ẹyin lèmi máa ń bá wí ẹni tí a fẹ́ gbé ọmọ kò ní. Mo gbàdúrà ayé ò ní jí ọgbẹ́ o. Matthew ìbásun ń bẹ lọ́wọ́ ajínigbé tí a bá mẹ́nìyàn tán oríṣiríṣi nǹkan ni.

0: jíjí mo jí o bàbá mo wà fọpẹ́ fún ọ mo sùn láyọ̀ mo jí láyọ̀ mo wà yín ọ lógo. Tó bá ti lálàkálà tó bá ti jí lọ sórí ikún rẹ kó pré kó yí dànù mọ gbàgbọ́ nú rẹ kó dẹ gbàdúrà lé lórí olè fúnra rẹ jùlọ rẹ sínú àwẹ àtàdúrà olúwa yí bidà lórí ayé mi àláìbi tí mo lá ìrìn àbí mọ́tò kì í sóúnjẹ lọ́rọ̀ rẹ kàn o olálàkálà yẹ tètè gbé ojọ́ yìí kò tẹ̀mọ́ pé onílò àwẹ àti àdúrà tó ṣe kíni tó gbóná because àwọn èèyàn burú gan. Orúkọ Jésù bàbá o ṣe ẹgbà ọpẹ wa fún àánú fún ààbò fún àtìlẹyìn fún orí ọfẹ ẹnìmọ ẹ ṣe ẹgbà ọpẹ wa pàápàá lórílẹèdè Nàìjíríà torí pé fún wa ní ìsinmi orílẹèdè wa ò jẹ kó lana adúpẹ lọwọ yẹn ṣe o aláàbòrò orílẹèdè Nàìjíríà ẹgbà ọpẹ wa ẹ dáríjì wa ìyàwó àti mímọ lóò rẹ bójúmọ sí mọ ojúmọ rẹ ló máa jẹ bó o sìnyẹn ní wákàtí ọ̀la kó ṣe bẹ lọ́jọ́ òní kò ní fún ẹrù ajẹ́mọ̀ fà àlàkálà tí wọ́n tẹ̀yìn pé ìwò tiẹ̀ kì náà láàrin àbàlà burúkú iná gbẹ́dàdì bọ́lọ́wọ́ kùnkùn ẹgbẹ́ tó ń tojú bọ́ nítorí ayé ìwà tèmi lórúkọ yẹn ó máa parẹ́ jésù olúwa wa kí la fẹ́ gbọ́ lówùrọ̀ nínú ọdún yìí nínú ilé rẹ olúwa yóò gbẹ̀kú mi láìláì nínú ilé mi náà yóò gbẹ̀kú mi láìláì nínú ọdún yìí olúwa ló sọ fún mi bẹ́ẹ̀ nínú ayé àwọn ọ̀pọ̀lọpọ̀ àyàn fi ọ̀rọ̀ lọ́rùn àwọn ọmọ lọ́rùn ó ní wọ́n ṣe kíni o òun yóò gbẹ̀kú mi láìláì ọ̀tọ̀ bá ti gbẹ́kẹ̀lé lọ́rùn Isaiah 25:8 kí ló wí.
1: Ó gbé ikú mi láìláì.
0: Òun ò gbé ikú mi láìláì.
1: Olúwa Jehovah yóò nu omi jẹ́ kúrò ní
0: ojú gbogbo ènìyàn. Ó lóun ò gbé ikú mi láìláì sọ pé àmì.
1: Olúwa Jehovah yóò nu omi jẹ́ kúrò ní ojú gbogbo ènìyàn.
0: Ìyàwó kí ló ń pa ẹlẹ́kùn? Kí ló ń ba ẹlẹ́ rò ara tó lè sọ fọlọ́run? Ó ní omi jẹ́ ojú rẹ̀ lónìí tó ń gbọ́ mi yìí ó di àwátì. Ó lóun yóò nu omi jẹ́ rẹ̀ nù kúrò. Ó sọ fóbìnrin kan nígbà tó ọmọ rẹ̀ kó ọmọ kan sọ tó gbẹ́kẹ̀lé ó ní kó ṣe kí ni o kó má sọkún mọ́ ó dẹ̀ jẹ́ ọmọ yẹn padà. Ohun tó ń pẹ́ lẹ́kún Jésù Kristi Nasareti ó yanjú ẹ̀ ó sẹ́tù ẹ̀ orísun ẹ̀kún yẹn ó gbẹ dànù ẹ̀kún yẹn dẹ̀rìn ó tún sọkún mọ́ gba ayọ̀ rẹ̀ gba eré rẹ̀ lónìí ẹ̀gàn rẹ̀ dógo ìbànújẹ́ lọ ẹ̀kún dópin ìyanu ṣẹlẹ̀ ríbẹ̀ ó ṣẹ bẹ́ẹ̀ Jésù olúwa wa olóhùn yóò nu omi jẹ́ nù kúrò lójú kí ni o lójú gbogbo ènìyàn bẹ́ẹ̀ ni olúwa yóò nu omi jẹ́ nù kúrò lójú wa tèmi.
1: Yóò sì mú ẹ̀gàn ènìyàn rẹ̀ kúrò ní gbogbo ayé.
0: Gbogbo ẹ̀gàn táyé fi ń gẹ̀ẹ́tì gbogbo ayé ti sọ ẹ̀ ìwò níṣẹ́ lọ́wọ́ ni ìwò rọ́mọ bí ni ìwò rọ́kọ fẹ́ ni òrìyàwó fẹ́ ni o fẹ́ lọ sí ìlú òyìnbó wọn ò fún ẹ ní písà ni ẹ̀gàn ni kéèyàn máa lé nǹkan kó má ba kéèyàn fẹ́ jẹun tó gbọmọ nǹkan tó wù jẹ gbogbo owó ẹ̀gàn àti àbùkù bẹ́ẹ̀ ló ń lórí ayé olúwa yìí dá lónìí tó ń gbọ́ mi yìí ọ̀nà àbáyọ ti là fún ẹ o rà ánú gbà èèyàn kí láti olúwa máa ń ránṣẹ́ èèyàn bí áńgẹ́lì bí ènìyàn tó máa tẹ́ sòro rẹ tó máa mẹ́kún yẹn kúrò lórúkọ Jésù yà lọ pàdé ẹkún yẹn dópin mo ní lórúkọ Jésù òtún sunkún mọ́ òpin débẹ̀ kún yẹn ìyanu sẹlẹ̀
1: nítorí olúwa ti wí.
0: Sọ ti bábà mọ ọyọ máa dúpẹ́ olúwa ló ṣe kíni o olúwa ló wí kò kí n sẹ́mi mo wí olúwa ló ti wí pé ẹ̀gàn rẹ dógo ìbànújẹ́ lọ ìwọ kì yóò sunkún mọ́ ìwọ kì yóò dẹ gbogbo aláku tí wọ́n láṣẹ yẹn ìwọ sọ pé ìwọ kọlọ́ máa kú bí wòlíì bá sọ bẹ́ẹ̀ sọ pé olúwa sọ pé mi kì yóò kú bí kò ṣe kíni o bí kò ṣe yíyẹ iye ni mo yàn mi ò yàn kú. Jésù ló sọ pé ìwọ kì yóò kú bí kò ṣe kíni o bí kò gbogbo ẹ̀mí kú mo fi búnú ayé rẹ iná ti jáde nínú Psalm 118:17 wọ́n sọ kíní kan bẹ́ẹ̀ Psalm 118 ó ní èmi kì yóò kú bí kò ṣe yíyẹ kí èmi kò lè máa ròyìn ìsìn olúwa sọ pé ìwọ náà kì yóò kú mẹ́pà làkú ni wọ́n ńlá tó bá ti sùn òun lálàá ròkù wọ́n bá ti sùn ibogi ló ń bá rẹ tó bá ti sùn ìjà àwọn òkú lóun jẹ mọ ká sáàmù yẹn Psalm 118 mọ ká gbogbo ẹ̀tàn kó dẹ̀ máa fi sí pèrè tó bá dé Psalm 118 yẹn mo sọ pé èmi kì yóò kú sọ nígbà bíi méje kó wá sọ pé àmì bẹ́ẹ̀ ni ó lè kà sínú mi kó fi wẹ̀ ó lè kà sínú mi kó mú gbogbo ikú yẹn ti dópin òní kú.
1: A sì sọ ní ọjọ́ náà pé wo ọlọ́run wa ni èyí
0: ọlọ́run wa leléyìí
1: àwa ti dúró dé
0: o ti dúró dé
1: o sì ti gbà wá là
0: o ti yóò máa gbà ẹ́ lálórúkọ Jésù ó máa gbà ẹ́ lálórúkọ Jésù gbogbo orísun ẹkún yẹn gbẹ dànù pàlọ́ òní kú sẹ́ ẹni tó rokúrú ẹ orí ara ẹ ló fi máa gbé o bọ́ lọ́wọ́ jẹ́ ká lọ sí Hosea 13:14 torí àsìkò wa lọ ka Isaiah 25 yẹn tán láti Psalm 118 títí dé ìsàlẹ̀ àtàn.
1: Èmi yóò rà wọ́n padà lọ́wọ́ agbára ìsà òkú.
0: Yàyàyà ó lóun yóò rà wọ́n padà lọ́wọ́ agbára ìsà òkú sọ pé àmẹ́ gbogbo tó jẹ àwọn ilé kan wà tẹ́ pé wọn ò kì í dàgbà tí wọ́n fi máa ń kú tó bá wà lábẹ́ ọ̀rọ̀ mi lówùrọ̀ yìí gbogbo ẹ̀mí tó ń pa ní rèwerèrè age of 50 years age of 60 years emi mo yi da
1: amen
0: o fa yen o da pada
1: amen
0: e mo da pada o da pada ko ni nbe ti o tin wo ku e lo to ti won sare lo kan bayi ma je mi ku jesu o yi da na o gba iye gbe mi gigun gba lafia to ba mu emi to ba fi ojo kanjo aye skaya ah loruko jesu o fa ojo kanjo ise na aha
1: emi o ra won pada lowo iku
0: olohun ra igba won re pada lowo iku yo ton agbe pada lowo agbara isa oku iku oro re da isa ku isegun re da aha
1: iku ajakale arun reda
0: iku ran pe ko ba fe pa yan na o ko le fi asan si waju asan yen kin se lowo la lo ti wa owo ta lo ti wa lo so pe iwo iku asan to fe fi se arakunrin ni mo lo ti nbo gbugba ajakale arun asasi arun aran si arun edi iku pe ku oluwa da pada
1: amen isa oku iparun reda
0: isa oku iparun reda o ti bo lowo ku niyan o gbagbo be to ba ti wa lori sick bed gan so pe mi o ki yoku esan ko lo ma pa mi mo rero kero sire aha
1: ironu ku wada yo pa mo kuro loju mi
0: lo si Isaiah 30:19 o le ya wa 30:19 Isaiah
1: nitori awon eniyan si oni yo gbe Jerusalem iwo ki yo sokun mo
0: o lo ni so nkan ton boya lori omo re to mu gbo to mu kun rado to mu kun lo fin sunkun emi mo wonu omo yen o yi pada o fa ti won tasaye re to saye re da ko da pe ko mo mu kun ko ma gba ran se lenu o fa na jade o jade e to sa risto ka kiri adogbo o fa ten ta na ko mo sa gbe kiri o fa na jade e mo wonu won o tu won se le o ra won pada o segun fun won o nto npe leko yen o dokun lo ni o lo ni se kini o iwo ki yo sokun mo so pe mi o ni sokun mo loruko jesu o ni sokun mo na ni emi go ni sokun loruko jesu aha
1: yo shanu fun gidigidi aha nigbati wo ba kigbe nigbati o ba gbo yo da olohun
0: oni to ba kigbe la oluwa gba mi o to nigbati o ba kick to ba kepe to ba gbo yo down so ko sa ra kan to gba to lo lasan to ba ti ati nkan yen fe pe ko se ma ma se ko sa ra kan to gba to se kini o to lo lasan nigbati o ba kigbe to ba gbo ete o leti bi so risa to fowo mo to fo ere to lo gbe ginu gbo to fun loju to fun leti to loju ko ri ran o lenu ko le soro o lese ko le rin o le ti ko gboran o ba tenu bo le ti ko fe nu ro le ko mo gbo si e ko le gbo ye kan ma we kan kan bayi ni olohun ta so ni ka re ki so olohun to da bi re ti olohun to da bi ori san olohun to da aya torun ni to le balasi ngun to da le san gbogbo ah oba to taye gba torun ogba ki lo de to fi le to wa fi ori olohun le da sile to wa lo mu yi to ge sinu gbo age o wa ko kuta kale o wa ko ri bale o kuta ti a tun se pada so olohun re bo le kogun ko le to ba ti gbo olohun gbo o se mi le oni kan soso segundaju o je ka lo si fast 35:10 aha
1: awon eni ra pada oluwa yo pada
0: o ye eni ra pada oluwa ni tọlọrun ba ti gbadu are dupe lo dupe niwaju olorun pe oluwa o se mo kepe o se kini o de da mi lohun aha
1: wo si wa sisi oni ti awon ti orin
0: orin
1: ayo enipekun yo si wa ni ori won wo si ri ayo ati inu dudu gba ikanu
0: kan yo de se kini yo fo lo o ma ri ayo gba inu dudu ma won aye ikanu ati ofo yo se kini yo fo lo gbogbo to je mo ibi awa ko nu aye re Revelation 7:17 Revelation.
1: Nitori odagutan be ni arin ite na
0: Jesu lo nje be Jesu lo odagutan be larin ite na oni ko gbekele oni ko sinile aha
1: ni o si ma se oluso agutan won
0: ni o mo so oluso agutan yo mo protect e yo mo dabo gbe ko ni je ko bo sowo koko aye atapa nekun je aye aye Jesu lo nje odagutan na odagutan Calvary en to kwesi aye lo aha
1: ti o se ma samona won
0: oni o mo samona le si bi orisun yo mo dare e si bi orisun mi ye o ngbe ki yo gbe mo ki yo si ko ba tabarun mo gbekele Revelation 21:4 ki lo wi 21:4
1: olorun yo si nu mi je gbogbo nu kuro ni oju won
0: so ti gbo so pe ami loni to n gbo mi yi ohun ko to n pa en lekun be lori ise re be lori aye re be lori alaafia re be lori omo re tabi lori oko re to lati je niyan re loni omi je na di awati o tun so kun mo o ri sin lo ko Jesu o gbe danu o de di ayo gbo n to oluwa lo so kisa wa tun be yen ka pass
1: olorun yo si nu mi je gbogbo nu kuro ni oju won
0: gbogbo n to pa lekun loni opin ti de ba aha
1: yo si ku mo tabi ofo
0: gbogbo alaiku ya loni ko ni sele mo awon woli kan le mo fe fe se jejem ko mo awon woli gan mi mo se ka te mo na alaku si yan ko le ba so we ese tutu ese la pada ese to ese wo kan mo fe gena ko mo te lo so ba jesu lo tito ko di mu ko di ese jesu mu pe ra pa mo di bo so wo woli ka o won je mi bi en je kini o bi en je so ni o o la ra mi pada o aha
1: tabi ofo
0: o le ki yo si ku tabi ofo so pe ami ninu le won ni gbo ku jade
1: amen
0: won ni gbe wole o ni sofo emi lo ni sofo o ni ndofo emi lo ni ndofo a lo dun ja o o su ke wa lo wa ori okun su ke wa ori to su ko kan la ori ti keji la ajo ma kapi ni ya to se mi ni ori be o se be Jesu oluwa
1: wa aha tabi ekun
0: ninu le o ni so ko
1: amen
0: emi no ni so ko
1: aha be ni ki o si irora mo
0: ah yeso
1: nitori pe ohun atijo ti koja lo
0: ninu aye ro ati ose ke ni o ti koja lo ka tan to lawa time wa tin lo iwo to je gbesi gbo mi yan se waju iwo to stone six gbo mi sa gbo iwo to nge lon fun omo ta break through sa gbo mi yan se waju gbagbo nu mi yan aso aso jade e mode ma ya se mode ma lo fun play through praise the lord baba wi pe se egba oko e wa emi awon woli egba oko e wa oni emi awon woli hey

0: bẹ̀rẹ̀ pẹ́ lóní 2,300 naira lóní rànran sórí tó bá gbé 100 pieces 100 design ló máa bá ń bẹ̀ bọ́ǹdù ẹ̀ ó jẹ́ 230,000 naira bẹ̀rẹ̀ pẹ́ wo ló tún kàn bákan náà ó ku ball gown láti age 1 to age 14 ó máa mú ball gown kan ní 430,000 naira that is to say ó ti di 4,300 naira tún gbọ́ ìmí ladies wear assorted ladies wear top skirt joggers boyfriend jean gown packing shirt ní oníranran 1,800 naira up and down ibẹ̀ ló máa bá àwọn designer gown ibẹ̀ ló máa bá bẹ̀rẹ̀ pẹ̀ lo 1,800 naira 100 pieces yẹ ó jẹ́ 180,000 naira assorted wears for ladies tó bá dẹ̀ tún wá dọ́dọ̀ wa ó máa rí bàtà ọdún lóníranran ibikíbi tó bá sí ń bọ̀ wọ mọ́tò ìwó road tó bá ti dé ìwó road sọ pé ilé márùn-ún ló ń lọ sórí òsègé complex tó kọjú sí isí ilé márùn-ún níbẹ̀ ni kò darí sí tó bá ti débẹ̀ wá ti máa rí àwọn èèyàn lóníranran pèsè nọ́mbà yìí ní ìwó road 090 58 53 79 86 àti 090 41 16 03 090 49 2 1 1 6 0 3 Kingsland alara ọ̀tọ̀ ready made.
1: Lagilu FM 96.7.
2: Lagilu FM láyé ń gbọ́ àdẹ̀tún gbé ètò jẹ́ kán mọ̀. Ọláwálé Hamsat ní atọ́kùn béèrè lọ́wọ́ Sulaimon láti Ìbàdàn dé anywhere top striker Malo Good ní Mikaso Sport o. Ẹni gíga lè testify sí àtẹ̀ni tó ṣọ́ọ̀tì o. Yà á bí wọ́n dikọ́ Kennedy. Lagilu FM ní best radio station. Mo lè sọ ní anywhere ifun police station. Lagilu FM òkè gáàjì òkè.
3: Ara sọ́ọ̀ ya nígbà tí wọ́n gbọ́ jẹ́ kan mọ̀ látẹnu top striker.
4: Lagilu FM.

agudada wo gbogbo bi ta tin lanfani lati ma gba ikani ikani lagelu re lagelu 96.7 fm oke gajoke ile balafelele nile ibadan oya je kan mo leto iroyin ere idaraya ni ti butoro agba nla aye lo lede wa nigeria ni pinle oyo ati ni ese kukuni a dupe fọlọrun oba anu o ele to so alo layo ati alafia lana akede ti wa dari pada sori eto laro teni ope ni foruko re iyin ni foruko re alemile kesira bakan na leni eni gege eni lojo kejo o iyan ninu osu kewa odun 2026 gbogbo adawale kaluku wa lo ma yori si ere gbogbo agbawata la ma ranu olorun gba o lilo bibo wa oku ni bi araye nu a o de ni baraye fowo ti ija imu wa olorun o ni fi si bi to nira bakan na gbogbo awon to wa ni dubule ase patapata o le janu le o tabi ko jele iwosan ni olorun oba anu lo ba iwosan amuyin laada ese ayin bayi live dide emi ni gako mo wa lori eto laro teni o itunu dixing ijoba fun gbogbo studio manager kavata o n gani mi vida wa ti o ma je ke lafa ti wa gba dada ni bi kibi kaakiri agba nla aye tun de omo olawo ololootu eto yale swagosi niye olale amza loruko temi the top striker ele eto gallant gan n ba ti wa n gba si labi omo egbalapa bi omo afetiko gẹ́gẹ́ bí ọmọ èkó lápọ̀dọ̀ yín mẹ̀ yẹn mo nígbàgbọ́ mo máa bá yín lára mu gẹ́gẹ́ bí ọmọ ìbàdàn nìyí óyá gòkè kájọ gòkè gẹ́gẹ́ bí ọmọ òkè ògùn síwájú ohun gbogbo god bless nigeria olúwa gòbù kólédé wa naija o àti gbogbo etí tó ń gbọ́ ìkànnì yìí ó kéde ṣe máa jẹ́ nìyẹn torí kì í ṣe èèyàn ọlọ́run ọba ni óyá pápápá láti bẹ yín àsìdègò ẹja bẹ̀rẹ̀ látinú ìgbéléwọ̀n tí àjọ fífà eléyìí tó jáde lánàá ẹ wò ó orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n tún ti járe lẹ̀ nínú àkàtà àkàbà ti àjọ ti fífà o é bàrìbà bóyá látàrí kùdìẹ̀kùdìẹ àwọn ìfigagbága tó wáyé afcon qualifier yìí ó ti affect ikọ̀ ti super eagles orílẹ̀-èdè wa nàìjíríà torí pé láti ipò kẹrìndínlọ́gbọ̀n eléyìí tí wọ́n wà káàkiri àgbà ńlá ayé wọ́n ti bára wọn ní ipò ọgbọ̀n báyìí from 26th position to 38th position bí nǹkan ṣe rí nìyẹn nílẹ̀ adúláwọ̀ wọ́n ti kúrò ní ipò ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ti bọ́ sí ipò ẹlẹ́ẹ̀kẹfà báyìí o wọ́n ti bọ́ sí ipò kẹfà báyìí o é bàrìbà bó wọn ṣe wà nílẹ̀ adúláwọ̀ lọ́wọ́ yìí morocco lọ wà nípò àkọ́kọ́ senegal gbẹnulé orílẹ̀-èdè egypt lọ wà nípò kẹta algeria ipò kẹrin ni ivory coast ó ti di ipò ẹlẹ́ẹ̀karùn mú manakai ipò ikọ̀ naija ipò ẹlẹ́ẹ̀kẹfà mú àbáyìí dr congo wà nípò keje cameroon ipò kẹjọ mali wà ní ipò ẹlẹ́ẹ̀kẹsàn sauti ìyẹn south africa ó dipò ẹlẹ́ẹ̀kẹwàá mú bí nǹkan ṣe rí nìyẹn lápá abẹ yẹn o ó yá pápápá ó di orílẹ̀-èdè burkina faso ikọ̀ jẹ́wé orílẹ̀-èdè wa nàìjíríà ikọ̀ golden eagles wọ́n balẹ̀ sílùú ọ̀gádádúgù lánàá ọgbà tí wọ́n balẹ̀ ikọ̀ ẹlẹ́ni 25-man squad

0: àǹfààní láti pinnu ọjọ́ ọ̀la orílẹ̀-èdè wa. Ẹ dìbò fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti darí wa gẹ́gẹ́ bí ààrẹ wa lẹ́ẹ̀kejì. Ìdìbò rẹ ni ohun rẹ, ó sì jẹ́ ojúṣe rẹ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè yìí. Ìyẹn nínú ìdìbò 2027 tó ń bọ̀ yìí, kópa láti dìbò pẹ̀lú àlàáfíà. Dìbò fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Láti inú ẹgbẹ́ òṣèlú APC Renewed
1: Hope. Tinubu fẹ́ pé
2: bàbá ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Dára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́gun làkú ègbé ìfúnpá gíga ẹ̀yọ́ àṣejù àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé. Àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rìrì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
4: Akíntúndé ọ̀rẹ́ mi afinjú nílà tó mòye láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nílà rẹ yìí. Àdúrà kan péré mojọ́ kí náà sì làdúrà òun ni pé kọ́lọ́ mọ́jú oṣù wòsọ́ọ̀tì.
5: Bíi tí bò
4: ìdí ni pé dílà rẹ òní ju mọ́tò méjì péré lọ tokunbọ̀ kan àti nàìjíríà uc tó gbé káàgìlì lórí pé o fẹ́ tà yìí. Ìwọ náà wà wò bí tó ti ń tà wọn ẹgbẹ́ títì kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí. Ọlọ́mọdé kan padà rà lọ́wọ́ rẹ̀ scrap àti pé dúró náà o ṣé wò ó tí ìgbọ́n pa dé lọ́sọ̀ tòní tán wà lólúyọ̀ lè ń bàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò. Ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà tẹ̀lé. Tó o bá fẹ́ mọ kú lé láràárọ̀ lọ́jọ́ kó tọkọ rẹ ní dí lọ́sọ̀ tò kò sí ní tó burú mbẹ̀ kìí ṣèwọ nìkan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn pẹ̀lú tó àbò tó fọkànbalẹ̀. Akíntúndé kò sí ní tí ó sọkọ rẹ ẹgbẹ́ títí ìléwu báwọn èèyàn ṣe lọ́kọ̀ ń bẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà tẹ̀lé. Ní dí lọ́sọ̀ tò náà ní mọ́tò tiwọn tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkunbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkànbalẹ̀. Tí n tí mò ń sọ yìí ò bá wá yí ọ dáadáa dé fún ọ nọ́mbà wọn kó o pé wọn 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
6: Ọmọ Nàìjíríà, níbo là ń lọ?
7: Ìjọba àwara wa kì í so tó yẹ ká fọwọ́ dẹngbẹ̀rẹ̀ mọ́ torí òní ó ṣàtọ́nà ètò ìdìbò tá ó fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè. Tiwa lòṣèlú gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tọ́ kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè ba àmọ́ ibi tí a báṣẹ́ ìlú dé. Ó ya ẹ darapọ̀ mọ́ ṣínà Láyọ̀ Ògóèdè Ọ̀fọ́ máa lè sọ́fà lórí ètò tiwa lòṣèlú ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láago mẹ́wàá òwúrọ̀ 10 AM lórí ìkànnì Lágelú FM 96.7 kájọ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú ètò ọrọ̀ ajé ètò ẹ̀kọ́ ètò ìlera ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànnà àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò tiwa lòṣèlú. Ojú òpó ìbára ẹni sọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò. Tiwa lòṣèlú Sátidé ọ̀sẹ̀ yìí ni o láago mẹ́wàá òwúrọ̀ 10 AM ní Lágelú FM 96.7 òkè gajù òkè ẹ ti máa gbọ́.
8: Ìyá mi kódì mọ mi tò ní má ní mílíkì púpọ̀ nínú.
9: Àti tèmi náà.
10: Abiyamọ tó dára jùlọ ó kárí àmọ́ ṣá jẹ́ ká máa rọra yọ mílíkì wa lò.
11: Èmi máa kọ́ o, iṣẹ́ ọwọ́ Golden Mortary ìwọ̀n ni bí mílíkì tó pọ̀ ṣe bá wá nìyẹn.
10: Mílíkì bá wá kẹ̀ láti gbà wo. Ẹ̀yin náà ra Golden Mortary ìwọ̀n tó ti ní mílíkì nínú tí yóò fún yín ládùn wàrà aṣara lóore. Ẹ ò nílò láti tún fi mílíkì sínú ẹ̀ mọ́. Kẹ kàn fún mi sí kẹ púpọ̀ lásán ni. Ẹ máa gbádùn ẹ̀. Golden Mortary jẹ́ kí gbogbo ènìyàn ti ó rà.
12: Ìgbà yìí dá
13: ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà oṣù rírẹ̀ gbà àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀ bẹ́ẹ̀ ló tún fi bíbọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀ kí wá ló dé tó dọ́ọ̀lù ẹ̀ ètò ń fúnni ní ayọ̀ tó ga jù ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí láti abala àkọ́kọ́ ti ẹni báwo ni gàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ pé bá tùbà léléyìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí wàyí o má dúró márosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún.
0: oṣù báyìí mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́. Nínú oṣù October yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lágelú FM ẹ̀ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹtì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nìà tuntun. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágelú FM 96.7. Ó máa lágbára dùn nínú gbàyògbà. Owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹsì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashe.ng. Ẹni ọdún méjìdínlógún sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Ọjọ́ ti gémi bọ̀d ló fòǹtẹ̀ lu káàṣìẹ̀. Nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ yìí èmi ló kàn láti dìmí lọ ní àtúntò ní àtúntò. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
5: Do you have 5 credits in WAEC or NECO and you desire to study abroad? Your global degree could start right here in Nigeria. MIE Pathways and NCUK create your pathway to the world. Enroll with us for a 9-month International Foundation year through NCUK. Just 9 months of endless possibilities with guaranteed progression to one of over 90 universities in the UK, Australia, Canada and the USA. Spots are available for medical stream, science and engineering stream, law and humanities stream and business stream. And here is the best part. No jump me. Admission is going on now for November intake and limited spots are available. Join our next open day on October 9 at MIE Pathways Center, 21B West 1 Office Suite, opposite Environmental Task Force, Agodi GRA, Ibadan. Meet our NCUK certified advisors, explore your options at our campus and get full application support. For more information, call 08105-359-341, 08105-359-341. Bring your ambition, we will bring your future. MIE Pathways, study local. Progress globally.
9: Kaabo pada latoju oja ikani lagelu na ni o lagelu 96.7 FM oke gajo ke ile balabalele ni le ibadan o ye je ka mo le to iroyin ere idaraya eleyi to do ti gbegbe nkan se baba ipa yin se nda po omo mi e se wo wa 1100 ni bigi bigi agiri agba nla aye o ye lo kan ni bani dore Facebook ti kan ni lagelu 96.7 FM abi je ka mo fan family lori Facebook lori TikTok at top striker 100 at top striker 100 ero po lori app yi sugbon like kere kini nto sele gege eje ki like ko gbera eje ki like yi ko gbera dakun *347*1004*2#. Lori ti kashe laaro e eyan meje mi o tu gbope a bere ba se mo bere re ba se mo pin 50 50k meji 100 100k meji 150,000 odi marun 200,000 odi meva 250,000 naira la fi kadi re nle bo se ma je niyan lapa be yen a ni pada eyin iwaju la mo lo mo da mi pada eyin talk about this be ba se de so n tin ba ti so eyin kin tun mo pada tun so tori be yin sese join e ka bo se de da le ji kase kase kase I go again. E mo pe igbele meta ni daily payment n be to gara tanyanyan every day by day. To ba to di lola million o tun gbe million pe ma gora re o. Weekend cash was di lola. Iyen tun ti lo be yen. Be kan na to ba tun wa di October 28. 11th anniversary iyen o tun gbe million jade sugbe friday friday million nlo every day by day owo to tun gara nlo *347*1004*2#. O na niyan ma gbe wa debe *347*1004*2# ni o gbe adebe o o se jenu laare mo gora are mo wora are ran eni lokan o eni to wa kan o yen mo dagun la o be eyan ba dake dara re o ba dake bo ba ngbiyanju ti o ba ti ibo si igbiyanju o ti to niyan o iyan so yi pe kan jakan bo ba ti jakan elomi o take over nbi iwo ti gbede yo si pada gba glory eni o wa gba glory yen on la yo mo kiku se o iwo to tin se bo lati jo yi bo ba ni awa lasi kokon bere won yin mu si oni jere wa bi joko si bere ma kon lo ni se eni oba mo morija to debu ti ogo ni aye omo fun ni glory bo se je niyan star 347 star 107 star 2 as baba fe play cassette ti o yo dada pe number yi 020-1330-6194 tabi o chat won lori whatsapp number o de le pe won whatsapp call 090-2602-6314 code yen lo ni serere nwerere bayi yo bo ba gore o to ri pe yo de wo lu call o ba tin di bi ago mejo mesan n o ni so ju ba nlo like kere egbe akadu oni mu yin lowo o oya papapa lati be yen jari ifi gagagagagan lana ko si sawa loni ko si ere gbogbo di weekend league ti pada de international break ti lo international break ti lo lagba be yen bo se je niyan lagba be yen o oya papapa lati be yen asile go bo ni n o gbe yin de be bo ni su se ku ti obe se be lori DR Congo FIFA atolede wa Nigeria e je nbere bayi na koko asiri to tu yi ke se ajo FIFA lo finu fido lo jade sita bombo o bi pe abi nkan bayi gbo mi dada Abjelili Adetunji omo mi alalubarika agbara gbogbo United Kingdom mo tun ti rawo re o pef yen tun ti kan mi lara o asisua omo mi nu omo alalubarika o wona o

0: ni àwa lọ̀nà láàkó ibo lọ tí ń bọ̀ tọ fòrà dání.
1: Pàdé olóṣèlú la ti ń bọ̀ o. Bakúṣe máa lọ náà nu wọn fún aláìsàn agolo mẹ́rin mẹ́rin.
0: Ó mà ṣe o, àgbọ̀nrín ìṣílẹ̀ sì ń jẹ lọ́bẹ̀. Ajẹ́pọ̀ ò tí ì gbọ́ nípa olóyè Adégbòye Gàtà Òfíìkà Dégòkè FCA tínú ẹgbẹ́ òṣèlú ADC tí gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pinnu pò ni wọ́n fi ìbò gbé wọlé lọ́dún 2027. Ti Mr. Solution ó yàtọ̀ jẹ́ǹjá o sí díẹ̀ lára àwọn ìlérí tó lóun ó ṣe. Gbogbo ọ̀nà pátápátá tó fi mọ́ ojú irin tó lọ láti ìlú Ìbàdàn sókè Ògùn gbogbo rẹ̀ ni ó di títún ṣe. Gbogbo àwọn àgbàlagbà tí ọjọ́ orí wọn tó ti súnmọ́ 70 ọdún ni wọ́n mọ̀ gba owó àjẹmọ́nú lóṣooṣù. Ẹ̀ka ètò ẹ̀kọ́ kò ní í gbẹ̀yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀yin èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ yá ajá kátara ṣàṣà ká mú káàdì ìdìbò wa ká lọ dìbò fún olóyè Adégbòye Gàtà Òfíìkà Adégòkè FCA Gboyè Àtà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ADC ọlọ́wọ́ bọwọ́ báyìí lámì wọn. Ẹ máa pé dádì mọ́mì Gboyè Àtà ni ẹ dìbò fún. Dádì mọ́mì Gboyè Àtà ni ẹ dìbò fún.
2: Sisi gbagada ilẹ̀kùn iléeṣẹ́ agbófinró lọ́jọ́kọ́jọ́ gbagada ilẹ̀kùn ilé ìwòsàn nígbàkúùgbà. Àwa ti sọ kọ́kọ́rọ́ yàrá àkéde ìpolówó ọjà sọnù ní Lágélú FM Nìbàdàn. Gbagada ilẹ̀kùn wá sílẹ̀ gbogbo àyè ló gbà ọ́ polówó ọjà kò ṣèkéde ohun gbogbo tó o bá fẹ́ ní Lágélú 96.7 FM fẹ́lẹ̀lẹ̀ Nìbàdàn.
3: Ọ̀rọ̀ rí ọjọ́ wàá sì máa tà ní wìtìwìtì.
4: Great farmers, great nation. Oh yeah, let us go. Walk a day.
5: Great farm, great nation.
6: Hey,
5: Poultry Association of Nigeria. Egg me or lossy abi. Oyo State chapter. Loni ma pari wotetan wipe. World Egg Day. Tonti de o. Todo yi tonde ba walayo ati alafia. Ayajo enye jije lagba ye. Idile yi tafin kesi to lori telemo. Awa lossy abi ye keke ke ati talada la. Ni Oyo State chapter. Wipe. Ayajo enye jije lagba ye. Ele to ma unwa ye. Ibo bojo di ma keji ninu osuke wadun. Every second Friday of every October. World Egg Day. Yali Sọdún ìtún ti dé o. Ilé ìtún máa wáyé ní ìjímọ̀ kejì nínú oṣù kẹwàá ọdún tí ẹ wà yìí. Láwùsẹ̀ rally. World Egg Day. Yearly rally. Èyí la fi ń pe gbogbo ẹ̀yin ọlọ́sìn abìyẹ́. Wípé ẹ̀túyáyà. Tó bá dọjọ́ náà ká jáde. Láti ṣe ìwọ́de. World Egg Day. Yearly rally. Gbogbo ẹgbẹ́ ọlọ́sìn abìyẹ́. Ní Ọ̀yọ́ State chapter. Ó yá ẹ̀jẹ̀ àjọṣe. Great farmers, great nation. Ẹgbẹ́ wa ò ní bàjẹ́ o. Ọ̀yọ́ State ò ní bàjẹ́.
7: Kara o ji pepe ninu ekurere alaafia nikan leda fi le se aseyori nipa afojusun e laye olagba oke fi sa gbekale alara pe olaimo onisan mesan bo ba ke fi ailera bi airorunsun ara tita sangun keyin o ma rin koge aile igbapa gbese kori o ma laago ki ko ma rin kiri ninu ara eni ifunpa giga iseto atelese kikan ni gorogo ki bata o jabo lese eni keyin o mo tabi keyin o ma ru ko ma gbe awon oniruuru irin se igbalode ti won fi sayewo lodo won to tu asiri bi taisan fi se buba lareda lo mu alara pe olaimo onisan mesan sara oto lati jajabo lowo kokoro inu eje ora inu eje pajapaja aya lilu pipi abadi jedijedi idakole komokunrin o ma le tapai kara mo gbon riri oju ti wo bye bye aromolegun ati bebe lo ekan si alara pe olaimo onisan mesan ni number 1 lodge street beside amazing grace school okeado ibadan 0813-885-5308 Bo ban se o bi ojojo alara pe online mo onisan mesan ni o kan si
8: Lagilu FM 96.7
9: Edoki iroyin

0: Akinyin o e kaabo pada edoki iroyin te siwaju lagelu 96.7 oke to gajoke nfele le nbadan. Letin gbo wa e magbagbe lati darapo mo lori Facebook lagelu FM 96.7 be se nwo e pin ko kari to lori tele e je nbere lati inu iwe iroyin Daily Post eyi tin se lalaye pe Oluwa Olorun Olodumare o mo ti se iyanu latara oniruru akitiyan tori awon iko eleto abo ni orilede Nigeria ti won se ninu eyi ta ti ri iko omo ogun le yi ati ti ajo otele muye DSS to mo ile ise olopa ati awon iko eleto abo mi ti an se ti Olorun si darapo mo ise owo won o won ti pada dola awon odo agun baniro tuntun eleyi ti won mura lati lo re sise sin ile baba won to si je wipe ogun won niye o ni awon eka eda ajini gbegbe ti han si bere si ni lara won pe ati awon eyan mi eleyi ti won tun ti ko si ahamo ni ipinle Imo o na ni awon iko eleto abo ni han pada tule lowo awon eka eda yo iroyin se lalaye wipe awon eyan ti han fi si ahamo won yi eyun odo agun baniro won yi o ni won tu sile leyin ise alagbara to ni se pelu ifimu finle to fese rinle eleyi ti okan ojo kan awon iko eleto abo ti an parapo yi ti an jojumo se ni ekun ila orun gusu orilede Nigeria ni kete ti an ti wa dola awon odo agun baniro won yi o ni awon eyan ohun ti di kikolo si ibudo kan to je ti ile iwosan to je ti ajo tele muye DSS won pe nibeun o ni an tin topinpin ipowo ni eto ilera okan ojo kan awon ti an je odo to fe sin ru ilu ohun to wa ni ru asiko yi koda ise ti an se ohun ni pe o se afihan re o wi pe awon iko eleto abo orilede Nigeria ni lajo eleyi ti ko wa won o simi o be ni won o ka re lati ri wi pe awon koju oro si ijinigbe ati wi pe won mu oro eto abo awon araalu ni okunkundun ni tibutoro ile Nigeria
1: o da o iroyin kan re to njade ni ati ile Ibadan ti sololu ipinle Oyo iroyin na re ti on kan mi loju gbere bi ekun eleji o won pe idile eleni mefa o na o ni won ti ran lo si ajule orun apapandodo le ta ti ri oko iyawo e to nti awon merin mi ti won pe awon afurasi odaran meta kan ni won da emi won legbodo sugbon to wole ise olopa ti te bayi ni abule kan to pe ni oloba to wa ni ijoba ibile lagbilu ni ipinle Oyo nbi o papa julo nile Ibadan won pe oko yi ohun lo ko re nje ife ayinchuku won ni oko yawo atamo yoku oni won o ti mu titi di akoko yi awon afurasi towo te oni won di amara gbagbagba pelu awon kan jagun oloro bi iban won ni iban eletu awon ada apana tin ko mona tin ko yeri won di baraka o yalu won won ya abole chuku be ni won wi pe ko sanwo fun ero bani soro kan le ti se Android phone ti won wi pe on lo ba je won ni won lo ba ero bani soro on je ni o won ba ni afila awon gba wo lowo re pada gege bi iroyin se fidi oro mule bi ero bani soro yi o je ti okan lara awon eyan ti to wo je mo le bi tawon ti won binu yi seri okunrin yi gege bi aborun to n to wa lowo won pe o gbe owo kan kale fun awon ti yo je afurasi odaran yi iye 50,000 naira 50,000 naira pe kan lo re fi tun ero bani soro na se sugbon won sa fa ki kori ni o won tun to oke won foju gba gege bo se fidi oro mule pe kaka ki won gba owo kan lo re tu ero bani soro se won pe bombo te mo le bi ta wi tada ti bon ni o won pe merin o na ni won na ti emi fi bo lara won won pe e to kere lenje ninu mo le bi yi won pe won di ohun mo le ni pelu okun ile to si so pe won ju si inu mi be nigba ti won si ma seri oro ile ise olopa ipinle Oyo lati pase agbẹnusọ won PPRO iyen DSP Olayinka Ayanlade ló fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé àwọn afurasí mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ ti tẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọ̀hún tó ń ti ìkọlù náà tó fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé àwọn èèyàn náà ni wọ́n gbẹ̀mí àwọn ìdílé ẹlẹ́ni mẹ́rin o kódà àwọn pé wọ́n tó jà wọ́n lólè àwọn nǹkan ni wọn àyánládé fi kọ́ àlàyé rẹ̀ wípé àwọn tí ọwọ́ tẹ̀ yìí ni lọ́wọ́ bá wọn látàrí à ń fi tóni létí tí iléeṣẹ́ ọlọ́pàá rí gbà ìyẹn ní ọjọ́ kejì oṣù kẹwàá ọdún tá a wà yìí nìkan bíi aago márùn-ún ní ìrọ̀lẹ́ òun náà ni wọ́n gbá wọn mú o bẹ́ẹ̀ òun ni wọ́n fìdí ọ̀rọ̀ múlẹ̀ pánú káwọ́ sẹ́yìn wọn ó sì jẹ́jọ́ níwájú òfin tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi gàrọwọ́ tí wọ́n fi gbẹ̀mí odidi ìdílé ẹlẹ́ni mẹ́rin bàbá ìyá àtàmọ́.
0: Kí Ọlọ́run kí ọ ṣàánú wa kọ́ gba ibi mọ́ tẹ́kí ńlẹ̀ yìí wọ́n ju omi. Nínú ìwé ìròyìn The Guardian lójú ìwé kẹta oníròyìn èyí ń lọ́kalẹ̀ sí o ẹnìkan tí ṣe olùdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú People's Redemption Party PRP Donald Duke ó ní ó mọ̀ ti sọ̀rọ̀ wípé òun ó sọ̀rọ̀ o gẹ́gẹ́ bíi wòlíì èyí tó ríran rí ọjọ́ iwájú pé ó ṣeé ṣe o kí ààrẹ Bọ́lá Tinubu kọ́ wọlé padà lọ́dún 2027 níwọ̀n ìgbà tí àwọn tí wọ́n jẹ́ ikọ̀ adarí ẹgbẹ́ alátakò nílẹ̀ Nàìjíríà tí wọn ò bá ti ṣera wọn níṣọ̀kan kí wọ́n dúró ní òṣùṣù ọwọ̀ kí gbogbo wọn pa ẹ̀yọ́ pọ̀ kó lè hó ṣùṣù ọ̀rọ̀ yìí òun náà ló ṣe dédé àsìkò eléyìí tí ọ̀rọ̀ kan jáde látẹnu ikọ̀ ìpolongo ìbò Atiku Abubakar fún ti ètò ìdìbò 2027 eléyìí táwọn náà fi ewé ọmọ mọ àjọ elétò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà INEC létí wípé kó yarí o pé ohun ò lọ rèé mọ́ ṣe gbé fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress nínú gbogbo àwọn ètò eléyìí tí wọ́n mọ̀ ṣe kó bẹ̀yẹ pé àwọn ètò ọ̀hún ó mọ padà ṣe ojúure sí APC tí ó sì máa rún àwọn ẹgbẹ́ òṣèlú yòókù pẹ̀lú ìkìlọ̀ wípé ṣe rí ètò ìdìbò eléyìí tí ó wáyé 2027 lápapọ̀ yìí kò gbọdọ̀ sí wípé ṣe ẹja ni àbákan nínú ẹ̀ ò ní bẹ́ẹ̀ ló sì jẹ́ wípé ohun tí ó mú káwọn èèyàn tẹ́wọ́ gbà á òun náà ni bí àjọ ọ̀hún ọba ti ṣègbè fún ẹnì kankan tó sì kó àkóyawọ́ o wàyí o ẹni tí wàá ṣe alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC nílẹ̀ yìí David Mark olóhùn náà sọ di mímọ̀ wípé ẹgbẹ́ àwọn náà kò ní jókòó kó buwọ́ dì kẹ́ kó máa wo kankan kí wọ́n wá fi mọ̀ kàrúrú ìdìbò kí wọ́n wá fi kí wọ́n yí hàn mẹ́rẹ̀ nínú ètò ìdìbò tí ń bọ̀ lọ́ọ̀kan ò pin rárá àwọn ò ní wòran o bákan náà ó ní iṣẹ́ ìwádìí kan eléyìí tí àjọ Yeaga Africa tí wọ́n ṣe tí wọ́n sì fi léde ni ó ti ṣe lálàyé o pé ó ṣeé ṣe o kọjá wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti lọ bí ìdá 84% nínú 84% ló ṣeé ṣe kí wọn ó kópa nínú ètò ìdìbò àpapọ̀ eléyìí tí ó ń bọ̀ lọ́ọ̀kan yìí o àmọ́ tó ṣe lálàyé pé ó wá tún ṣeé ṣe kọjá wípé ìbẹ̀rùbojo pé ó ṣeé ṣe kí làásìgbò kọ́ wáyé tàbí kí àìnígbàgbọ́ nínú àwọn lájọlájọ elétò ìdìbò tọ́rọ̀ kan tó ti títa ìbò ríra ìbò eléyìí tá a mọ̀ sí dìbò kó o ṣe bẹ̀ẹ̀ kó ṣe àkóbá fún yíya jáde àwọn èèyàn Nàìjíríà nínú ìtẹ̀síwájú ọ̀rọ̀ tiẹ̀ Duke ó ní ó ṣe lálàyé ó ní bó ṣe jẹ́ wípé àwọn ẹgbẹ́ òṣèlú alátakò nílẹ̀ yìí wọn ò lè ṣera wọn lọ́kan pàápàá láàrin Atiku ti ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC àti òbí ti ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC olélé yìí yóò jẹ́ kí iyọ̀ kó du ọbẹ̀ ti ààrẹ Bọ́lá Tinubu gan dódódó ni o ní inú oṣù kínní nígbà tá a bá dìbò ààrẹ ní orílẹ̀-èdè yìí ìròyìn yẹn gùn ojú ìwé kẹta The Guardian olókalẹ̀ síbẹ̀ bá nífẹ̀ẹ́ sí ẹ mú kẹka síwájú.
1: Ọwọ́ rẹ̀ àmúlélé.
2: Ẹ̀dọ̀ kí ìròyìn. Lagilu FM 96.7.
3: Ẹyin èèyàn mi, káàbọ̀ sí ìkànnì mi. Lónìí, wọ́n máa ṣàfihàn bí mo ṣe máa ń pèlò Golden Mon aládùn tó kún fún mílìkì.
4: Ọpẹ́ o.
3: Màá kọ́kọ́ da Golden Mon mi sínú abọ́. Lẹ́yìn náà ló bomi tó lọ wọ́ọ́rọ́ sí. Màá wá rò ó pọ̀ bẹ́ẹ̀ ni. Kí wọ́n máa wò bí yóò ṣe dohun àjẹgbádùn tó lọ́pọ̀ mílìkì aṣara lóore nínú.
4: Dúró náà, nígbà wo lo fi mílìkì sínú rẹ̀?
3: Golden Mon 3-in-1 mẹ́ta lọ́kọ̀ ni mo lò. Mi ò nílò àti tún fi mílìkì sí mọ́.
5: Ìyá mi, ó mà dùn gan ni.
6: Golden Mon 3-in-1 jẹ́ èyí tí mílìkì aládùn bá wá. Ẹ̀rà fún mọ̀lẹ́bí yín lónìí. Golden Mon tan gbogbo èèyàn dí wúrà.
7: Ọ̀rẹ́, àfàìmọ̀kú máa já àwọn àmì tí mò ń róye ẹ̀. Nínú àgọ́ ara mi yìí ni ó hàn mí léèmọ̀. Kára ó máa ta mí bíi pé mo fomi atapara. Ara ń já mi jẹ, nǹkan máa rìn tàbí bù mí jẹ káàkiri ara. Ara ó máa yún mi, bàbá ń bari ẹ̀ ní ti pajápajá tó máa ń mú mi lọ́wọ́ àtẹsẹ̀. Ṣùgbọ́n irọ́ ló ń pa, mi ò ní bá wọn kúkú ọ̀wọ́wọ́. Torí pé alágẹmọ yìí kún kékeré ó ṣe wọ̀. Ọ̀rẹ́, ó jẹ́ gbẹnu ẹ̀dákẹ́. Ṣọ́rọ̀ fọ̀ wá lélẹ̀ yà bí àárẹ̀ ara tó ń bá ọjà. Ṣé wọn ò gbọ́ nípa bíláǹsì kapsù ni? Egbògi tó jẹ́ òun ni gbogbo èèyàn lò. Tó bá ń di pé ara ń ta ni, ara ń yún ni, ara ń já ni jẹ, nǹkan rìn tàbí bu ni jẹ káàkiri ara, tàbí pajápajá tó ń múni lọ́wọ́ àtẹsẹ̀. Bíláǹsì kapsù ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìlú Ìbàdàn. Bíláǹsì kapsù wà ní Danax Pharmacy, Adamasinga, Tanimọ̀lá Pharmacy, Òkè-Àdó, Aslam Pharmacy, Mọ́kọ́lá Roundabout, Boste Pharmacy, Àpáta, Solution Pharmacy, Agbeni. Bíláǹsì kapsù wà nílùú Ìsẹ́yìn, Ọ̀yọ́, Ìkirè, Ìwó, Ẹ̀dẹ, àti nílùú Ògbómọ̀ṣọ́, tàbí nọmba 30, Adékọ̀yà House, Àǹfààní Road Roundabout, Ring Road, Ìbàdàn. Iléeṣẹ́ Tèmítayọ̀ Trado Medical Nigeria Limited ló ń ṣe Bíláǹsì kapsù jáde. Láti mọ gangan ibi tí ẹ ti lè rí Bíláǹsì kapsù rà ládùúgbò yín, ẹ pé 08103369434.
8: Gbogbo olùgbé àti gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n bá máa ń sọ pé gbegbege àfi kéèyàn wà bá wọn gbé ìmọ̀ lọ́rọ̀ káàdì ìdìbò gbígbà máa jẹ́ ká fààyè sílẹ̀ ká lọ gba káàdì ìdìbò wa. Kò sáàyè tó pọ̀ jù tá a fi sílẹ̀ láti lọ gba káàdì ìdìbò tó já sí ìfàkókò ṣòfo torí àwa àwọn ọmọ wa àbí ti ń lọ nílùú yìí ta ní òkan. Ẹ má jẹ́ ká dágun láàkò kàn mí sọ̀rọ̀ káàdì ìdìbò gbígbà. Gbogbo ọmọ yín tó ti tóbò òdì ni ẹ jẹ́ wọn mọ pàtàkì káàdì ìdìbò gbígbà. Ẹ má bá wọn sọ̀rọ̀ tí ò bójúmu kan pé olóòrayè ní lọ gba káàdì ìdìbò. Ẹni tó bá mẹ̀tọ́ ní gba káàdì ìdìbò torí ọ̀nà kan ṣoṣo tá a fi lè jọ kópa nínú yíyan aṣojú wa nù. Ẹ má fọwọ́ yẹpẹrẹ mú káàdì ìdìbò gbígbà. Ẹ lọ gbà á kẹ́ ẹ sì tọ́jú rẹ̀ dọjọ́ ìdìbò. Tó bá wá dọjọ́ ìdìbò ká jáde lọ́pọ̀ yanturu ká lọ dìbò fẹ́ni tá a fẹ́. Gbogbo olùgbé àti gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́ àbọ̀ ọ̀rọ̀ tó ra foundation lábẹ́ ìdarí sẹ́nitọ́ Rílù Adéṣọjí Àkànbí ló ń gbà wá níyànjú yìí o.
9: Your Nescafe is not just a drink, it's

0: ètò ìdìbò gómìnà lábẹ́àsẹ̀ ẹgbẹ́ òṣèlú APC ti ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ APC gubernatorial reconciliation committee kò sàì tún wá ké sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ Olúṣèyí Mákindé wípé níṣe ni kó yá tètè gbé ìgbésẹ̀ láti rí wípé ó lo ó ṣe àwọn ètò eléyìí tó jẹ ojúlówó àti ìgbésẹ̀ akin ó gbé gbogbo ẹ̀ láti rí ó pé ààbò tó péye ń bẹ̀ fún ẹ̀mí àti dúkìá gbogbo aráàlú láìkan mọ fi ẹnu lásán máa pa ọ̀rọ̀ ọ̀hún lórí bí ti hù kó mọ̀ bákan náà ló ṣe àfikún ẹ̀ wípé dídáàbòbò ẹ̀mí àti dúkìá ó ní ó jẹ́ èyí tó ṣe kókó nínú àwọn ojúṣe tí ìjọba ní fún àwọn aráàlú bẹ́ẹ̀ ló tẹ̀síwájú wípé gbogbo àwọn èèyàn tí wọ́n jẹ́ ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ láì ní í ṣe pẹ̀lú orí ẹgbẹ́ òṣèlú tí kò wá àwọn ń ṣe ni wọ́n gbọ́dọ̀ lè rìn yan fanda láìsí wípé nǹkan kan dí wọn lọ́wọ́ wọ́n gbọ́dọ̀ lè jáde láti lọ rí kópa nínú ìkórajọpọ̀ òṣèlú tàbí àwọn ètò míì eléyìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìjọba àwa ara wa láìsí ìbẹ̀rù pé bóyá pàhé kan yọ bẹ́lẹ̀ níbìkan kò sàì wá mú wá sí ìrántí nípa ọ̀nà eléyìí tí ìṣàkóso gómìnà tó ti di olóògbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ sẹ́nẹ̀tọ̀ Abiola Ojimobi eléyìí tí ó ti gbé tó sì gbangba náà láti rí wípé wọ́n fìdí àlàáfíà múlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ó sì jẹ́ pé ó mú eléyìí ní bàádà ni ò tí ò tiẹ̀ fi ọwọ́ ẹ̀rẹ̀ hẹ̀hẹ̀ àbí ọwọ́ dẹngbẹ̀rẹ̀ mu ní àsìkò náà bákan náà ló ṣe lálàyé ò pé irú ètò ààbò eléyìí tó wá fìdí múlẹ̀ tí àlàáfíà tó fi wà ní àsìkò náà ó ló ṣe pàtàkì torí wípé ó jẹ́ ohun kan tó mú kí ìgbáyégbádùn àwọn èèyàn nílùú kó dúró rè tó sì jẹ́ kí ojú ọjọ́ òṣèlú ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kó dà ní àsìkò náà kò sàì wá sọ di mímọ̀ pé ó wá ṣe kókó báyìí ò kí ó jẹ́ wípé àlàáfíà tí ìṣàkóso gómìnà Ṣèyí Mákindé ti ń bẹ lóde yìí tí ó jogúnbá ní inú ìṣàkóso olóògbé Ajímọ̀bi kò jẹ́ èyí tí wọ́n kàn fi ọwọ́ ẹ̀rẹ̀ hẹ̀hẹ̀ mú ó ní kí wọ́n dáàbò bò ó kí wọ́n rí pé wọ́n tó rò ní agbára sí i kó sì jẹ́ wípé bí àwọn náà bí wọ́n bá tún fa èkú dàlẹ́ ẹlòmíì lọ́wọ́ kọjá wípé ètò ààbò ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ti gúnrégé ju bó ti ṣe wà látẹ̀yìnwá lọ ni ò bẹ́ẹ̀ òun náà ni adarí àwọn obìnrin nínú ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀hún ló wá rọ gbogbo àwọn èèkàn òṣèlú gbogbo àwọn adarí ẹgbẹ́ òṣèlú lápapọ̀ àti àwọn olùdíje nínú èyí ó wù kọjá àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n lè wà àti àwọn alátìlẹyìn wọn pẹ̀lú ikọ̀ elétò ààbò pé kí wọ́n rí ò pé wọ́n kóra wọn níjanu wọ́n sì rí pé ẹ̀mí àwọn èèyàn ọjọ́ wọn lójú tí wọn ò sì mọ̀ọ́mọ̀ máa já okun ẹ̀mí àwọn ẹni ẹlẹ́ni tó jẹ́ pé ibi oúnjẹ òòjọ́ wọn ò ní wọn ń lọ àbí ọmọ orílẹ̀-èdè eléyìí tó jẹ́ pé ó ń lo àǹfààní ẹ̀tọ́ eléyìí tí òfin ilẹ̀ nàìjíríà fún láti rí pé òun náà kópa nínú òṣèlú ní àkótán kò sàì wá rọ ìjọba láti rí ò wípé gbogbo ọ̀rọ̀ ìṣòro wàhálà ètò ààbò àti ìṣòro ọ̀rọ̀ tó bá ti níṣe pẹ̀lú ìtàkórógan òṣèlú ni wọ́n ṣe ìwádìí tó jinlẹ̀ lé lórí tó sì jẹ́ pé gbogbo àwọn èèyàn tí wọ́n bá padà rí pé ajé ìwà ìbàjẹ́ ọ̀hún tó bá ti ṣímọ́ lórí ó ní wọ́n padà jólámbà níwájú òfin láì mọ́ fi ọwọ́ ra àwọn kan lórí mọ́ fi àjẹ àwọn kan bóyá nítorí pé wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú kan tàbó míì ó ní ẹ fi ìyà jẹ ẹnikẹ́ni tẹ́ ẹ bá ti ká ìwà jàǹdùkú mọ́ lọ́wọ́ láìná ní irú ẹgbẹ́ òṣèlú tí irú ẹni bẹ́ẹ̀ wà ni o.
1: ẹ̀dọ̀ kí ìròyìn Lágbélíwá FM 96.7.
2: Jésù orísun ìtúsílẹ̀ ń dóde gbogbo ènìyàn láti fún wọn ní ìtúsílẹ̀ lórí gbogbo ìṣòro tó ya bó rán. Ọlọ́run ìpè pásítọ̀ Dr. Olúfẹ́mi Ọlátúnjì ló fẹ́ tù yín lẹ̀ nínú ìsọjí ọlọ́jọ́ márùn-ún tó ṣíwájú àjọ̀dún ìjọ The Miracle Gospel International Church aka Salvation Assembly tó wà ní No. 51 Zone 5 Barrica Street lánàjúkọ UI Second Gate Ìbàdàn. Jésù orísun ìtúsílẹ̀ làkòrí ìpàdé yìí. Jesus is the source of deliverance. Fẹ̀ lọ́jọ́ Monday ọjọ́ karùn-ún sí ọjọ́ Friday ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá ọdún yìí. Monday 5th to Friday 9th October 2026 láago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́. Ọjọ́ Sunday ọjọ́ kọkànlá oṣù kẹwàá ọdún yìí. Sunday 11th October 2026 gangan làjọ̀dún ìjọ tó ṣe déédé àjọ̀dún ọgbọ̀n ọdún ìgbéyàwó bàbá àti màmá Olatunji láago mọ́kànlá òwúrọ̀. Ọjọ́ Sunday látòpin oúnjẹ àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wúlò fáwọn opó fún wọn lọ́fẹ̀ẹ́. Àmọ́ ṣá látọjọ́ Monday

0: Gajoki.
1: Lagilu FM 96.7.
2: Ẹyin èèyàn mi, a kú dédé àsìkò yìí, àsìkò bójú ọjọ́ ṣe rí. Ẹ súnmọ́ bí kẹ jájọ ṣàṣàrò. Lóòótọ́ lódodo yóò dá lónìí yóò dá lọ́la. Ẹ kú gbìyànjú lọ́pọ̀lọpọ̀. Ẹlòmíì ń bẹ nínú ayé tó jẹ́ pé iṣẹ́ irin lòun ń ṣe, ṣùgbọ́n ìjẹ́ ìlérí ló ń jẹ. Bó la wá fẹ́ ṣe tá a fi kógo já o? Àfi ká wá ìrìn kún ìrìn ẹsẹ̀ wa lọ́nà tó tọ́ tí ò mú jìbìtì tàbí ká mú kan mọ́ kan nínú. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n fẹ́ dá iṣẹ́ kalẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n fẹ́ sí ṣọ́ọ̀bù káwọn náà tiẹ̀ mọ́ jí láàárọ̀. Kí wọ́n gba ibìkan lọ kí wọ́n mọ́ bà á di. Kòrókò òrodò tí ń sìnkú àbíkú, ṣùgbọ́n pàpà síbẹ̀síbẹ̀ náà, ibi ikọ̀ náà ni ọkọ̀ wọn ń fẹnu sọlẹ̀ sí. Ẹlòmíì tiẹ̀ wá gbìyànjú títí nínú ayé, kò sí irú òwò tí ò fẹ́ ṣe tán, ṣùgbọ́n ojú kan náà ló wà, kò sún síwájú, kò sún sẹ́yìn. Ẹ̀yin oníṣẹ́ ọwọ́, ẹ̀yin òṣìṣẹ́ ìjọba, ẹ̀yin ọmọléèwé, ọ̀rọ̀ yìí kàn yín. Pẹ̀lú ètò tí ń sọ ní dolóríire tá a gbédé.
3: Tiléeṣẹ́ Diamond Project.
2: Èyí tó ti já àǹfààní àti oríire fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n ti kópa ń bẹ̀. Ọ̀pọ̀ èèyàn tí wọ́n ti gbé ìgbésẹ̀ ni wọ́n ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lónìí, torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn, wọ́n ti donílé lórí, wọ́n ti ra mọ́tò tó tó mọ́tò sójú ọ̀nà. Ọ̀pọ̀ nínú àwọn tí mò ń sọ yìí ni wọ́n ti rán àwọn òbí wọn lọ sí Háàjì, àwọn kan rán àwọn òbí tí wọ́n lọ sí Jérúsálẹ́mù, kódà àwọn gan ti kẹ́yìn Mọ́kà, àwọn náà ti ṣe Shalom Shalom. Bó ni wọ́n ṣe wá rìn? Bẹ́ẹ̀ni ó bá bẹ̀rẹ̀ bísínẹ́ẹ̀sì, wọ́n ń pe kinní kan ní Capital, èyí ń owó tó gbé dání láti fi gbé okoòwò rẹ jòkó. Tí ó fi dúró re, òun ni wọ́n ń pè ní Capital. Ìkankan tún wá wà tí wọ́n ń pè ní Product. Irú nǹkan wo gan ló fẹ́ máa tà? Àti pé nǹkan tó ń tà, irú àwọn èèyàn wo náà fẹ́ máa rà á? Ní tí mo fẹ́ kó kọ́kọ́ yé gbogbo wa báyìí ni wípé, bá àbá rẹ ni bálà, ọ̀nà ọ̀la kì í yà. Ta ló lè lọ bá nínú ẹbí, nínú ara, nínú ọ̀rẹ́, lásìkò tá a wà yìí? Tó ṣàlàyé fún un pé, bọ̀dá mi bísínẹ́sì tí mo fẹ́ ṣe rí ẹ fún mi lówó, tí ó sì fún ọ lówó ọ̀hún pẹ̀lú ìrọ̀rùn. Bẹ́ẹ̀ni ò bá mọ̀nà, yóò mọ̀ sí sáré kúmọ̀ ni.
3: Ìdí nìyí tí iléeṣẹ́ Diamond Project fi gbé ètò yìí kalẹ̀.
2: Pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n nílé iṣẹ́ yìí, tí wọ́n mọ ṣàlàyé fún ọ bó ṣe rówó tó mọ̀ fi dára tó bá wù ọ́. Ṣé ẹ wá rí summit yìí? Bó o bá fẹ́ lọ lọ́lọ́dan ni, ₦10,000 ló fi forúkọ sílẹ̀, ṣùgbọ́n lásìkò yìí ₦1,000 péré ló fi forúkọ sílẹ̀, tí wọ́n sì fún ọ ní ìdánilẹ́kọ̀ọ́ tó péye. Àǹfààní yìí kì wá ṣe fún gbogbo èèyàn o, ṣùgbọ́n fún àwọn èèyàn 50 àkọ́kọ́, 50 people tí wọ́n bá kọ́kọ́ tẹ yes sí nọ́mbà tí mo fẹ́ pè yìí.
4: 09063848209 09063848209.
3: Ìpàdé yìí yóò máa wáyé ní Sátidé ọ̀sẹ̀ yìí ní Bódìjà Nìbàdàn.
5: Àwọn àgbábọ̀ wọn ni owó ní jẹ́ mo bá ọtan, ìyà ní jẹ́ ta ní mọ̀ rí. Tí àlá àti ìran wa bá máa wá sí ìmúṣẹ, a nílò owó, torí pé owó ni kẹ̀kẹ́ ìrere. Gbọ́mi o, kì í ṣe ìrere nìkan ni owó ni kẹ̀kẹ́ rẹ, owó ni kẹ̀kẹ́ àṣeyọrí pẹ̀lú. Tẹ bá wò ó dáadáa, ẹ ó rí pé ọ̀pọ̀ àwọn ọmọ lóde òní ni òbí ò lówó láti ran àlá àti ìran wọn lọ́wọ́. Àwọn ọmọ bẹ́ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní ṣerú ẹgbẹ́ wọn. Ìpele àwọn ènìyàn míì wáṣẹ́wáṣẹ́ títí ọjọ́ fi lọ lórí wọn. Àwọn ẹlòmíràn sì rèé, owó oṣù tí wọ́n ń gbà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún náà ni wọ́n sì ń gbà títí tó fi dàkókò yìí. Kò sì sí ìyípadà kan tá a tọ́ka sí nínú ìgbé ayé wọn. Àkókò ìfẹ̀yìntì fáwọn ẹlòmíràn mú ìbànújẹ́ dání nípa ìrònú àìní, àti pé kò sí ìrètí kankan fún wọn lẹ́yìn ìfẹ̀yìntì. Ọ̀pọ̀ àwọn ìyálọ́jà àti bàbálájẹ́ lójú owó àti èrè ò bára wọn jọ lọ́wọ́ wọn, torí gbèsè tí wọ́n ti kọrun bọ̀, èyí sì ti kó ìpayà bá ọ̀pọ̀lọpọ̀, débi wípé àìsàn ti tipa bẹ́ẹ̀ wọnú àgọ́ ara wọn. Wá gbọ́ o, ṣé o wà ní ìpele kankan nínú àwọn tí mo kà sílẹ̀ yìí? Ọ̀nà àbáyọ kan rèé tí
3: Diamond Project
5: ṣe àgbékalẹ̀ rẹ̀ fún gbogbo ẹni tó fẹ́ rọ́wọ́ yọ láàrin ẹgbẹ́, tó sì tún fẹ́ gbé ìgbé ayé àlàáfíà. Ẹni tó mojú ògún ní ipa bìnírè,
3: Diamond Project
5: yóò fi ọ̀nà okoòwò tí kò ní wàhálà nínú hàn, yóò ṣe ojú rẹ sáwọn ìlànà kan tó o lè tọ̀, bẹ́ẹ̀ ni kò sí bayobayo kankan. Àwọn ìlànà yìí
3: Diamond Project
5: yóò fi hàn, yóò mú kí ìwọ náà máa pe owó ránṣẹ́ nírọ̀rùn nígbà gbogbo, àlá àti ìran rẹ yóò sì wá sí ìmúṣẹ.
2: Ẹni mọ̀nà ni ẹjẹ́ àtẹ̀lé la fi ní kẹ́ ẹ gbé ìgbésẹ̀ báyìí. Káyé tiẹ̀ náà o lè tẹ̀síwájú kó o yé wà lójú kan náà bí omi adágún. Ìwọ náà rí dájú pé o wà lára àwọn 50 àkọ́kọ́ tí ó kọ́kọ́ tẹ yẹ́ẹ̀sì sí nọ́mbà yìí. Bó o bá lè tẹ yẹ́ẹ̀sì yìí, a jẹ́ pé o ti pinnu láti tẹ̀síwájú nìyẹn. Nọ́mbà tó mọ tẹ yẹ́ẹ̀sì sí ni
4: 09063848209 09063848209 2009.
3: Ipade yi yo ma waye ni Saturday ose yi ni Bodija ni Badan.
2: Asiko to ye ko gbegbese gan la wa yi ire o.

0: ẹ rí pé mo jùlẹ̀ fún yín.
1: Àwọn kan lójú wọn ò fi ríran, a ò fi bú wọn.
0: Orúkọ orin yẹn gan pàápàá, orin yẹn ń present.
1: Èmi létí mo máa fi gbọ́ràn, mo wá ṣọpẹ́.
0: Dúró de àkókò tiẹ̀.
1: Èmi lójú mo fi ríran, mo wá yíyan.
0: Ẹni tí bá ń lásìkò rẹ̀ lọ́wọ́ jẹ́ kínú rẹ̀ ó dùn sí.
1: Ó máa wá ṣọpẹ́ o, odidi ore ló ṣe láyé mi, odidi ore.
0: Mo sì jẹ́nu rẹ̀ ó dùn sí tọ́ bá kan wàhálà lórí ẹ̀wọ́ lọ́mọ.
1: Bàbá mi.
2: Odidi ore ló ṣe fún mi, odidi ore.
0: Torí àwọn orí kan bẹ́ wọn ọ̀sẹ́ bọ́ wọn oṣù Ògùn.
2: Mo máa mọ ọpẹ́ mi wá.
0: Ṣùgbọ́n aboríkọ gòdè ni wọ́n ọ̀pá mẹ́ta ìra ẹ̀bìtì ẹ̀gbàkìtì ẹ̀dípẹ́. Wọ́n kọlù wọn kọ wọ́n bá parẹ́.

0: sonhinho, ó.
1: Lagoon FM 96.7.
2: Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, olùgbẹ́ ń gbẹ mí.
3: Ọ̀gá mi, ẹ gba omi Showbox bottle water. Kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
2: Omi yìí dára, ó gbayì, kódà ó tuni lára pẹ̀sẹ̀, ó mọ́ lóló, ọkàn mi balẹ̀.
4: Omi yóò lọ ta o.
3: Nígbà tí olùgbẹ́ bá ń gbẹ yín, ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water, omi amọ́lóló tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀. Pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fún ìtẹ̀lú kódà fún mímu gbogbo ènìyàn. Ládùúgbò, nínú ilé, lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ làbá yín bedele ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pè sórí 090-351-04468 tàbí 080-9-510143. Láìsí omi, kò sí ìyè. Showbox bottle water, omi tó dára.
5: Sisi gbagada gbagada gbagada ilẹ̀kùn ilé-iṣẹ́ agbófinró lọ́jọ́kọ́jọ́. Gbagada gbagada ilẹ̀kùn ilé-ìwòsàn nígbàkúgbà. Àwa ti sọ kọ́kọ́rọ́ yàrá àkéde ìpolówó ọjà sọnù ní Lagelu FM Nìbàdàn. Gbagada ilẹ̀kùn wá sílẹ̀. Gbogbo àyè ló gbà ọ́ polówó ọjà kò ṣèkéde ohun gbogbo tó o bá fẹ́ ní Lagelu 96.7 FM fẹ́lẹ̀lẹ̀ Nìbàdàn.
6: Ọ̀rọ̀ rí ọjọ́ wàá sì máa tà ní wìtì wìtì.
7: Lórí òkè ìyanu, àdúrà ń gbà ó.
8: Gbogbo ti yá lórí òkè ìyanu ìhàrá. Bébí tí arúgbó ọjọ́ yóò ti pa gbogbo èèyàn lálejò. Nínú pàdé àdúrà ọlọ́jọ́ mẹ́ta, from story to glory. Wà á bá Jésù pàdé. Bébí tí ọkọ̀ ṣí ọlọ́run bí wòlé ìsáàmù ní ọtọ́rìtì. Wòlé olúfẹ́mi omi. Ọkọ̀ ṣí ọlọ́run àtàwọn olórí ẹ̀mí. Yóò ti máa ṣiṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú bàbá àti màmá Lúkà. Ọjọ́ pàdé Wednesday 24 to Friday 23rd October. Pàkà tí àdúrà rẹ̀ sùn láàárọ̀. Pẹ̀lú ìṣòro mọ́kànlá alárojoojúmọ́. Free medical. Ìwòsàn ọ̀fẹ́. Pẹ̀lú ìrónilágbára yóò wà fún àwọn ọmọ. Ọ̀fẹ́ ni jíjẹ àti mímu. Ọ̀fẹ́ máa wà ní Tea Junction àti Major Nine Bus Stop ẹ̀fẹ́. Gbogbo ẹ̀yà àti èdè òyà látọjọ́ Wednesday 24 to Friday 23rd October. Lórí òkè ìyanu tó wà ní ìlara ẹ̀fẹ́. Bébí tí wò ní àgbáyé ni. Prophet Lucas ló ti máa gba gbogbo èèyàn lálejò. Fún àbí àdúrà àti ìtọ́sọ́nà 070-5945-8718. Jésù retí rẹ̀. Ìwọ ni lárúkọ.
9: Splash FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
10: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
11: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
12: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
9: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we will train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 807-112-4000. 807-112-4000.

0: ju ìyá mi. Kódì mọ mi tò ní má ní mílíkì púpọ̀ nínú.
1: Àti tèmi náà.
2: Abiyamọ tó dára jùlọ, ó kárí. Àmọ́ ṣá, jẹ́ ká máa rọra yọ mílíkì wa lò.
3: Èmi máa kọ́ o. Iṣẹ́ ọwọ́ Golden Mortary ìwọ̀n ni. Bí mílíkì tó pọ̀ ṣe bá wá nìyẹn.
2: Mílíkì bá wá kẹ̀. Láti gbà wo. Ẹ̀yin lè ra Golden Mortary ìwọ̀n tó ti ní mílíkì nínú tí yóò fún yín ládùn wàrà aṣara lóore. Ẹ ò nílò láti tún fi mílíkì sínú ẹ̀ mọ́. Kẹ kàn fún mi sí kẹ́ púpọ̀ lásán ni. Ẹ máa gbádùn ẹ̀. Golden Mortary, jẹ́ kí gbogbo ènìyàn ti rà.
4: Bàbá Ìbàrùbá.
5: Ọba Ìsara.
4: Orúkọ tó lámilaka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Àgbàlagbà ìṣègùn tó mojú léjà. Ewé àti egun àti ń tá a fi ń sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni. Kí gbogbo orúkọ máa roni, kọ́run ẹ̀sìn ó máa ròyàn. Ká máa rìn, ká máa mí gúlegúle, àbí ká máa ṣẹyọ́ àṣejù. Báyé èèyàn bá ń lú kìkìkì, àbí èèyàn ń wọ̀ ọ́kọ́. Ó ń rí kùrukùru èèyàn kan di méjì. Ẹlòmíì bàtà ń jẹ́ bọ́ tí ò ní mọ̀. Fífá ni wọ́n ń fa ẹlòmíì. Wíwọ́ ni wọ́n ń wọ wọnú mọ́tò bí àpò ẹwà. Jara rẹ̀ gbà lẹ́yìn ilé bàbá Adédìbú. Mímọ̀ létẹ́ níbàdàn, opposite People's Girls Grammar School. Bàbá Ìbàrùbá kò rẹ́nì kankan ń ṣẹlẹ̀ ọmọ ìpèrò sọ́pọ̀. Bẹ́ẹ̀ bá ti wá kájọ foríkorí kájọ sọ tó ń ṣe yín o. Ọ̀nà àbáyọ sì ti wà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tó máa tú àṣírí ibi tí àrùn wà lágọ̀ọ́ ara. 080-33-88-1008 tàbí 070-18-21-1111. Bàbá Ìbàrùbá ọba Ìṣọ́ra àgbà ìṣègùn tó ń bá ìṣàn wí táìsàn ń fẹsẹ̀ fẹ.
6: Àmọ́ marathon mountain prayer. This is only pilgrimage.
7: 2027 with your testimony.
8: Join Professor Mulano, Baba Damilogo,
7: for the special marathon mountain prayer.
8: Special edition.
7: Only pilgrimage to Israel and Jordan, Mount Sinai and Jordan. Date Tuesday, 29th December to Tuesday,

Ẹlẹ́. Edumare ló bá mi kóná mọ́bẹ̀ tí ò fi kan. Ó kọjá agbára mi. Abẹ́rẹ́ ọ̀rọ̀ tààrọ̀ yìí.

ìjọ káfọ́ọ̀gùn lé ní wọ́n stéèjì. Ìjọ ọ̀rìn àjò ásídẹ́ǹtì. Ìjọ kátó rinṣẹ́ kalẹ̀ tán kí rinṣẹ́ ọ̀lànà. Ọlọ́run ọba mi má jẹ́ kí tiwọn bàjẹ́. Ọjọ́ ká tó rinṣẹ́ kalẹ̀ kí rinṣẹ́ kó ṣe kí ni kọ́ lànà dànù. Sáré kó lágbára díẹ̀. Tí wọn ò ní rí kankan kọ mọ́ lójú àgbò. Olówó gbowó. Wọ́n sún àtìmọ́lé dánwò. Ọ̀rọ̀ àwọn ní gbàgbọ́ pẹrinṣẹ́ lọ́la ná. Wọ́n rò pẹrinṣẹ́ tí ọ̀dà lóko wà ní. Wọ́n á dẹ̀ tibẹ̀. Wọ́n á tibẹ̀. Lọ sátìmọ́lé. King Sunny Ade. Olúwa ni ò jẹ́ ọkàn. Wọ́n ti parí bóróbóró nú orin jùjú.

0: ta ba se ta wori mo kokoko ta ku nbe pelu iyanju adua ati ese
1: bo tun pe oluwa
0: eyan mo ke nbe
1: se pe kanon ni eledumare loko na mo be ti o je ko fe tan
0: ojo ti won o dite mo baba yi nbi ti tin gbe record jade era ta bi oro ojo kafi kan kekan nitori pe nikan taje nikan lo nle ise e ma ko ba nu je beni to mo se ni se ti won te gabale lori
1: keyo de o
0: kin ti wona le
1: baba o dupe oluwa o pe ti o se pe ta
0: ojo ka lo ilu ebo won paro mo nipa gbe kokain
1: ti o je ko fe kun o ko ja agbara bi
0: ojo komo leyin oku lenu ise won ko ani apa wala mo po ke o to make e idi niyan e wo tolorun ba nsanu fun lowo lowo ti na re njo geregere o ma tojo ni ka mesan ka
1: ebe kan lo ni ele dumo
0: gbo aye ko lo dun manu o
1: ti o je ko be kan o kan ya gbara mi
0: ọbẹ tó gbé kalé tó gbé kalẹ̀ tó gbé kaná tí ọ̀kan kìí ṣe ná tó kò má ń di o kìí sọbẹ̀ tá à ń wò tí ń sọ sọkọsọkọ ìrìn àjò àti jẹ̀yàn láyé ni wọ́n sọ tó bá mẹ́kẹ̀ ìwọ́kọ́ ìgbìyànjú rẹ lọ́lọ́run ọba mi déládé láfi ń ké fẹ̀yìn ọmọdé wọn yìí tẹ bá fẹ́ ṣe ṣe díẹ̀ ni tòbí tó bá ti ran yín léèwé o ogún tó jù bẹ́ẹ̀ lọ ò tún sí mọ́ bọ̀ bá ní bàbá àtìyá ò ṣe nǹkan kan fún ọ ọwọ́ pé wọ́n ti ràn léèwé ní títò
1: ọbẹ̀ tí
0: ẹjọ́ ọmọ bá yé ṣe
1: elédùnmáre lóko náà
0: mọ́ ẹ̀ńtì ọlọ́pàá máre àmọ́ fi ìbò
1: ó kọjá agbára
0: ká mọ́rẹ́ nìkan bó ṣe lówó tó ọmọ fóònù tẹ yóò gbé lọ gẹ́gẹ́ pàtí báyìí yóò gbé báwọn ó ti bá tẹ́ bẹ́ẹ̀ ní àmọ́ àjùmọ́ fóònù ó náà ń ṣe báyìí yóò kù ṣe ń ṣe ẹ̀yìn ẹ̀ṣẹ̀ sì gbé kó ń bẹ́ẹ̀ yóò gbé fóònù lórí tébùlù ó dẹ̀yìn pàtí

0: ọ̀nì adé kọrin gbadé lọ́dọ̀ ọba aládé ọ̀yọ́ aláàfin ọ̀yọ́ ọjọ́ òní ikọ̀ aláàfin ọ̀yọ́ àná ọba ọlá ìwọlá adéyẹmí aláàfin ọ̀yọ́ ọba lẹ́yọ̀ àjòrè àjòrò ẹ̀mí gbára jẹsẹ̀ yọkùn tọ̀ọ̀tọ̀ lẹ́yọ̀ bẹ́ẹ̀ ló ti gba adé orin nílùú ọ̀yọ́ ṣùgbọ́n àwọn eléjìgbò ló wà ńbẹ̀ ọba eléjìgbò ó tẹ̀jú bàmí olóògbé arísọ́kọ́lá làó bàmí akíndẹ́kọ̀ bàmí lámídà jàdí ọlọ́nfọ̀rún kẹwọn bami ls lekan salami se gbọn to sele si baba laipe yi iru n to sele yi sele sole
1: si juna gbede
0: okorin won ati mo lo ba pa lo oko mo o ma lo se nkan ale le kan ko fuji ngba kan lo ba tun pada lo tanama loja oje baba kilade o lo nlo de bi merin ko owo owole ma ni ko ma tana ma ni loja ofe
2: o mo bi wa fun mi mama gbagbe
0: o ko bo baba nla se
2: lati wi to ba fe awo awo
0: ki se gbogbo igba ta ba dawo le nkan na ni tete yori amumara ni nkan o ma fiti bi ola melody kogbon o ba je soro so
2: oni ba ti wi to ba fe awo wa wo ye mi mole
0: baba in sele nla kan sele si baba
2: oni
0: king sonny ade and the african beat

ẹgbọn tí ò ní rìṣà gbẹ̀gbẹ̀ni bí àti àkún ẹrù jẹ̀jẹ̀ ní gbogbo lẹ̀kílẹ̀ tí wọ́n se fún king sanadi láìpẹ́ sani ti nílé ó ti lọ́kọ̀ ọkà àfin sóńdó ó ní iléeṣẹ́ ńláńlá káàkiri ṣùgbọ́n síbẹ̀ nínú àìdáwọ́dúró ogún òsì

0: kábíyèsí ọ̀ọ́nì rìṣà.
1: ó ti wù kó pọ̀ kó pẹ́ tó láì.
0: wọ́n parí ilé kan tán yányán nílé gidi multi-million naira. nílé gidi àwòdámí ẹnu. tí bàbá fẹ́ máa lọ ti ẹ̀kọ́ máa lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá lọ bí tí wọ́n kọ sí pé ká fara nísinmi díẹ̀. ọjọ́ bíi tí kí n sanni àdéṣe láìpẹ́ yìí. kọ́kọ́rọ́ odidi ilé.
2: tí o ṣe pé kaná ni elédùnmarè lóko náà mọ́ bẹ́ẹ̀ tí o jẹ́.
0: tí èsèlé olójúlé mẹ́rin tí èsèlé rán dáadáa.
2: ara mi.
0: àbí ìlú ilé tí à ń ru kí n sanni àdé ọmọ gbé. ọgbọ́n lọ jẹ́ léra dáadáa. òun ló fi pírẹsẹ̀ǹtì bàbá gẹ́gẹ́ bí ẹ̀bùn ọjọ́ bí. ẹgbà fún bàbá bàbá pé 8 years. ọba lọ fẹ́ dàbí ìsànni ó jìyà bí ìsànni. ọba lọ fẹ́ dàbí ìsànni wọ́n sàṣì ọ́ bí ìsànni. ọba lọ fẹ́ dàbí ìsànni ọkọ̀ ògbé ọṣubú díẹ̀ kó tó dìde bí ìsànni. ọba lọ fẹ́ dàbí ìsànni wọ́n parọ́ mọ́ ọ̀pọ̀ ògbé kokéènì bí ìsànni. wàmẹ ọlọpẹ dàbí ìsànni wọn dàrin wọn àti ilé rúgbẹsẹ dàrin wọn àti òbí rúgbà náà. wọn àti bàbá òbí òbí. àwa ọjà mọ o tani adékẹlẹ bí ní sàárẹ ni wọn ti dàrin wọn rúnu. wọn bá dàbí ẹnìkan ó múra ṣiṣẹ ni o. gbogbo sẹtọ yòó wò ló lè máa ṣe ó múra sí ni bíbẹ ẹkọ kábùkù. King Sunny Ade and the African Beat. Ohun ẹ̀rí ẹ wí, ohun ẹ̀rí ẹ rò. Bàbá ti ṣe tó lè ṣe àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba. Bàbá ṣe wọ́n tó lè ṣe. Bàbá ṣe wọ́n tó lè ṣe. Ẹ jẹ́ ń pawó, tako díẹ̀, ire o.

0: lórí King Sunny Ade. Àwa ní ká ṣe àtúpalẹ̀ King Sunny Ade wákàtí 14. Òka. Ní ti orin lásán ni. Àbí ìfọmọnìyàn sẹ́nu ayé. Bàbá yẹn nìkan. Èkanra lórí stage. BMC jẹ́ ọmọ ọdún 25 níwájú bàbá Yesa ni ó ṣe níwájú ẹ̀.
1: Emi's music pere.
0: Àwọn èsì máa dọ́jì microphone. Mo jẹ́ pẹ́ lómi ó ti ṣiṣẹ́ burúkú sára microphone pò nìkan lọ́gbọ́dọ̀ ló lójú agbo. Bí o ti wá ṣe kabẹ̀ jẹ́ pé ìwọ nìkan náà ló ń lò pẹ̀lú gbogbo hàn tó gbogbo gbẹ́rẹ́ gbogbo agbo tó obìnrin lórí microphone. Ó ti tó sàn níbí. Ọlọ́run ní láàyàn. Ẹ̀dọ́ mi sọ microphone di palace.
1: Àlùjọ tó kì í tó.
0: Ẹ̀lẹ́ ló máìkì ẹ̀.
1: Tìǹbà tó dè tó ìwàfíwẹ́.
0: Ìná jọwọ́ máìkì lẹ́nu. Lógun ẹ̀ bá ti àgbàgbé ẹ̀sàn ní Adé, èmi agbọ́dọ̀ gbàgbé.
1: Kùdé ìwò yóò.
0: Bẹ́ntì èmi gbà náà
1: lọ́wọ́. Kúkúrú wà ní sẹ́yọ́.
0: Láyé black and white.
1: Àwọ̀ bàjá tó. Katu
0: mese do, bambolo mi tobi. Ngoga mo fe gba mic, mo ka okun yin waju King Sunny Ade.
1: Bambolo mi tobi.
0: Yes sir, e tebe bere to pada mo ni be ni. Wan awon ga wa be soro. Mo wora mi bayi. Deme ti mo gbe ofi baba mi wo.
1: Dada.
0: Mo love ma din.
1: E ma kude.
0: Tem ba tu agba ofi, tem ba tu ke bayi won ri pe okun be mo lo ma din ma bi dodo.
1: O ni ka mu bajajo ka tu
0: asiro le tu tori kembe ni kembe o ku le fe na ni akone ro mo bi se mo ewu ti mo wa wo o tun wa bo tokodo ti mo lowo di o bo ba le ni e mo ya kara so luki ka si kembe na ti eni sibe baba yen o pon mi le lojo na
1: ibi ma han lo ba o
0: omo eke igbagbe ta gbaragba ba se laida
1: sala
0: eta ti ko dan mo so
1: yen nani bi ma keri o ari keri o woni ni million ali ma lo wo lawa o sugun ala
0: ibere o rosi ngba na o
1: ni lori o aye wa
0: e wa ri gba mu to abere o rosi ti mo gbe King Sunny Ade wa sori eto
1: ani fokan bale ale ma
0: yi mi ko wa ko si
1: ari ke no de company o o ba mi ki ari ke o ri ke
0: o gaga onile nla o se nawo lodun kan se yawo awon mare justice
1: iyawo
0: rashida onile nla ni are aburo mi King Sunny Ade ni won pe leko wo awon ba elegusi joko ananiya ananiya won lele mi ku lenu gate ni ati yawo mi won wa beje lajo lo
1: ni omo ghetto
0: awon agbo bi ti n fi awa si
1: mo ti daji nu mato
0: afisara pelu awon
1: magesi na hoto
0: obe legusa ti awon olowo olo awon loba loba nijoye nijoye
1: emi ti bera
0: baba won ko ya
1: won ni won wa ti
0: won wa ni pati yen
1: won file idi je ko de mi
0: sa joko mo de ti mo de
1: o wa le
0: na ma le an de nkan yan mu nkan ni o gbo to wa fe mu nbe lo ke a lo nfe mu to eh inawo olowo
1: le wo ku kaya a de pe
0: awon ma re na eso lo so lowo ni a aya onile nla ni se yawo fo mo
1: e si go awe o de
0: mo ra se da to justin to fe le ko
1: a no there is a
0: aso ti an mu agbada mi ran mo yo lo kan bayi mo fe lo ke King Sunny Ade kin kan kin do ba le pe ah en sa lori stage
1: come on
0: one thing okay my son was in by wallahi me now keep for 10 minutes making sana de wa bere si jo lowo tiktok e ri nbe
1: o ti ga jinu ma
0: line na kobo o si fi awon koya le ni 10 minutes alai de ki mi for 10 mo be bu sekun lori stage nigba ti jo yen to daye kan mo so kale
1: lati 4:30
0: won le en kan bo na o fun were mi
1: idi je ko du mi
0: o le ko yi si odo ba na wo lo
1: o wa le
0: o coins yo
1: so
0: wo binti bi pa lon ko lo se da e omo aye le ru ne o
1: omo temi ko rara beti lo
0: mi ma dolon o mo ko si olorun so pu won nikan lo je yan laye
1: omo
0: me na o tun ma je yan won tun ma je yan won tun ma je yan na nikan an la rija
1: you get to get to the forget
0: hey
1: when I
0: e ko iwa wo
1: e
0: se dada se ni o ba pade yin bi gbogbo e ma gbe wu gbora ga wo oju sani da oju e tun da oju e tun da omo eyan
1: we are people we make it up
0: ma fara we sani o
1: we are people
0: lori oro lo mi de kon ba wo ga o
1: we are SMB
0: gbogbo state ti n bẹ nigeria ẹ sọ fún baba pé mo sọ bẹẹ
1: ní
0: 33 local government lani 33 state 36 state gbogbo bẹ n baba níyàwó sí.
1: mo ti kọrin náà ni mo àgbààgbà tó ń bẹ lókè ẹ tó ń lò
0: sí. ẹ tún gbọ́ ọ̀rọ̀ yìí wà láìpẹ́ ṣe àjọyọ̀ sọ.
1: ẹ̀yin ló ń dá.
0: kínsìnàdì wá ṣiṣẹ́ ní ntí òun akọrin lọ́dún yẹn. Every year, na man calling ni NTA, ni 25, on the 25. Later, ni one more, Sarafina, Sinafida, as Wale, ni one lor ni December. Over banning Christmas Eve, nye. Oh, asre lor du na. Ojo, ni mo koko sensi, baba. Ah, oda ye mi ganyan sensi. Tiyan zi se, mwaza ka wo gwela kwe lufi, ti mo jibbe ni... ti mo wo bi baba mi ti mo yo mu o da bi sin ba mi ni television le ti o fi mo pe boya mo ji o fi hun pe ngba mo lo tan ni mo da pada won mo ba mo da pada mo tun ka be lebe lebe ni ti won mo fi gba yi ti sane ade won asi be le kan jona le o lo ba mo wa gba mic mo da ye mi lo re se yo yas boya won lo gaga bi ogun ti yo fi lo le tura ni won o ti de ni omo baba osin da wa ni gbe ka wan bi ye mi ko mo ni won lo si toilet ni sa yes lo gba mic ko bere program awa cham awa item fe jo o se ni jara manager kolon pon ka ba ti mo na won ke ma wa ba la ba ba ba mo ni pe bye bye bye bye o afẹ bẹrẹ rẹ o wọn ka dẹrẹ náà ọgá wa wọn bẹrẹ náà ẹyin boys just in tẹrẹ mi ìjọ ẹ ní orin àkọkọ kan tí sani kọ sani ti dé ó ti dé sẹ ẹ sin mi ariwo ẹ bá sin mi agbájá ẹ jẹ ká tún kẹkẹ sílẹ ká wá fi ijó orin yẹn bẹ lórí mi gbà mo ṣe bẹrẹ orin o sani ka wọn ka bẹrẹ ìlú àti jìtá ni èmi mo kọrin tí àwọn bàbá bàbá yẹn dúró ní state. Bọ̀dá sáré kàbàkàbà bọ́yá ni ẹnu jù ẹgbẹ́ ẹni pé ẹgbẹ́ òbí lókè tí mo gbọ́ gbígbà afẹ́ gbaṣẹ́ lọ́wọ́ mi ni bàbá ló ní ẹ̀mí tẹ́ ń kọ́ kílé lọ́sẹ̀ mi ni wọ́n ń wọ́ bíbí wọ́n gbà mí létí pé bọ́yá nǹkankan ló ṣẹlẹ̀ tí so mo ti gbà tà wọ́n tún náwó kún mi gan mo wá lọ gbó lẹ́gbẹ̀ẹ́ kíkọ́lá kí ló dé nígbà tẹ́ lọ́tọ́ lẹ́ bàbá sọ pé ọ̀gá ni kí n pè wọ́n ni a ní òkè tí nǹkankan bá bẹ́yìn ẹ̀yọ́ ó dáràn nígbà tẹ́ wọ́n á jó tán wọn a lọ kí general manager ọmọ baba ọsàndà wọn rí pé wọn fojú burúkú wò wọn wọn ni gbé ìdásọ fún kó lọsítọlẹ díà kẹńkẹ kẹńkẹ kúṣẹ n máa wá padà wọn ni ọkà rè mo rò pé nǹkan kẹńtì sẹlẹ kí n tó sọkalẹ. King Sunny Ade. Ìyẹn tí mo gbà lọ́dọ̀ wọn.
1: Ó
0: tó rà ní 1 million.
1: Ìjà lọ ọmọ, ìjà tẹ́nà lọ ọmọ, paríparí gbogbo, àlùjọ máa sá lọ ọmọ, ẹ̀ṣẹ̀ tó ṣe wá.
0: Mo wọ́n wà ngbà náà.
1: Kíni lọ, mo bá tó bẹ́ẹ̀.
0: Pàdé mi lè rìn. Mo wọ́n wà ngbà náà.
1: Pàdé mi lè lẹ́yìn tó tún bọ́. Orí ń bẹ, ìlú ń bẹ.
0: Ẹlẹ́mi ò tí ì jẹ́ kankan ní olórin kankan.
1: Lójú lójú.
0: This microphone is my microphone. Wọ́n á fún yín ní Canada dáka, wọ́n tún yẹn jìn ní ilẹ̀. Bó ṣe yín lẹ̀ ní ti ẹ̀yìn ilẹ̀. wọ́n ló lẹ́ndìn ẹ̀wọ́ ló lérè rẹ tó ń ṣe tó ń pa tó fi ń pa wọ́n ti mọ̀ fún wọn ló ní ẹni tó fẹ́ẹ́ sìn kankan fẹ́ẹ́ jẹ lára rẹ ni jẹ́ ọ̀sọ̀ tí ẹ̀ kó tó padà kọrin padà. ẹ máa kíyèsí àwọn olórin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ wọn yìí lẹ̀ ni náà bá fẹ́ bẹ̀rẹ̀ orin kìnìún wà ládùú dáadáa ọlọ́gbọ́ tó ń pọ̀ náà kí lè ṣe. Bẹ́ẹ̀ni ṣàrà mọ́tò rẹ̀ ẹ̀hẹ́ ní kíni. Ebi òkè lọ́wọ́n bẹ́ẹ̀ ń tó oyin kíní rẹ̀ lẹ́wọ́jú lágbára ọlọ́run ọba. Yẹ̀yẹ́ rẹ̀. Ẹ máa pẹ́ǹtì ilé ọba àjọ mi kí wọ́n sanwó tiẹ̀ bí ẹ̀sẹ̀ sanwó rẹ̀ ní ẹ̀sanwó ẹ̀. Ẹ́ńjìn rẹ̀ ní lóòótọ́ owó eléré owó ní nǹkan tó pe nǹkan ló fi gbà tó wọ́n jọ pè yín ní right kan lẹ́jọ́ ni. Tó bá fẹ́ ṣàṣejù lórí máìkì tó gbé dání o lè gbà. Ẹ máa bá wa pa àwọn ọmọ wa dé. Gbẹ̀yìn eléré. Ẹ má fojú ìṣẹ́wó gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá wà níwájú yín. Ẹ̀wà ò sọ̀rọ̀ sí kí n sọ́ni adé. Ẹ̀ṣẹ̀ kí náà onídùúdú oyè ní tẹ̀mí mà nìyẹn ni ò má jẹ́ níbọ̀dì mú. Ẹ̀ṣẹ̀ ṣe ṣẹ́ mi mọ sọ́hun. Ẹ̀ṣẹ̀ mi ṣe lówó tó tó lágbára tó tó ní gbogbo òkìkà ayé ayé tí wọ́n tún ń kanra ni màá dúró tó wọ̀ ń lọ.
1: Àwọn ìró àti ìbáyẹ̀ pẹ̀lú gèlè tó tó yó.
0: Àbúdá ìdè ó sorí rẹ̀ dalẹ̀. Ẹ ti fẹ́ sọ̀rọ̀ ní oyà ẹ sọ̀rọ̀.
1: Káàbọ̀ òwe káàbọ̀ kọ́fí.
0: Báyìí ti ń lo ẹjọ́ náà.
1: Èyí yẹ ọba ká.
0: Ebi rìn sẹ́yìn. Ìrọ̀ yọ̀ǹda nígbà bá dẹ̀ ṣe san abẹ́rẹ́ rí ẹ̀.
1: Ètò yẹ ìgbẹ́kẹ̀ pa ó pamọ́ wọn lẹ́nu.
0: Ayé kọ́rẹ́ǹsì bẹ́ẹ̀ náà ti ẹ̀.
1: Ọba wọn lẹ́nu ọ̀rọ̀
0: mímú. Yọ̀ǹda fún ẹ sọ tẹ́ sọ tán.
1: Ó bá ṣojú lónìí.
0: Kò kúkú dira àwọn lọ́wọ́.
1: Nítorí mi lẹ.
0: Bẹ́ẹ̀ ló gbèsè rẹ̀. Bẹ́ẹ̀ ni ọba kìnnì Ṣáyí Dòṣùfà.
1: Gẹ́ ìlà mi.
0: Ẹ wá wú mọ́tà ń da kan sí ọ̀dà fún ẹ. Òdìgbà tó ọba wo mọ́ máìkì kí tẹ́ ọ tó da.
1: Onígbèlè yìí ti.
0: Màlá ò ní lọlẹ̀.
1: Iná
0: ọmọ ni.
1: Rọ́ọ̀kì yóò wá pọ̀ ju àlùfò. Ṣẹ́fẹ́.
0: Wọ́n kanra lórí stéèjì rí.
1: Ẹ jẹ́. Ṣé
0: da fún wọn náà. Ramani Akànnì bẹ́ǹtì ẹ̀ náà.
1: Ẹ fẹ́ mi.
0: Ọmọ ọlọ́mọ. Mo ti kọ́ bí lọ́kọ́ lu ẹ.
1: Jẹ́ kí n rí.
0: Oníkí lọ́kọ́ máa bí mi. Ó tó ṣẹlẹ̀ pẹ̀lú mi kí n sọ ní àdè mo bá gòkè ní àdè èmi àti ìyàwó mi ìyá àbèjì.
1: Ìṣòwò pọ̀.
0: Àpẹẹrẹ bẹ́ẹ̀ ẹ jẹ́ ń sọ yẹn kí n tó yọ̀ǹda fẹ̀yìn ọmọ. Ẹ la bá gòkè. Wọ́n stop díẹ̀ stop over lórí eré. Mo ní kábíyèsí o mo bá kí wọn. Mo fẹ́ kí ìyàwó mi kí ni abẹ́ ya fọ́tò ni o. Kí n sáré eré mi àti sànni. Wọ́n fi fi si ẹ̀yẹ ṣé wọ́n ya fọ́tò pẹ̀lú sànni ni ni. Ìyọ́nsá lè lébi àìsàn lébi ní báyìí dá gòkè. Ìyàwó mi ò sì lágbọ́n jọ́ni wo. Ẹnjọ́kọ́ mi ò. Ẹnìkan mọ́kànlá wùlò lọ yàfọ́ tó ẹ̀dọ́ abẹ́yà múnà. Let's go now. Torí pé mo ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé mi lẹ́nu. Èmi lẹ́nu sì náà kí ni omi pẹ̀lú. Let's go. Àdẹ̀dẹ̀ bẹ̀ kí n sọ ẹ̀dẹ̀ dìde. Wọ́n tún yẹn wà lọ́wọ́ mi dọ̀la mọ́ abáyàfọ́ tó yẹn. Kò dó láàrin. Wà ní escape mi máa. Mo ní kí n má mi sún mọ́ ìdí ọgbẹ́ bá mi sọ̀rọ̀. Mo bá ní fọ́tò náà ni. Rẹ̀ lẹ́gàn. Black and white. A wá dúró ìyàwó mi lẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi. My baby bobo.
2: My bobo baby.
0: Yẹ̀yẹ́ náà tó anybody.
2: My darling.
0: Kí ni bá mi sọ? Bàbá ní

0: Belinka. Sẹ́rí ìjà. Abiola.
1: Àyìndé dìde olórí ọba.
0: Ẹ kí ló sọ pé mi ní Bẹ́ẹ̀ni àtàn ṣe mọ́ láyé èèyàn ayọ̀kan ni. Ẹ̀mí àtẹni àní ṣe mọ́ èèyàn ayọ̀kan ló lè sọ bẹ́ẹ̀. Ẹni tó bá ti wọ age of 95. Ẹ kí ló sọ pé wọ́n bá àṣẹ mọ́.
1: Olórí ọba.
0: Ṣùgbọ́n 20, 30, 40, 50, 60, 70, 80, 85, 90. Ẹ tún pàdé. Fẹ́ bàkan báyàn jà sẹ́ ń bọ́. Ẹ sáré pé ẹ níta lẹ́bi lọ́kàn yìí. Kò mọ rògbò sẹ́nìkan, má bàa jẹ̀yàn jẹ́. Ọ̀tá. Ẹ pé báyà yàn rírẹ kíni kẹ̀kẹ́ nǹkan kékèké ni. Ẹ jọ kílẹ̀ ní fún àmà. Ẹ dákun, ẹ dá lóhùn.
2: Mọ́mí Tọ́lá. Mọ́mí Tọ́lá.
3: Dádì Táwà.
2: Mọ́mí Tọ́lá.
3: Dádì Táwà.
2: Dákun torí Ọlọ́run mú mi lọ lé ìgbọ̀nsẹ̀.
3: Lé ìgbọ̀nsẹ̀ kí ni?
2: Dákun
3: torí Ọlọ́run. Ìwọ máa yin iṣu tún bẹ̀rẹ̀ léni.
2: Dákun torí Ọlọ́run.
3: Ìwọ máa yin iṣu tún bẹ̀rẹ̀ léni. Iṣu tún bẹ̀rẹ̀ léni ìwọ máa yin. Nígbà tó rí pé mo ti múra tán tí mo fẹ́ jáde. Ṣorí èmi ti ń jáde. Mi ò dẹ̀ ní time fún mú mi lọ sí kinní kan. In fact, Dádì Táwà, ṣé ẹ mú gbogbo ògì? Tẹ bá gbìgbì òṣì bẹ́ẹ̀ yẹn.
2: Dákun mú mi lọ lé ìgbọ̀nsẹ̀ dákun.
3: Ẹ rákòrò lọ́nà.
2: Mo mọ pé bó ṣe jáde lọ ń jẹta náà nù. Ó jáde ní ìjẹta, ó jáde ń jẹrin, ó jáde ń jarun bẹ́ẹ̀. Bó ṣe ń lọ tó ń dé lóru nù, bó ṣe ń lọ tó ń dé lóru
3: nù. Nígbà tí ẹ̀yìn lágbára àti jáde, ṣé mo complain pé ṣe ń jáde? Nígbà tí ẹ̀yìn ń jáde títí, ṣé mo fokùn sóyún lẹ́sẹ̀ pé kẹ má jáde? Àbí mo rán yín níṣẹ́ pé kẹ dúró sílé kẹ bá wa ṣiṣẹ́ ilé?
4: Ẹ wo, ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ọkọ fún yín. Ẹ dúró ṣé gbogbo gí 100 naira tí mo pò láàrẹ gbogbo ẹlẹ́mú tán?
2: Ṣé ìwà ní jẹun ni?
3: Ẹ ṣe máa mọ̀ gí 100 naira tán. Ògì kẹ́. Ṣé bí mo pò gí yẹn pé ẹ máa ṣẹ́ díẹ̀ ń bẹ̀ láàárọ̀ yìí, ẹ máa mu díẹ̀ ń bẹ̀ láàárọ̀ yìí, tó bá dẹ̀ di ọ̀sán ẹ máa mu yòókù.
2: Nígbà ayé mi gan tí n bá mú ògì, mo máa ń mú ògì tó.
3: Ẹ mọ̀ pé ìgbà ayé yín, ẹ mọ̀ pé ẹ̀sìn láyé mọ́ báyìí. Ẹ mọ̀ pé ìgbà ayé yín kọ́ lẹ wà.
2: Mo wá ń sọ fún mi pé 100 naira.
3: Ṣé bó náà lẹ wá mú ògì yẹn tán sì tẹ́ wá fẹ́ ṣe gbọ̀nsẹ̀? Àbí báwo lèèyàn ṣe kí mọ̀ wọn ara ẹ̀ ná? Báwo lèèyàn ṣe kí mọ̀ wọn ara ẹ̀?
2: Mú mi lọ lé ìgbọ̀nsẹ̀ kó o sì wẹ̀ fún mi. Ẹ tó wà ní wẹ̀ fún mi lónìí, ìwẹ̀ lánàá, ìwẹ̀ ń jẹta, ìwẹ̀ ń jẹrin. Tó wà ní wẹ̀ fún mi lónìí ní ìsìn ni báyìí.
3: Ṣé bẹ́ẹ̀ nura? Bẹ́ẹ̀ ṣe nura níjẹta, bẹ́ẹ̀ ṣe nura níjẹrin. Ẹ jẹ́ ètè fi rí tó wẹ̀ yín sínú omi. Ṣẹ̀dá yín tẹ́ bá ti fi tó wẹ̀ yẹn nura lénìí. Ẹ má fi sórí ilẹ̀kùn bẹ tú mi. Ẹ mú lọ sínú yàrá yín ni.
2: Dákun, mo ti ń bẹ̀ ọ̀ náà láti ó ti tó bẹ̀
3: ọ̀sẹ̀ mi máa ń bá. Ẹ pé àwọn tí mo ti ń bọ̀, ẹ má bínú, ẹ má bínú, mo ti ń bọ̀, mo ti ń bọ̀. Mo ti ń bọ̀, ẹ má bínú. Bẹ́ẹ̀ bá ṣe tán.
2: Ó dẹ́ ń sọ ìdí tí mo ṣe ṣe, mo ṣáà ń sọ ìdí fún ọgbà yẹn.
3: Ìdí
2: tí mo ṣe ṣe bẹ́ẹ̀ ń gbà yẹn kìí torí tiwa náà.
3: Mi ìfẹ́ sítórì kankan. Ẹ jọ nítorí Ọlọ́run. Bàbá Táwà.
2: Bàbá Táwà.
3: Torí tara ẹ ni.
2: Torí tiwa ni.
3: Torí ìgbádùn ara ẹ
2: ni. Ibi táwọn ọmọ wa wà sí ṣe bí ọmọbìnrin òun ló gbọ́ wọn lọ ọbẹ̀.
3: Ṣé mi ránṣẹ́? Ṣé mo sọ pé nígbà tí mo bímọ mi, ṣé mo sọ pé mi ò lè tọ́? Àti pé ó ti wàánu kádàrà àwọn ọmọ mi pé wọ́n á lọ lu òyìnbó ni. Ó ti wàánu kádàrà àwọn ọmọ mi pé wọ́n máa lọ lu ọba ni. Tí ó bá sínú kádàrà àwọn ọmọ mi pé wọ́n máa lọ lu ọba. Gbogbo èyí tẹ́ sọ pé ti torí tira ni. Ibi táwọn ọmọ wa wà lénìí, ṣèbá ọmọbìnrin jẹ́ náà ló gbé wọn lọ bẹ̀. Ó kàn máa ṣe lásán ni. Ó ti wàánu àkọlé àwọn ọmọ mi pé wọ́n máa dé lu ọba lọ jayé. So fúndì èyí, wọ́n dẹ̀ máa dé lu ọba, ìlú ọba nílé àwọn ọmọ mi. Ẹ má fìyẹn kọ̀rọ̀ fún mi rárá. Tèmi àti yín bá ti ń sọ̀rọ̀, mo máa mọ́ra àwọn ọmọ mi mọ́ o. Ṣórí jẹ́ tiẹ̀ sọ fún ẹ. Ó jẹ́ náà wọ́n gbomi lórí tébù bẹ́ẹ̀.
2: Báwo bá ń fi nǹkan wọ́n àyà mi?
3: Kí n bẹ́ẹ̀ ṣe kí ni?
2: Ẹ
3: gbà mí. Ṣáyà tó ti gbẹ tán yìí. Àyà tí ò sí nǹkan kan bẹ̀ mọ́ yìí. Ní kí n tún wá máa fi nǹkan wọ́ kó wá máa bàtẹ́ lẹ́wọ́ mi jẹ́.
2: Òtútù mú mi.
3: Ṣórí mo sọ fún ẹ. Mo ló di ọjọ́ alẹ́ kí Ọlọ́run bẹ̀là tó mọ ìpín ẹrù ni. Ṣé ojoojúmọ́ kọ́ mo máa ń pàṣàmọ̀ yẹn fún ẹ? Tó bá ti lọ, màá sọ fún ẹ. Màá ní èmi ò ní jàǹbá ẹja.
4: o di ojo ale kolon bre la to mo peru ni o ti mo peru ni se abo ti ba mo peru ni
2: o si dakun
4: dakun ni o mo dada wa tan mo fi si
2: nkan marun mo ti be oni sin wo se kokon nu e
4: iwo na wa gbo nkan to so o be mi ni nkan marun lai ki so mo odo lai ki so mo se emi ni ki lo se le emi ni ki mu e lo we
2: emi ni ki ni o
4: ngba ti mo je yawo nkan se won so fun e po mo odo ni mi ni ngba ti mo je yawo se won so fun e po mo odo ni mi ni so me ru eni mi ni seru eni mo je ni eh isin bayin to ba ri e bo se nse isin bayin won ni won fi ya je won ni bere pe bawo lo se lojo aro e si ojo aro e bawo lo se lo ojo aro e kini awon igbese ti won na ti gbe lojo aro e kini awon wa ti won na ti wu awon wa e mo so fun e pe ni kaluku lo ma kesan wa
2: mi wa wo abuku si eri
4: e san o na ni
2: mi wa buruku mo fe ni owo to e kin fun
4: se wa se mi na wa n wu
2: fun olonde lasiko
4: se wi wa buruku le mi na wa n wu bayi ni mi wu wa buruku mi fun e lo nje mi de n toju e mi de n dana fun e abi se ba jo sunmoju

0: Mọ́mìntọ́lá.
1: Oúnjẹ
0: tó gbélé yìí ti ń yọ̀dìn.
1: Kò yọ̀dìn o.
0: Ìdí ló yọ nu jẹ yìí.
1: Kò yọ̀dìn o, kò lulẹ̀. Ebi mo bá yín microwaves ẹ̀ sìn, mo ti bá yín warm mọ̀ ẹ̀.
0: Oúnjẹ àti jẹrin ni.
1: Ṣáà wà á dànù ni. Ṣé bẹ́yìn náà lẹ ní ká bá yín.
0: Oúnjẹ mo jẹkù ló gbé wá padà
1: yìí. Inú mi dùpẹ́ lẹ́yìn lẹ jẹ́kù. Inú mi ti ẹ̀ dùpẹ́ sọ pé yín lẹ jẹ́kù. Ṣé mi ti mi ò bá yín jẹ́ ni kí wọ́n bá yín jẹ́ yòókù ni? Ṣé kí wọ́n dànù ni? Ládùrú wàhálà tí mo ṣe ní kitchen. Máa rẹ̀ o fẹ́ jẹun nínú ilé ìmọ̀ o. Ó dẹ̀ pé ìyá alálàpà máa wá máa ta alápà àtẹ́kọ́ fún ẹ o. Ẹ rọra sà.
0: Bàbá mi ẹ mọ̀ ṣe tẹ́ ẹ dé.
2: Ẹ mà lẹ o.
1: Ẹ rọra sà.
2: Lẹ aya mi.
1: Yes sir.
2: Sọ̀rọ̀ yín balẹ̀ o.
0: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni.
2: Ẹ pẹ̀lẹ́.
0: Ẹ ṣeun.
2: Mo ti dẹ́nu ọ̀nà bẹ́ẹ̀ ń pẹ́ díẹ̀. Sáré pé ẹjọ́ ń pọ̀ ẹjọ́ ń pọ̀ kí ló dé.
0: Ẹ bá ń bẹ́ẹ̀.
2: Kí ló ṣe?
0: Kò tọ́jú mi dáadáa bó ṣe ó tọ́jú mi bí ìyàwó mi ni.
2: Ń bọ́ síbẹ̀ ni.
1: Dájì, èmi ò ń ṣe nọ́ọ̀sì, mi ò ń ṣe dọ́kítọ̀, mi ò dẹ̀ ń ṣe nánì.
2: Ìyàwó kelo ni ọlọ́dẹ rẹ̀.
1: Èmi nìkan náà ni ìyàwó wọn. So bí ìwà mo bí mo ṣe fẹ́ tọ́jú wọn.
2: Ìyàwó mélòó ni ọ ní lọ́dẹ rẹ̀?
1: Èmi nìkan náà ni ìyàwó lọ́dẹ.
2: Mo fi fẹ́ béèrè o. Àwọn máa ń kọ́.
1: Àwọn ọmọ wà o, àwọn ọmọ mi wà, àwọn ọmọ alálùbáríkà.
2: Ibo ni wọ́n wà o?
1: Oríkálukú ti wà láàyè. Àwọn mẹ́ta wà ní ilẹ̀ òkèrè.
0: Ó ní káwọn ọmọ má bá mi sọ ọmọ.
1: Ẹyọ̀kan yòókù dẹ̀ wà lábújá.
2: Ẹ̀pẹ̀lẹ́.
1: Yes sir.
2: Wọ́n àtọ́jú àwọn ọmọ wọn rárá gbà náà.
1: Dádì, ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀. Ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀. Ṣé rí bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n bẹ́ẹ̀ ṣe bá ṣe ń ṣojú àánú
2: yìí?
1: Àjọ ń fọwọ́ wẹ́wọ́ ni sà.
2: Ẹ lè fọwọ́ wẹ́wọ́ mọ́ báyìí.
1: Dádì, oníkálukú oníkálukú máa bẹ̀rẹ̀ gbé bùkátà ẹ̀ níbi tọ́rọ̀ dé ni.
2: Ẹ pẹ̀lẹ́.
0: Ẹ ṣeun sà.
2: Oyókè. Ẹ pẹ̀lẹ́.
0: Mo ń ṣègbọ̀nsẹ̀ sá láti jẹrin ni.
2: Ẹ̀mí ti fi nǹkan bó mú tó dé ni. Ẹ mọ fẹ́ bèrè lọ́wọ́ ẹni pé ẹ fẹsẹ̀ yín délé rárá ni.
0: Torí tiẹ̀ náà ni gbogbo ohun tí mo ṣe ń gbà yín.
1: Torí tèmi kọ́ gbogbo àwọn ọmọ tó ń kó kiri ń kọ́ gbogbo àwọn tó ń kó kiri ń kọ́ gbogbo àwọn tó ń kó kiri gbogbo àwọn tó ń tẹ̀lé ká ń kọ́.
2: Ẹjọ́ ẹ má hàn mí létí. Fẹsẹ̀ yín délé rárá ni.
0: Kí n ṣe kankan bẹ́ẹ̀.
2: N ti ń ṣe ọ̀kẹ́ ọ̀pọ̀. N ti ń ṣe ọ̀kẹ́ ọ̀ṣẹ̀kẹ́.
0: Ọkọ ni ó pa mí.
2: Ẹ tọmọ ọdún mélòó báyìí?
0: Mo ti 70 báyìí sà.
1: Mi wá ní kí n máa gbé ẹ. Mi ní kí n máa o jẹ́ bébì.
2: Jẹ́ kí àwọn aráalé bá yín dá sí. Torí tẹ́ mi bá dájọ́, o lè kú lójijì bí mo ṣe ń sọ bí mo ṣe ń wọ̀ ẹ́. Tí n bá sì dá ẹjọ́ bó o ṣe wá ìwọ ìyá ẹ̀ o lè gbà náà mú. Tọ́rọ̀ tí ń tọ́ fún yín ọba kò gbé ni 091-2370-8675 ẹ bá ní fi làákà ẹ gbé ẹ lọ́wọ́ ma.
3: Mélòdì ni mo fẹ́ bá sọ̀rọ̀.
1: Yes ma'am, ń gbọ́ yín.
3: Kò yẹ kẹ́ ẹ wo wípé bóyá ńgbà tí wọ́n wà lópè pé bóyá wọ́n ń gbé ẹnìkan kì í. Nígbà tẹ́ ẹ ti fọwọ́sowọ́pọ̀ tẹ́ ẹ ti jọ tọ́jú ọmọ, ẹ jẹ́ kí wọ́n rí àṣẹ́sì táwọn ọmọ wọn ẹ̀ sì ṣe tọ́jú wọn gẹ́gẹ́ bí ìyàwó rere.
1: Mọ́mì, èmi ni mo mọ bí tí mo jìyàdé lórí àwọn ọmọ mi kọ́lọ́n tó gbàdúrà àwọn ọmọ mi o.
3: Ìṣèkọ́lọ́n sá ti gbàdúrà ṣé bàbá mi ìlẹ́bí wọn fún ni ṣèbí ìlẹ́bí fún. Ẹ jẹ́ kí wọ́n rí àṣẹ́sì táwọn ọmọ wọn ẹ̀ sì ṣe tọ́jú wọn kọ́kàn sí ní mo lè darí láàrin. Mo ti sáré sí ìṣòro láti
0: fún.
3: Hello.
2: Hello,
0: ẹ káàárọ̀.
2: Ẹ bá wọn dá sí.
3: Àǹtí ilé iṣẹ́ ìṣe yóò burú gan-an. Ẹ wá gbóúnjẹ tó ti ń yọ̀dún. Ẹ gbé fọkọ yín. Nítorí kọ̀ǹdíṣàn tó wà, iwájú ayé lẹ tí ì rí. Kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn. Ẹ bẹ́ẹ̀ jọ táwọn ọmọ ni. Ẹ wá ní káwọn ọmọ má pe bàbá wọn. Yẹ kú díẹ̀ káàtó ẹni tó bá ríwájú ayé kó má yọ o. Ó ga o.
2: Ẹ ṣe.
0: Ẹ ṣe mà.
4: Ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ọdún olúwa ló lè tó.
2: Ẹ lọ.
5: Hello.
2: Hello.
5: Hello. Hello, Karata, I go to.
2: Eshun.
5: Hello, Karata, I go to.
2: Eshun.
5: Hello. Karata, I go to.
1: Karata, I
5: go to. Karata, I
2: hello.
6: Hello, Ekaro.
1: Ekaro, sir.
6: Ekun yo yo.
1: Yes, sir.
6: Ah, auntie. Wọn bèrè question lọ́wọ́ yín lẹ́ẹ̀kan pé ìyàwó mélòó ẹ̀yin mélòó lẹ wà ní gẹ́gẹ́ bí ìyàwó ẹlẹ́yin nìkan ni. Ṣé ẹ sì bẹ̀rù Ọlọ́run? Ẹ bẹ̀rù Ọlọ́run. Ṣé ẹ mọ tí ó gbẹ̀yìn ẹ̀yin gan fúnra lára yín? Ah, iṣẹ́ ń ṣe yìí ọ̀gá. Kò dá o. Nínú àwọn tó ń kó kiri yẹn nígbà yẹn mélòó lọ fẹ́ wálé? Ẹ dáhùn. Mélòó lọ fẹ́ wálé?
1: Kò fẹ́ wọn wálé. Bọ́ ó lè tẹ̀lé wọn lọ ọ̀sẹ̀ méjì mẹ́ta.
6: Ìgbàlá tí ń ṣe kò ṣe dénú ilé. Ẹjọ́ ń kó pa ni ẹjọ́ tọ́mọ ni yẹ́. Ojú ọ̀fẹ́ irú ẹ̀ kù. Èmi náà bí máa tèmi ọkọ̀ mi jọ ń kó pa. Ṣùgbọ́n kó wá di lóru condition kẹ́wa máa gbóúnjẹ onídìí fún ẹ̀mọ́jẹ lọ kọ́ lọ́wọ́ ti wò ìdájọ́ fẹ̀yìn gan torí ẹ̀mọ́ wákàtí tá à ń sọ̀rọ̀ yìí lẹ́mọ̀ ẹ̀mọ́ tí ó ṣẹlẹ̀ ní wákàtí méjì síbi tá a wà sí yín ọlọ́wọ́ dárí jù mí o.
1: Àmì ẹ ṣe sá o.
5: Pẹ̀lú àwọn náà ti sọ́nú ọ̀rọ̀ tán sọ wípé wọ́n ń tọ́jú ilé wọ́n ń fún jẹ́rẹ̀ wọn ò febi pa wọ́n ọkùnrin òde náà ṣe báyìí ó máa ń dobìnrin iná wọn tún máa ń gbógbó ọ̀rọ̀ tán sọ yìí ó kọ́ gbogbo àwọn ọkùnrin lọ́gbọ́n káà náà máa ẹ tóbi káwọn máa pẹ́ ẹlé orí ẹgbẹ́ alẹ́ ìyá òbí bàjẹ́ o ẹgbẹ́ ìbèrè àwọn ọmọ ni ẹgbẹ́ bá wọn tó ìmọ̀bàjẹ́ lágbára náà.
2: Ẹ ṣe o.
1: Ẹ ṣe.
2: Dẹ́n gbà pé ká sí.
4: Ìbàjẹ́ ká fọkọ láyà sílẹ̀. Kárọ̀rọ̀ àtàkété.
2: Hello.
7: Hello, Alhaji.
2: Ẹ̀pẹ̀lẹ́, ẹ kú lẹ́gbẹ̀ẹ́ rẹ dùn yàn.
7: Ẹ sáré ta o, ẹ kú ètò.
2: All right.
7: Ọlọ́run máa ràn yín lọ́wọ́ o.
2: Amẹ́.
7: Ẹjọ́ nǹkan tí Sista Biola ṣe yẹn ó kù bí ẹ̀ káàtó. Ká má máa foró yarò. Torí bọ́ Ọlọ́run ṣe dá àwọn ọkùnrin wọ̀nyí, Ọlọ́run dá wọn àárí bákan náà. Àárí bákan náà. Ọlọ́run ló dá wọn bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká máa ṣàánú. Ká dẹ̀ máa wo àwọn ọmọ wa káwa náà lè jẹ wọn mọ́. Ẹ má wò wípé ohun tán ti ṣe pé kéèyàn máa fi dájọ́ fún wọn. Ọlọ́run ló ní ìdájọ́ lọ́wọ́. Ẹ kú ètò orúkọ tèmi ni Mrs. Adeniyi látòrògún.
1: Ẹ ṣe mà.
8: Ẹ ṣeun mà.

0: Hello.
1: Yawo.
2: Yes, ma.
1: Lọ́nà tí wá jẹ́ ǹdẹ́jọ́ àwọn obìnrin kọ́lọ̀ má jẹ́ dá wa lẹ́jọ́ ni èyí táwọn jẹ́ wá bẹ́ lẹ́wọ̀n ní mọ̀ èyí táwọn bá ṣe lọ́mọ gbé parí ẹjẹ́ kọ́lá fẹ̀sì sọmọ ò ọlọ́run tó tún fún yín wòbò ìmọ̀ padà lẹ́yìn yín lóyún ẹ̀jẹ̀ ní gbà yín ọkọ̀ ìyàwó náà ẹ̀yìn bá pọ̀ kiri
0: ọgbà gbàndò lọ ni ní wòbò ọ̀bí ọ̀gẹ̀dẹ̀
1: tó bá wá dé lẹ́tọ̀ àwa ìyàwó náà lónà lẹ́wà fúlá ẹ pé níbẹ̀ bẹ́ẹ̀ o ẹ pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o olúwa pẹ̀lú ẹ máa dé tó lọ.
0: Mo fẹ́ bèèrè question kan lọ́wọ́ yẹn tó bá fẹ́ pè ní ìsìn ẹ má pè ẹnìkan ẹgbọ́n mi dáadáa ara kan yẹn láti dá sétò yìí o mo fẹ́ bèèrè lọ́yìn ìyàwó mi ò lọ́yẹ kẹ́yìn ọkùnrin ọ̀fẹ́ gánà pẹ̀lú owó tá à ń rí ẹ lọ. Ta ló wà mẹ́ ìyàwó mélòó ló yẹ kọ́kùnrin ọ̀fẹ́ gan má wò mí wò kú kí ló wò mí wò kú.
1: Hello. Ẹ káàárọ̀ sọ.
0: Ẹ káàárọ̀ o.
1: Ẹ kú ètò bó ṣe dáa gangan kí nítorí ọjọ́ alẹ́ torí nǹkan tó ń ṣe fún wa lọ́wọ́lọ́wọ́ yẹ kọ́ ni ṣùgbọ́n nítorí ọjọ́ alẹ́ ẹyọ kan ló dà torí pé nígbà tó lọ ń dá ádámù àti ifá obìnrin kan ọkùnrin kan obìnrin òpè méjì.
0: Mélòó ni ẹ̀yin lọ́dọ̀ ọkọ yín?
1: Èmi nìkan náà ni.
0: Mo ti yan tí mo fẹ́ yọ ẹ ṣeun. Ta ló fẹ́ tún sọ ń pààyàn?
3: Hello.
0: Hello.
3: Ẹ pé ètò.
0: O jàre.
3: Ẹ máa tẹ̀síwájú.
0: Ẹ tó wà lójú òpó Akinlo ẹ ó dàn bẹ́yẹn lápá bẹ́yẹn. Jọ mo ń gbọ́ yín mà.
3: Bẹ́ẹ̀ni. Ẹ má foro yàrá o. Ẹ jọ torí Ọlọ́run. Ẹ jọ tọ́jú ọmọ ni. Ẹ jẹ́ ká jẹun ọmọ. Ẹ ní fọjọ́ ọlọ́jọ́ lọ.
2: Àmì
3: mà. Ẹ lù mí.
0: Màmá.
3: Ẹ ní sọ̀rọ̀ ẹ̀kọ́ tèmi lù mí.
0: Ẹ ló mà.
3: Ẹ ló sọ.
0: Ìyàwó mélòó lẹ́lẹ́ advice ọkùnrin kò fẹ́. Ẹ má parọ́. Ìyàwó mélòó lẹ advice ọkọ yín kò fẹ́. Ẹ má parọ́.
3: Àníye.
0: Kí lẹ wí?
3: Èmi ọmọ yé wa.
0: Àníye advice mélòó lẹ ọkùnrin ọ̀fẹ́.
3: Àwa mẹ́ta la bímọ fún.
0: Mélòó lẹ́yìn wá advice kí ọkùnrin ọ̀fẹ́?
3: Ntagbara ẹ̀bá ká ni tí ó tọ̀jú.
0: Sọkọ rẹ ń tọjú ẹ dáadáa. Sọkọ rẹ ń tọjú ẹ dáadáa.
3: Ọ̀nà mi ni o.
0: Nínà ni.
3: Bẹ́ẹ̀ ni mo ti sáko ń bẹ̀. Oníkò ní dòjú gan.
0: Eléyìí oníkanú o.
3: Mo ti gbé ní dòjú. Ògbò ni mo wọ́n lù mí pa mo ti sáko ń bẹ̀.
0: Ẹ ti á fẹ́ lómi.
3: Ìfẹ́ lómi o bẹ́ẹ̀ bá rẹ tí ó fẹ́ mi o.
0: Ẹ dákun ẹ bá mi gbúgbà nọ́mbà ẹ bá ń wo nọ́mbà ọmọ yẹn. Ẹ jà nọ́mbà ọmọ yẹn. Ọlọ́run ṣe bí ọlá ń bẹ ni láàrin ìṣẹ́jú kan ó ní kàkà ṣe ti nọ́mbà. Ẹ ló ma.
3: Ẹ ló sà.
0: Wọ́n ti kọ nọ́mbà yín lẹ̀.
3: Ẹsẹ̀ ń sẹ́ ìpìlẹ̀ yín ètò mi.
0: Ìyàwó ni jẹ́ yín bẹ́ẹ̀ ni.
3: Àmì.
0: Ọ̀tọ̀lẹ́ tá ń sọ ilé tún ọ̀tọ̀ tún lè yùn ṣẹ́rí pé ní ìsìn ẹ̀yàwó nǹkan báyìí ni sọ́nà rí.
2: Kò nà mí rí o.
0: Ẹ èso obìnrin tó ń rajú kí ojú kọ̀ọ̀kan.
2: Ẹ máa gbọ́ ó lè má fi pàṣán náà mi.
0: Ó tó ẹjẹ́ ń gbà pé kan sí. Hello.
4: Ẹ nà ń lẹ́bẹ̀ wọn.
0: Má jẹ́ nínú obìnrin láyé tí yín jáde lẹ́mí nínà. Hello.
4: Ẹ
0: lẹ́bẹ̀
4: wọn.
0: Hello.
4: Ẹ lẹ́bẹ̀ wọn.
0: Ẹ kú
4: ètò. Ìbéèrè tẹ bèrè lè mi fẹ́ dáhùn.
0: Ìyàwó mi ò lọ ẹ kí n.
4: Ẹ torí ọjọ́ alẹ́ báyìí. Ó yẹ kó fẹ́ méjì tàbí mẹ́ta lọ́kùnrin. Bàbá mi Ọlọ́run ló ní kọ́mọ̀jẹ́ yọkan ìyàwó lọ́fẹ́. N tó fi ṣàyò nígbà ara bàbá mi ọ̀yà ọ̀tá lọ lówó lòun lé òun ò lè tọ́jú ẹnì kankan. Màmá mi lọ tọ́jú bàbá mi. Tọ́ yẹ kó rí bẹ́ẹ̀. Ìyàwó náà ti wá ń yarí ní ìsìn. Ṣé ọkùnrin ní ọba pàdé rí yíyọ.
0: Ẹ sọ̀rọ̀ mọ́ mi, ẹ sọ̀rọ̀ mọ́ mi kẹ́ ẹ sì ṣe pé pẹ̀lú Quran nísìn.
2: Ọkùnrin mi ò bẹ́ mi pàdé rí lẹ́yìn ọkọ mi o.
0: Ṣùgbọ́n
2: kankan ò sí bẹ́ẹ̀.
0: Ọ ti tọ́ bẹ́ẹ̀ ṣe máa wí nánu bá ń dà sọ. Rọ́pọ̀ lè tètè bá ti ń dán báyìí rọ́ ni. Ẹ wo omi tá a dùn ó ti dìbì yín olóòní inú ẹ dákun tó rọ lọ. Bíọ́lá iṣẹ́ díẹ̀ wọn aláìsè jẹun àfọ́jú.
2: ìyá tó ní ìpèníjà ojú
0: má jẹ́ nínú àyà láyé mi
2: àmì
0: nínú àbá wo
2: wọ́n ní
0: mo lè yín ó di mi lè lóbìnrin ó yà ìṣẹ́jú kan lónìí
2: tó ẹgbẹ́ wọn gbogbo ẹ̀yìn èèyàn wa nílé lóko lóde lẹ́yìn òdì ọkọ ni wọ́n fẹ́ tàbí ìyàwó ìyàwó ni wọ́n wà ní tàbọ́kọ pèmí sórí 08056010241 tó mọ̀ pé o ti rẹ́dì
0: a ti sọ̀rọ̀ orí irú ẹ̀ rí pé bẹ́ẹ̀ tí ò ríran
2: a máa ṣiṣẹ́ lórí ẹ̀ ọlọ́run dẹ̀ fún wa ṣe
0: àmì wọn ò ní nà ọ́ kàbàkàbà wọn tí wọn wá nà tí wọn kẹ́ ọ lójú pẹ̀lú wọn bá tí wọn ní tí wọn fi ń ṣẹjọ́ rẹ tí wọn kẹ́ ọ o tun sako
2: aniyoni 50,000 ni mo bere 45,000 na ko le bo not expect kin ri yoku
0: yun te ko ro wo ko ife yato sara won en ti ba nfe o laju e won ni ko o dabo ko rile
2: ile ya wa
0: bo ga la wa lo ko mi titi ojo mejo ta tun ma pade lori to nrosi e pe mi lori direct line te ba be poluwo oja le sey ta le bi sin kaka e pe mi ma gbe 08023251601 0802325 01

0: ṣe olùkọ́ yìí ìyẹn ní ilé ìkẹ́kọ̀ọ́ ti Edo State University wọ́n ní ẹjọ́ wọ inú yàrá lọ ni nínú ilé ìtura ní wọ́n bá bẹ̀rẹ̀ iṣẹ́ tá à ń wí wọ́n ní nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣeré kọ̀yìn sájà yìí abala kẹ́ni lọ abala kejì wọ́n sà ní pé ńgbà wọ́n fẹ́ mọ kà pé kí abala ṣàfilè mọ gorí abala
1: ọwọ́ kejì
0: mo rò wípé ẹni tí
1: ṣe tó tún ṣe kejì
0: tó tún ṣe kejì
1: ó tún wá fẹ́ ṣe kẹta
0: wọ́n fẹ́ mọ ṣé ní pele ìpele
1: ọ̀sún àwọn kan ẹ ó ti yé ọ.
0: Mo rò pé ẹ̀mí ẹni tí ṣe olùkọ́ òun kò fẹ́ gbé kinní yẹn wọ́n ṣáà sọ pé onítàn ó dágbére fún ayé pé ó dìgbò ó ṣe o kọ́ lọ́wọ́n ọba kó dágun kó ṣàánú wá o ibi ọba wá kọ́ lọ́ mọ́jẹ́ ọba bẹ́ẹ̀ lọ o.
1: Ikú ogun ni máa pa kíkanjú ikú odò ni máa pò mù wẹ̀ wọ́n ní bọ́kùnrin ọba sọ́ra ikú tí ọ̀pá kọ́ ń bẹ ní pọ̀npọ̀lọ́ tán.
0: Ó tún lè wá jẹ́ pé bóyá ó náwó sí i ká ò pé òun ò lówó wọn tán.
1: Ìnáwó mi tán ìyá ni mo kó jẹ́ yẹn gbà mí.
0: Tọ́
1: tó kọ́ lọ́n kí ọtẹ ìfàṣẹ afẹ́fẹ́ rí ikú kan náà ni ó kúkú pẹ̀dá. Ìròyìn kan rèé tó ń bẹ níwájú tèmi tó ń ṣàfọ̀mẹ́ẹ̀dì mímọ̀ wípé àwọn agbébọn kan tí wọ́n fura sí pé wọ́n jẹ́ Fúlàní wọ́n ti gbẹ̀mí ẹnìkan o eléyìí tí ó jẹ́ alága fún ẹgbẹ́ kan tó pè ní Bayrom Youth Mothers Association tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìyẹn Paul Danladi ó ti gbẹ̀mí rẹ o ní ìjọba ìbílẹ̀ Ladi tí í ṣe ìpínlẹ̀ Plateau níṣẹ̀lẹ̀ gbéṣẹ̀lẹ̀.
0: Ó dáa èmi náà kọjá wá sí inú ìwé ìròyìn ti Daily Post pẹ̀lú ìròyìn kan eléyìí ti ń bẹ níwájú tèmi tó tún jẹ́ ìròyìn tá a pè ní Gòdúgbẹ̀ kí ni tó ṣẹlẹ̀ wọ́n pé ní ìpínlẹ̀ Èkó iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀hún wọ́n pé ó ti ṣe tọmọ ọkọ ilé tó yàtọ̀ sí tọmọ àlè o wọ́n ní níṣe òun náà ní ọwọ́ àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ níléeṣẹ́ ọlọ́pàá ń ló mọ̀ tẹ àwọn èèyàn kan wọ́n ní àwọn onítọ̀hún àwọn méjì nínú wọn wọ́n dágbére fáyé pé ó dìgbà ó ṣe torí pé afurasí alọ kí olóhùn ó kígbe ni wọ́n wọ́n ní nígbà tí wọ́n lọ ṣe àyà sí ẹni tó le nà wọ́n gan wọ́n ní ní iléeṣẹ́ ọlọ́pàá yín òní làwọn tàwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ibẹ̀ àwọn náà bá bẹ̀rẹ̀ sí ní fi ìbọn jẹ̀wọ̀ wọ́n ní pẹ̀lú àwọn èèyàn yìí tí wọ́n jẹ́ afurasí ọlọ kó lóhùn ó kígbe àwọn náà bá kojú àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ níléeṣẹ́ ọlọ́pàá pé kí ni ẹni dúró ṣùgbọ́n nǹkan bínú bá kanrin dayọ ìkanṣá ti tẹ̀ fún kan o wọ́n ní méjì lára àwọn tí wọ́n rí gẹ́gẹ́ bí afurasí alọ́kí olóhùn ó kígbe yìí nígbà tí ìbọn dojú iṣẹ́ gan méjì nínú wọn náà lọ́fẹ̀ẹ́ yín lẹ̀ ó dágbére fáyé pódùgbẹ́ ó ṣe o ọwọ́ sì ti wá tẹ̀ ìkan lára àwọn tí wọ́n jọ jẹ́ ikọ̀ tí wọ́n jọ ń ṣiṣẹ́ láàbí yìí ẹ̀yìn kọ́ yìí ìròyìn ẹlọ́sàn tòní gudugbẹ̀ òun làwa ń pè é.
1: Ó dáa bẹ́ẹ̀ jẹ́ kémi ó tún mọ́ka kò yín pápápá.
0: Ó yá nìṣó.
1: Ìròyìn eléyìí ló ń ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ di mímọ̀ wípé ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Gombe tó jókòó ìyẹn tó jókòó sí ìpínlẹ̀ Gombe eléyìí tí wọ́n pe ó wà ní court number 5 ó gbé ìdájọ́ kalẹ̀ fáwọn géńdé mọ́kùnrin méjì tá a ti rí Buhari Sule àti Muktari Ali Halimi méjèèjì wọn gbèdájọ kalẹ̀ fún pé kí wọn yẹgi fún
0: un
1: tí ẹ̀mí ò fi bọ́ lára wọn lórí ẹ̀sùn ìdígunjalè bẹ́ẹ̀ ni wọ́n tún gbẹ̀mí ọkùnrin ìkẹni ọdún 35 35 years tó kọ rẹ̀ ń jẹ́ Murtala Rabiu ìròyìn bọ̀ lórí ẹ̀ lẹ́kùnkẹ̀kẹ̀ wọ́n ń pé ẹ ń bá fidà pani ìdà láàfin pa àwọn
0: náà ìdájọ́ ojú fún ojú ni ó yá
1: òun ló kọ́ fún tòní.
0: Láláì dára dúró mo ti lọ sí ìpínlẹ̀ Ògùn pẹ̀lú ìròyìn mi eléyìí tó jẹ́ ìròyìn gúrúgbẹ̀ èyí tí ń bẹ níwájú tèmi o wọ́n ní ẹnìkan tí wọ́n porúkọ rẹ̀ ní Adéwálé Arójà wọ́n pe onítọ̀hún ọmọ wòlíì gan ni ọmọ pè é wọ́n ní ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ló ti tẹ̀ ní ìpínlẹ̀ Ògùn o nítorí kíani wọ́n ní ṣe ló lọ́ọ́ ń fira rẹ̀ pé nǹkan tí ò jẹ́ ó kọjá lọ sí ojú òpó ìbára ẹni dọ́rẹ̀ tá a mọ̀ sí Facebook wọ́n ní nígbà tí ó lọ sí ìtàkùn ọ̀hún ló bá gbéra rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí ẹnìkan tó jẹ́ pé wòlíì tí gbogbo ayé mọ̀ ni wọ́n ló pé fún àwọn tí wọ́n bá ń fẹ́ ẹ̀bẹ̀ àdúà eléyìí tó gbóná gan òun wà ńlẹ̀ wọ́n tó tún pé àwọn míì náà tó wà tó jẹ́ pé òun ó fi àdúà ràn lọ́wọ́ nípa ti ẹ̀mí tó òun ó bá rìnrìn àjò ẹ̀mí lórí ọ̀rọ̀ ayé wọn wọ́n ní nígbà tí ó bẹ̀rẹ̀ sí ní mọ regerege owó eléyìí tí ó fi rìnrìn àjò ẹ̀mí tí ó sì tó fi gbàdúà fún àwọn èèyàn èyí tí ń tẹ̀lé òun wọ́n pe owó kan ti ń lọ bíi 1,218,000 naira wọ́n ní ni ó ti régèjọ lọ́wọ́ àwọn tí wọ́n ń wá ẹ̀bẹ̀ àdúà lẹ́yìn ọ̀rẹ́ yìí ṣàtayọ̀ ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ó ṣáà ti tẹ̀ ní ìpínlẹ̀ Ògùn wọ́n ní Adéwálé Arójà ó ń bẹ̀ ní akátá iléeṣẹ́ ọlọ́pàá ń bẹ̀ tó ti bẹ̀rẹ̀ sí ní ṣẹ́jú páupáu kini to sele gan lori oro re nbo ni o si fule si o ye tele mi ka lo losan toni royin gudugbe ni o salaye fun yin lekun rere o
1: o da o e je ke mi na o tun lo tara
0: okay okay
1: sinu we royin daily post ibe mo ti mu royin kan to nbe nwaju mi e to nsafomo wi pe awon afurasi kan to je agbodegba fa awon agbesumo mi mesan in lowo ti te bayi ni ipinle yobe owo ta lo ba won ngba ba doju agba mi gudugbe royin foto ni ibe in lati ku abara bo sekere yo po to fun e sile daily post on lo gbe ta
0: o da ninu we royin to the punch sele to nbe ni waju temi o na na mo si na ara si ti o ranju mo mi temi na ranju mo pelu royin kan ile to wa nwaju mi alele royin eyi ti nbe nbi o salaye oro fun ni o wi pe ni ipele yobe won ni omo okunrin kan eni odun mesan ni won ni o mo dana sun ile molebi won ni koda gan ngbo dana sun letan eni to je orogun iya re won pe o dana sun hun na eni to tun je pe egbon ni won je fun won pe tan jo je omo baba kan na o tun mu ohun na o tun dana sun kini to sele se tobirin ti o ba si di obirin ki je ku molu gbogbo gbogbo losan tuni wo bayi ni o bo sinu eti gbo yin ninu royin le ta wa npe ni gudugbe
1: o da wo e je kemi na o tun mo mi ko yin ni papapa iroyin to nbe ni waju temi oni ona tun safomo oro di mimo bayi o wi pe ile ise olopa ile wa Nigeria ekun ti ipinle Delta oni won ti gba ibon kan to je AK-47 pada 20 pump action bi melo kan lowo awon ti won je afurasi omo elegbe okunkun ni ipinle Delta
0: to iroyin yi to wa ni waju temi na lo mo tun salaye oro won ni awon ti won je igun kan to je pe igun ki a mo dankanru o na ni awon wa nti won ta mo si bandit iroyin je ko di mimo fun ni o wi pe igun ohun ko awon eyan tin be nbe ti a jo nsise laabi won won pe won ti se ku pa awon eyan meta kan ni ipinle kebi ni ijoba abile ti yeri o na ni sele ohun lo ti sele lagbegbe kan ti won pe ni agbegbe Samanaka kini to sele gan ti an fi bere si ni gbe awon eyan lo si orun arimo bo be gbogbo e losan tun ni la wa n pe ni gudugbe ikani lagelu 96.7 FM oke gadoke yo salaye fun yin gbo
1: o da wa dupe lowo eledumare to di pe aja to ba wole ekun to bo o ye ka ki ku ewu ni o
0: beni
1: oku ewu o ewu ina ki pawodi
0: awodi oku ewu
1: oni orin to jade ti won si nko fun awon odo agunbaniro to je ogun ni ye ile ti won te ko leti ku ni ipinle Oyo nbi yi ta se nlo si ago awon asirulu ohun to wa ni ipinle Abia sugbon ti awon ajinigbe gbe an loju na
0: o ga
1: won pe won ti gba idande o
0: ah adupe o muso o ni royin yen lo bade iru kende royin le to mu wa gege bi royin muso ohun o nbe ni waju mi o kini to sele won pe awon ti won je omo ogun ori ile o na ni an ti dola awon eyan mefa kan ele to je pe awon ajinigbe o na le o mo ji won gbe o iyen ni ipinle Plateau won ni se o na ni awon ajinigbe ohun o ni won da muso seledua o wi pe awon ti e bo loko eru be gbogbo e losan toni ti di royin eleyi ta wa npe ni gudugbe o nigba tasiko ba ti to amuwa se ti gbo yin ni o
1: e ja re polowo oja ka lo sodo bosun alayin le bosun telebe nigba ta ba de leka polowo oja wa eyin ko yi gudugbe royin te waju e seun te n gbo wa

0: Oloye Adegboyega Taofeek Adegoke under ADC for the next Oyo State Governor.
1: Do you have 5 credits in WAEC or NECO and you desire to study abroad? Your global degree could start right here in Nigeria. MIE Pathways and NCUK creates your pathway to the world. Enroll with us for a 9-month International Foundation year through NCUK. Just 9 months of endless possibilities with guaranteed progression to one of over 90 universities in the UK, Australia, Canada and the USA. Spots are available for medical stream, science and engineering stream, law and humanities stream and business stream. And here is the best part. No jam needed. Admission is going on now for November intake and limited spots are available. Join our next open day on October 9 at MIE Pathways Center, 21B West One Office Suite, opposite Environmental Task Force Agodi GRA, Ibadan. Meta NCUK Certified Advisors. Explore your options at our campus and get full application support. For more information, call 08105-359-341. 08105-359-341. Bring your ambition. We will bring your future. MIE Pathways. Study locally. Progress globally.
2: Níbi tí arúgbó ọjọ́ yóò ti pa gbogbo èèyàn lálejò. Nínú pàdé àdúrà ọlọ́jọ́ mẹ́ta from story to glory. Wá bá Jésù pàdé. Níbi tí ọ̀pọ̀rọ̀ sí Ọlọ́run bíi wòlíì sáàbùjú authority. Wòlíì Olúfẹ́mi òní. Ọ̀pọ̀rọ̀ sí Ọlọ́run àtàwọn olórí ẹ̀mí. Yóò ti máa ṣiṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú bàbá àti màmá Lúkà. Ọjọ́ pàdé Wednesday 24th to Friday 23rd October. Pàkà díẹ̀ ní àmẹ́ pẹ̀lú ìṣòro mọ̀kànlá alálójoojúmọ́. Free medical. Ìwòsàn ọ̀fẹ́. Pẹ̀lú ìrónilágbára yóò wà fún àwọn ogbó. Ọ̀fẹ́ ni jíjẹ àti mímú. Ọ̀fẹ́ máa wà ní tea junction àti major bus stop pẹpẹ. Gbogbo ẹ̀yà àti èdè òyà látọjọ́ Wednesday 24th to Friday 23rd October. Lórí òkè ìyanu tó wà ní ìlara ẹ̀pẹ́. Níbi tí wòlíì àgbáyé ni. Prophet Lucas ló ti máa gba gbogbo èèyàn lálejò. Fún ẹ̀bì àdúrà àti ìtọ́sọ́nà 0705954-5-8718.
3: Glory Prince!
4: Beto Edibo 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Print and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dugbe Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing tó quality.
5: Glory Print, put your message on display.
6: Akíntúndé ọ̀rẹ́ mi, àfijú nílà tó mòye láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nílà rẹ yìí. Àdúrà kan péré mojọ́. Kí náà sì làdúrà ọ̀hún ni pé kọ́lọ́run mọ́jú ṣùgbọ́n sọ́ọ̀tì.
7: Bí ti bò.
6: Ìdí ni pé dílà rẹ ò ní ju mọ́tò méjì péré lọ. Tokunbọ̀ kan àti Nigerian UC. Tó o gbé káàgìlì lórí pé o fẹ́ tà yìí. Ìwọ náà wà wò bí tó o ti ń tà wọ́n. Ẹ̀gbẹ́ títì. Kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí. Ẹ́ ọlọ́mọ́jì kún padà rà lọ́wọ́ rẹ scrap àti pé dúró náà o. Ṣé wò ó tí ìgbọ́n pa dé lọ́sọ̀ tòní? Tán wà lólú yọ̀lẹ̀ ńbàdàn. Níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò. Ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì. Pẹ̀lú ìlànà ń tẹ̀lé tó o bá fẹ́ mọ kú lé lára àárọ̀ lọ́jọ́ kó tọkọ rẹ nídìí lọ́sọ̀ tò. Kò sí ní tó burú mbẹ̀ kìí ṣe wọ nìkan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn. Pẹ̀lú tó àbò tó fọkàn balẹ̀ Akíntúndé kò sí ní tí ó sọkọ rẹ. Ẹ̀gbẹ́ títí ìléwu báwọn èèyàn ṣe lọ́kọ̀ ńbẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Nídìí lọ́sọ̀ tò náà ni mọ́tò tiwọn tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkunbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀. Tí n tí mò ń sọ yìí ò bá wá yí ọ dáadáa. Dé fún ọ nọ́mbà wọn kó o pé wọn 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
4: Ọjọ́ iwájú ń pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wá ọ̀la ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ bó yóò ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama àbó fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A-levels. Ààyè wà fún ọ ní WMOU. Ààyè àti kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ sọ HND di BSc náà wà, ìyẹn HND conversion àti BSc top-up. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Account accounting, mass communication, ati educational management. Gbe igbese nipa fojusun re lori eko ati ise pelu West Midlands Open University. Owo wa ofanilapoya, wa keko lodo awon oluko wa tan ti ni iriri odun modun gboye moye. Kan si wa ni White House, Adewumi Street, Felele Ibadan, tabi number 1A, Oba Akran Avenue, Ikeja ni ilu Eko, pe 0704-700-0167. Tabi ko kan si www.westmidlands.edu.ng. Tele wa lori ikan ibanidore at WMOU Nigeria, West Midlands Open University. Keko gboye giga, ko deni yitaye nwari fun lawujo.
3: Fun gbogbo en ton jarun kan kan lohun o ko le ayo fohun ijono ti de latodo Footy Homes and Properties se ti le rorun ti won ta abi ti le ti won ko pelu rorun awon lo to gbagba sun lo ye fun gbogbo en ton jarun ka ti kole be ni ti o si fe se wahala ijono ti de latodo Footy Homes and Properties fun one bedroom apartment e ba fe ko two bedroom semi detached terrace duplex yen na wa lo yin ranran three bedroom nbe bawo le se fe si to fi dori four bedroom semi detached terrace duplex o wa ni Navida Parks and Garden lokopona masose to gate ni Ibadan Footy Homes lo le se o le yewo lori www.footygroup.ng tabi ko kan si won ni Bizwan Plaza ni Yano Ade Oyo te ba fe ran le ni Footy Homes and Properties ilana sadie die e wa o pelu adeun atoro ajoso 0917060593 tabi 0916503956 to ba je ti karale tabi ka ba ni kole igbalode Footy Homes lo le se
7: Lagilu FM 96.7 Gudugbe

0: káàbọ̀ látọjú ọjà lọ́hùn ìkànnì lágelú 96.7 FM òkè gájòkè ni wọ́n ń pe ibi tá a wà yìí o adúpẹ́ tẹ́ ẹ wà ń bẹ̀ pẹ̀lú wa ó yá ẹ kọjá lọ sí ojú òpó Facebook wa kẹ́ ẹ bá wa like ẹ kẹ́ ẹ ṣẹ́ ẹ kẹ́ ẹ jẹ́ kí àwọn èèyàn tí ò sí nídìí rédíò wọn báyìí káwọn náà láǹfààní àti lè gbọ́ nígbà wọn bá ṣetán bẹ̀ tí wọ́n wà ó yá o alele nínú ìwé ìròyìn Daily Post pẹ̀lú ìròyìn gudugbẹ̀ tó wà níwájú tèmi ìròyìn ọ̀hún tó jẹ́ gudugbẹ̀ náà lọ balẹ̀ ní ìpínlẹ̀ Èkó tó sì jẹ́ kí ọ̀rọ̀ kó di mímọ̀ o wípé iléeṣẹ́ ọlọ́pàá láti pasẹ̀ àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ wọn òun náà ni wọ́n mọ̀ ti mú méjì balẹ̀ lára àwọn èèyàn kan eléyìí tí wọ́n rí gẹ́gẹ́ bí afurasí alọ́kí olóhùn ó kígbe wọ́n ní lásìkò tí ìbọn tó jọ ń sọ̀rọ̀ láàrin àwọn ikọ̀ méjèèjì yóò ní kọ iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn tí wọ́n dúró gẹ́gẹ́ bí afurasí alọ́kí olóhùn ó kígbe yìí àsìkò yìí gan òun ló jẹ́ kí àwọn méjì kan ni wọ́n fi nalẹ̀ lójú ìjà ìròyìn ṣàlàyé ọ̀rọ̀ fún ni o wípé àwọn èèyàn yìí tí wọ́n rí gẹ́gẹ́ bí afurasí ọ̀daràn ni ó jẹ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí ní dọdẹ wọn ṣáájú àsìkò ọ̀hún o wọ́n ní yàtọ̀ fún àwọn méjì yìí tó dágbére fún ayé pé ó dìgbà ó ṣe lójú ìjà gan wọ́n ní ẹlòmíì náà tún wà lára wọn eléyìí tí ọwọ́ tẹ̀ báyìí tó sì ti ń bẹ ní akóló iléeṣẹ́ ọlọ́pàá ń bẹ̀ nígbà tí ẹni tí ṣe kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó tí ó ń ṣàlàyé ọ̀rọ̀ fún àwọn oníròyìn lásìkò tí ó fi ń jábọ̀ gbogbo àwọn ìgbìyànjú àti ìgbésẹ̀ eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá ti ṣe nípínlẹ̀ Èkó lórí ètò ààbò ti já ní Fàtáì ó sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ fún àwọn oníròyìn o Fàtáì ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn méjì tí wọ́n jẹ́ afurasí alọ́kí olóhùn ó kígbe yìí ó ní ṣubú lásìkò tí iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn tí wọ́n jẹ́ ikọ̀ afurasí alọ́kí olóhùn ó kígbe ọ̀hún tí wọ́n jọ ń fìbọn jẹ̀wọ̀ láàrin ara wọn wọ́n ní iṣẹ́ rí àwọn ikọ̀ kan eléyìí tó jẹ́ wípé àwọn máa ń koro ojú sí ìwà ìjínigbé àti àwọn ìwà ọ̀daràn òun náà lọ́jọ́ wípé wọ́n dojúkọ àwọn tí wọ́n jẹ́ alọ́kí olóhùn ó kígbe yìí o nínú ọ̀rọ̀ tí kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ti já ní Fàtáì tó ń sọ ó tẹ̀síwájú wípé àwọn àrígbámú ọ̀rọ̀ kan àti àwọn àrígbọ́ kan náà ní iléeṣẹ́ ọlọ́pàá ló ti gbọ́ ṣáájú àsìkò ọ̀hún wípé àwọn kan tí wọ́n sọra wọn di kanranjangba alọ́kí olóhùn ó kígbe tó jẹ́ pé adigunjalè pọ́nrán òun náà ni wọ́n wọ́n pé wọ́n ti ń dààmú àwọn agbègbè kan ní ìpínlẹ̀ ọ̀hún o èyí náà sì rèé tó jẹ́ kí iléeṣẹ́ ọlọ́pàá kó bọ́ sójú iṣẹ́ wọ́n ní lásìkò tí iléeṣẹ́ ọlọ́pàá tí ó ń ṣiṣẹ́ rẹ̀ tó ń ta àwọn ọmọ ogun rẹ̀ ń ti wọn ni àwọn méjì yìí tí wọ́n jẹ́ alọ́kí olóhùn ó kígbe àti àwọn ikọ̀ wọn yòókù ni wọ́n bá dojú ìjà kọ wọ́n ìyẹn ò ní bí wọ́n ti ṣe rí àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá pé àwọn eléyìí ó dàbí pé wọ́n fẹ́ máa tọpasẹ̀ àwọn ni o nínú ọ̀rọ̀ eléyìí tí Fàtáì tó ń sọ ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ọ̀rọ̀ eléyìí tí àwọn ń yanjú àti àwọn ìgbésẹ̀ alágbára táwọn ń gbé táwọn sì ti bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìwádìí ọ̀hún ni ló jẹ́ kọ̀rọ̀ kó di mímọ̀ fún àwọn o wípé àwọn tí wọ́n jẹ́ alọ́kí olóhùn ó kígbe tí wọ́n tún jẹ́ adigunjalè ránránrán yìí wọ́n pé wọ́n mọ̀ọ́mọ̀ mú kinní ọ̀hún gẹ́gẹ́ bí iṣẹ́ ni o wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá náà ti á mú tán gẹ́gẹ́ bí tọmọkọ eléyìí tó yàtọ̀ sí tọmọ àlè pé kò ní sáàyè irú ẹ̀ wọ́n ní lásìkò tí wọ́n ti ẹ̀ ń gbìyànjú ó ní iléeṣẹ́ ọlọ́pàá ń lọ ka wọn mọ́ wọ́n ní bí wọ́n ti ṣe ń gbìyànjú àti máa ṣe gbogbo iṣẹ́ wọn wọ́n ní wọ́n tiẹ̀ ti ń lọ sí òde iṣẹ́ gan kí àwọn tí wọ́n jẹ́ ikọ̀ iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n jẹ́ ikọ̀ ọmọ ogun ńbẹ̀ tí máa gbógun tirú ìwà rándàndán báyìí kí wọ́n tó dìde sí ọ wọ́n ní ṣe rí àwọn méjì tí wọ́n dágbére fún ayé pó dìgbà ó ṣe ọ̀hún ìròyìn ṣàlàyé ọ̀rọ̀ wípé ìkànnì wọn porúkọ tiẹ̀ ní Aziz tí ẹnì kejì rẹ̀ tí wọ́n a sì máa pè ní ID wọ́n ní àwọn méjèèjì ó ní wọ́n dágbére fún ayé pó dìgbà só ṣe o nígbà tí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n fi ìbọn kojú wọn tí àwọn náà sì tún ń dá ìbọn padà ìròyìn tún ṣàlàyé ọ̀rọ̀ fún ni o wípé ẹnìkan eléyìí tí ọwọ́ tẹ̀ nù wọn ó padà jẹ́wọ́ pé àwọn ti múra tán ṣe bí àwọn ti fẹ́ máa lọ sí ẹnu iṣẹ́ àwọn ìyẹn iṣẹ́ alọ́kí olóhùn ó kígbe kó tó di wípé àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ọlọ́pàá kí wọ́n tó kan àwọn kú níbi tí àwọn wà iléeṣẹ́ ọlọ́pàá ṣàlàyé nípínlẹ̀ Èkó pé kíni àwọn máa tẹ̀síwájú ni o lórí irú àwọn iṣẹ́ bẹ́ẹ̀ eléyìí tó jẹ́ wípé ó jẹ́ iṣẹ́ tó ní í ṣe pẹ̀lú ètò ààbò ní ìpínlẹ̀ ọ̀hún torí àwọn ò ní fààyè lẹ̀ kí ẹnìkan kọ́ sọra rẹ̀ di kanran jọ́ngbọ́n tàbí kí àwọn èèyàn kan kí wọ́n máa da wàhálà àti rògbòdìyàn sáàrin ìlú ìyẹn ní ìpínlẹ̀ Èkó.
1: ó dà bẹ́ẹ̀ ẹ jẹ́ kí ìmẹ́lẹ̀ Èkó yín pàápàá ìròyìn ló ń ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ dì mọ̀ pé ọmọ dé léńje léńje kan òun ló ti dèrò ilé ìwòsàn lẹ́yìn èyí tí ọkọ̀ kan gba ile ti yen wa oko ni wa ku wa bo tomo na si fe phone so daudi keji yen ni ibudoko onipaanu okoju si ona fade yi leko omo enu won pe o sise ni agbari atese
0: nigba
1: ti isele ohun sele gege bi akowe agba fun ajo lasma bo se fide oro mole iyin omo wi olufemi oke osan etui oke osan etui nlo pe isele isele ni nigba ti won pe awon iko awon lasma won de ibudo na leyin iseju meji ti oko gba omo ohun ti won si pe o fara pa yana yana won ba gbe lapa aya ka digba digba o di le osan fun itoju to peye gege bi won se fide oro mule wi pe omo e tin gba itoju lowo lowo bayi be oni won fide oro mule wi pe iwadi ta won se in lo fi han wi pe oko to gba omo ta wi ere buruku buruku o na ni o n sabo to fi gba omo ohun ti o si ro se ko si boju eyin oke osan etu yi fide oro mule pe ko sene keni o eti o wa ba isele ohun rin gege bo se n pe oko asure tete ta wi yi wi pe o tun lo re dabo oko mi
0: ha
1: to won je oko ajagbe nti e sugbon won ni pe eni keni ko ba isele ohun rin nitori pe gbogbo e ti di fiagan be inu opo na di gadi gadi ngba ti sele sele sugbon o won pe ohun gbogbo ti pada bo sipo bayo
0: o da iroyin yi to tun wa niwaju temi na lo mo salaye oro wi pe ni ipinle edo won pe gudugbe ore nbe o iru gudugbe wo wa ni won ni enikan ile to je pe akeko ni to si je pe akeko agba ni iyen ni fasiti kan ni ipinle ohun ti an poruko fasiti ohun ni Ambrose Ali University ti nbe ni epoma won ni onitohun to je wi pe akeko oluko agba ni ojare enu mi ago won ni dokita Matthew Wigbe oni an poruko re o won pe eni ti se oluko agba yi o mo dagbere faye leyin igba to lo si ile itura pelu omo obirin kan to je wi pe eni odun mokale ni ogun oni ohun se won pe ohun ti eyin omo obirin yi oruko ti eni Angela Defa Jacob won ni ohun ise onina bi gangan ni lo mu gege bi ise to ohun si ti yanse ohun laayo nti e ninu isele ohun eleyi ti won pe osele won ni ni ile itura kan eleyi ti nbe ni agbegbe kan ti won pe ni agbegbe Moscow iyen ni epoma ni ijoba bile ti SN ni ipinle ohun ibe mo ni ile itura yi mo wa iroyin o gbe o wi pe eni ti won pe ni oluko agba yi yun ni dokita Matthew Wigbe won pe ohun fun ara re ni lo lo si inu ile itura ohun pelu omobirin eni odun mokanle ni ogun onise nabi yen won ni won si lo be lati lo sere kẹyin saja ki an le gbadun ara won daada ani amọ sa o nigba ti ere yi to bere si ni tesiwaju ti o kokọ lo lakoko to tun lo ni ekeji bo sa se bere si ni lo sa ninu awon irin ajo ohun o ni wi pe eni ti se oluko agba yi o pada dagbere fun aye pe o digba o se si o eni to wa ngbenu so fun ile ise olopa ni ipinle ohun iyun ni eno iko edem won ni ohun fun ara re gangan lo mo salaye oro eno je koro ko di mimo wi pe eyan meta on lowo ti te lori isele gudugbe ile to sele yi ninu itesiwaju oro ti eni tin gbenu so fun ile ise olopa nbe hun ti o so iyun ni eno ikedem o je koro ko di mimo wi pe eni to je pe ohun gangan o na ni oga fun awon ti a ma se ise onina bi yi won pe ohun na nbe lara won eni ti owo te wipe awon obere si ni fi oro wa ni enu wo kini digan ti eni ti se oluko agba yi ti o fi dagbere fun aye pe o digba o se ohun gbogbo to sa ro mo iku eni ti se oluko agba yi sa in la awon obere si ni mo bere o lowo lowo bayi won pe owo ti ta awon eyan meta lori isele naa
1: eje a lo si ipinle Gombe
0: okay
1: ibi ogbo la ti kadi ale ti le atoko oni ati gbejo iwa abaje ko pin sibi kan o gege bi iroyin se safomo oro di mimo wi pe ile ejo giga ipinle Gombe eleyi ti ohun joko iyen si ipinle naa papa julo to pe ni court number 5 ohun lo ti gbe idajo kale o iyen fun awon meji kan to je gende mokun iyen Buhari Sule ati Muktari Ali Ilami eleyi ti won pe kan lo yegi fun atemi o fi bo lara won fun esun idigunjale ati pe ana gbemi eyan mo gbemi okun kan ti se ni odun marundinogoji e ma wa fi da pa ni ida la fi pa ohun na won pe won gbemi muritala rabiu gege bi adajo ile ejo yi adajo muhammed hawa haruna bo se safamu e wi pe awon olujejo ta wi je bi esun ti won fi kan won esun wi pe won pa mopo lati wa odaran won digunjale be ni won tun se ku pa omo niyan awon adajo yi latari esun yi ti won fi kan won lojo kejidini ogun osu kesan 2025 le ti won pe won kolu rabiu ni abule kan to pe ni garin galadima ni eba pindiga ti se ijoba abile ako ni ipinle gombe gege bi iroyin se safomo won pe awon olujejo yi oni won le di apopo won si di amara gbagbagba pelu won kan ja oloro ta ti ri igi oko mbembe ada ati bebe lo oni won ko bombo won lo re ja okunrin to do logbe lole ero bani soro re ato kan ile ti se egberun meje o le ni irinwo naira ye 7400 400 naira ni o ona ni won ja oniton loloye re won se to gbemi re gege bi won se asafo mo wi pe ile ejo ni opolopo gbe ile ti won da si ara okunrin ti won lo ja lole yi won se salada saleru ko na nina kuna in lo pada sokufa iku rabiu ile ti won si gbe oku re won gbe lo si inu oko re ile ti nbe ni oko agbaro ile to da won fi kun wi pe awon olujejo yi o na ni won pe won tun ja olugbe lole itel keeper di kan to tun je ero bani soro na ni o won ni sugbon ko si kaadi ibani soro ta mo si sim ni be won ni pelu owo ta wi gbugbu e o ni won ko lo won si gboku re lo sinu oko agbaro leyin ti won pa tan
0: o da eje ka lo soju oja lo nka lo polowo oja ngba ta ba lo ta ba de nko iroyin eleyi ta wa pe ni gudugbe yo ma tesi waju amoriri yin o pe wa nbe pelu wa

0: Lagilu FM 96.7.
1: Yeah, come on.
2: You fit fly.
3: Láì wò ní wọ̀n mọ́ ọ̀gá àgbà nídìí ìbániṣètò ìrìnàjò sẹ́yìíkéyìí orílẹ̀-èdè ni You Fit Fly gbogbo ayé ti gbà bẹ́ẹ̀. Àǹfààní ti wá ṣí sílẹ̀ fún gbogbo ẹnikẹ́ni láti ṣètò e-visa sórílẹ̀-èdè Tanzania, South Africa, Singapore, Qatar, Uganda, Egypt, Dubai, tó fi mọ́ Morocco, pẹ̀lú Turkey àti Italy. Whenever and wherever you desire to fly with You Fit Fly e-visa, your traveling is a done deal. You will also enjoy premium accommodation, airport transfer, and all other services that will make your trip seamless. Visit us today at our head office, Block 8, Plot 15, 7 Up Road, Oluwale Main Estate, Ring Road, Ibadan, or call 090-1111-1190. Website www.youfitfly.com. With You Fit Fly, you can fly wherever you desire.
4: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
5: Yàrá ó di pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé ìfúnpá gíga ẹ̀yọ́ àṣejù àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé. Àìrórun sùn déédéé bí etí bá ń wòye. Àbò fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rìrì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ̀ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.
6: Ọjọ́ iwájú ń pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wàhálà ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ bóyá ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama àbí ò fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A-levels. Ààyè wà fún ọ ní WMOU. Ààyè àti ìkẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ sọ HND di BSc náà wà, ìyẹn HND conversion àti BSc top-up. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fanilápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye. Kàn sí wa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn tàbí No. 1A, Ọba Akran Avenue, Ikeja, nílùú Èkó, pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria. West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga kó o dẹni ìtayé ń wárí fún láwùjọ.
7: Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, òrùgbẹ́ ń gbẹ mí.
8: Ọ̀gá mi, ẹ gba omi Showbox bottle water. Kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
7: Omi yìí dára, ó gbayì, kódà ó tuni lára pẹ̀sẹ̀, ó mọ́ lóló, ọkàn mi balẹ̀.
9: Omi yóò lọ ta o.
8: Nígbà tí òrùgbẹ́ bá ń gbẹ yín, ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water. Omi amọ́lólú tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀. Pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló kó dà fún mímu gbogbo ènìyàn. Ládùúgbò, nínú ilé, lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Owóde Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ làbàyín gbèdélé ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀ sórí 090-351-04468 tàbí 0808-951-0143. Láìsí omi, kò sí iyè. Showbox bottle water, omi tó dára.
10: Lórí òkè ìyanu, àdúrà ń gbà ọ́.
11: Gbogbo ti yá lórí òkè ìyanu ìrara gbẹ. Bébí tí arúgbó ọjọ́ yóò ti gba gbogbo èèyàn lálejò. Nínú pàdé àdúrà ọlọ́jọ́ mẹ́ta from story to glory. Wá bá Jésù pàdé. Bébí tí ọ̀pọ̀rọ̀ sí ọlọ́run bí wòlíì sáàbù ju authority. Wòlíì Olúfẹ́mi òní. Ọ̀pọ̀rọ̀ sí ọlọ́run àtàwọn olórin ẹ̀mí. Yóò ti máa ṣiṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú bàbá àti màmá Lúkà. Ọjọ́ pàdé Wednesday 24th to Friday 23rd October. Àti ẹ̀dúrà mẹ́sàn-án láàárọ̀. Pẹ̀lú ìṣòro mọ́kànlá alálójoojúmọ́. Free medical. Ìwòsàn ọ̀fẹ́. Pẹ̀lú ìrónilágbára yóò wà fún àwọn ogbó. Ọ̀fẹ́ ní jíjẹ àti mímu. Ọ̀fẹ́ máa wà ní T-junction. Àti major bus stop pẹpẹ. Gbogbo ẹ̀yà àti èdè ó yálà tọjọ́ Wednesday 24th to Friday 23rd October. Lórí òkè ìyanu tó wà ní ìlara ẹ̀pẹ́. Níbi tí wòlíì àgbáyé ni. Prophet Lucas ló ti máa gbá gbogbo èèyàn lálejò. Fún ẹ̀bì àdúrà àti ìtọ́sọ́nà 070-5945.

0: dìbò fún àjàdí ògún tó yìnbó fún ipò ilé-ìgbìmọ̀ sòfin àgbà lẹ́kùn dìbò ọ̀yọ́ central dìbò fẹ́gbẹ́ òṣèlú apm apm nigeria first.
1: Ìlera lọ́rọ̀.
2: Kara o jí pépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ńlọ́ba òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́fẹ́ àìlera bí àìróorun sùn, ara títa, ṣangun-ṣangun, kéyìn ó máa rìn kò gẹ́kògẹ́, àìlègbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹ́lẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéyìn ó mọ̀ mọ̀ tàbí kéyìn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba alárẹ̀dá ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapá, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813-885-5308 Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
3: Lagilu FM 96.7.

0: rí dájú pé o wà lára àwọn 50 àkọ́kọ́ tí ó kọ́kọ́ tẹ yes sí nọ́mbà yìí. Bó o bá lè tẹ yes yìí, a jẹ́ pé o ti pinnu láti tẹ̀síwájú nìyẹn. Nọ́mbà tó mọ̀ tẹ yes sí ni
1: 09063848209 09063848209.
2: Ìpàdé yìí yóò máa wáyé ní Sátidé ọ̀sẹ̀ yìí ní Bódìjà Nìbàdàn.
0: Àsìkò tó yẹ kó o gbégbèsẹ̀ gan la wà yìí. Ire o.
3: Lajini FM 96.7.
4: Dídò ni ìrántí olódodo. Ní ìrántí olólùfẹ́ wa bàbá wa, Pastor Chaplain Michael Olúwasanjọ́ Morun Foye, tí ó sùn nínú Olúwa ní gérégé ọdún kan sẹ́yìn lónìí. Àárín yín mọ́, ṣùgbọ́n ìfẹ́, ọ̀yàyà àti ìtọ́ni yín bá wa gbé lójoojúmọ́. À ń ṣàárò yín, ṣùgbọ́n ọkàn wa balẹ̀ torí pé ìsinmi ológun lẹ ní ibi pàtàkì láàyè yín lọ́kàn wa. Títí a fi tún pàdé lẹ́sẹ̀ Jésù, sunrí o, ìyàwó àti àwọn ọmọ rẹ ń ṣe lédè lẹ́yìn rẹ̀.

0: ilé àwọn ìjẹsà Èkìtì Ondo Ifẹ àṣìṣe yẹn ma fẹ bẹrẹ eré ìbílẹ pàápàá jọ pàtàkì wa ní primary school a máa ní dídé láàdé òdì dé lá òṣò òṣèré ìbílẹ rí àbọ.
1: Ìbílẹ̀ làwọn tí wọ́n jẹ́ pé mi ṣeré ìbílẹ̀ mo ṣe ṣeré ìbílẹ̀ gan
0: fún. Wọ́n máa lo aṣọ òfì àti ìrùkẹ̀rẹ̀ fọ̀lákẹ́ ìrùkẹ̀rẹ̀ mímọ́ já sọ́dọ̀ rẹ ò dídé ládé yẹn mo fẹ́ sọ pé àti dé sí lọ́rùn na torí tiwa ẹ̀yin tẹ́ wá bí torí tiwa we are here for you. Tó fi ṣe gbẹ̀ngà óyà tọ́lá yé wọ̀lá.
1: Ṣẹ́jú mẹ́rin ti kọjá lára gòkọ̀.
0: Ẹ lè kì mí mọ́ fọlákẹ́ mi máa tì ẹ lè kì mí mọ́ fọlákẹ́ mi arówólo ẹ lè kì mí mọ́ ẹniwẹ̀ ẹ kì mí mọ́ padà ẹ lè kì mí lọ fẹ́ ẹniwẹ̀ tí bá fẹ́ kì mí mọ́ ṣé mi náà ni ìlú fẹ́ sọ bíbí kí àwọn ara lè kàn wà.
1: Aláti kí àwọn tó jẹ́ pé ní ní birthday wọn àwọn ọmọ 8th of October. Agba aládùúrà pọ̀ máa ṣọ̀pọ̀lọpọ̀ tó láyé
0: àmì o
1: agbára
0: ọlọ́run
1: inú wọn dẹ̀ máa dùn jù báyìí lọ kọ́
0: àgbà
1: ojúmọ̀rí nǹkan kan ní àná of course mi lójúmọ̀ máa rí pé bá rẹ lójúmọ̀ mo lọ ṣe táyà níbi kan tí mo wá jókòó sí mo ṣe gbárùn ní ẹgbẹ́ gbèsè àjíṣe àjíṣe àjíṣe parí rà ló wà bí o ló bá di ìpọ̀npọ̀ kan báyìí àwọn tó máa ń ṣa
0: lẹ́tàá
1: o ṣojú fẹ́ẹ́ ẹni pé nothing happen bọ̀wọ́ yẹn sọ fún pé kó mo jáde ní kíni kíni ọkàn fún ní àwa ọ̀sọ́pọ̀ violent o ó pàdé ẹ̀ pẹ̀lú ìgbájú tó yanrantí wọ́n ṣe kọ́ wọ́n wọnú ṣakaṣaka ènìyàn ló mú fóònù jáde serious android phone bá mo jáde yẹn bá ní ẹ èṣèbó sọ pé òun kankan ni ó ní ẹ òun sọ pé òun kankan òun kàn sọ yí pé bàbá tó mú fóònù ní ara wọn àwọn gan wọn sì ń ṣe bàlàbàlà wọn tí ẹ mọ pé kankan ti bọ lára wọn mo ṣàṣe eventually mo ṣe mú mo ṣàṣe sọ pé kò ń ṣàwọn ohun mọ̀ páwọn náà ní fóònù irú kí ni eléyìí tó sọ yìí of which kò tí ì pẹ́ tí èèyàn mi kan pè mí tó ní àwọn máa ti mú fóònù náà mọ̀ lára ní shop pé nǹkan síbẹ̀ 1,000 naira bá ní òun tà tó fi sọ fún náà fi mú fóònù mọ́ lára mo ní ẹpẹlẹ ajáàdì ìyẹn mo ṣe rò lọ́wọ́ tí mo ṣe gbọ́ pé ó mọ̀ mo wá feel very

0: a jẹ teyan le yo ma fi so wi pe ah ah o ji o
1: o de mu lati chaka tin chaka chaka lo ti mu
0: egg ni chaka chaka ko o ni chaka chaka titi e
1: eh titi e lo ti mu
0: chaka you know mi le ni mi o fo o mo ni olorun ma sanu o iru kini e the end of the day and to the phone
1: o sa gba phone
0: but o se fakaraza e o ti e ba fa gidi ko because o ni gbogbo orin o na ti jitan ko lati lo ro irin mi to fi yo gba yawo so eh gbogbo aba se n lo tambo pelu ise ojo wa e je ka ri daju pe a n fi won ni oju ni alakan fi sori ka wa na ka wa very conscious of our environment eh ko ma ji pe ko te yan je le yan wa ko ma tun lo mu ko lare yan ma wa very very pure
1: nkan ti o ti to ka ma tun mu nbe tori ko kari aluwa la bayi lo ma sanu wa
0: a ma yi ko to ka se losun toni ko je o de ti change but just in case wa pe yan mo checking to Sophie *347*1004*2#. I just be slow do show shame back on us. *347*1004*2#.
1: Kilo share.
0: Only need Timo. Only
1: Sao. Only Mo. Kato share.
0: Limo.
1: Only Mo. And to bank bonds, my rookie boy, can you come for take care? Koshie. Tiyan ba ni
0: teyan
1: ba no oh le, no don't need to say it out I want you to my brother kan ba share odo mi no ma we si o share back why are you saying it o ba ma ti sokora ma fo mi lo lo ma mu mara bi goli o se nse don't need to say it out o share back kan lo san kilo nta lati ma so won fi esin ki ami mi lo ye ki ma take care e o ni o share back kan lo san why must you say it
0: o da ko se mi ba koko
1: igba ti mo so fun e si teyan ba ni yawo boyan ni yawo o ya kenu yan le kayan o nwa bi kan o pariwo o fa stop it dake kini ka let me tell her my own kini
0: sori nkan to fe da sile owo e oni
1: why are you now saying it now o se wa nsoro be ni pe o ni sin bayi battery ti fe lo battery ti fe lo ni sin
0: apa ti
1: ba ni mo ba ri mi bi kan o ye ko ma tiju mi o wa bi kan tin soro tin se lo to eni eyin eje ni o chite bo ti ri mi nbe stop it let's go
0: iyan je mi lowo
1: iyan
0: ko ni change the phone o rarun tutun
1: but you saw me
0: ko ri
1: mi nbe ti mo ti debe
0: oga abega
1: ki wa na pe mi fun pe okay o ko e ti de mo de debe o de ri mi supposed to keep quiet
0: I'm not being ready
1: so mo ko ye mi nbe
0: so ma da pa o ma do yen pada fun mi
1: so mo ko ye mi nbe
0: so ma do yen pada fun mi
1: so mo ko ye mi nbe
0: tin ba ye so ma do yen pada fun
1: ah
0: ba ti mo change e fun se won da yen de af
1: ebo ebo a lo ni taun awon o ti je kan mo reyan to je bede re o ise be o ma ya wa yen lo le kokan ni o je kan mo reyan to je o ri mi ni bi watch you keep quiet pe okay o oni ti ju e ti de o en to le call bo e ti de o je kan mo pe iwo lo ndari mi then so fe pe keep quiet je ka lo baby is okay kini kan o to na woju mi ko woju mi tori owo o ma tan oko lo ma ku
0: o ye ko mo gbe mi o fowo sere
1: ma worry
0: and honestly me fe ko raise oro because so ba raise
1: why to wa so lori lejo pe o why to something wi pe eh o se ba kan must you say it ko se ba kan ko ma ro pe ye mi mo kilo se eh ko wa kerin ko wa se kini kan
0: o fe ki gbo bayi mo nkan ta titile
1: mi ko don't need to say it ko ye ko so sita
0: eyan je mi lowo o rarun o n ra so o n ra new bag o dowo mi pada fun mi o wa ni ki ma che mo change e fun mo le tun che if I need to be buy
1: of o wa nbi kan simple thing
0: ma wa da ke
1: tin ba binu to tin ba ri e ki lo ma se oko mi ma met ni
0: pe o pa ki gbogbo ja e ni fun ati tan
1: tin ba binu tin ba ri e ki lo kin se ah baby woju mi na
0: ni kan ma da ke oju e lowo wa iwo to ye pe o ma se bakan pelu oro owo
1: ni ah tin ba ri e tori mi ko woju mi ko kejo jo ma binu woju mi na emi ni ko wo mo te tun mo tun fa stop now so emi mo lo be bi okunrin ni o hello eh
0: so wa kin so yen wa lo kin so
1: ko o ti obirin mo kuro nbe mo lo be bi okunrin mo kuro bi obirin ni o kuro bi obirin to ba mo
0: o mi le rerin
1: mo kuro nbe bi obirin ni bo ba mo
0: o se yin lowo e jo nitori olorun mo te ma emi n fe starbucks so pe ka mo yen ba wa da soro yi bo ma ye kan da si gbogbo ile mo history gbenga ke lo rowo e mo boye ma se ngba mi igba mi to ba jeun si ni ori nsin o ma kan dede da se yan lowo igba mi leleyi owo te ko gan lo ye ko fun e o ma fi pon e loju eyan kan de je mi lowo eni yi de leleyi ko ready lati fun mi lowo mi de ko awon eyan lo ko lo ba mi ko gbogbo oja to wa n shop e you know awon wa bebe won wa bebe won ni e kan ta ba bo ko eso e wa ko e ki lo ko npe lo ko ton
1: o si da ti mo wa ti o de ri mi nbe to ri mi nbe to ri mi nbe pe o te
0: joji ba iru eyan ti gbe nga je se nkan ti mo se so ko o po ju
1: ha
0: yeah
1: ah o te ti da bo fun ale ja ko mo re to je o ati mo ro eyan te je ati mo ro eyan te je I'm be my own part ati ma bo e ati ma bo e
0: hello
1: ati ma bo e o de ri mi nbe show me Hello.
2: Hello, Ekason.
1: Ekason jare mama, ta lo soro.
2: Iya de je oni ke water ni lati fun
1: yin. Ekason.
2: E jo yin, pe ti fowo ti mi sere o.
1: Ehe. Okay.
2: En yo le ba mi fowo mi sere.
1: Ehe. Okay.
2: Owo ja ja lan so ni wa je mi lowo, wa ma ra to, wa ma ra wi, wa ma re bi ti, o se mi je wa nle. O so fun mi. Emi o le bo so pe ale fowo mi sere. Bọ̀dá gbẹ̀ngà ẹyin tẹ́ fẹ́ sọ yí pé kan pé ẹ fẹ́ lọ làjà kẹ́ kan yín lé ẹ ti máa mú ẹ ti máa sọ fún ọ pé Fọlákẹ́ ó yá jáde ń bẹ̀ yẹn ẹ máa sẹ́ǹdì owó yẹn sí lẹ́sẹ̀.
1: Ṣé ní múmẹ́ǹtì yẹn àbí tí mo ríyàwó mi tó ń jà tó wà níbi tó ti ń pariwo tó pariwo kí ó dà pé ẹ̀yin gan
0: ẹ
1: mọ̀ bóyá ń ṣe yín.
2: Ṣé wọ́n sọ fún yín kóbìnrin yẹn jà wọ́n
1: lórí. Ṣó kó wá lọ máa jà pẹ̀lú orúkọ tó ní tẹ́mi náà ní kó lọ máa jà ń gboro. Kí lẹ́ ń bá mi sọ? Ayú kí ni mi?
2: Kẹ́rì,
1: àló lọ ń jà ń bẹ̀ níṣẹ́ wọn lọ ń pariwo lé ra wọn lórí ó ti lo àwọn èèyàn pínlẹ̀ wọn lórí ń bẹ̀ tán mú tí ò dáhùn.
2: Ẹ farabalẹ̀
1: bàrá gbẹ̀ngà,
2: ṣáà náà ló jẹ lówó. Ó yẹ kí n lọ bí oṣù ọdún kan náà.
1: Ìbá àjọ̀dún méjì tó ti rí mi ń bẹ̀. Tó ti rí mi ń bẹ̀.
2: Ẹyin tẹ́tẹ́ ní tẹ́tẹ́ kájú àyè ni. Ẹ máa fún wọn lówó.
1: Ó ti da.
2: Wọ́n
1: ti da. Owó yẹn. Sọmọ pé owó yẹn.
0: Wọ́n ti sọ àfẹ má gbà yó
1: kù. Ó ti da. Sọmọ pé owó yẹn. Owó yẹn kò ju
0: bẹ́ẹ̀ tí mo lè fẹ́. Wọ́n ti para pọ̀ wọ́n ti sọ 180 lórí ẹ̀. 200 ló
2: kù. Àbí wọ́n ya sọ ni o.
1: Ó ti da.
2: Ok. Ṣé tí ṣọ́ọ̀pù bá ń bọ̀ lágbẹ̀rẹ̀ yín gbọ́kàn lẹ́wọ́n kọ́ máa sọ̀rọ̀ pé ti mo kówó fún ẹ̀ mo fọwọ́ sọ
1: sáà bọ̀ tó ti rí mi ń bẹ̀ yẹn.
0: Ẹ ṣe jẹ́ àrí àǹtí. Ọkọ máa bá mi fọ rówó máa ṣe kí ni. Ó mọ̀ mi bó ṣe jẹ́ ọ̀rọ̀ owó mi fọ rówó mi fi ṣeré pẹ̀lú ẹni
1: pọ̀jù. Má bínú.
0: My heart and body. Má bínú.
1: Má bínú. Má bínú.
0: Ọlágbà.
1: Ìjọ́ mi tán bá ní kankan ṣe ẹ̀ kójú mi ò ní gbà. Má ní kankan máa máa wọ̀ ẹ̀ràn báyìí ni. Mo wà ń bì kan. Ó pè mi. Hello.
3: Àti Fọlákẹ́ mi.
0: Mo wà pẹ̀lú.
3: Ẹ káàsán o.
0: Ẹ káàsán ma.
3: Àlè jọ pé ẹ má sinwó yìí. Orúkọ tèmi ni Mọ̀síjì Alifowó ṣe láti lábí owó ọmọ àbíyẹ ìbàdàn. Àlè jọ pé ẹ má sinwó yìí. Àmọ́ àgbàrá ṣe ẹ ti rí ọkọ yíyan. Ọ̀yọ̀kẹ́ ẹ pàdé. Ọ̀yọ̀kẹ́ ẹ pàlé. Gbogbo ní orúkọ tẹ̀lẹ̀ ọ̀yọ̀kẹ́ ẹ pàlé.
1: Ti public.
3: Ní gbangba ẹ̀yẹ kò ń jẹ ọ́ kó ní ìmì bó ṣe fọ̀rọ̀ gan ẹ̀yẹ kò ń jẹ ẹjọ́ mọ́rọ̀ ní ẹ máa ní sòrò.
1: Owó máa tàn.
3: Owó àtà ọmọ ìyẹn ni.
1: Ọkọ ló máa kù.
3: Ọkọ yíyan dẹ̀dẹ̀ ń wò yẹn òun lálá ní orí yìí òun làwọn yẹn gánà ń wò ọ̀tá tó ń pọ̀ pọ̀. Ọlọ́run wà pẹ̀lú mi.
1: Mo lọ bẹ̀ pẹ̀lú ọkọ̀ mo kúrò pẹ̀lú ìyàwó mi in fact ẹ má jẹ́ kí n máa sọ mọ́ lójú ara ẹ tí mo ti gbowó ẹ̀ o máa na tán náà ilé lògbà.
0: Mo ṣe máa gbàyókù.
1: Agbára ọlọ́run ẹ̀mí ẹ̀ ló máa
0: gbàyókù.
1: Wàá gbà tán.
0: Mo máa gbà
1: tán.
0: Mo máa gbà má tí máa fọ omi ṣan ní ọwọ́.
1: Kí ni déètì òní?
0: In fact owó mi bá lọ
1: máa mọ
0: mo ti mọ iye owó tí máa ti fi pa.
1: Kí ni déètì òní? Lọ kọ sílẹ̀. Má sọ wípé o wà níbì kan òun jà mí lé bẹ́ẹ̀ fọ mi èmi náà lé mi lè máa fọ́gbọ̀n mọ́lẹ̀ ń bẹ̀ kí n máa ti kí n máa gbè jẹ kí n máa ṣe kí tó bá ti lè ń jà tó bá pè mi wà available ni o àmọ́ mi ò tẹ ọkọ ìkójú mi ò ní gbà èmi gan mi hello. Yes ma.
3: Ẹ káàsán màmá Ọ̀yọ́ ni o.
1: Ìyá Ọ̀yọ́ ẹ káàsán.
3: Àṣọ ni Fọlákẹ́ mi ẹ jẹ́ àmọ́ ní sùúrù. Yorùbá ní ọ̀wọ̀ díẹ̀díẹ̀ lára ń fẹ́.
1: Àtàkùrẹ́ gan.
3: Kò sí bó ṣe lè máa gbóná lọ́ba rọkọ̀ yóò sọ kọ́kọ́
1: ń tàn án
3: ó fún ní ọ̀wọ̀ tiẹ̀ sàn fún lọ́kọ̀ mi ó kò fún lọ́wọ́ tiẹ̀ mọ́.
1: Sọ kí wàá mo wúlò fún.
3: Owó yìí kì í ṣòmi ló ti ra kì í ṣòmi ló ti rajà yìí ẹ kàn ní kí n sílẹ̀ ni ó kọ́ calm down na gbogbo yòówù ọlọ́run bò ní dalé wa rí.
0: Ti wọ́n mú mi.
1: Tí wọ́n máa jàre láburú
0: ga
1: burúkú ní ìṣẹ̀lẹ̀ sí wa.
0: Ẹ tí wọ́n máa pẹ̀tù sí mi lọ́kàn báyìí ajẹ́ tó fẹ́ fún mi lówó mi mú ìwà yìí. Anything ní ìtẹ̀ fẹ́ gbọ́.
1: Sí sori owó yẹn kì í ṣe nǹkan tí ó mọ̀ kémi kí
0: ebi mi lè fẹ́. Bí n sọ pé nǹkan tí mo tiẹ̀ ṣe right. As pa pé bóyá Gbẹ̀ngà wà around. Wọ́n nǹkan tẹ̀mí ń bá yín sọ ń sẹ́ tó bá máa pè é sí. Ẹ jọ pẹ̀lú ìyàtọ̀ ọkọ mi kọ sówó ṣé nǹkan tí mo ṣe pọ̀ jù.
1: Jọ ṣé ìyá ń jẹ ni ṣé mo fìyà jẹ
0: pẹ̀lú owó. Ó dìgbà tí ìyá bá tó jọ
1: tàbí. Ìyá ò ní jẹ ṣé mo fìyà jẹ pẹ̀lú owó. Mo fìyà jẹ pẹ̀lú owó dẹ̀ rí mi kan ó máa gbọ́ owó ẹ̀. Má gbọ́ owó ẹ̀ normally. Hello.
4: Hello, brother. Been guy Kusheo.
1: Yes, sir.
4: Ah, auntie. Hello, day. Owo ima money mo la ya ni.
0: Gidigan.
1: Tembo.
4: Ah ah. Reverend Kano Baba to de lo soro lati la late.
0: Mr. Baba ti ele sir.
4: O ye ki ekun oko yin lo wo.
1: Ah.
4: E mo ko ti di baba fun yin sha.
1: O ko re sita ni o. Emi ko lo je iye.
4: Ke ko ni da kejo pe de ibi kan ti en ja. Koko yin wa de be ko ma wo yin ran.
1: Ese mi wole ni.
4: Won ti mo reyan te je nle.
1: Won ti mo.
4: Aha. E ma se be mo o.
0: E je te pe wa.
4: Lo gan lo wo un gan.
1: Le ma gbaji.
4: Ah ah.
0: E ma wo.
4: Ba o yin gan ti ele fun yin later.
1: Owo to gba ni si.
0: O da ko je 3000
1: owo to gba si ko fill tank e o abi so fill tank e.
0: Ko je 3000 agbowo
4: mi. Obinrin to ko soro to ni bo se da niyan. E ma ja ko ra wa leko ti o da.
1: Fesun wa le.
4: Awa obinrin.
1: O ti mark face won.
4: Tori pe won ni koko wa gan la bi ori wa.
1: O de ri mi wa ti e calm down.
4: Owo ka kun lowo to ye. Eh ma binu ogora gbenga oni se wo e
1: o la re oni o lo ko re si tabi omo je mejo mi kilo kan temi
4: mo ti
1: se temi
0: e se baba ti
4: mi se wo e mo
1: e seun
4: e be kan no baba tun bi
1: e seun
4: ta ti la lati
1: e seun mi se temi
0: a ma to yi koto star 347 star 1004 star 2 awon meji ninu won ma tun tun lo so temi first prize 25,000 naira second prize 25,000 naira o je 50,000 naira
1: ma fa
0: kosi lajemile yi ni mi ni gora mi ma lo se kini ma lo cash e
1: owo to gba
0: e ja lo jo aja
1: yo to wo cash e owo to gba yo to wo cash e
0: ma ba mi so
1: o wa ri mi o ri mi so le je wo lo wa bi o ri bi to tin binu
0: nga o de npe o fe understand
1: no matter what
0: ma ko soro lenu e o o ya ko balance no dad in fame
1: ki fun e to tun ma lo ja ko ba lo ja lo gbo ni next week o ka lo fowo le wa lo ka lo fowo le wa lo ja nbe ki so ko fun e ma worry wo
0: just leave me o pa lu fun e ja lo joja
1: ma fe le ni
0: anti buki ma jog dey be see ta ba it lo
1: wa sa wa sa ko dey be ni wa rin gbere gbere die ni egbe n to e lo de dun wa o bi pe ya lo ta ja o
0: a gbada bo ati mo gbe ni gbe ku re
5: Lagiliwa FM 96.7
6: Ipe wo ni adi lori atamata yo tun se wonderful
7: be ni
6: oru ojo kewa ninu osu kewa laago mewa
7: oru abami
6: oru ojija kade nla
7: oru ojija agbara to lagbara
6: oru igbenija oru tawon omo israeli wonu ogbekun lo
7: oru ta agbe esteri nija to da yaba
6: oru ojo kewa ninu osu kewa laago mewa
7: akori to su yi ni liberation and celebration
6: itusile atadoyo
7: o tin tiraka ti goke bo lowo owo ajeni mole
6: asiko ti tun lati gba tun sile
7: bi prophet io
6: ati prophet ti o adelori atamata yi yo se ma soro ase sale gbogbo eniyan lojo na
7: o ma waye o lojo kewa osu kewa to ta wa ni laagun mewa sale lo ma bere
6: lifi ac atamata se lifi proof loluwo egbe dani lu ibadan
7: gbogbo eni to fe wo pelu gbagbo re
6: yo ro mi ibugbe agbara gba
7: pelu gbogbo eni to gun diwo ati dena ba bada
6: yo lanfa ni lati ko si atamata se
7: ogun re ni lati se
6: idi aja o
7: ona ala
6: jeje mi mo na gbe yo fun gbogbo eniyan to fe wo lojo na
8: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WMOU. We also offer HND conversion and BSc top-up. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
9: Gbogbo chance lo tun lanta nigba ku gba ta ba je lesekese lo sanwo
10: gbogbo ni bara golden chance lotto eku aduro ti wa lori kore ni lesa golden chance lotto yo ma tayin lorun lori basepo yin pelu wa golden chance lotto lesekese ni won san winnings o ni je tan kun tun ma bere ninu e nibi kibi lo ti le gba winnings e you can get winnings anywhere e gan lo mo kan oni bara wa balẹ̀. Golden Chance Lotto kẹ̀tẹ̀ láti so ní bara dọlọ́rọ̀. Golden Chance Lotto ilé-iṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà. Láyé àkìsọ pé kí àwọn agent wa tajà máa fi kadì kan. Ilé-iṣẹ́ Golden Chance Lotto yàtọ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ là wá ń sanwó. Tó sì hàn kedere fáyé láti gbà yí wá. Wàrà sẹ́sà ni winnings. Ìdí rèé tí ilé-iṣẹ́ Golden Chance Lotto fi jẹ́ aṣíwájú láàrin àwọn akẹgbẹ́.
9: Gbàgbàkúgbà ká bàjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló sanwó.
10: Golden Chance Lotto ọ̀nà tó yá láti sọ di millionaire.
11: Ẹ̀yin ọmọ Yorùbá, òkè mọ̀ kákò.
12: Ṣàtá ọ̀bá mọ́mọdé díẹ̀ píparun láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámúlùmọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàwọn jẹ. Nìkan ni Lágẹ̀lú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàlá ìyá àgbà.
13: Ẹ bá nǹkan tó yí bẹ́ẹ̀.
14: Jàǹgbàlà jùbúrìjùbúrìjùbú jàǹgbàlà.
12: Ní gbogbo aago kan ọ̀sán ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbàlá ìyá àgbà. Níbi tẹ́ ò sì máa pàdé atọ́kùn ètò tó mú yẹ́yẹ́ létè àdéronkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá aago kan ọ̀sán bá ti lù ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò. Lágbàlá ìyá àgbà ni kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀ láàrin yín.
15: Cherry PR Eye Care Foundation ló ń lọ́gbọ́n tán wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdàn àtàgbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kẹ́sàgbọ́ ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ́ba ara ìdí pàtàkì rèé tí àjọ Cherry PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Cherry PR Eye Care Foundation. Àǹfààní ńlá gbàlè yìí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 2000 naira péré lówó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o. Reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ má nílò ẹ̀. Ànísẹ̀ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Ó rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Cherry PR Eye Care Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láìsí nira owó. Kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó. Láfi ni ọmọ lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní number 94 opposite Unity Bank Cherry Sculpture Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanú shopping complex ìwòrò Ìbàdàn lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ 2000 naira péré lówó káàdì. Fún béèrè àtàlàyé pé 0701015 2255 ojúlọ́ba ara kò ní dín dúró mọ́ wa lágbárí.
16: Ọmọ Nàìjíríà, ọmọ Nàìjíríà, níbo là ń lọ.
17: Ìjọba àwara wa kì í so tó yẹ ká fọwọ́ dẹngbẹ̀rẹ̀ mú torí ò ní ó ṣàtọ́nà ètò ìdìbò tá ò fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè. Tí wa lòṣèlú gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tọ́ kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè ba àmọ́ ibi tí a báṣẹ́ ìlú dé. Ó yá ẹ darapọ̀ mọ́ṣínà Láyọ̀ Ògbóèdè Ọ̀fọ́ máa lè sọ́fà lórí ètò tí wa lòṣèlú ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láago mẹ́wàá òwúrọ̀ 10 AM lórí ìkànnì Lágẹ̀lú FM 96.7 kájọ tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú ètò ọrọ̀ ajé ètò ẹ̀kọ́ ètò ìlera ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànàná àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan lọ́wọ́ lórí ètò ti wa lòṣèlú. Ojú òpó bara ẹni sọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò. Ti wa lòṣèlú Sátidé ọ̀sẹ̀ yìí ni o láago mẹ́wàá òwúrọ̀ 10 AM ní Lágẹ̀lú FM 96.7 òkè gajù òkè ẹ ti máa gbọ́.
18: ẹni tó ń wá owó lọ tó pàdé ọ̀la àti iyì lọ́nà oṣù rí ilé gbá àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀ bẹ́ẹ̀ ló tún fi bíbọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọ láti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀ kí wá ló dé tó dọ́ọ̀lù ẹ̀ ètò ń fúnni ní ayọ̀ tó ga jù ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí láti abala ọkọ̀ tí ẹ bá wí ní gàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ pé bá tùbà lélẹ̀ ìtọ́kùn fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí wàyí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún ìyẹn nínú oṣù òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀n tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹ bá wọn ní gàlọ́ nínú oṣù October yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti ládìlú FM. Ẹ bá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣe fàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹtì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nìyà tuntun. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti ládìlú FM 96.7. Ó máa lágbára dùn nínú gbangba. Owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ládìlú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Ẹni ọdún méjìdínlógún sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Ọjọ́ ti gémi bọ̀ ló fòǹtẹ̀ lu káàṣìẹ̀. Nínú ẹ bá wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dìmí lọ ní àtúntún. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀?
13: Gbogbo ìṣòwò tó fi mọ́ ìlọ́jà àǹfààní àti balẹ̀ sórílẹ̀-èdè China ti ṣí sílẹ̀ gbaragada níléeṣẹ́ You Fit Fly lábẹ́ ètò China Canton Fair Visa. Bẹ́ẹ̀ni o, your China Canton Fair Visa is now very cheap and affordable beginning from 120,000 naira. Bákan náà làǹfààní àti fò lọ sórílẹ̀-èdè Qatar ti ṣí sílẹ̀ báyìí nírọ̀rùn gbẹrẹgẹdẹ pẹ̀lú Qatar Visa tó wò rẹ bẹ̀rẹ̀ láti 79,999 naira. A jẹ́ pé gbogbo ẹni tó ń jà ọkọ̀ àti máa wọlé jáde máa ṣòwò bí wọ́n ṣe fẹ́ lórílẹ̀-èdè China àti Qatar. You Fit Fly ló mú kọ́kọ́rọ́ ẹ̀ dání. Visit You Fit Fly office today at Block 8, Plot 15, 7 Up Road, Oriole Main Estate, Ibadan. Or call 090-1111-1190 or 080-8377-7877. You Fit Fly, your sure plug to getting China Canton Fair Visa and Qatar Visa.
19: Lagilu FM 96.7.
20: Ẹ káàbọ̀ padà láti ojú ọjà ẹ̀yìn ara létí ń bọ̀ wá lè má gbàgbé fún ti káàṣẹ̀ èyí láìpẹ́ láì jìnà ni a máa mú káàṣẹ̀ tètè máa lọ bẹ̀ torí pé ó ń tan lọ díẹ̀ díẹ̀.
21: Hello. Ẹ máa káàṣẹ̀ pé ètò bọ̀dá mi.
20: Alabama.
21: Ẹgbẹ́ àfẹ́ pé tó orúkọ mi ni alábọ́kọ ìyàwó ẹ bá fi jí látúrú mi. Àǹtí Bọ́lá Kẹ́mi.
22: Ẹ ká san.
21: Ẹ máa ká san.
22: Yes sir. Kí n
21: jàre ìyàwó wa lọ́dí ọkọ ìyàwó gidi.
22: Ẹ ṣe jàre.
21: A máa ń tẹ́sí ó kú díẹ̀ ká tó.
22: Ẹ jẹ́ ń gbọ́.
21: Ẹ ti ẹ̀ pọ́n bọ̀dá wa lé ara.
22: Kí ló dé tẹ fi sọ bẹ́ẹ̀?
21: Nígbà tí ẹ ti gbéwu ẹ ti ẹ̀ gbọ́ ti wọn. Ẹ wá takú pé ṣàgbọ̀wọ́ mi ní sẹ́. Jẹ́bẹ́ nàtán.
20: Owó tán.
21: Abẹ́ nìyẹn tán ó yẹ kẹ́ ẹ ọkọ̀ pọ́n wọn lóun gba ìṣẹ́lẹ̀ ni ìṣẹ́lẹ̀ ló gbé yín lẹ́ta lóòótọ́ wọn jẹ yín lówó ni àmọ́ nígbà tí bọ́ọ̀dà wa ti á dé bẹ́ẹ̀ hùn ẹ wà ní sùúrù fún wọn ìgbà náà lẹ wá fárígá ìgbéwò mi yín ìgbéwò mi ẹ̀dáàkùn sí ìwé ìjà àwọn ọkùnrin náà lò wọ́n.
20: Wọ́n mọ òpin sọ́kọ lé ilé ìṣá wọn òpin sọ́kọ lé.
21: Sẹ́wọ̀n ìjà àwọn ọkùnrin náà lò ní ijó lẹ wá rí àwọn ọkùnrin láti sọ pé àní sẹ́yìn gbowó mi ni ẹni obìnrin náà ni ìgbéwò mi ni ìgbéwò mi ni. Yóò dé ebi ẹ ti di gbà báyìí.
20: Ó ti bá
21: fún. Ó yà tẹ mọ́ bínú torí ọlọ́run. Ẹ mọ́ bínú. Nọ́mbà tẹ yẹn múnú ọlọ́run ó yí wọn padà. Nọ́mbà tẹ múnú.
20: Ẹ kú ètò
21: àpárá tó lò.
20: Àmì.
21: Mo ò lè sàmì sí yan. Ìwà ṣe pé yàwá yà bẹ jẹ́ wà pé wọlé o. Ẹ wà máa sọ̀rọ̀ sí wọn o.
22: Ẹ ṣàfowó ọbẹ̀ ránṣẹ́ ilé ìtẹ̀rù lẹ́jọ́ yìí ò bẹ́ mi ní because tálé ṣíṣe ò bá gbé bí kò ń ṣe légbò. What you expect? Kí mo mi tẹ bá sọ nǹkan mi ẹ̀rọ abá mi. Bọ́dá làbá. Kò sí mi ò ṣe nǹkan kan lójú wọn tó darí láyé wọn látijọ́ tí mo ti mọ̀ wọn. Mi kàn lè kàn wọ́n lábùkù ni. Bọ́dá wa ti wá débẹ̀. Bọ́dá yín wo ló ń débẹ̀ tí ó lè kówó sílẹ̀? Owó là ń sọ̀rọ̀ ń pànà.
20: Bọ́dá
22: yín débẹ̀ la fẹ́ jẹ.
20: Yes,
22: 280,000 ṣe jó ọmọdé.
23: Hello
22: sir.
23: Gbogbo ọ̀nà ló lẹ́kọ̀ọ́ láti fi owó.
22: Bẹ́ẹ̀ni sà.
23: Ṣé àwọn èèyàn la máa pò lè wájà wa láti pò olóko wa kú? Àwa la máa sọ ọ̀nà dín olùṣì àwọn ara wa yìí náà ni. Nígbà tó rajà lọ́wọ́ èèyàn tó ò lè sanwó ẹ̀ tó ti rí ẹni bẹ́ẹ̀ ò lè sanwó. Nǹkan burúkú ni kò sí nǹkan tó ò lè ti gbowó.
22: Dájà ló tún mọ́tò ẹ̀kún. Àwọn
23: èèyàn bá ti rí olóṣì. Hello.
22: Ó tún mọ́tò ẹ̀kún. Ó tún mọ́tò ẹ̀kún. Kò sanwó mi.
23: Màgbọ́ irú ẹni bẹ́ẹ̀ yẹn àwọn tó máa ń sọ̀nà dá ìdùn arìnrìn ni wọ́n. Ṣùgbọ́n tó bá ti wá rí onítìjú ẹ̀ tí obìnrin rẹ̀ bá ti wá rí onítìjú ẹ̀ awa ni suru o wa le se ni la o wa le so ni ti ju en la wa gbowo yen lowo e fun eni yen to ba wa je ni to ba se ni bi last na ni ru eni beyen iru eni o ni ti ju en la wa se fun and again to to wa je ade ori e to je ade ori eni yen be ko ri be hello
22: tadi mo ngbo yin
23: so therefore no matter how the case may be iyan lati fowo fun oko e taba wo bibili oro olorun dada iyan fowo fun no matter how that case may be iyan lati bowo foko ti ti yin si oru ti ni beyen but awon ton ma nje owo iyan kan ki fe san won po be ka kiri won de ma je owo yen won de ma fe niyan sako wo to le ma fe be niyan tan ja
22: eh
23: bodi iyan lati ni ti ju e o iyan lati ni ede anege to wa je oko ade ori iyan ni ni wa ni gba mi na eniyan nilo lati pe kajojo se funra wa ori ko ororun so pe ni binu ma se se o ni ma se da se ori lohun ko ma ba da bi e o ni so pe da se ori lohun ko ma ba ro ko npo loju ara hun
22: ah daddy proverb ni kini e ma wa o
23: hello
22: hello daddy
23: hello
22: hello sir
23: o dara fun yin o
22: ami sir
23: wa be oko e ku ma binu to di gbo iru eni obirin be a be oko e ku ma binu ikiye god bless you
22: e se sir mo la be se balance eyin sugbon ko mi re eyin re I know what he can do I know what he's capable of doing and I'm not going to take it from him
2: o be ṣe o possible fun e ko ri bi ti mo tin binu ko wa jo sibe kin de be
22: ma jo binu de le ni kini kan lo ma rinu ti o bina
2: eh
22: mo se ma fe binu ti ma ni pe ko ma binu o se ni binu wa binu dada wa binu to ma dara si ja loju oja dare ki bosun to de bi
2: o ti ye mi bos ta lo je bosun hello
3: hello sir
2: yes sir
3: oruko ti mi ni Mr. Richard ti mo gbe ni omi adio
2: yes sir
3: and Polake.
22: Sir.
3: It's a mistake here.
22: Okay.
3: That's my map. Mole, it's a mistake here. I'm going to
2: be here. I'm going to be here. I'm going
3: to be here. I'm going to be here.
2: I'm going
22: to be here.
3: I'm going to be here. I'm going to be here.
22: I'm going to
3: be here. I'm going to be here. I'm going to be here. I'm going to be here. I'm going to be here. I'm going to be here. I'm going to wa ra cool down oni o wa mo bi o se settle arin yen o da gan be ba dele gan to ba se se to wu yen ba nbe lowo re o le ni okay my dear ba wu yen ko ma need pe en lo nfa la ka di kan nita so ti yen Mr. Gbenga e ma binu se ti gbo
2: yes sir
3: emi be yi se ti gbo onu a ma fun yin en ko wa logbon ni tori ogbon orisirisi na la nko lato do gbogbo yin
2: e seun sir
3: e se adu olorun adu o ti yan lagi ru oni baje o
2: e seun sir
3: e ba ri ni segun salami e ba n ki ore re ni o
2: yes sir
3: o da bo
2: yes sir

0: Lagilu FM 96.7.
1: Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, òrùgbẹ́ ń gbẹ mí.
2: Ọ̀gá mi, ẹ gba omi Showbox bottle water. Kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
1: Omi yìí dára, ó gbayì. Kódà, ó tuni lára pẹ̀sẹ̀. Ó mọ́ lóló, ọkọ mi balẹ̀.
3: Omi yóò lọ ta o.
2: Nígbà tí òrùgbẹ́ bá ń gbẹ yín, ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water. Omi amọ́lólú tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀. Pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fún ìtẹ̀lú kódà fún mímu gbogbo ènìyàn. Ládùúgbò, nínú ilé, lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ làbá yín gbé délé ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀ sórí 090-351-04468 tàbí 0809-510143. Láì sí omi, kò sí ìyè. Showbox bottle water, omi tó dára.
4: Sisi gbagada gbagada gbagada ilẹ̀kùn ilé-iṣẹ́ agbófinró lọ́jọ́kọ́jọ́ gbagada gbagada ilẹ̀kùn ilé-ìwòsàn nígbàkúgbà àwa ti sọ kọ́kọ́rọ́ yàrá àkéde ìpolówó ọjà sọnù ní Lagelu FM Nìbàdàn. Gbagada ilẹ̀kùn wá sí ilẹ̀ gbogbo àyè ló gbà ọ́ polówó ọjà kò ṣèkéde ohun gbogbo tó o bá fẹ́ ní Lagelu 96.7 FM fẹ́lẹ̀lẹ̀ Nìbàdàn.
5: Ọ̀rọ̀ rí ọjọ́ wàá sì máa ta ní wìtì wìtì.
6: The Black Experience is 10 years old, a decade of music, culture, unforgettable live performances, and pure Sade Black. Sade Black presents 5 p.m. in Ibadan, a remarkable live music experience featuring a full orchestra, bringing a completely new experience to the city. For incredible performances from Terry Apala, Alhaji Taye Currency, Dr. Yinka Ayefele, T-Famous, Billy Rano, King Wiser, Fabulous Peasy, Lyrics, Chill Natural, Tem Keys, Lekon Okonso, and many more. Sunday, 11th of October 2026, time 2 p.m. Venue, Jogo Event Center, Ibadan. For tickets, regular at just 5,000 naira only. Tables are available for 2 million naira, 1 million naira, and 500,000 naira. For table reservations, please call 0812-575-4785. You can get your tickets at www.felixentertainment.com. Proudly supported by Cap Lux Ride,
7: Cap Construction,
8: Jaru Entertainment,
9: by Lagilu FM.
10: Togas, Togas, Togas. Ọtọ́jú díẹ̀ sẹ́yìn tí mo ti ń gbọ́ nípa iléeṣẹ́ Togas Multi Dynamic Concepts. Iléeṣẹ́ tó ṣàrà ọ̀tọ̀ nípa káfíntìrì ti gbòpò ìlògùn lọ́nà ìgbàlódé tó pè èèyàn dẹ̀ ń kọ sára sí wọn. Iléeṣẹ́ Togas tó ti gbá òun ti ń ṣiṣẹ́ fakọ jẹ̀dí àti oògùn tí ń fọ kíndìnrín mọ́ tónítóní jáde báyìí. Bẹ́ẹ̀ ni àwọn oògùn tí ń jáde láti iléeṣẹ́ Togas Multi Dynamic Concepts. Kà sí ara ẹ wo gbogbo ìwọ tako jẹ̀dí ń dà láàmú. Togas Herbal Powder ni ẹ béèrè fún. Bó sì jẹ́ kíndìnrín ni tiyín. Togas Liquid ni kẹ́ ẹ béèrè fún. Togas Liquid ni ó bá ń fọ kíndìnrín ẹ̀yin mọ́ tónítóní. Bẹ́ẹ̀ sì ni gbogbo ògùn wa ni NAFDAC ti nílò ń tẹ̀. Gbogbo èyí tẹ wá fẹ́ mọ bá wa dòwò pọ̀ níléeṣẹ́ Togas. Tẹ fẹ́ mọ kó ògùn wa ní ọ̀pọ̀ kó ọyọ̀ kú. Àbẹ́yìn tẹ fẹ́ mọ ra lẹ́yọ̀yọ̀. Torí wípé à ń wá alágbẹ̀ta fún gbogbo àwọn ògùn wa níléeṣẹ́ Togas Multi Dynamic Concept ní Akala Express Bravo Bus Stop nílùú Ìbàdàn. Tàbí kẹ mọ pé wá níléeṣẹ́ Togas sórí 09032949024. Níléeṣẹ́ Togas ló ní àléfà ìsanlùgbà gbogbo tí ń sọ yẹn agbára egbògi ìbílẹ̀ ká.
11: Everybody kuni e the eagle has landed talk of the town
12: cash the ultimate joy giver
13: don't land again.
12: Season one of the Emba winning galore. It been come for September. People pack money tire. Money way enter people hand up till now. They never fit to believe I'm the train. Don't start again. Oh. Is there honor like this? No looking back.
14: Money make the world go round.
12: You must get your own piece of the Ember winning galore for this month of October. October don't land. Cash year, they celebrate Lagilu FM 11th anniversary and with this splash money like never before. Double winning every Friday. A new millionaire go come out every Friday. Plus the mighty October 28th Lagilu anniversary cash party. Money left, money right, money center. Money center. If you want play today, or you carry your phone right now for Splash FM, now star 347 star 1004 star 1 hash. For Lagilu FM, now star 347 star 1004 star 2 hash. You fit a bust. Enter website www.cashier.ng. Only those people where they reach 18 years and above. Now you go fit to play this cashier. And now your state gaming board. Nine license. The Emba winning galore. I must go cash my own world.
7: Ètò tó ń múlùú dùn lórí Lágelu 96.7 FM tún gbọ́nà ara yọ lákọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Coladex International ni yóò máa gbé wa kiri lágbo-ságbo. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíká. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì, Coladex International, lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà bẹ́ẹ̀. Ta! Ó máa super.
13: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ̀tọ̀ tí ó máa dé sí ti gbọ̀nyí nìkànnì Lágelu 96.7 FM òkè gájò òkè lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o.
15: Àlejò wa fún tòsẹ́yìn ni ọ̀nàrẹ́bù Akin Alábí, ọmọlẹ́gbẹ̀mọ asòfin àgbà Làbújá tó ń sojú ẹkùn ìdìbò ẹgbẹ́ Dáọ̀nà Àrà, Chairman House Committee on Works.
13: Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ. Àtọ́kùn yín ó ti wà gàlẹ̀ tèmi Táyọ̀ Oyè Ládùn àbọ̀ ọ̀rọ̀ ni ètò bó ṣe ń lọ nìkànnì Lágelu 96.7 FM òkè gájò òkè. Ìkànnì Lágelu ti Sátidé yìí ó tún máa lag.

0: ẹ ara ilé ẹ̀ka bọ̀ padà má gbàgbé nípa ti ká ìṣe because láìpẹ́ láì jìnà ni a tún máa mú àwọn èèyàn tán jẹ ká ìṣe èèyàn méjì ló máa já 25,000 naira ẹ má gbàgbé *347*100*2# mo kọ yín lánà bẹ ṣe máa pè é.
1: Tún kọ wà.
0: Ó ti tán. Hello.
2: Hello, Mr. Gbenga.
0: Yes, sir.
2: Àti Tọ́lá Kẹ́mi ò ti ṣe.
1: Ẹ ká sọ bẹ́ẹ̀.
2: Ẹ kú ṣe ọ̀pọ̀ bẹ̀rẹ̀ nígbàgbé bẹ̀rẹ̀ nígbàgbé.
1: Àmì o.
2: Awolowo ìdówó ògùn ẹ̀kẹta ọmọ ni. Mo ń pè yín láti adé tó kan ológun ẹ̀wù Ìbàdàn. Àti Kẹ́mi. Ṣé àgbẹ̀ kí èèyàn máa ń ní ẹnìkan díẹ̀ kí èèyàn fi ń jẹ́rìí pé wàhálà ẹni tó lè mú mi kúrò níbà kò ju ìyá mi tàbí ọkọ mi lọ.
0: Minus me o.
2: Ṣé gbé ọdẹ ẹgẹ máa fi bí Mr. Oyatọ fẹ́ràn mi sọ pé ẹtọ́ lè tẹ bá wà níbi kan tẹ́tẹ́ ẹ̀jọ́ ńlá jù ó yẹ kẹ́ máa fi ọkọ̀ ẹtọ́ lè mú ipò bí báyìí ó náà ni Mr. Gbenga nígbà tó bá délẹ̀ yẹn tó yẹ nǹkan tó yẹ kẹ́ ṣe dẹ́ẹ̀dẹ̀ ṣe àjẹgbé ẹ̀pọ́n lé nìyẹn gbé ẹ rírí tí èèyàn ti jẹ lówó dé gbé dẹ ti jóbìnrin yẹn ẹ̀dẹ̀ fẹ́ bọ́ obìnrin ẹgbẹ́ yín pàtó dẹ́ẹ̀dì náà yín ṣe ju ọkọ yín ṣáàgbé
0: tẹ́ńtẹ́bọ̀ nìyẹn.
2: Ok, ẹ bá ọkọ ìyàwó náà ṣe kó náà yín ṣe ju ọkọ yín tó yín.
0: Màá para mi síbẹ̀ ni.
2: Nǹkan tó yẹ kọ́ sí mo kọ́ ṣe tó yẹ kọ́ ọkọ yín bẹ́ẹ̀ ṣe ni ó yára sílẹ̀ sílẹ̀ kọ́dẹ̀ kẹ́dẹ̀jọ kú òun bẹ̀ létàlétà inú wọn kó padà ọ̀ràn ni ẹkú ẹgbẹ́ ètò kò ní bàjẹ́ jábà ní sùúrù.
3: Hello.
4: Hello, àti Fọlá Kẹ́mi, hello.
3: Ṣé wà bọ́dá kí yẹn ká sàn?
4: Mo wà. Mr. Yàtọ̀.
0: Ẹ máa sọ ìránṣẹ́ yín gbọ́.
4: Ṣe rí nǹkan tẹ́mi kàn fẹ́ sọ. Judgment oríṣi láti sáré pàṣẹ. Gbogbo àwọn tí wọ́n sọ pé àbí Fọlá Kẹ́mi kò ṣe dáadáa kínní kan oríṣi. But the reality of it ni pé time tí kinní yẹn ń bọ̀ láàrin èèyàn ó take extra grace kí èèyàn tó.
3: Kò tẹ̀ tó lè rí anybody tó wà around there.
0: So
4: wọ́n ní.
0: Oh God.
4: Ẹni sùúrù o, this is business.
0: Gbogbo
4: nǹkan tá à ń sọ yìí yẹn kò fọmọlúwàbí ṣe kò ṣe kinní kan. Ó ní nǹkan tó ń ba economy wa jẹ́. A lot of business ló ti bàjẹ́ ló ti kò lá. Torí pé ẹ jẹ́ ká ọmọlúwàbí ẹ jẹ́ ká tijú ara wa. Ok, tó bá jẹ́ pé àti Fọlá Kẹ́mi gbowó ní bank ó fi ń ṣe business tó ń san interest every month. Téèyàn kan wá ó di 280,000 naira sọ. Ṣé ọmọlúwàbí yẹn náà máa lọ fi explain fún bank?
3: Ní bank.
4: Because à ń sọ sí pé ó yẹ kó tijú fine kò sẹ́ni tó mi sọ pé káwọn èèyàn máa respect ọkọ ẹ̀. Bọ̀ ó yẹ ká jẹ́ káwọn èèyàn mọ̀ pé kán ti demand pé bóyá o gba ọjà lọ́wọ́ èèyàn àbò yáwó lọ́wọ́ èèyàn. You have to pay at the normal time.
3: Tó bá tẹ̀ wá ní pay, wá tẹ̀ wá tún ṣàlàyé.
0: Mr. Akin, mo jẹ́ kí ẹ sọ̀rọ̀ ni o.
3: Yẹ kó ṣe sọ̀rọ̀ lọ.
4: Wà á reach out kó ṣe pé wà á dúró di time tẹ̀yìn ẹ̀ ṣe máa it's unfair. I need láti change gbogbo àwọn kọ́ńtì ọ̀yàn. I need láti change ẹ̀ ká máa sọ wípé ẹ̀sàánú kí ló ń jẹ́ àánú in business. This is business. Ok, ọjà tó rà lọ́wọ́ wọn ṣé kò ti tà kí ló dé tí rẹ̀ mí ti wọ́.
0: Ṣé ẹ fẹ́ jẹ́ ń sọ̀rọ̀?
4: Then ẹ̀yin náà tẹ́ ẹ lọ síbi tóbìnrin méjì tí ní conversation. Torí ẹ wà lesbis ni.
0: Ìyẹn
4: ikán. Ẹ wà lesbis ni.
0: Kò yẹ kí n yọjú ó ti yé mi.
4: Mi ì sọ pé pẹ̀lú ní
0: sùúrù mi ní kò yẹ kí. Ṣé imagine.
4: Ok, tó bá jẹ́ pẹ̀lú ráàyè ni ọjọ́ kọ́ kí lè fẹ́ sí.
5: Mo wà lápáta. Mo ń sá 140-130 pé kí n lè mú tu ìyàwó ẹ má bọ́ wàhálà tí wà.
0: Mo ti gbọ́ yín. Ọwọ́ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní bù yẹn ni. Ó ti yé mi. Ọ̀rọ̀ yín ti yé mi.
5: Irọ́ láti jẹ́jú mi, ẹ sọ. Mr. Akin Eduro mo fe te recording bayi mo fe te recording bayi e so pe o ni every right lati jeju mi e so mi o ni ko ba gbowo e lati teju mi mole iro mi o ni ko ma
3: ma soro se le le ti
5: ko so ni ko ma gba owo e lati teju mi mole bi lati mi o ni ko ba gbowo e o ro lo wo e abnormal circumstances le bayi ti se normal mo no loro bayin so mo to ti mo bi te to si
1: mo like you dare mo ko
5: ni loro bayin so mo ti ko ni mi o ni nkan to se da nkan ti a o mi se ni mo so
1: ni
5: ara mi e se o da nkan to n se ni mo so
1: te pe mo je shop o e se dare
5: hello.
2: Hello.
5: Hello. Hello.
2: Hello. Hello.
1: Hello.
2: Hello. Hello.
1: Hello. Hello.
2: Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello.
5: I'm going to go to the next one. Hello?
2: I'm a wife.
6: I'm going to go to the house.
1: Ẹ yà lọ pàwà yẹn sí. Ẹ má ṣe bẹ́ẹ̀ mi. Ṣé o kò má ń gbẹ̀yà yín sí? Ẹ má ṣe bẹ́ẹ̀ mi. Ṣẹ́gbọ́n. Torí pé ọ̀rọ̀ yìí mo wá sọ síta náà. A
6: tábà sọ̀rọ̀ sí
0: dáadáa ṣe bá wọn ní bá
6: kan ní lábùkù oríṣiríṣi wa
0: àti
6: ẹnu bá advice bí kan ni wọ́n ṣe máa sọ wá sọ lọ sọ́bọ̀ at the end of the day.
7: Hello, my pastor.
2: Hello, Yato. Ọjàun ẹ mà ní bàjẹ́ olówó orí ọkọ ọkọ láti ẹnu
5: ó sóríire ó sóríire
2: ó sóríire kò sí nǹkan pápẹ ìwọ náà lọ kọlẹ bó ti rí kíkù kódà kan pàápàá kan jẹ ó dé ní ìbẹ̀rí ẹni ṣọ́ọ̀bù láàrin ọjọ́ márùn-ún.
5: Tani
2: àbí ìyẹn ṣé ìṣọ́ra sí ẹ ò kọ́gbà ní.
5: Limited ni
2: o lẹnu dẹgbẹ inú ojú wa ni ó wà
5: ní ẹnu ọ̀ka eléyìí o mò ń fomí ìlú
2: ni o ẹ bá má jẹ kọ jẹ bí lójú yín pẹlú ìrọ ni
5: o jẹ bí mi
2: bàbá aya rí lọ́jẹ̀ ọkọ
5: mo lọ ọbẹ tọkọtọkọ mo kúrò mẹta yataya ni ẹni pé ọkọ ni mo tún wá dúró bẹ láti àpáta mo ti sábọ àti gallop ìyàwó ní kí n bá
2: ní
5: mo
2: wọ́n pè mí ní o. Díẹ̀ díẹ̀ rí náà kò sí ẹ̀ kò yóò kù díẹ̀ káàkiri torí ẹwà ọ tó pè wọ́n bọ́jà ọ́ọ̀rì ní ìrírí pé ẹ má wọ̀ ní ẹ já tẹ bá sáàtì rí ọkọ ẹ̀ gbogbo tó rùn sí tán lẹ̀.
5: Bí o bá ti bẹ̀ ń bẹ̀ yẹn
2: ẹ wá lọ ẹ wá ọkọ yín tí wá dé bẹ̀ tó yẹ kẹ́ ẹ ti ẹ̀ fi àpọ́nlé fọkọ yẹn ẹ wo gbogbo ìdíbọ̀dà kí n sọ yẹn pẹ́ kí n jẹ bí ti wọ́n lẹ́nu ó dé ní bó ṣe jẹ́ ókè mọ ẹ pé ètò lè bàjẹ́ jẹ́ ká máa fúnra wa lé ohun ló ṣe pàtàkì lóòótọ́ ọ̀rọ̀ lórí owó náà ni ṣùgbọ́n síbẹ̀
5: síbẹ̀ ó máa tán ẹ parí bọ́lá yìí owó máa tán kí ló máa kù
2: èèyàn ló máa kù
5: ọkọ ló máa kù
2: ọkọ rẹ gan ló tún máa kù
5: ọkọ ló máa kù ọkọ ló máa kù ọkọ rẹ ń wò ní bọ́lá fún mi ní mi ò tẹ̀lé nìyẹn ní ṣáàdùá ní kí n gbà yàn àbí mi fẹ́ẹ́ sọ pé kọ́lọ̀ tẹ̀ fún mi ní boldness kí n tiẹ̀ kí n tiẹ̀ ṣàkàrà ẹ̀ lọ́jọ́ kan. Hello.
8: Akẹ́ni.
5: Yá àbẹ̀jì.
8: Bápá mo mọ́ra.
5: Igbó
3: ni. Ẹ̀yin lẹ̀ ń bàjẹ́ ẹjọ́ pé ewo ni ṣé àpò àbọ̀mọ́ra ṣé mo kù jẹ ni àbí mo bí lẹ́gbà.
8: Mọ ẹgbọn ìlera tíkẹ́tì ọ̀rọ̀ òde. Àwọn ọgbọ́ fún ọgbà jẹ́ ọ̀pọ̀ àwọn ọ̀rẹ́ rẹ wọn jẹjẹrẹ pé ìyàgbọ̀n rẹ kúrú ẹgbọ̀n rí ọjà ẹgbọ̀n rí ẹgbẹ́ èèyàn ìṣẹ́lẹ̀ ọgbọ̀n lóde
5: ìṣẹ́lẹ̀ ọgbọ̀n
8: lóde ìyàwó ìṣẹ́lẹ̀ lọ́sí ìyàwó ìṣẹ́lẹ̀jọ́ wẹ́wẹ́ ìyàwó ìṣẹ́lẹ̀jọ́ wẹ́wẹ́ ó tó yẹ wá ọ̀pọ̀lọpọ̀ owó ìṣẹ́lẹ̀ ọgbọ̀n ṣẹ́gun nǹkan ọkùnrin ẹ̀ka àgbẹ̀ yìí ti bá kọ́kọ́ rẹ lé ọ̀rẹ́lọ́wọ́ ní àyà ẹgbẹ̀rẹ̀
5: ìyàwó
8: wa ẹlẹ́jọ́ owó lọ́mọ láì ṣe jẹ̀kú.
3: ẹ̀tú kú lè fi lọ́ bá jẹ̀bù jẹ́jẹ́ ẹ̀ ti fi kú jẹ̀bù.
0: ẹ̀lú.
9: ẹ̀lú fọ́nfà fẹ́mi.
3: nígbà sọ ma.
9: ọmọ àti tó wà tí ìlú mọ nìyẹn.
3: mi ò fẹ́ fún wọn bọ̀ kíni
9: agbègbè mi. àmọ̀ bá bí ẹ. Àtọ̀ máa rí kí n gbádùn mọ̀ ní ìta rẹ̀. Màá pàdé òkè tí kò máa fi. O máa dá àárín ìmọ̀tẹ́ bẹ́ẹ̀.
5: Owó dín ní rí
9: ẹ̀. O bára ọ̀sán owó àtàn tó ti gbá oúnjẹ bẹ́ẹ̀.
3: Mo ti gbọ́ abẹ́ṣepọ̀mí kí n máa ṣe bíznẹ́sì ni. Owó àtọ̀ kò yí tẹnu mọ́. Sọ́ọ̀rẹ́ rẹ̀
9: kò tẹ̀
3: nǹkan
9: kan.
3: Owó yìí ò lè rà bẹ́ẹ̀ wà á rí ìjà.
9: àwọn tán tẹ fọ ìjà àwọn àti mọ̀ ní tẹ́kọ́ bá ti débẹ̀ tó ké ní ẹwà àwòjú wọn ò àwòjú ẹ̀
3: ọwọ́jú ẹni fọ́
9: ìfọ́ ọ̀sọ̀ rẹ̀ ẹ̀ mọ̀ ní tẹ́lá tẹ̀lé máa ń fẹ́ fọ́ owó mi ṣeré mọ́sí àti ìmọ̀ ló fún bú ní
3: àwọn nọmba jẹ mo sọ ọkọ tó ń sùn ní tó ká ní àtọkọ mi ṣé bí iṣẹ bí iṣẹ iṣẹ
9: ọdọ àmọ tó dùn wá lójú ìfò mi má bìnú má bìnú ọyà tọwọ náà má bìnú kò ní ṣe bẹẹ mọ
0: àgbélébù ni
9: gbàdí yẹ gbàdí ọpẹ ọlọrun ò wò mọ
0: àmì àwòtí nínú
9: àmì ẹṣẹ ọkọ ètò
0: ìgbà ẹ kò jí mi ó dùn mọ́ mi àbó dùn mọ́ mi.
6: Bàbá Lẹ́sì mi sọ.
0: Ìṣùgbọ́n ẹ wọ́n wà nísà Sunday ní ìsìn ṣé wọ́n lọ sí méjì olóṣèlú ni. Nǹkan àbúrò nísà Sunday báyìí. Látàárọ̀. Ájì ìbúlẹ̀ yà sí. Hello.
7: Hello.
0: Yes, ma.
7: Àti Bọ́lá Kẹ́mi fọ́ bá
0: tọ̀. Ó gbọ́ yìí.
7: Ìyàwó àwọn tí ẹ̀gbọ́n ọ̀rọ̀ tó kọ ní lẹ́nu ìyàwó owó yàtọ̀ ẹlẹ́jọ́ wẹ́wẹ́.
0: Mò ń sọ ẹ̀kọ́ tán.
6: A fìlẹ̀ ẹ̀kọ́ dé ìmọ̀lẹ̀.
3: Ẹ fẹ́ bú mi tí ọ̀rọ̀ fẹ́ bú mi ó máa ní ìtaka ẹ bá ti kí lọ́ọ́ láyé ẹ̀ta ìlú.
10: Hello.
9: Hello.
10: Hello.
9: Hello.
10: Hello. Mr. Gbenga.
0: Yes, ma.
10: Hello, ẹ kọ́ ń pa lọ́pọ̀ tí àyìnbá ń pa mí ní ẹ̀rìn bọ́ inú mi dùn fòyàwó yóò ti tẹ́.
0: Kí lẹ sọ?
10: Mi rí ìgbéyà ìwọ́n yóò ti tẹ́ gbọ́n wọlé láìpẹ́ ọ́fíìsì. Ẹ ní ma ẹ ní lè lọ bẹ̀ ẹ̀gbọ́n tẹ̀. Ó ní wọ́n tún gbogbo ọ̀kan bá wọ̀ àmì.
0: Hello. Hello. Ẹra ma.
7: Àwọn
6: akọ̀ránṣẹ́ ni ìjọwọ́
0: abúrọ́kẹ́ mi ìjọwọ́ ojú oúnjẹ.
7: Láìṣe
0: jẹ́ṣà.
6: Ó lè jù yẹn lọ màá mi. Business.
0: Àbẹ̀ ẹni kójò pa mi, ara mi wá wọ.
7: Ara mi wá wọ rẹ̀.
0: In fact.
6: Ẹjọ́ mọ́ ṣálẹ́ wa. Ẹ mọ nǹkan tèmi fẹ́ sọ without trying to interrupt you. Téèyàn bá ń báyàn rè. Hello.
0: Wọ́n gbọ́
6: ẹ. Téèyàn bá ń báyàn rè ó máa mọ̀ wá ẹ̀. Gbẹ̀ngà ni èmi ni ó mọ̀ pé mi ń fowó mi ṣe. He knows that for sure.
0: Wọ́n náà fi òṣìṣẹ́
6: bá gbogbo ẹ̀. Jẹ́ kí n sọ̀rọ̀ jọ nítorí ọlọ́run. Gbogbo gbàtọ́rọ̀ owó ti ṣẹlẹ̀ tẹ́tí gbọ́sí. Ṣé má dákẹ́ bí o lè dákẹ́ lájẹ́? Ó má bàa mi ṣe àìwẹ̀ bẹ̀. Tó bá sí ẹjọ́ mi bèrè kò tí ò tẹ̀. Má ti sọ pé bọ́rọ̀ owó ni ìyá pẹ́ẹ́bẹ̀ lẹ̀ akọ́dí ti yìí. Ṣé ń ṣẹlẹ̀? Àmìsọ̀rọ̀
7: bọ̀. Ẹ̀bọ̀ àìfọ́lákẹ́ mi, ẹja lẹ́yìn
6: lóṣù tó ṣe ní ìgbà yẹn.
7: Èyàn tó pè yín kó sọ pé kọ́ àti ọkọ yín ó nìkan tó yà ti wà pọ̀
0: kọ́ ìjọ́ mi níyọjú o.
7: Mọ̀ pé gbowó yín lẹ́yìn ẹ̀ẹ́dẹ́gbà àbẹ̀gbẹ́ gbọ́dọ̀ gbàgbọ́ yóò ti fi wọn gbé níyì owó yẹn ń kan ọ̀wọ́ ló máa fún lórí ìmọ̀ nígbà tá iṣẹ́ lọ́wọ́ ẹ̀ tó bá fún yín àwọn ló jẹ̀ pé ọ̀dẹ́ máa
6: ọ̀tọ̀ lówó gbẹ̀ngà ọ̀tọ̀ lówó gbẹ̀ngà ọ̀tọ̀ lówó kọ́sítọ́mà mi.
7: Gbọ́ mi ilé kí n fọ́ ẹlẹ́yìn náà rẹ kó yẹ yín náà jẹ́ mi tí kì í yẹ ìṣú.
0: Ṣé gbọ́ mi sáàkì? Ẹgbẹ́ ọ̀rọ̀ mi sáàkì? Ẹgbẹ́ nǹkan tó sọ? Ṣé gbọ́ ọ̀rọ̀ mi sáàkì?
7: Ẹbí mi sáàkì náà àwọn náà kọ̀ọ̀kan ní ìṣòro ìlú ìmúlẹ̀wà. Mo máa ń tún ọ̀sẹ̀ ni.

0: Start this. In the next 3 minutes, 2 minutes actually precisely, Amato Yikoto. Star 347, star 1004, star 2#, only number the matter. After them, I'm a you, I want to my job. Before we show you, we'll buy you no more.
1: Hello? Hello?
0: Mama paru mene meni.
1: Oh no. Rara. Isi ala. Chacha lo ko de ti isi le.
0: Oni ka ko ni lojo keje osu kewo 2026.
1: Wala. Ah, hello.
2: Hello.
1: Yes, ma.
2: Panti mo lan kemi ti ule n fe bo la ke tele.
1: Ah, family ni won. Family ni won.
0: Loko ti dot.
2: O ti han ko mo ni.
1: Family ni won.
0: Mi ni fe family ni.
1: Family ni won.
0: Eyin ba si family ke ma fe won.
1: Mo yoju nto tin ja babe nto tin ja
0: Ojo Jesus Christ Oluwa wa gbo
1: ah
0: oyoju kilo yoju sokowo wa sokowo wa computer ti meni akoko ba ti meni keji
1: ese mo ti niyawo
0: oni
1: niyawo to ni wa lewa o
0: mama hello e ka so sa lágẹ̀lú la ti ń pè yí ẹ ti káṣẹ o 25,000 naira wọ́n máa pè yín bówó yín máa ṣe dọ́wọ́ yín wọ́n máa wà bàbá yín yọ kí lórúkọ yín ìbọlẹ̀ ti bá ọ̀sẹ̀ ok Mr. Maruf all right then yeah cheers wọ́n já sí ilé wọ́n pa àwọn ti ká a máa tó kúrò ní báyìí bọ̀tẹ̀ méjì ló jẹ owó àdẹ gbọdọ̀ má fún wọn má mẹ́nì kejì náà ń sìn ká tó máa pè yẹn ní ká tó máa lọ kọ̀mpútà ni kò ní dúdú kankan rẹ̀ kò láwùrú ju kankan rẹ̀ olówó láìsẹ́ wọn láwọn ìkẹjọ́ kò síbẹ̀ kẹna dáùtì òní ìdọ́lé mi ẹ̀rọ pé mi bá dẹ́rù owó máa rẹ̀ pẹ̀tì síbẹ̀ ní 0812 bẹ́ẹ̀ nọ́mbà tó jẹ́ lẹ́ẹ̀kejì ìsinmi ìjọba pé ń tàn kíjọ máa gbé kíjọ máa gbé yẹ àrí jù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ wa ní pé tí ọ̀rọ̀ àrí ti tágé náà kí n tó kó kí máa rí wọn pé kí lè ṣẹlẹ̀ ní lọ́jẹ́ kí lè ṣe kí lè fi lè rí.
3: Hello. Hello, ẹ kásán o. Lágbe omi la ti ń pè yín. Ẹ̀rọ kẹ́mi náà ti ń kọ́ mi. Ẹ pé káṣẹ nígbà wọn.
0: Ṣé ti jẹ káṣẹ rí? Ẹ jẹ́ bó bá yíyọ̀. 25,000 naira. Mo bá yíyọ̀. Kí lórúkọ yín bọ̀lẹ̀ tí ń bá wa sọ̀rọ̀ yìí? Oga kí lórúkọ yín? Oda àti láìpẹ́ mo bá yíyọ̀ o. Ẹ wá ní láti pe nọ́mbà yìí. Àwọn tí ẹ kọ́ pè yín wọ́n máa pè yín owó yín máa dánwọ̀ yín. Ṣùgbọ́n congratulations. Àmì o.

mọ́mì tó bá jó ni.

0: tó bá jò ní máa jẹ́ bàbá tó bá rí bá máa rẹ́rìn tí bá ń bínú tí bá ti farakẹ́ báyìí máa rẹ́rìn tí bá ti.
1: Amẹ́ẹ̀rí.
0: Owó jì mí.
1: Ẹ má bínú. Ó náà dẹ̀ ti gbọ́ kọ́rẹ́sàn báyìí mọ̀ kó ti gbọ́ kọ́rẹ́sàn. Kò ní rí bẹ́ẹ̀ mi.
0: O ti lọ báyìí mọ́ mi. Ẹ ṣe ìjọba.
2: Ẹ ṣe. So àwọn ti fẹ́ máa lọ. Ẹ̀dẹ̀ ti mọ̀ wípé àti orílẹ̀-èdè láì jìnnà. Ilé ṣì máa fọ́ mọ̀dọ̀ máa tẹ́ nínú. Nígbà tí wọ́n bísíǹnẹ̀sì. Ọ̀rọ̀ owó kò ní àdìgbò ìgbìmọ̀ lábẹ́ ìmọ̀ ìtàn àjọ.
3: Ọ̀rọ̀ ẹgbẹ́ ó ń dùn mí làwọn onídùn ọmọ ìlú ẹni ìṣẹ́ sí ẹ̀rọ ìṣẹ́jú wà láàrin ìṣẹ́jú àwọn ìta yá àdìgbò ìta fún ọmọ ìlú ẹni ti
1: ẹni
3: ìwọ̀n ní ẹ

ẹ̀tọ́ká ẹ̀tọ́ká fún fún àwọn ìyálọ́jà láǹfààní láti sọ àwọn àdojúkọ wọn àti ohun gbogbo tó lè mú kọjọ ó gùn kájí ó sì tún máa wọgbá. Ètò àgbájọwọ́ yóò máa wáyé ní ìkànnì Ladelu 96.7 FM ní gbogbo ọ̀sán ọjọ́bọ̀ Thursday ní déédé agogo méjì ó kọjá ìṣẹ́jú márùndínlógún. Ètò àgbájọwọ́ ìyámọ̀kó Peace Women and Youth Development ló ṣagbátẹrù ẹ̀ Heritable Foundation Abuja ló ṣe onígbọ̀wọ́ ẹ̀. Àgbájọwọ́ la fi ń sọ̀yà àjòjì ọwọ́ kan kò bẹ̀rù.

tenho base pra passar. Tenho base pra passar. Unda kene ka to basi gani ka to lori koje. Koja pe nte so ni ebe ni nka nti so bo so so ni ebe ni nka nti ni so. Iye ode ti ipo ju o ni ka ni ko soro tenu jade ni. Se todo va a tener una noche. Tu yo va mala, tu yo va mala, tu yo va, tu yo va a estar. Soria no ni eso, él ni tanto, ni nada, yo voy a lo que va a ser tu bien. Así con mi lado, yo no necesito ser más antecedente. Abajo one only to see and for foundation. See, on the new rap with that new show, new cover, I see a band of our brain. See, one job that you want to do. You can learn your show, new cover. Àsìkò wà fún ẹ̀yin náà láti pè sórí ètò nígbà tá a bá débi tá à ń lọ gan tó ní kálukú náà sì gbọdọ̀ dá sí fún àǹfààní ẹ̀yin tẹ́ wá ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa tàbí ẹ̀yin tẹ́ tí ìní ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ ilé tẹ́ pè sí lọ́wọ́ tẹ́lẹ̀ ó yá o ẹ mú tákàdá yín pẹ̀lú kálámù ẹ kó gbogbo ẹ̀ sítòsí. Ètò tá a pè ní àgbájọwọ́ yìí nọ́mbà ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ lè fẹ́ máa pè sí náà ní 0912-370-8675 nígbà tásìkò bá tó ní. Ẹ gbọ́ kiní ọ̀hún lẹ́ẹ̀kan sí 0912-370-8675 ó yẹ jẹ́ ń tètè 0912-678-675. Ó bá wá jẹ́ pé láti lè pè ó lẹ́yìn ti fẹ́ tò ẹ kúkúrú tí arábìnrin náà arábìnrin yìí kẹ́ ẹ tó lọ ẹ sì máa wọn ìfẹ́ dẹ́gbẹ́ eléyìí kò tó hàn sí àwọn ẹlòmíì tó tó hàn sẹ́yìn ẹyin náà lè pè sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ ti eléyìí ó jẹ́ mọ́tí ní tó ń bẹ nínú ìlú ẹ̀bá ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ẹ̀fẹ́ tí ìjọba ń kó àwọn nǹkan kan àti àwọn ọ̀nà ìṣẹ́kọ̀ọ̀kan àti àwọn tí ó lọ kí ìjọba náà tó mójútó lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ ọ̀gbìn tí wọ́n ń ta ọjà bóyá nínú àwọn ìjọ àti yín ẹ̀yìn náà pè lọ́nà tó tẹ̀. ẹ pé ìyá mọ̀ pé sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ ti 0800
0800-324-3549 0800-324-3549 ó ní ẹ̀rọ bá ẹni sọ̀rọ̀ kẹ́ẹ̀kì ìyá mọ̀ fún sí. Ẹ̀rọ wá pè ní ẹtí ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ kò sí ẹ̀rọ bá ẹni sọ̀rọ̀ ti 0052106-98 ẹ̀tún gbọ́ lẹ́ẹ̀kan sí. 0052106-98 ó ní èmi tọ́lá ṣàlẹ́ àjàlá fún mi tí wàá jẹ́ káàbọ̀ tó yóò tún àtẹ̀jọ́ lọ. Àgbájọ owó tẹ ẹ rí yẹn ń la fi ń sọ̀yà ìdòjú ọwọ́ kan ìṣẹ̀lẹ̀ oṣù lẹ́yìn lórí ẹ̀. Àwọn nǹkan tá a máa gbé yẹ̀wò lọ́nà ìyàwó àlejò àwọn tó ní kàlẹ̀. Àwọn àlejò wa tó wà ń kàlẹ̀ wọ́n bá dà ní ọ̀rọ̀ àwọn obìnrin tó ń tajà ní ọ̀rọ̀. Ẹ máa gbé ìyẹn àsìkò.

为当时有个这把你我知道我不要你这把实验要你这把实验那我讲你讲我这个

0: ni àwọn àlejò mi gẹ́gẹ́ bí mo ti ní fún nílẹ̀ kan tó ń bẹ ní ilé agbára. Mo ní ìyá wa olóyè mọ́ abilékọ Fámadé Fúnmiláyọ̀ tó jẹ́ pé àwọn dandan wọ́n mọ̀ nípa okòwò, wọ́n ń ṣe okòwò, wọ́n mọ̀ nípa káràkátà tó ń rọ̀. Ìyá wa olóyè abilékọ Fámadé Fúnmiláyọ̀ ìbàdàn tó ní àti ọ̀sán mi. Bóòdì gbogbo lé ń kọ́, gbogbo ọjà ń kọ́. Bákan náà ni ìyá wa tí àwọn náà tó jẹ́ obìnrin takuntakun tí wọ́n ń ṣe òkèlè tí wọ́n mọ̀ nípa bí èèyàn ti ṣe máa ń ṣe òkèlè ẹni tí ó ń ṣiṣẹ́ ti ẹ̀mí tó yàtọ̀ sí pé àtìmọ́lẹ̀ àtìmọ́sẹ̀rẹ́lẹ̀ lásán ni ọlọ́run tó ṣọ̀wọ́. Abilékọ Mo dúpẹ́ ọkọ̀ àdó táyé ìyá wa ẹ kà fún mi.
1: Ká sì máa mú
0: gbogbo lé ń kọ́
1: iṣẹ́ máa mú
0: yóò mú gbogbo ọjà kan pẹ́ fún ọjà.
1: Àwọn ọmọ ìjọba ni wọ́n jẹ́.

0: kìí ṣe fífún àti gan.
1: Eré oko àwọn eré oko kankan
0: gbẹ̀gbẹ́
1: gbọ̀ngàn.
0: Bẹ́ẹ̀ni
1: a máa ń wá àwọn ìwọ̀n lákòókò. Ìtẹ̀lẹ̀ ìwé kájà, a bá ti kó dé inú ọjà. Àtàjáwé ní ọjà náà. Ẹni sùúrù ìlànà òye ni ẹni ẹ̀gẹ́.
0: Bẹ́ẹ̀ni
1: tí àwọn èèyàn fi máa ń ṣe gàrí.
0: Bẹ́ẹ̀ni
1: àwọn kan tuntun ń ṣe fún mi.
0: Bẹ́ẹ̀ni
1: omi ẹ̀yìn mú gẹ́gẹ́ bí iṣẹ́.
0: Bẹ́ẹ̀ni
1: ẹ jẹ́ pé ẹ̀yin ẹ̀jẹ̀ tó dúró pa mí.
0: Bẹ́ẹ̀ni
1: ẹ wá sọ gbọ́dọ̀ nǹkan pé nígbà tí ẹ bá kọ́kọ́ lọ kó ẹ̀gbẹ́ ọ̀hún ẹ kọ́kọ́ ní iye kan tẹ́sì ní ìbò lẹ́sẹ̀ sí ni a bá ti ń kọ ẹgbẹ́ pọ̀ tá a dúró tó ọ̀nà nígbà pọ̀ wá sílé yóò dáàbò fún mi wá lélẹ̀ ìwé ti state wá lélẹ̀ ìwé ti local government láti já ti bẹ́ẹ̀ ti ojú
0: lójú ọ̀nà
1: lójú ọ̀nà. Ṣé ní gbogbo ìgbà tí ẹ bá ti ń kó èrè oko ẹ̀gbẹ́ ti yín bọ̀ ni àbí lẹ́ẹ̀kan lóṣù àbí lẹ́ẹ̀kan lóṣù.
0: Níṣe lẹ́ẹ̀kan lóṣù o tó bá tún sọ̀rọ̀ láti ta sí gbogbo náà a tún já
1: lọ.
0: Bẹ́ẹ̀ni
1: lójú ọ̀nà
0: lójoojúmọ́ ni.
1: Bẹ́ẹ̀ni pé lójoojúmọ́ ni yóò wà lójú ọ̀nà
0: ojoojúmọ́ ni.
1: Lápọ̀jù wọn
0: wọ́n ní ẹ̀gbẹ́ kan tí wọ́n máa ń dúró sí wọ́n pàdé dé jánà mọ́ wa lẹ́nu báyìí wọ́n kàn gbé ojúdé ọ̀nà ni.
1: Ká wá ti rí pé ẹ̀gbẹ́ lẹ kó.
0: Bẹ́ẹ̀ni
1: ọjọ́ ọ̀hún dúró sọ́dọ̀ yìí ṣé ká sọ pé ẹ lọ sí ọjà ẹ lọ sóko lánàá ó kó ẹ̀gbẹ́.
0: Bẹ́ẹ̀ni
1: bẹ́ẹ̀ lọ kó ẹ̀gbẹ́ lánàá wọ́n bọ̀ sójú ọ̀nà ẹ já ìdí
0: ẹ
1: san owó.
0: Bẹ́ẹ̀ni
1: ní àná.
0: Bẹ́ẹ̀ni
1: wọ́n á fún wa jẹ́ lónìí náà ẹ tún san owó.
0: A tún san owó.
1: Ẹni ẹ̀kọ́ náà lẹ́ máa ń ṣe.
0: Oye kan náà ni o.
1: Níta ni àti títò yìí.
0: A títò yìí.
1: Ká lọ bẹ́yẹn wá lọ lójoojúmọ́ ńkọ́ o.
0: Ojoojúmọ́ yẹn náà ló máa já wí.
1: Bàbá ìwé ìta mà ń pọ̀ fún bá títò
0: yìí. A rárá o àná ti lọ. Àná ti lọ. Mo sọ pé àná ti lọ.
1: Èmi ló kàn ló kàn
0: ní ìpínlẹ̀.
1: Ṣé wọ́n ti gbé ìwé ọ̀hún lé
0: lọ́wọ́?
1: Olówó àdúgbò kan kọ́ládé ti mọ̀ láyọ̀ nínú ọjà ìbílẹ̀ bẹ́ẹ̀ ni ìbílẹ̀ fẹ́ ṣé wọ́n ń dáwọ́ fẹ́ bí ìwọ̀n. Ìjọ kele ìjọ kele
2: ìjọ karùn-ún ìjọ karùn-ún
1: ni ti mú ọjà ti ní.
2: Àmọ́ ní ìjọ karùn-ún ìjọ karùn-ún náà ti mọ̀ ní ọjà ìbílẹ̀ ní ọjà ìbílẹ̀ ní ọjà ìbílẹ̀ tó lè kọ́kọ́ karùn-ún ìjọ
1: wọ́n tún já ti state àti local government nínú ọjà ti yín náà.
2: Ọjà bẹ́ẹ̀ ni tó ẹni tí ò bá ti jáwé òun lápá ní àti
1: ìpínlẹ̀ ní dọ́kàrún dọ́kàrún
2: wọn máa ń dọ́kàrún
1: tẹ ọ ní dọ́kàrún dọ́kàrún tẹ bá nínú ọjà
2: ní ẹ
1: náà ni wọ́n ti ti wà
2: ní ọjà dọ́kàrún dọ́kàrún
1: àjọ tó ṣe é ṣe kó jẹ́ pé tó bá dọ́dọ̀ ojoojúmọ́.
2: Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ tó bá dọ́dọ̀ ojoojúmọ́ kí ló ṣe ọjà tó ní gbogbo ọjà náà ni wọ́n ti ń ṣiṣẹ́. Ní báwo ṣe ń ṣe ìjọba ni wọ́n ti ṣiṣẹ́ fún mi lórí ọjà náà ni wọ́n ti ń ṣiṣẹ́. Wọ́n bá dàgbà bẹ́ẹ̀ tó ti ṣe adé ọjọ́ jáde sí ìgbàlódé ọjà náà ni wọ́n ti
1: láti bo nìyẹn láti bo nìyẹn láti bo wá ni wọn ti ka tẹ́lì
2: ní ibi tí mọ́tò ó ti gbéra láti ojú ọ̀nà ọ̀nà ọdí àyẹ̀rẹ́ báyìí wá sí ọ̀dọ̀ tó wá wá sí ìbàdàn ìyàdọ̀ ní ẹ̀ẹ́dàdọ̀ náà ní ìbàdàn ní ọjà ìkọjú òkun ìyá sí ìbàdàn ilé ojú bí tí ọkọ̀ ti kọ́kọ́ lóògùn ẹ̀
1: wọ́n ló kọ́ ó ti ní
2: akẹ́ẹ̀lì
1: lójà lẹ́ẹ̀rún
2: ìkẹ́ẹ̀lì
1: ṣé wọ́n sì ń lè kà torí ọ̀gá èèyàn lọ́jà náà gbà ní bọ́lá di ẹrù mọ̀ sí àwọn kẹ́ẹ̀lì wà
2: ní. àwọn ọlọ́kọ̀ ni wọ́n máa di ẹrù wọ́n á ti mọ iye tí kálukú kó.
1: Wọ́n kàn béèrè pé kẹ́ẹ̀lì mélòó ń tiẹ̀.
2: onímọ́tò náà dẹ̀ ti mọ̀ wípé tí ò bá tà bá ti sanwó
1: òun ò ní kúrò mọ̀
2: bẹ́ẹ̀ ìlé lọ òun ìdí ò lọ òun náà máa tètè pariwo pé ẹ tètè sanwó ní o ká lè tètè kúrò ní bí.
1: Sẹ́yìn náà máa ń bá ọkọ̀ ẹrù ẹ máa ń bá náà.
2: Bẹ́ẹ̀ni
1: lọ́pọ̀ ìgbà ọkọ̀ tó bá gbé àwọn ọjà ní tó lè gbé ẹ̀mí náà.
2: Bẹ́ẹ̀ni
1: ọjọ́ ọkọ̀ ńlá ló máa ń jẹ́
2: ọkọ̀ àwọn ọkọ̀ tó bí elérò 18 yẹn
1: ìrọ̀rùn
2: ẹ̀mọ́yẹ̀ èèyàn mẹ́ta ló wà kẹ́ni
1: kọ́ wọ́n sọ pé ka so pe niru ojo ni bayi ojo oja ni ojo kan to tun lo ojo oja ni ni te ba ti ni ko oja ni won ma gba wo
2: dada ni
1: se iye kan na na ni
2: iye kan na na
1: lo ni ati
2: be ta ba tun doju ona dada de bayo ta te wo ni ti eno si ni ba kan na ti ba doju ona
1: oni si ni oni si se se se awon agbawo oja ti na la to do ijoba
2: be ni
1: awon tolo na
2: awon tolo ijoba na la won na nsise
1: fun en le ya yes awon tolo na ni mo so
2: awon tolo na ijoba na la
1: mo tori igba ti be ti kokko si
2: ehn
1: awon ti ijoba ti do nbe lai
2: e ba tun wa doju ona e fe gbe won nu awon tolo na na ti wa nbe ti won do ko duro
1: se awon na ti dawo owo la won gba na dawo
2: won jabu ticket na ni
1: se eleyi ti e kokko ja ni bi te ti gbe eru ni o le mo si won pe to o ti ja
2: o si se fun ra won ki lo de o
1: awon ni won gbe oko sile ti e tin pa mo ni awon ja yin
2: awon kan na gbo oko sile ijoba lo ma ni ijoba lo ni ka won gbowo tori won ni jo loko lo gan eni to loko ni koja da wa ran ta lo ni ba so wo
1: ayi ki bere lowo won pe eredi owo eyi bo lo tu se je to ra ti san kan nigba ta fe ti oko o ayi ki bere
2: kono o sa ni wa nigba kan ba ti ni ijoba ni ijoba se lagbara lo ni gbogbo ni
1: ta ma wo so ijoba ni
2: sa so ba ta ko ticket ni ani
1: o mu wa
2: o lo ni ticket ni to je se o ti ni ani ti ijoba ka ko
1: se bi ta ti bi te ti fe si oko te ti fe si ere ti state na e ja nbe
2: be ni ti lo ka ko ni
1: se local government lo pe le ti se ri pe bere yen ri fe ri ba kan ni
2: be ni o ja kori be to ni local government
1: ka wa so pe wa tun denu oja nko
2: be yan lati wa joja ni be ni bi ti o ja lo ko ti ma ja ti lo ta ni bi ni bi ro ba ni lo be yan to ka ja lo ja ti pe ti na ni o to wa tun a chele nbe ni pe awon oja gangan awon na ni ticket ti mo gba ni o ko ja ni
1: Thank you.

0: Siamo al bar, no, c'è una cicchiaccia qui. È una cicchiaccia di mia mamma. Come on, you can. Però poi va, ti sei evidente raga, lei c'è così, in un modo di me era fatto, io capisco che c'è un po' più di tutto, perché non guarda la mano, io mi vede, non lo vedo, è la mandone che si può fare. Da la salute, a bagno non si va un gatto, non fa la vita, la salute, e se mi va all'oggia, vai, se mi va a fare gatto, mi va all'oggia, voglio avere il tuo nome, guardi il tuo, non avere signora, voglio il tuo tuo, non voglio già, vamo, ti voglio già, io già vale il mio nome, tu la tuni a vita ma non ti va già mi dice va si mi occo ma per po mi ha poco di di caro non mi va di qui dopo vuoi vera e po si mi va un padre ma già lo vanno non mi ne so
1: non mi ne so non mi ne so non mi
0: ne so non mi ne so non mi ne so Allah ba wo mo le pe o di kin se mo ni mo se fun ma
1: mo ni gba ni Allah wo mo re di ti ke to ni wo da mo yin pa ja de lo da wo le pa
0: ama ta e je kin pa na so do ya wa ya wa mo di ko ko fa di ko ba ti ya pa na de mo so ni mo so ti wo ya da se ne da na ga lo mo bo ni lori odo so da
1: oh galau galau galau di dikong
0: ilang bisa kecil gue enggak tiba ini kalau peti kalau gue boya udah sini karena sini jali jalan di jalan ini bubungnya lalu gue suruh makan ya karena gue sih bisa bawa lah sekolah itu
1: sama kan gue suku lo kalau raja gue sih bisa kota mati aku juga bisa keluar dulu gẹ́gẹ́ bí ẹnìkejì mi ṣe sọ nísìí pé bẹ́ẹ̀ ṣe gbòmìn lọ́wọ́ fún tí ó bá sówó lọ́wọ́ ọ̀run wọ́n ti fi gbogbo
0: ìlú. Tí mo fura àjà nítorí ọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń gbé adi tọ́mẹ́.
2: Ó tọ́jú ọ̀rẹ́ sẹ́gbẹ́ kan ó jalẹ̀ ní mọ́tò kan ó kó lẹ̀ ní ọjọ́ kejì tó bá sanwó ni ó tó kọ jalẹ̀ wọ́n ti lé mọ́tò yẹn tó. Tàbí kẹ́ wọ́wọ́ yẹn yá kẹ́ tó gbọ́ ṣe téèyàn bá kọjá ibi ìṣẹ̀tọ́ tẹ bá lu agídí gan wọn ó tún lọ sí local government níbi tó wà yẹn ìdó lè mi máa ń rìn dé sí òdúwà nǹkan yẹn ni wọn wà lọ station wọn wà ọkọ yẹn lọ sí station àná àbáwọn
0: lọ sí tẹsán ọlọpàá
2: bẹẹni ọǹtí tó bá ṣojú ṣe ẹrù ọjà ètò tó gbòòrò.
0: ṣé gbogbo ọgbà náà ló wá ń rí bẹ́ẹ̀.
2: Ìgbà ni tó bá bá wọn lọ agídí ni ó fi gbé ẹ lọ station.
0: Wọ́n ń gbé mi. Ṣùgbọ́n
2: tó bá bá wọn lọ agídí, kò sówó lọ́wọ́ ẹ, ọgbẹ́ lọ́jà rẹ̀ ó sùn sí. Tó bá ti lówó àbí tó bá rẹ́nìkan yá owó lọ́wọ́ ẹ, kò sáré san. Wọ́gbọ́n wà á tètè wá owó, wà á tètè wá owó torí olùfẹ́ ọjà rẹ̀ sùn ní ìta.
0: Ìjẹ́ lálẹ́ jẹ́. Nígbà tí àwọn kan bẹ nínú ọjà ìyá wa, àwọn alákò wọ́n mójú tọ́jà ìgbésẹ̀ wo ni mo gbé àbẹ́yìn kò ṣojúṣe tí ń lọ́jà ni ìyá wa ni mo sì ń bá fẹ́rẹ̀ ìyá wa comfort àbíkáyà.
2: Ó dà gẹ́gẹ́ bí ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ tó o bá sínú ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ tí o wá kojú irú wàhálà yẹn wọn ò ní dá sí ẹ nínú ọjà ṣùgbọ́n tó bá wà ní ẹgbẹ́ wọn ó dìde láti lọ bóyá ọ̀rọ̀ ẹ ti dọ̀rọ̀ police station ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ wà dìbò ó wà béèrè rẹ wá ní tó kó wà ní ẹgbẹ́ bọ́ tó o bá sí ní ẹgbẹ́ tó ń yọ lọ sọ́nà oko lọ ra ọjà wọn ò ní bẹ ní wọlé ní àwọn oṣù béèrè rẹ
0: wà ní ẹ̀rí bẹ́ẹ̀ tí lọ́kadà wá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ fanagbé ṣé inú owó ìṣe ìpè bóyá ó ń pọ̀ jù nípele nípele láti jẹ́ pé ìpínlẹ̀ kan náà ni wọn ìjọba ìpínlẹ̀ kan náà ni wọn lọ rà fún nígbà kan fẹ́ kó ọjà wa láti ibi bá àti ọ̀rọ̀ ń bẹ wọn ti kọ́kọ́ jáwé fún wa ìwé fún mi kàn án nìyẹn ìwé fún mi tọjà bóò lórí lójú yín o
3: Bẹ́ẹ̀ yóò sọ fún wọn pé ó dára.
4: À ń sọ fún wa jọ́ ń sọ náà ni pé
2: ìwé ojoojúmọ́ yìí sì fẹ́ pọ̀ ju kódà wọ́n tún ti fowó lé o. Ọjọ́ kan
0: wọ́n gbàgbé gbogbo ẹ̀ náà ni a ti ti bẹ̀rẹ̀ ọjà
2: bẹ́ẹ̀ ni
0: ẹni pẹ́ àti tààrí tíkẹ́ẹ̀tì náà gbà náà ẹ̀ ní ẹ̀yìn tí wàá ní àwọn tọrọ kan kí ni ráàrò tó máa lè ṣe lórí ọ̀rọ̀
3: torí ìdí èyí sáàyàn ètò àgbájọwọ́ sàfihàn àbí àgbájọwọ́ o gara díẹ̀ ló tún lè jẹ́ bí ọ̀nà méjì ní mẹ́ta torí nígbà tá a bá san ní káàkiri rẹ̀ tá a san lójú ọ̀nà tá a tó kọjá débi tá a ti
0: ẹ tó san
3: tá a tó san
0: àwọn ọmọ nílẹ̀ ká tó dé ó jẹ́ bí ọ̀nà mẹ́rin bá àwọn lójúmọ́ kan o bẹ́ẹ̀ nǹkan tẹ́ ẹ ti jí lọ jà láti
3: ìyàláwà tó bá rú. Ìyá lè má yára ẹ̀ ó ṣàtẹ̀ fi àbí yóò ṣàlẹ̀ ṣe jù yóò ṣàlẹ̀ nǹkan kan ọlọ́run ṣàlẹ̀ ọkọ̀ wa gbẹ díẹ̀ ọlọ́wà gbẹ díẹ̀ àbí ọkùnrin lọ́kà gọ́ọ̀dù àti ṣéètì nígbàgbà ìlú tó jí wọn ṣéètì kan ṣe.
0: Ìjọba àbílẹ̀ tí ọgbọ́dọ̀ wà ní ìjọba àbílẹ̀ gbọ́dọ̀ wà ní ilẹ̀ lábẹ́ òsì àwọn onídíjáwò bí ọ̀rọ̀
2: náà wọ́n lè lè ní wọ́n bá ṣe ń jà
3: sọ́nà tí ọjà kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọjà kọ̀ọ̀kan ìlú láàyè àwọn
2: àlónà
3: ọ̀pọ̀ dájú tẹ̀sí ara rẹ̀
2: ọjà kan bẹ́ẹ̀ ni
3: ọjà bí ká ti mẹ́ta
2: ọjà kan bẹ́ẹ̀ ni
3: so ojúṣe ọjà rẹ̀ àṣàwọn alaka nọ́mbà ẹ̀rọ ọba rẹ̀ ní sọ̀rọ̀ ilé tí ẹ ti pè wá sí òun náà ni 09123708675 òun ẹ̀rọ ọba rẹ̀ ní sọ̀rọ̀ ilé tí ẹ pè wá sí lórí ètò ń tòmí ní olóòótá ló wà ń bẹ̀ ọ́ olóòótá ló wà ń bẹ̀ ọ́ ẹ ti wọlé o ẹ ti wọlé ìwé pọ̀ lórí ètò ni ìwé pọ̀ lójú ọ̀nà ni ìwé pọ̀ lójú ọ̀pọ̀ ni a ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ọlọ́jà lára wọn òun náà láti rí ìyá wa eléyìí tó jẹ́ wípé ẹ̀gẹ́ òun làwọn máa ń kó láti inú ìgbèríko kan sí ìgbèríko míì láti mú pé kí àwọn èèyàn kí wọ́n lè jẹun kí ebi má bàa pa ìlú ẹlẹ́ọ̀ta ló wà ń bẹ̀ o ẹlẹ́ọ̀ta sàn o ẹ̀rú ẹlẹ́ọ̀ta sàn.
4: 6 Hello, it's a low one there. Hello? You're a cat, no? Hello? Ah, you are going to be back. Hello, it's a low one there. A cat, no? A cat, no? Hello, a cat, no? Yes. Hello? What's your name? Lọ́sàn tì ní à ń sọ̀rọ̀ nípa àwọn ajáwo tó wà nínú ọjà ẹlóòta ló wà ń bẹ̀rẹ̀ kásán o
5: ẹlóòtàkọ́lá
4: kásán máa wà gbàjọwọ́ lẹ́kọ̀ọ́
5: ní títí ojú ló ń sọ̀rọ̀ látàpátá
4: gbàjọwọ́ o
5: bá ti ń sọ̀rọ̀
4: ọkùnrin máa bá wa dásí pátákì náà
5: ìtí àwọn màmá wa tó ń lọ tọ́jọ́ oko láti lọ rajà ni ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ìnira ni wọ́n ti ń ṣiṣẹ́ yẹn torí pé wọn ò lè jókòó sílé iṣẹ́ bá òfin jẹ́ kó rọ̀ wọ́n lọ́rùn pẹ̀lú bọ́n ṣe ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbowó yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbowó yìí àpò ara wọn náà ń dà sí alájàpá ní ìyá mi tó sì jẹ́ pé tí mo bá wálé fún lọ sọ́dọ̀ wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo ti dọ́kùnrin ní ìgbà láàrin wọn rí tá a padà pàdé nígboro tí mo ní kọ́lọ́pàá ó gbé tó kárí ìyá mi lulẹ̀ ni ìyá yìí tó ti bẹ̀rẹ̀ sí ní àfilégé màmá ti sọ fún yíṣẹ́ ìjọba ìpínlẹ̀ ẹlẹ́lẹ́kọ̀ọ́ bọ́tán kí náà ń jẹ́ òfin bẹ́ẹ̀ ń jẹ́ òun dábá fún ní ẹjọ́ tó sọ yín lọ́rùn ẹjọ́ tó jẹ́ pé dàrí látọwọ́ ìjọba ní rìsíìtì ni àti máa wá ó lè jẹ́ pé tí wọ́n bá kọ síbẹ̀ ni wọ́n máa máa sọ ọṣẹ́ wa ní
6: ọ̀nà ìgbẹ́ ọ̀nà
5: ṣùgbọ́n wọ́n fi nǹkan mí ìfún
4: ẹgbọ́ ìyáwa ẹ ṣeun ìyáwa ẹgbọ́ ṣé ó ṣe é ṣe kó jẹ́ pé ọ̀pọ̀ ni iye tí ó wà nínú ìrìnàjò bí orí tíkẹ́ẹ̀tì ṣẹ̀fún ni iye tí wọ́n sọ pé tẹnu wá pé irú ẹ̀ ti gbọdọ̀ wá fún àpẹẹrẹ ní ìsìnká sọ pé bóyá bí 100 naira ní 200 naira ó ní iye owó tó wà lórí tíkẹ́ẹ̀tì tí ìjọba pé kọ́ máa já wọ́n á sọ pé kábọ̀dọ̀ lẹ́ẹ̀já o sẹ́ẹ̀dì kan náà tún lè tún dá méjì mọ́
5: ọ̀pọ̀lọpọ̀
4: ló wà ń gbọ́ ní

Tu l'as quand même le plus long. Grand dame là, oui. Est-ce que vous avez dit, ah, au galop, on te dit, et t'as de valoriser, t'as pas de voir, non, mais on va d'avoir ça. Avant que vous n'ayez pas de la chose, et les filles, on va manger, c'est de la vie, c'est là. Avant, il y a pas de voir, c'est le télé, mais il y a pas de voir, il y a pas de voir, il y a pas de voir, il y a pas de voir, il y a pas de voir, il y a pas de voir, il y a pas de voir, il y a pas de voir, il y a pas wọ́n ti ṣàlàyé òfin ìwé ìpàdá àjá sórí ilé ilé àgbẹ̀rẹ̀ yìí tó kù èyí tá a wá fẹ́ sọ ẹjọ́ ẹ bá ní mójútó ẹ bá ní fi ojú àgbàwò bẹ̀ ẹ bá ní wo àwọn àṣejù àti àwọn àṣebó lórí eléyìí tó ti pọ̀ jù nínú pé káwọn ajáwé máa jáwé nínú ọjà ẹ wo bí wọ́n ṣe máa ń yẹ̀yẹ́ àwọn obìnrin nígbà míì ẹ wo àwọn ìwọ̀sí àti àwọn ìjákulẹ̀ eléyìí tí wọ́n máa ń mú bá wọn torí ẹlòmíì ò ti gbé ọjà rẹ̀ pé kó n tètè wọnú ọjà kó o máa tajà oríṣiríṣi ni ó mọ̀ rí lójú ọ̀nà àtàwọn nǹkan yìí àtàwọn nǹkan yìí ra fẹ́kẹ́ gbéyẹ̀wò lórí ọ̀rọ̀ yìí pàápàá jùlọ owó tí wọ́n pé àwọn ọlọ́jà ń já bàbá tó sọ̀rọ̀ kẹ́yìn sọ pé téèyàn bá náwó kéèyàn rí tó náwó sí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́jà náà ni ò ní le dénú oko láti lọ kó àwọn èrè oko wọn wá ń gbà tó jẹ́ pé ọ̀nà ò bá ti dáa wọ́n sì ń gbowó wọ́n sì pé nípínlẹ̀ àti ìbílẹ̀ wọ́n sì ń gbowó kò sì sí àtúnṣe ní gbogbo orú nǹkan báyìí ó ní kí gbogbo wa ká ṣe àtúnṣe lé lórí kò ní bàjẹ́ fún wa ìyá wa olóyè abilékọ Fálàdé fún mi láyọ̀ ẹ ṣeun tẹ́ ẹ wá ẹ dèrè láyọ̀ ìyá wa mo dúpẹ́ comfort Adétayọ̀ adúpẹ́ tẹ́ a pè yín tẹ́ ẹ wá o agbára lọ́wọ́ ọlọ́run ẹ bàlé láyọ̀ akíọ́kí ọ̀bọ̀sún aláyàndé títí wá di ìgbà míì tẹ́sán láǹfààní àti máa pàdé wa lórí ètò tá a pè ní àgbàjọwọ́ Fọláṣadé Àjàlá lórúkọ tèmi lágbára lọ́wọ́ ọlọ́run orílẹ̀-èdè wa nàìjíríà ò ní bàjẹ́ ìpínlẹ̀ ọ̀yọ́ yóò máa rọrùn sí gbogbo ìjọba ìbílẹ̀ gbogbo kò ní burú fún wa ẹ ṣeun tẹ́ ń tẹ̀lé wa.

0: pátápátá ìyẹn tó kúrò náà náwó rẹ
1: bẹẹni
0: ó tó bá gbà kí a jọ máa mú ló ní kéréje kéréje kéréje wọn ní awọ tàná mọwọ tòní ara kan láṣọ gbági ìkan láwọ débẹ
1: àṣàrin ò débẹ
0: kò lè búrúburú kí ẹ mọ rí ní tí ó wọ ni mo jẹ pọ ti ẹ ń fọ náà lọ ń sá tí ń gbẹ tó wọn ọjọ kejì ó tún ṣe ń wò ó rárùn ọdẹ orí kì í ṣe pọn lé wa mú títì kí wa là ní dúpẹ fún kí là ní mo rí ọlọrun fún ìgbìyànjú tí mo fẹ gbà wá ní ọhání abala àkọkọ lónìí náà pé ẹ jẹ amòore ẹ jẹ akọ bá ṣe ń dúpẹ ẹ jẹ akọ bá ṣe ń yìn ọmọ pẹlẹ mọ ọmọ pé ah lásì bẹ̀rẹ̀ ọdún mo ti kọ pé máa ṣe lé máa ṣe lé máa gba lóònù máa fi ṣe lé máa dájọ́ máa fi ṣe lé ṣọ́ọ̀pù yẹn mo fẹ́ rí brand ẹ̀ kinní yẹn mo fẹ́ ṣe lé èmi náà ti ẹ̀ fẹ́ travel kí n lọ fún vacation gbogbo nǹkan tó kú kọ́lẹ̀ yẹn náà ló dà àmọ́ wọn ní ká ṣe létò létò ohun tó bá bá ò ní ká fi ṣe ohun tó bá ká mọ́ wa lọ́wọ́ ò ní ká lò ẹ mọ̀ jẹ́ asáré mọ́tò kọlu kẹ̀kẹ́
1: bẹ́ẹ̀ bá ń wà gan-an ìrètí ń bẹ ọdún yẹn ò tí ì lọ tán náà
0: tá a bá gbẹ́ mi ò ń gbóná ni o
1: bẹ́ẹ̀ni
0: ó tọ́ ni tá a bá gbẹ́ mi ò ń gbóná ni
1: bẹ́ẹ̀ni tí ronú ò pọ̀ ju tí ò pọ̀ ju bírèènì lọ
0: torí tí ronú bá pọ̀ yóò fẹ́ jẹrúru
1: bẹ́ẹ̀ni
0: yóò lọ òkè bá sì dá láàánú lẹ́jẹ̀rúru tá a ti ń lo oògùn nǹkan míì ti mọ̀nà
1: bẹ́ẹ̀ni ti wọ̀
0: ẹja ara àwọn ẹjẹ gúrì yẹn lọ́bọ̀ ọ̀rọ̀ wa jẹjẹ kára àwọn ẹjẹ ajá wá sí àmì kote n tó bá ká ẹjẹ àfimọ̀ káwọ̀ pé bá ìwọ̀n ọkọ̀ wa ni wọ̀n tẹ́ ìwọ̀ tó jẹ ṣáwá lónìí ọ̀jẹ̀ bọ̀kọ̀tọ̀ lọ́la ọ̀jọ̀ odidi màálù lọ́la
1: wọ́n
0: ní bá òkú ìṣe òtán kí wa la fẹ́ wá fi ìrònú ṣera wa léṣe sí tá a bá wá rí pé èmi wá tiẹ̀ máa ń ro nǹkan kan nǹkan tó máa ń gbé wa lọ́kàn tó máa ń mú wa lọ́kàn rọ pé ah kí ni yìí báwo mo ṣe fẹ́ ṣe
1: é
0: tó bá lásìkò tá a bá wá ṣe yóò wá rí bíntín
1: bẹ́ẹ̀ ni ẹ máa wò pé kí lẹ wá ronú kí lẹ wá gbọ́kàn ara yín sókè sí rò bẹ́ẹ̀ mi nìkan ni
0: máa wò pé ah kí ló wá fà kí ló wá dé kí ló wá ṣẹlẹ̀ tó ṣe wá rí bá ẹ máa wò pé ah tí mo fẹ́ para mi lórí
1: bẹ́ẹ̀ni a dẹ̀ máa lọ wẹ́rẹ́ títí tá fi di àṣeyọrí
0: ó lè jọ́ mo ló fẹ́ wọ iron institution ló pé ah bíìlì pọ̀ báwo la ṣe fẹ́ ṣe é lò bá ní sùn mọ́ àwọn tó wà nínú ilé tọ́jà ìwọ̀n lọ iléèwé gan oúnjẹ wọn ó dínkù ẹ̀gẹ́ kọta
1: bẹ́ẹ̀ni
0: tó bá wá yá tọmọ yẹn bá wá lọ tán àwọn pé ah olùwò ṣe tó sì yẹ ká ti yọkọ dúpẹ́
1: ṣáájú
0: ẹlẹ́dàá mi
1: mọ̀ ṣe mo mọ̀ dúpẹ́ ọmọ pé bí ó ṣe rí náà lélẹ́
0: ìṣúná
1: dúpẹ́ o
0: ẹ jẹ́ ká lẹ́mí ìmoore ẹ jẹ́ ká láyé ọkàn ẹ jẹ́ akọ́ bá ṣe ń fìgbàgbọ́ wa sínú àdániwáyé bá ṣe ń fìgbàgbọ́ wa sínú ọlọ́run ọlọ́run tó dẹnu ní bùnbùn ó mọ̀ tí ó fi ṣe àwọn mẹ́mọ́ parú òwe mọ́ kíní kankan tó o bá fi gbàgbọ́ rẹ sínú rẹ yóò mọ̀ ṣe kò sí irú èsìn tó lè mọ̀ sìn tó o bá ṣàti ní gbàgbọ́ nínú àdánù pé kíní yìí o mo fẹ́ yóò sì ṣe fún ẹ jẹ́ akọ́ bá a ṣe ń nígbàgbọ́ ẹ jẹ́ akọ́ bá a ṣe ń dúpẹ́ kí wá ṣe lọ́wọ́ ọlọ́run nìkan lèyìn ó ti dúpẹ́ ẹni tó bá ṣe ọ lóore náà dúpẹ́ a máa ní kinní kan lóye wọn ni pé entitlement mentality ipò gbọ́dọ̀ ṣe fún mi ẹ̀tọ́ rẹ ni ẹ mọ̀ jẹ́ àmọ́ ó pọ̀ nígboro
1: ó pọ̀
0: ṣé wàá yẹ kó rí bẹ́ẹ̀.
1: ń bẹ́ gbọ́n mi ni ṣé kò yẹ kó ṣe ni
0: ṣé bọ́n ṣe
1: rán ọ
0: lọ
1: lé
0: n tó bá fún wa ẹ jẹ́ àmọ́ amóore ẹlẹ́mìí ṣẹ̀ṣẹ̀ rí àwọn aráàlú òyìnbó wọ́n ń complain kan lẹ́nu ijọ́ mẹ́ta wọ́n ní kò sí tó fọ́n mọ́
1: tó
0: bá ti rí kọ́ lọ ọmọ nàìjíríà wọn ìfẹ́ gbé mọ́ kí ló dé
1: kí ló ṣẹlẹ̀.
0: arábìnrin kan folúkẹ́ àkàndé gibson ó sọ̀rọ̀ kan lórí ayélujára lánàá ó ní bí ọ̀nkú òun kan bí àràrà tán kan ni ó ṣàpè òun lòun ṣọjọ́bí ló bá ní kó fóun lówó ọjọ́ bí tí kò tí ẹ̀ tún wá mú ní gbèdéke pé ni pé n tó bá rí kó fóun ó ní kó send 200,000 sóhun owó báyìí ìyẹn ó ní àwọn aláàárẹ̀ lòun tọ́jú lòun gbé ìgbọ̀nsẹ̀ wọn lọ bí tó ń bá lọ ṣe gbogbo ẹ̀ ó lówó ọjọ́ méjì lẹ́bẹ̀rẹ̀ lọ́wọ́ òun yẹn
1: bẹ́ẹ̀ni
0: ó lóun ò sì bá wọn náà ó náà sì sọ pé olóhùn lòun ti gbọ́ òyìn àṣà wọn olùwà wa ní ìpínlẹ̀ mọ̀ rí o tó lọ́ mọ̀ pọ̀ mọ̀ rí òun máa tọrọ ọ̀dàrí díẹ̀ ṣẹ̀ ni òun ò ní owó kankan pé ó didi 200,000 ẹ sì sọ fara wa ó lò tí a ò pa
1: ọkọ nínú òtútù
0: bẹẹ bá tiẹ̀ fi nǹkan ẹnu náà kò mú mi
1: kò lè mú mi ṣe bí tó bá wà níbẹ̀ ni ó mú
0: ẹ jẹ́ alẹ́ mi mò rè ẹ jẹ́ a máa fira wa sípò nǹkan kan pé ṣé mi náà lè fóyàn ní kinní ṣé mo lè ṣe kinní ẹni tó ń ṣe nǹkan ìfún mi tó bá kọ̀ tó lòun ò ṣe mọ́ kò sọ pé yín ò ní kọ́ lọ́hún mọ́jọ lọ́rùn bọ̀ kó jẹ́ 5,000 ná ẹyin pàdé ìgbà tó jẹ pé èèyàn kan bí ogún ọgbọ̀n èèyàn ló
1: wà lọ́rùn
0: ẹ̀ nìkan
1: ẹ wo list ńlẹ̀
0: ṣé yóò para rẹ̀ o sa ni para re yo pin kekeke yo ba tetete na ni ti o fi sodidi e da ko abala gbianjo wa kokko lori eto aye obirin losan toni e di akobon se ndupe e di akobon se mori ka fi gbagbe wa ka diro mo lorun on to ba ka mo wa lowo e di alobe on ni won eku bai on ni won te owo te ko pe bawo eku se mo bombolo o na ni fi mo nu oju re on ta ba ri e di a se e mo di akoja aye ara wa e mo di a da nkan to fe ele debi tapa wa o ni ka debi to ni gbesi o mo le wa ka ta ni le sun ti fun pa wa ga ta isan na o wole bada ni wa ye losan toni pe ta ba ra wa so se a ri gbo a se re mun e mo lo bi kokko e ti mo ko ma laje ni wa lori eto tin ba ti lo taja tin ba ti de ma wo nu eto lo loni sansan aye obirin ni adero nke sunshine na sun lori eto lo san todi mo nbo mi ti de
2: Lagilu FM 96.7.
3: Do you have 5 credits in WAEC or NECO and you desire to study abroad? Your global degree could start right here in Nigeria. MRE Pathways and NCUK creates your pathway to the world. Enroll with us for a 9-month International Foundation year through NCUK. Just 9 months of endless possibilities with guaranteed progression to one of over 90 universities in the UK, Australia, Canada and the USA. Spots are available for medical stream, science and engineering stream, law and humanities stream and business stream. And here is the best part. No jam needed. Admission is going on now for November intake and limited spots are available. Join our next open day on October 9 at MIE Pathways Center, 21B West One Office Suite, opposite Environmental Task Force, Agodi GRA, Ibadan. Meta NCUK Certified Advisors. Explore your options at our campus and get full application support. For more information, call 08105-359-341. 08105-359-341. Bring your ambition. We will bring your future. MIE Pathways, starting local. Progress globally.
4: Sisi gbagada gbagada gbagada ilelekun ile sa gbofin lojo kojo gbagada gbagada ilelekun ile ewosan nigbakugba awa ti so kokoro yara akede ipolowo oja sonun ni Lagelu FM ni Badan gbagada ilelekun wa sile gbogbo aye lo gba o polowo oja ko sekede on gbogbo to ba fe ni Lagelu 96.7 FM felele Badan
5: oro re ojo wa si ma ta ni wete wete.
6: Arakunrin jọwọ fun mi lomi tutu kan orugbe ngbe mi
7: oga mi e gba omi Showboss bottle water ke fi se bale okan yin
6: omi yi dara o gbayi koda o tuni lara pese o mo lolo oko mi bale
8: omi yo lo ta
7: nigba ti orugbe ba ngbe yin e ma se mu omi komi o e yan omi Showboss bottle water omi amololo ta pese lona ra oto pelu irinse igbalode eleyi to dara yato si ti tele ajo NAFDAC fun telu koda fun mi mu gbogbo eniyan lajugbo ninu ile lofisi ati lodi ariya Showboss bottle water wa ni Ogudi Estate second gate Apata Ibadan ofe la bayin gbedele itaja yin fun alaye lekunrere pe sori 09035104468 tabi 08095101 43 like si omi ko si iye Showboss bottle water omi to dara.
9: Clash FM Media Academy. Nibe, lawon eniyan ti fi igba bu mi eko ito iroyin sori. Astamba gidigba. Soke tente ninu igbo safefe pelu ikose mose ati iwo omoluabi. Awon akeko jade wa ni won ti di ogun ni rere ninu ise iroyin kaakiri agbalaye.
10: Eyin temi bawo ni o se wa e wa.
11: Oruko temi ni Rotimi omo ojo Bolayo lati je okan lara awon to gba Splash FM Media Academy koja bawo lo ko wa se nse fun wa lawon na se fun ra wa.
12: Oruko temi ni Sarah Adedokun inu mi dun lati je okan lara omo ile eko Splash FM Media Academy nibe ni won si ti ko mi bi eyan se ndi ogbontarigi agbohun safefe.
13: Baba Tunde Ajayi lo ko mi mo je okan lara awon akeko Splash FM Media Academy nibe ni won ti so ebu kekere mi di nla mo mi lo
9: o se ma je niyan o de tin je be gbon mi ma je ki ebu ti eledumare je nke fun o kuku mo ninu mirale ma bo wa se Splash FM Media Academy nibe la o ti gbe nu yebe yebe ta si ma tun ero daada.
2: láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko. Wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
8: 0807-112-4000.
2: Flash FM Media Academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

ọjọ́ láti yìí lọ́nà oṣù rírẹ̀ gbá àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀ bẹ́ẹ̀ ló tún fi bíbọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀ kí wá ló dé tó dọ̀dọ̀ ẹ̀ ṣètò ń fúnni ní ayọ̀ tó ga jù ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà nù oṣù kẹwàá yìí láti abala ọkọ tí ẹ gbáwé ní gàlọ làwọn èèyàn ti ń gbọ́ pé bá lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí wàyí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún ìyẹn nínú oṣù òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀n tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpè tirẹ̀ nínú ẹgbẹ́ wo ni gàlọ́ nínú oṣù òtúbà yìí kan náà ní àjọyọ̀ ọdún kọkànlá àti ládìlú fm ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀ gbogbo ojú ẹtì friday gan ni ìjáwé olúborí oníbejì bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nù tuntun october 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágẹ̀lú fm 96.7 ó máa lágbára dò nínú gbàyògbà owó látún owó lọ́sì nínú oṣù kẹwàá yìí ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347*1004*#. Lórí ilẹ́gẹ̀lú fm *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kashie.ng. ẹni ọdún méjìdínlógún sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Ọjọ́ state gaming board ló fòun tẹ̀lú káàṣìẹ̀. Nínú ẹ bá wọn ní gàlọ́ yìí èmi ló kàn láti dèmi lọ ní àtúntò. Ṣó ti káàṣìẹ̀? Mo ti

Center. Pẹ̀lú rẹ̀ ni Babajide MC General. Láàgùn mẹ́rin kọjá ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Di àgùn mẹ́fà ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ ẹtì Friday. Ní ìkànnì Lágẹ̀lú 96.7 FM. Entertainment program tó

0: Bawaji, ni gan juwe li, tani ya kwa mani. Se se polon se dadon.
1: Adupe fwa.
0: No don, ta do kwa li yini. Se ka man fi wun kan be, wara wa.
1: Eshin oyami we dupe se ti yawo yin yen woju olorun fo mo ma mi se se pe yin na dalam
0: ah o wa like le ri pe pe wa gan to ko e wa fe binu mo nko mo nko ti sinu
1: eshin
0: yi torun bi ti arun
1: eshin e si jere won lagbara lo wa jopo like
0: ni ku ma me gan unlike ni
1: eshin eshin ya wa e jere won lagbara lo
0: tori yo lo ami ami ami
1: eshin
0: ami atayin na ujo ni daru
1: ami elo oro re o example ni ya fu wa lati muslim mu olawon ko mora because en ti o roju olohun fo mo on ga ma ronu laye oto pe ki lo sele si mi
2: da fa go ara be
1: ni lo le wo san kan ni nkan ko se kan lo wa okay se yin ogun o te fori lato hello
3: hello
1: e ka so sir
3: e ku se o
1: yes sir
3: e ru ko mi ni minister su e atapete
1: e ba wa dasi ba mi
3: mama bo ti wo lonu nsola
1: be ni
3: olohun lohun se ana ninu
1: be ni
3: dai turi ai romo bi selina yoana
1: o yo
3: gbogbo eda to ba tin gba omi je loju omo lakeji e lori idi kan tabi ikeji ko da turi irun ori kan soso
1: a le
3: da
1: ara
3: o ni gbogbo gba laye ko si reason fun eda kan lati yo eda egbe lona kan tabi ikeji so olorun wa saanu fun wa o
1: amen
3: oluwa ma teyin si waju o
1: amen
3: eh ni temi gbogbo o wo
1: amen e se o sa ki ti eleyan fe jere nu ko lohun yo omo lakeji
2: re
1: ologun omo ko to lohun ba lu pa
2: be ni o
1: ki wa lohun yo eyan kan si hello.
0: Hello, ma.
1: Yes, ma. Oruko yin wo ti pe o. Yes, wa.
0: Ogbon le nko wa dupe o.
1: Lo wa se o ba mi.
0: Iru e na sele se mi na ninu awon iyawo omo ni. Iyan ti e loyun. To ba loyun bayi, a bi lo su merin, osu marun.
1: Ko gbonu.
0: Sugbon ti be si be o so oko e. Sugbon mo duro ti be tori mo ro pe emi na bi mo obirin.
1: Iya.
0: Wọ́n mọ̀ ní irú ẹ̀ṣẹ̀lẹ̀ sí ṣé kí ni mo fẹ́ ṣe
1: ṣùgbọ́n
0: káká fẹ́ pé bá a ṣe fẹ́ ló ti bímọ ni ọmọ ẹ̀ àti pọ́ ọmọ ọdún méje
1: báyìí
0: ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ní last year òun náà bímọ pẹ̀lú ìforítì
1: a sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà tẹ́ dúró tì í tẹ́ ẹ̀ ní lára nínú gbogbo ìlàkọjá rẹ̀ adupe eyin lo je ohun lagbara olohun won ni fa ibu won ni fa hospital ati flower san fo yin lagbara olohun
0: amen jesus
1: e se o ma
0: e se ma
1: yes ma o ni olawon ti e tun ni ti won amon ko gbo lo nwa le mo tun wi eh agbana lo je fun mi kini ko e di amo se suru e da kun e di amo se suru en ton bi ton jabo aben ti ori bi ko le wu awon na
2: e mo to is to wa nu ke yan mo bi premature
1: hello
0: e
1: ka so ya mi oruko yin bi te tun pe wa yes ma
0: no ma fun ti
1: ami olohun
0: o le bi je ten agbara ni
1: ya
0: bi awon ton so mo yo ni won mo omo won le ni olohun ni
1: la la la la
0: o ma ko se ani o ti e ko la gbo le gan o ma ko ti je ani wa ni
1: awon na o mo gbo wa na bayi tori ko sere kankan to fe je na kan fo mo yo ami olohun e se ya mi yes ma yes ma yes ma won ni ko easy ko si easy nto to hello cho o ti ri me ya ke pe wa para bi hello e ka so sa
4: yes ma
1: gbogbo ọ̀rọ̀ náà sọ
4: gbígbé
1: ìmí gẹ́gẹ́ lẹ̀
4: mọ́rọ̀ ìsọ ní tó tọ́ bá mi ẹ̀yẹ ṣáàwó ẹ̀yẹ ṣáàwó ẹ̀yẹ ṣáàwó ẹ̀yẹ ṣáàwó ẹ̀yẹ ṣáàwó ẹ̀yẹ ṣáàwó ẹ̀yẹ ṣáàwó ẹ̀yẹ ṣáàwó
1: ẹ̀yẹ ṣáàwó ẹ̀yẹ ṣáàwó ẹ̀yẹ ṣáàwó
4: ẹ̀yẹ ṣáàwó ẹ̀yẹ ṣáàwó ẹ̀yẹ ṣáàwó ẹ̀yẹ ṣáàwó ẹ̀yẹ ṣáàwó ẹ̀yẹ ṣáàwó ẹ̀yẹ ṣáàwó ẹ̀yẹ ṣáàwó ẹ̀yẹ ṣáàwó ẹ̀yẹ ṣáàwó ẹ̀yẹ ṣáàwó ẹ̀yẹ ṣáàwó ẹ̀yẹ ṣáàwó ẹ̀yẹ ṣáàwó ẹ̀yẹ ṣáàwó ẹ̀yẹ ṣáàwó ẹ̀yẹ ṣáàwó ẹ̀yẹ ṣáàwó ẹ̀yẹ ṣáàwó ẹ̀yẹ ṣáàwó ẹ̀yẹ ṣáàwó ẹ̀yẹ ṣáàwó ẹ̀yẹ ṣáàwó ẹ̀yẹ ṣáàwó ẹ̀yẹ ṣáàwó ẹ̀yẹ ṣáàwó ẹ̀yẹ ṣáàwó ẹ̀yẹ ṣáàwó ẹ̀yẹ ṣáàwó ẹ mo ma bu yan ni
1: ba na mo mi o ti e de nu olomo
4: be ni aya ni
1: Olorun o se fun yin ni rorun Olorun o gbadura yin mo ngbo yin
4: kan din ni lani oko adu ni mo be je ke ma ba mi gba ni pe Olorun ko se iyawo alanibarika fun
1: be se so Olorun ti gbo yo si wa si mu se awon abi ama aye na ti gbo yo wa si mu se la se edumare odun tin bo a ba yin yo lori eto aye obinrin ni lagelu lagbara lowo Olorun e se ba mi a fe lo taja ta ba taja ta ba de a tun mu won ba ta ba le mu e je atete lo toro balaje ni wa a nbo
5: e lora we doye e ma ja lolo
6: lagelu fm 96.7
7: sheti sheto lati fo
8: E darapo mo you fit fly pelu ajosepo Prophet Sam Ujo Baba Authority lati rin ajo memo lo si Israel lati Jordan.
9: Get ready for a life-changing experience, the holy pilgrimage to Israel and Jordan. Let's come together, walking where Jesus walked and witnessing the wonders of faith and history come alive.
8: E je ka jo di awon bi alagbara to se pataki ni Jordan, bi Mount Nebo, River Jordan, Petra, atawon bomi ta o ti gbadura ta o si ri eri gba.
9: Your package includes visa, return flight ticket, airport transfer, hotel accommodation, meals, tours, souvenirs, JP certificate, and travel insurance, all handled by You Fit Fly.
8: Gbogbo e lowo ti o gajara lo.
10: Ojo 14 si ojo 23 osu kokanla odun 2026.
11: From 16th to 23rd of November 2026.
8: Fun alaye lekunrere e pe 0817 506 8181 tabi 0802 832 0429.
9: Visit www.youfitfly.com.
8: Oje ka jo rin ajo emi pẹ̀lú Prophet Sam Ujo àti You Fit Fly.
12: Lórí òkè ìyanu, àdúrà ń gbà ó.
13: Gbogbo ti ya lórí òkè ìyanu ìlànà. Bébí tí arúgbó ọjọ́ yóò ti pa gbogbo èèyàn lálejò. Nínú pàdé àdúrà ọlọ́jọ́ mẹ́ta, from story to glory. Wà á máa Jésù pàdé. Bébí tí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣiṣẹ́ ọlọ́run bí wòlíì Sam Ujo Authority. Wòlíì Olúfẹ́mi òní. Ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣiṣẹ́ ọlọ́run àtàwọn olórí ẹ̀mí. Yóò ti máa ṣiṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú bàbá àti màmá Luka. Ọjọ́ pàdé Wednesday 24 to Friday 23rd October. Pàkàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀. Pẹ̀lú ìṣòro mọ̀kànlá alálójoojúmọ́. Free medical. Ìwòsàn ọ̀fẹ́. Pẹ̀lú ìrónilágbára yóò wà fún àwọn ọmọ. Ọ̀fẹ́ ni jíjẹ àti mímu. Ọ̀fẹ́ máa wà ní Tea Junction àti Major Nebo Store pẹ̀pẹ́. Gbogbo ẹ̀yà àti èdè òyà látọjọ́ Wednesday 24 to Friday 23rd October. Lórí òkè ìyanu tó wà ní ìlara ẹ̀pẹ́. Níbi tí wọ́n ní àgbáyé ni Prophet Lucas ló ti máa pa gbogbo èèyàn lálejò. Fún ẹ̀bì àdúrà àti ìtọ́sọ́nà 0705945 8718. Jésù retí rẹ̀. Ìwọ ni ìyanu kọ̀.
14: Ẹ̀yin ọmọ Yorùbá, mo kí mo ká gbọ́.
15: Ṣàtà ọ̀bá mọ́mọdé díẹ̀ píparun ní ìparun ní ìparun láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámùlùmọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàn wọ́n jẹ. Nìkan ni Lagelu FM 96.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàlá ìyá àgbà.
16: Ẹ bá òun gbọ́dọ̀ yí bẹ́ẹ̀.
17: Jàǹbára jùbú ìjùbú ìjùbú jàǹbára.
15: Ní gbogbo aago kan ọ̀sán ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbàlá ìyá àgbà. Níbi tí ó sì máa pàdé atọ́kùn ètò tó mú yányán létè Adéronkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn gbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá a gbọ́kàn sán bá ti lò ní gbogbo ọjọ́ Sátidé. Níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò. Lágbàlá ìyá àgbà ni kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀ láàrin yín.
18: FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
19: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa.
20: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe é ṣe fún wa? Àwa náà ṣe é fúnra wa.
21: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
2: Babatunde Ajayi lo ko mi. Mo je okan lara awon akeko Splash FM Media Academy. Nibe ni won ti so e kekere ni ni nla won mi lowo won mi lowo.
3: O se ma je niyan. O de tin je be. Bomi ma je ki ebu ti Eledumare je nki fun o. Kuku mo ninu. Mirale ma bo wa se Splash FM Media Academy. Nibe la o ti gbe nu yebe yebe ta si ma tun ero daada. Laarin ose mewa gbako won ko e bo se le di ogbon tarege agbon safefe oya tete wa gba form ti e loni ni Splash FM Media Academy ile fufun balao felele ni lo ubadan ni won le ko si pe won sori ero ibani soro
22: 0807112 4000 0807112 4000
3: Splash FM Media Academy ti se igbelaruge fun iwa omo loabi ninu ise igbon safefe safefe
23: to padi ola ti yi lona osuri le gba osuri le gba ai mo yo jo odun osu to ti fi wa owo kiri sugba gbogbo igba ni won ma ngo nipa cash e
24: every one me ko ni mo pe kele o
25: Jesu nikan ni eto tuntun ti o ma waye lori ikanni yi ni gbogbo ojoru Wednesday ni deede agogo meje si ago meje abo asale nibi ti a o ti ma gbo oro Olorun ko eko bibeli lati enu iranse Olorun Reverend Idowu Animashaun of World Hope Ministries Badeku
26: akiyin ta bo si ori eto wa eto ye Jesu nikan
25: e ma pade baba Idowu Animashaun lori eto ti a pe ni Jesu nikan ni Lagelu 96.7 FM ni gbogbo ojo Wednesday ago meje si meje abo asale ni o ago meje si meje abo asale ni o Jesu nikan ma gbo o si di alabuku fun
3: Lagelu FM 96.7
1: bo padra lati eka polowo oja wa aye obirin na le ti tan gbo lati aro o ta jo nfo mi joro oro mo lero pe alara ti mu ti ajero ti mu ti orun gun lela na ti mu ti losan toni ani ri jibai lori eto losan toni aba to bi lover omo majemu o wa pelu mi lori eto apa yemi ajisa o na wa pelu mi alamoge mi dudu bi koro osin na o na wa pelu mi bi losan to bo wa na lajo se to toni to dun ti gbogbon kan si pade to di jo mejo la se idi ba mo se ma se problem no dey finish make sure you eat e mo for mo yoyan adani wa ye ko sin ti o le se e fi gbagbo yin romo ipade dijo mejo ire o
3: Lagelu FM 96.7

ẹ kúrò lẹ bẹ́ẹ̀ lásìkò iṣẹ́ àtòrò àkójọpọ̀ ròyìn ìta àgbáyé lóní ṣe ti gbọ́yìn láti ìkànnì ti lágẹ̀lú 96.7 òkè gajòkè martini salau lóníròyìn ṣùgbọ́n ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó ilé ìtì òṣòdò sínú ròyìn ọ̀hún

àjọ ayánilówó nílẹ̀ áfíríkà ilé ti amọ̀se the african credit rating agency ò náà ni wọ́n ti sọ di mọ̀ báyìí pé wọ́n ti sọ di ṣíṣí ní orílẹ̀-èdè ti mauritius

ẹgẹ bi ọrọ ọhún ile ti won fi lede lati ọwọ ẹni ti o jẹ oludamọran pataki si aarẹ bola tinubu ti o si n sọ di mimọ bayi pe dida ajọ ọhún silẹ ni orilẹede ọhún òun náà ni yóò jẹ pe ki o tun jẹ ki ibasepọ ile ti o tun damọran si ki o tun le fẹju kẹkẹ bẹẹ lo jẹ pe oludamọran si aarẹ lori ọrọ ile to jẹ ti ayelujara ẹni ti n ṣe dada oluwasegun òun náà lo ṣiṣọ loju ọrọ ọhún o ni ajọ ayanilowo ọhún ti ilẹ afrika o náà lo jẹ pe bi wọn ṣe balẹ bàgẹ báyìí sí orílẹ̀-èdè ti mauritius o náà lo jẹ pe àǹfààní ńláńlá o náà ni yóò jẹ gẹgẹ bí o ti wá jẹ pe àjọ ti ilẹ afrika tó jẹ ti ilé tí ó jẹ ti parapọ tá a mọ sí african union o náà ni wọn ti fi òǹtẹ̀ lú báyìí pẹ̀lú bí àjọ ayanilowo ọ̀hún bí yóò ṣe gbìnàyá láti máa ṣiṣẹ́ lórílẹ̀-èdè ti mauritius

ẹka ìjọba àpapọ̀ ilé tí oríṣi ọ̀rọ̀ iṣẹ́ òde òun ni wọ́n ti rọ àwọn awakọ̀ àti àwọn tí ń gun kẹ̀kẹ́ lẹ́sẹ̀ méjì láti pé kí wọ́n sì mẹ̀dọ̀ látàrí bí ó jẹ́ pé afárá ilé ìtọ́jẹ́ ti Niger Bridge ọ̀hún òun náà ni yóò di ṣíṣe ní òpin ọ̀sẹ̀ yìí. Ẹ̀ka ti ìtúrísí iṣẹ́ òde ní ti ìpínlẹ̀ ti Anambra náà ni wọ́n sọ di mímọ̀ báyìí láti ẹni tó jẹ́ olùṣàkóso wọn Timothy Amunike náà ló bá àwọn oníròyìn sọ̀rọ̀ nígbà tó ń sọ di mímọ̀ ìpè afárá ọ̀hún òun náà ni wọ́n ṣe àtúnṣe ráńpẹ́ sí tí ó sì jẹ́ pé láti dènà àwọn ìjàm̀bá eléyìí tí ó lè ṣẹlẹ̀ lórí afárá ọ̀hún. Níbẹ̀ ló jẹ́ pé afárá ti Onitsha ọ̀hún eléyìí tí ó jẹ́ pé wá láti ìpínlẹ̀ ti Anambra lọ sí Asaba ní ìpínlẹ̀ ti Delta òun náà ni wọ́n kọ́ ní ọdún 1965 tí ó sì jẹ́ pé ó di títìpa ní oṣù kẹsàn-án ọjọ́ keje ìtí di oṣù kọkànléní ọjọ́ kọkànléní ogún oṣù kẹsàn-án. Níbẹ̀ náà ló jẹ́ pé ọjọ́ kọkànléní ogún náà ló yẹ kán ṣe afárá ọ̀hún ṣùgbọ́n tó yẹ pé wọ́n sun sọ́wọ́ iwájú látàrí àwọn iṣẹ́ eléyìí tí wọ́n tún fẹ́ ṣe ní orí afárá ọ̀hún. Níbẹ̀ náà ti wá sọ di mímọ̀ báyìí láti ẹni tó ṣe mínísítà fún ọ̀rọ̀ iṣẹ́ òde ẹni tí ṣe David Umahi ìpè afárá ọ̀hún náà ni yóò di ṣíṣe fún lílò ní òpin ọ̀sẹ̀ yìí. Ikọ̀ ọmọ ogun orí òfurufú lórílẹ̀-èdè wa ti Nàìjíríà òun náà ni wọ́n ti sọ báyìí pé ọkọ̀ òfurufú eléyìí tí ó jẹ́ ti ikọ̀ ọmọ ogun ọ̀hún náà ni ó ti balẹ̀ lójijì sí Makurdi eléyìí ti ṣe ìpínlẹ̀ ti Benue sínú oko kan eléyìí tí wọ́n ṣàlàyé wípé òun bẹ̀ẹ́ ni ìjọba ìbílẹ̀ ti ṣe igbójì. Wọ́n ní ọkọ̀ òfurufú ọ̀hún náà ló balẹ̀ nígbà tí ó ń bọ̀ láti Enugun níbi tí ó ti lọ dá àwọn ikọ̀ agbésùnmọ̀mí kan lọ́wọ́ kọ eléyìí tí wọ́n gbìyànjú láti gbé àwọn èèyàn láti jí wọn gbé sá lọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún eléyìí tí wọ́n fi léde láti ẹ̀ka ti alūkkóró iléeṣẹ́ ọmọ ogun ti orí òfurufú ẹni tí ń ṣe ajagun orí òfurufú Imene Ojodame níbi tí ó ti ṣàlàyé wípé àwọn dúpẹ́ lọ́wọ́ àwọn ikọ̀ ọ̀hún eléyìí tí wọ́n láǹfààní láti dá ikọ̀ agbésùnmọ̀mí ọ̀hún lọ́wọ́ kọ nígbà tí wọ́n gbìyànjú láti ṣiṣẹ́ láàbí wọn. Níbẹ̀ ló ṣàlàyé pé nígbà tí wọ́n dá wọn lọ́wọ́ kọ òun náà ló jẹ́ pé ìjàmbá pàjáwìrì náà ni ó bá ọkọ̀ òfurufú ọ̀hún tí ó sì balẹ̀ sínú oko kan eléyìí tí ó ń bẹ̀ ní ìpínlẹ̀ ti Benue. Ìròyìn ta àgbáyé ló dé sí ti gbọ́yìn láti ìkànnì ti Lágelú 96.7 òkè gajòkè ní báyìí ìròyìn tilẹ̀ òkèrè.

0: náà ló jẹ́ pé ó ti gba ife ẹ̀yẹ fún orílẹ̀-èdè rẹ̀ ti Spain ní ọdún 2010. Níbẹ̀ náà ló jẹ́ pé àwọn ife ẹ̀yẹ mìíràn náà ni ó ti gbà fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Man City àtòtò orílẹ̀-èdè rẹ̀ ti Spain. Ìfarapa ilé tó jẹ́ ti orúkún rẹ̀ náà ni ó wáyé ní ọdún 2023 níbi tí ó ti gbá bọ́ọ̀lù fún ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù ti Real Sociedad. Ní báyìí náà ló ti wá tún èrò rẹ̀ pa tí ó sì darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù ti Hong Kong Premier níbi tí ó ti ń tàbí lépè báyìí. Wọ́n ní àkójọpọ̀ ròyìn ìta àgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tòní ṣùgbọ́n kí n tó máa lọ ẹgbọ́n àwọn kókó ọ̀hún lẹ́ẹ̀kan sí. Ẹ̀ka ìjọba ilé ìtò orin sí ọ̀rọ̀ iṣẹ́ òde náà ni wọ́n ti sọ di mímọ̀ báyìí pé afárá ilé ti ń bẹ ní Onitsha láti ìpínlẹ̀ Anambra lọ sí ìpínlẹ̀ ti Delta náà ni yóò di ṣíṣe. Ikọ̀ ọmọ ogun orí òfurufú lórílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti sọ di mímọ̀ báyìí pé ọkọ̀ òfurufú àwọn òun náà ni ó balẹ̀ lójijì sí ìpínlẹ̀ ti Benue. Ìjọba ti Yemen náà ti sọ di mímọ̀ báyìí pé àwọn ikọ̀ alátakò ti Houthi tó tó bí 1,450 náà ni ọwọ́ àwọn ti bá. Ọ̀dìnì agbárin gbùngbùn David Silva òun náà ni ó tún ti gbọn bàtà rẹ̀ pẹ́pẹ́pẹ́ láti padà sórí pápá lẹ́yìn 40 ọdún. Wọ́n ní àpapọ̀ ròyìn tàgbáyé fún ti ọ̀lẹ́ ti tòní fún ọ̀kanjọ̀kan ròyìn ẹ lè kàn sí wa lórí ìtàkùn tàgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagelufm.com abike darapọ̀ mọ́ àrí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti X wa pẹ̀lú tọ̀nà Lagelu FM 967. Bákan náà lórí ti Facebook wa pẹ̀lú tọ̀nà Lagelu FM 96.7. Tunde Ọ̀làwò lólóòtú ròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkúnlùwà Ọ̀làgúnjú Martini Salau ló ti ń ròyìn. Kété tí n bá ti kúrò lórí ìròyìn báyìí òun náà ni Quadri Adérọ́gbà yóò mọ gorí ètò ta ló takin. Ẹ mọ̀ kúrò mbẹ́ o, ẹ ṣé tí ń bọ̀ wá.
1: Lagelu FM 96.7.

0: ma kira wa ku dede akoko yi ni gbo bi kibi ti ategun ikanni ba tun lori ofe ati fede lose ni ikanni ti lagelu re lagelu 96.7 fm oke gajoke ile fufu bala la wa ladugo felele ni le ibadan adupe fun olohun oba eleyi to so wa lo lati ana a de tu wa pada wa sori eto lose ni mi ma se wa kuko anu larigba anu tarigba na lo ni gba ko lowo wa bo se ma je niyan oni won gba ti e ba ti se omo e daada mo to ba ti je pe olohun oba ni o ma lari kiki lose ni tori pe awon beere yen tun ti wa nle o ti wa nle biba eyin ti ade fi se faje lose ni o lagbara losan yi e je bu falafolo e ba ti takini o kese awon ti ma nfenu ja konfu o kese awon erenu chicken o awon to takini o eh awon to takin tan mo pa ere daraya papa julo ta ba nso nipa ball alafesegba ball alafesegba daada ni o mo pa ball alafesegba daada ba ti mo pa re iwo gangan lo leto yi ba ti e ya a ma won boya boxing awon a mu yen na mo yo opolopo yen na mo pe pe alavida awa mo pa ball sugbon to ba je boxing yan abi table tennis yan mo pa re a le gbori wole a mu yen na a ko ponu awo onu ara won na ni bo se je niyan losan yi o tun ma do gbagbe ma kan si loruko lo tu eto oga wa today olawuwo Abdul Qadir Adegba loruko temi alavida Bẹ́yìn bá fẹ́ wò ó, ẹ mọ́ lọ sí ìkànnì ìbánidọ́rẹ̀, ìkànnì Lagelu 96.7 FM. Ẹ lọ darapọ̀ mọ́ wa lójú òpó. Ẹ mọ́ wò ó, lọ́sàn yìí, ẹ mọ́ ṣí ààrẹ̀. Ẹ tún mọ́ ṣí ààrẹ̀ bẹ́ tún ṣe ń wò lápá abẹ yẹn. Lágbára Ọlọ́run àkàndò ní mú yín lọ́wọ́ o. Ẹ bó ṣe jẹ́ nìyẹn. Ẹ jẹ́ ń pẹ́ nọ́mbà tẹ́ pè sí wọlé agbára lọ́sàn yìí náà. Kakọ́kọ́ ti bi pẹlẹbẹ mọ́ ọ̀lẹ̀ jẹ 091-2370-8675 091-2370-8675 Àbí kẹ́pẹ́ 081-4249-1006 081-4249-1006 Nọ́mbà méjèèjì yẹn ló wọ kulu ìkànnì ti Lagelu FM ẹ wọ bẹ lọwọ kan ni ẹ lọ mọ ṣí ààrẹ bẹ ṣe ń wo life and direct yẹn àwọn èèyàn ti gbóríwọ ojú òpó wọn ti gbóríwọ orí facebook ìkànnì Lagelu FM bó ṣe jẹ nìyẹn a dúpẹ lọwọ àwọn tó ń dúró tì wá lórí ètò wọn jẹ kó mọ lọ skoda Babatunde ajẹ tumọ bi baba ajẹti lati island baba ti gbori wole of chelsea chelsea for life mr anthony bodurin ọkọ fun mi normal ton lo nda lola jen soke ko jen sapo baba niyan lati agbon united kingdom of liverpool may you never walk alone ojo sunday liverpool man city yo lata bogi ba oni baba bayi awon gban bayi ni pe olodumo je ko si lapun sunday o e fo kan bale oda awo bi o si lo abi ola yali yali lati hamburg lorilede germany owo to po ti o le tan to ba ta tun ma withdraw mu fulani ohun gbogbo germany niyan iyen gara ki bayi ni switzerland ni oyin zurich Only the Switzerland. You better do things garaki, garachiki, or to say ki ayebai. Lo wo sa nuri. I don't feel second ya barana. Siori kashie. Tori wipe. Hey, also yi yo to latter bogio. 50,000 naira lo yak me. Inya lo say. Suba nigba tima fi wali akbara. Tima wo studio. Kashie. Wọ́n kàn sí mi o wọ́n ní àláfidà èyí owó bẹ́ńlẹ̀ o mo ti ẹ̀rọ bóyá 50,000 naira náà fẹ́ pín ni wọ́n ní ni kí ni èèyàn méjì yóò gba ọpẹ́ lọ́sẹ̀ ní lórí ètò ta ló takin o ní ó dáa ṣé èèyàn méjì ó bá gba owó lórí ètò yìí ṣé a ṣe ₦25,000 ni wọ́n ní rárá o wọ́n ló ti kọjá bẹ́ẹ̀ wọ́n ní kí mo fi ṣeré bí orí kúmà ẹ̀ wọ́n ló ti kọjá bẹ́ẹ̀ wọ́n nítorí pé ọ̀sán yìí a pín tó ₦75,000 a ní mo ṣe mo ní a wọ́n ní bẹ́ẹ̀. Wọ́n ní gbogbo àwọn tó bá ta káàṣẹ̀ lákòókò bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Ẹ èèyàn méjì wọ́n pín ₦75,000 mọ́ra wọn lọ́wọ́. Mo ní ó da kò sí lábúrú ẹ jẹ́ àrìnsò níbẹ̀. Eléyìí tó túmọ̀ sí wípé ₦75,000 ó ti wà ńlá ìrọ̀lẹ́ yìí. Eléyìí tẹ́ lórí òfin àtìgbà. Èèyàn ò bá sì ta káàṣẹ̀. Káàṣẹ̀ ò ní mú èèyàn. Ní tó wà ń bẹ̀ ni o pé kò ti ta káàṣẹ̀. ₦500 péré ₦500 péré o lẹ́ẹ̀fi ta káàṣẹ̀. Ṣùgbọ́n bàbáńbarì tó wà ń bẹ̀ ni wípé ẹ mọ̀ pa ti já yín sí wípé nínú oṣù tá a wà yìí owó máa sọ kalẹ̀ bí ọ̀wàrà òjò lórí ti káàṣẹ̀. Bẹ́ẹ̀ ni o ẹ mọ̀ gbàgbé pé nínú oṣù tá a wà yìí àyájọ́ ọdún kọkànlá ìkànnì lágelu fm yóò balẹ̀ owó sì sọ kalẹ̀ náà. Ẹsẹ̀ yẹn lákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ni wípé sẹ́ẹ̀rí October 28 gangan làfojúsùn o torí wípé ẹ tí ìfẹ́ ríru ẹ̀rí ìpínlẹ̀ Ọ̀yọ́. Owó tí ó sọ kalẹ̀ ń jọ yẹn kò tí ì sẹ́ni ó ṣerú ẹ̀rí ìkànnì lágelu fm lẹ́ẹ̀tì kọ́kọ́ rí o. A ti ń pè é fún yín látoṣù tó kọjá ẹ ń bá wọn ní gàlọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lò èpò bóyá eré ni. Ọjọ́ jímọ̀ ó ń la sọ fún yín wípé èèyàn kọ̀ọ̀kan mọ̀ di mílíọ́níà lórí ìkànnì lágelu fm ṣẹ́rọ̀ wà ń bẹ̀ àwọn tó bá ń ta káàṣẹ̀ wọ́n lè sọ sí i. Mo ní pé gbogbo ọjọ́ jímọ̀ báyìí mi ní mílíọ́níà mílímílí sọ̀kalẹ̀ lórí ìkànnì lágelu fm kò tún mọ àwọn owó ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ bíi ₦500,000, ₦200,000, ₦300,000 táwọn èèyàn jẹ́ o kò tún mọ̀ yún o. Ṣùgbọ́n kan tó wà ń bẹ̀ ni wípé sẹ́ẹ̀rí gbogbo àwọn tó ń gba mílímílí lọ́jọ́ jímọ̀ yẹn kìí ṣe páwọn tó bá ta ń jọ Friday nìkan náà mú o. Ẹ mọ̀ pé àtijọ́ Monday láti máa ń pariwo rẹ̀ pé ọjọ́ jímọ̀ one million ẹ jẹ́ ó bá sì dọ́jọ́ jímọ̀ wọ́n gba 1,000,000. Eléyìí tó túmọ̀ sí wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń ta káàṣẹ̀ látọjọ́ ajé ọjọ́ Monday ẹ mọ̀ rò pé bóyá o ti lọ gíva o ìrọ̀ o wọ́n to gbogbo ẹ̀ papọ̀. Kódà bẹ́ẹ̀yìn bá ta káàṣẹ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí náà bá padà mú ẹ̀fọ́ kan balẹ̀ o lè jẹ́ nọ́mbà yín yóò padà lọ yọ lójú ọpọ́n fa lọ́jọ́ jímọ̀ tí yín ní pé kẹ́ ẹ mọ̀ ti dáwọ́ dúró bí èèyàn ò bá dáwọ́ dúró yóò padà ṣàṣeyọrí ní tó wà ń bẹ̀ nìyẹn. Ẹ ń bèèrè pé kóòdì wo lẹ́ẹ̀fi ta káàṣì ẹ̀ ẹ mò ń bọ̀ lápá ibẹ̀ yẹn náà. Ṣùgbọ́n ẹ jẹ́ ń sáré já yín sí kankan náà gbogbo ẹ̀yàn olólùfẹ́ tẹ̀ ń láǹfààní láti máa gbọ́ mi. Ǹjẹ́ ẹ ti gbọ́ nípa play 3 and get 30 tickets ẹlẹ́wọ̀n náà tún pè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ là á bí ni. Ṣé ẹ rí nínú oṣù tá a wà yìí káàṣì ẹ̀ wọ́n ń ṣe ribiribi méje yàyà mẹ́fà tí èèyàn kò tí ì fẹ́ ṣe rí. Ẹni kí ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ bá ta káàṣì ẹ̀ bẹ́ẹ̀ bá ti ta mẹ́ta mẹ́ta yẹn wọ́n wà times ẹ̀ times 10 tá a bá ní 3 times 10 nísìnyí yóò fún 130. Eléyìí túmọ̀ sí wípé bẹ́ẹ̀ bá ta tíkẹ́ẹ̀tì mẹ́ta papọ̀ 30 náà fi kà fún yín tí ó wọlé ẹ wá gbọ́ mi o. Kì í ṣe pé wọ́n kan ó wà á ta láàárọ̀ ó ta 500 láàárọ̀ ó ta lọ́sàn ó ta 500 ó wà á jẹ́ ó di ọwọ́ arẹ́ bí aago méje ó wà á tà kan sí irọ́ wọn ṣe bẹ́ẹ̀ o. Ẹ̀ẹ̀kan náà lẹ́ẹ̀ta papọ̀ bẹ́ẹ̀ bá ti ta papọ̀ tó bá ti wọlé wọ́n ṣe ní times 10 fún yín ni ó jẹ́ 30 nìyẹn. Eléyìí tó túmọ̀ sí wípé àkókò orí ọ̀fẹ́ ń bẹ fún yín báyìí bẹ́ẹ̀ bá ti ta mẹ́ta papọ̀ 30 náà kà fún yín. Bó ṣe jẹ́ nìyẹn kóòdù yẹn rèé *347*1004*2#*347*1004*2# òun lẹ́ẹ̀fi ta káàṣẹ̀. Ẹ jẹ́ ń gbẹ́ ìpè káwọn tí wọ́n pè wọlé kọ́fẹ́ ìbùsèré fàlàfolò.
1: Hello
0: sir.
1: Yes sir.
0: Kí lorúkọ yín wo la ti ń bá yín sọ̀rọ̀?
1: Adéoyè Ibrahim láti Owóde.
0: Adéoyè Ibrahim láti Owóde.
1: Bẹ́ẹ̀ ni sà.
0: Ẹ káàbọ̀ sórí ètò yìí.
1: Àwa nìyẹn.
0: Ó yẹ mú béèrè pápápá.
1: Number 1.
0: Ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹni bí ẹni ìbéèrè alákọ̀ọ́kọ́ number 1. Wọ́n pe ìkọ̀ọ̀kan ní se gbo mi
1: mo gbo yin
0: won pe iko kan ni River Plate orile de won wa
1: Argentina ni
0: orile de Argentina River Plate wa
1: be ni
0: orile de Argentina na ni o ya wo bere yi to gbeyin
1: number 3
0: ibere le keta number 3 orile de won lati le adulawo lowo ko lo sinu dije fi eye agbaye
1: Morocco ni
0: Morocco Atlas Lion abi Final answer.
1: Bene.
0: Oda SE orilede Egypt ni lodun 1934. Awon won ko lo sinu DJ fi eye agbaye e da fe lo mi lanfani. 0912370875. Hello e ka san. E ka san sa ki loruko yin?
2: E ka san
0: Ekweto. Olorun lo seto ki loruko yin sa?
2: Olalekan lati
0: idi kan abi. E mu bere. Ibere number 25 Ibere number 25 Ibere number 25 ele te lanfa lati mu se gbo mi
2: mo gbo yin sa
0: oni kin bere lawa yi pe ta ba so nipa idije hero lodun 2024 iko wo lo gba ki la pe
2: Spain
0: orilede Spain orilede Spain lo gba orilede Spain lo gba o da ko si laburu e mu bere yen elekeji number 27 Ibere number 27 Ibere number 27 Ibere number 27 ele te lanfani lati mu o gbe yin wa sile adulawo se gba mi ta ba so nipa idije CAF Confederation Cup o dabi Europa ni ta ba so pe Europa bi awon na se n gba Europa mi pa ni CAF Champions League ani CAF Confederation na le adulawo ta wa na gba nbi ni odun 2024 / 2025 ni kopepope yi iko wo lo gba CAF Confederation Cup US Oja bi US Oja lati ole di Algeria final answer ah o da yin loju po ni e kan mo ni ah o da e si RS Bakin ni ah, ma de gbianju US amja o gbianju e gbianju te ba tun lori ofe ati pe wole pada. Bo si je ni yan lapa be yen. Eh. Eh eh. Ka se yi sa. Woju agonsin. Eh ni ki mori owo mo tun ri. O se mi ni jojo. O tan green. Owo lo tan green lo yi. Awon san yi a tu data. Awon wo lo wa fe gba owo mejeji, awon ololufe to n gbe wa na ni. Eh awon to ba ta cash e na ni. Eh 50,000 mo wo bo se n lo to n bo. 25,000 naira lo fo yi. O da a loju oja. O ti hello.
3: Hello.
0: E ka san sa.
3: E ka san.
0: Ki loruko yin wo lati ba yin soro?
3: Michael lati gate.
0: Mr. Michael lati gate.
3: Beni.
0: E ka bo sa.
3: Yes.
0: Team wo ni yin?
3: Chelsea na ni, obvious.
0: Ah, Chelsea. O ti pe da won Chelsea ti pe wole. O ti tojo meta. O ya mu bere sa.
3: Bere keta.
0: Number 3 ti lo.
3: Iken.
0: Ibere le kerin. Ibere le kerin ti lo.
3: Ile kefa.
0: Ibere le kefa number 6 abi. Hello.
3: Beni.
0: Idije Europa League ni odun 2023 / 2024 iko wo lo gba
3: Europa League eje wo
0: 2023 /
3: 2024 Atalanta
0: Atalanta yeah.
3: Atalanta
0: wo
3: BC
0: Atalanta tibo
3: Atalanta bi se ti Germany.
0: Germany se Germany la Atalanta wa ni sa.
3: Atalanta wa ni Italy. Italy
0: na ni o da ko si laburu. O ya papa pa mu bere to gbeyin.
3: Kepa. Ah ikeje.
0: Number 7 abi.
3: Ben.
0: Number 7. Ibere number 7 ele te lanfani lati mu se gba mi.
3: Ben.
0: League orile de wa Nigeria lodun 2020 / 2021 iko wo lo gba.
3: Yeah, oni.
0: League only the one Nigeria.
3: Okay. Yeah.
0: 2020 / 2021.
3: Aqua. Aqua United.
0: Ta SBL. Ta lo so fun yin egbe be tin so fun yin sir.
3: No, mo n gbo radio n ta fe mi se mi lucky. But
0: Aqua United na lo gba ko si laburu. O da ko si laburu. 0672 lo pari number yin abi.
3: Benda.
0: No da. Card. Ko si laburu. Aqua United o gbe la mo o da. Ko si laburu. E ja loju oja ka padade. Da ba padade lati eka polowo oja. Ka sare fun enikan ni owo na. Se 50,000 naira ni ka kokko se ni abi 25,000 naira. Sugbe gbogbo e. Leyin ta ba padade lati oju oja. Owo ti wa nle ko ni idi ka lo bank ka sese lo ri gbowo. A tewo si yin ni isin. Mo pada bo e ku kale.
4: Lagilu FM 96.7.
5: Lori oke yanu. Adura ungba.
6: Ogun ti ya lori oke yanu irara. Baby ti arugbo ojo yo ti pa gbogbo eyan alejo. Ninu pade adura lojo meta from story to glory. Wa ma Jesu pade. Baby ti oporo si Olorun bi woli sabu ju authority. Woli Olufemi oni. Oporo si Olorun atawon lori emi. Yo ti ma sise ranse pelu baba ati mama Luka. Ajo pade Wednesday 24th to Friday 23rd October. Akadie du abe san laaro. Pelu isoro mo kan ala lojojumo. Free medical. Ti wo so fe. Pade ironi lagbara yo wa fun awon ogbo. Afa Jinja Timu, a fama wani T-Junk Show, at the major never stop, eh? Go where you are, Tidu, Yalakoto Wednesday, 24th, the Friday, 23rd October, Lorio Kiyanu, go wani larate, baby, si wuli ang bayeni, Prophet Lucas, Yotima, Kamu, Kwenye, Lalejo, Kwebi, Adwati, Tosono, 0705945-8718, Desu, Retira, Iwani, Yanu, Oh,
7: Lagelu apata maja pato jamakuta. Lagelu FM akaba faratile. Adun badu po makamuso. Lagelu FM kakaki ile shagun safefetin farere idunu fun gbogbo loja to nta. Imule guguni so wanya secret midunbe. Owo fun gbogbo en to loye to dama. Sebe yin na ngbo. Sebe en rise re ni gboro. Afa ibawon dowo ko lai roguru kawo. Mad out there, Lagulu FM 97. Gbagbo gbaju gbaja gbagi oko. Won ti gba yera bata nle yi. Lawujo le se to npun safefe. To mo ja se polo oja ti o ta. Gbera nle, dara po koja wa. Gbogbo ara Lagulu FM 97. Iki walahi ya lubarika. Polo oja nbe, kerin ope ke.
8: Arakunrin jọwọ fun mi lomi tutu kan orugbe ngbe mi.
9: Oga mi egba omi. Showbox bottle water. Ke fi se bale okan yin.
8: Omi yi dara, o gbayi. Koda, o tuni lara pese. O mo lolo, oko mi bale.
10: Omi yo lo ta.
9: Nigba ti orugbe ba ngbe yin, e ma se mu omi komi o. Eyan omi, Showbox bottle water. Omi amololo ta pese lo na ra oto. Pelu irinse igbalode, eleyi to dara yato si ti tele. Ajo Nasdaq fun telu koda fun mi mu gbogbo eniyan. Ladugbo, ninu ile, office ati lodi aya. Showbox bottle water wa ni Ogudi Estate, second gate Apata Ibadan. Ofe la ba yin gbedele itaja yin. Fun alaye lekunrere pe sori 0903510448 tabi 0809510143. Like si omi ko si iye. Showbox bottle water. Omi to dara.
11: Kara o ji pepe ninu ekunrere alaafia nikan le da fi le se aseyori nipa afojusun e laye o lo gba oke fi sagbekale alarape online mo ni san mesan bo ba ke fi ailera bi airo orunsun ara tita sangun keyin o ma rin koge aile igbapa gbese kori o ma laago ki ko ma rin kiri ninu ara eni ifunpa giga iseto atelese kikan ni gorogo ki bata o jabo lese eni keyin o mo tabi keyin o ma ru ko ma gbe awon oniruuru irinse igbalode ti won fi sayewo lodo won to tu asiri bi ta iso fi se buba lareda lo mu alarape online mo ni san mesan sara oto lati jajabo lowo kokoro inu eje ora inu eje pajapaja aya lilu pipi abadi jedijedi idakole komo kunrin o ma le tapai kara o mo gbon riri oju tin wo bye bye aromo legun ati bebe lo e kan si alarape online mo ni san mesan ni number 1 lodge street beside amazing grace school okeado ibadan 0813 885 5308-0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alára pín online mọ́ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
10: Gbogbo ọ̀nà ní Lipton tí fi ń fani mọ́ra láràárọ̀. Kọ́ọ̀bù kan, bó o nìkan, lásìkò kan náà.
12: Ọ̀rẹ́ mi, tó o bá mọ ohun tó ṣẹlẹ̀ lánàá.
13: Ìwọ náà kojúmọ́.
12: Mo gbàgbé ni, má bínú ọ̀rẹ́ mi. Tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
13: Ó dáná, sọ ká gbọ́. Àbí.
10: Pẹ̀lú Lipton tí, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Lipton

0: Bàbá Ìbàrúbá.
1: Ọba Ìsàrà.
0: Orúkọ tó lámilaka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Àgbàlagbà ìṣègùn tó mojú léjà. Ewé àti egun àti ń tá a fi sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni. Kí gbogbo orúkọ máa roni, kọ́run ẹ̀sìn ó máa ròyàn. Ká máa rìn, ká máa mí gúlegúle, àbí ká máa ṣẹyọ́ àṣejù. Báyé èèyàn bá ń lú kìkìkì, àbí èèyàn wọ̀ ọ́kọ́. Ó rí kùrukùru èèyàn kan di méjì. Ẹlòmíì bàtà ń jẹ́ bó ti ò ní mọ̀. Fífa ni wọ́n ń fa ẹlòmíì. Wíwọ́ ni wọ́n ń wọ wọnú mọ́tò bí àpò ẹwà. Jara rẹ gbà lẹ́yìn ilé bàbá Adédibú ní Mọ̀lété Nìbàdàn opposite People's Girls Grammar School. Bàbá Ìbàrúbá kò rẹ́nìkan kan ṣẹ́ lọ́mọ pèrò sọ́pọ̀. Bẹ́ẹ̀ bá ti wá kájọ foríkorí kájọ sọ tó ń ṣe yín o. Ọ̀nà àbáyọ sì ti wà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tó máa tú àṣírí ibi tí àrùn wà lágọ̀ọ́ ara 080 33 88 1008 tàbí 070 18 21 11 11. Bàbá Ìbàrúbá ọba Ìsàrà àgbà ìṣègùn tó ń bá ìsàn wí táìsàn fẹsẹ̀ fẹ.
2: Lagilu FM 96.7.
3: Káàbọ̀ padà láti ẹ̀ka polówó ọjà. Ìkànnì Lágelú rèé, Lágelú 96.7 FM. Òkè gàjòkè ilẹ̀ Bọ́láfẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Lẹ́yìn báyẹn ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ẹ lọ mọ gbójú wò wá. Lórí Facebook ìkànnì Lágelú FM. Ó wà ń bẹ̀ tó mọ́lẹ̀ tán. Bẹ́ẹ̀ni ó mọ́lẹ̀ tán bẹ̀ yẹn. Ẹ bá ṣe ń wọ ẹ mọ bá wa ṣíà rẹ̀ lórí TikTok aláfidà 23 náà ẹ mọ wò ń bẹ̀ yẹn náà kẹ́ ẹ mọ ṣíà rẹ̀ bẹ ṣe ń wò. Mo ti sọ fún yín wípé bí n bá padà dé owó mo fẹ́ pín torí àwọn káàṣẹ wọ́n tún bínú. A ní oyè ẹ ti máa juwó tà káwé ẹ ti máa rán wọn ní a sì wà lójú ọjà wọn ní kò sí láburú bí n bá ti wọlé. Kí n tẹwọ́ sáwọn èèyàn lákàn lè mọ̀ pé kì í ṣeré lọ́wọ́ tá a wà yìí torí àwọn òmù ń kéke ń tàwọn o. Ó dá ẹ jẹ́ kọ́kọ́ fi ₦25,000 ká kọ́kọ́ fi bára wa ṣeré. Kẹ́ ẹ kọ́kọ́ mọ̀ wípé owó tó pọ̀ tí ò lè tán ni tó bá tán a tún máa withdraw. Èmi kọ́ ọ káàṣì ẹ̀ ni o. Bó ṣe jẹ́ nìyẹn. Ta ló ni nọ́mbà yìí? 080 ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn 27. O ni nọ́mbà méjì tó parí nọ́mbà wọn. Ta ló ni nọ́mbà yìí? Kan kọ́kọ́ fi owó kan fi ṣèfàjẹ́ kan kọ́kọ́ fi ìyẹn kan fi máa wọ̀ ọ́ kan náà. 080. Ta ló ni nọ́mbà yẹn? Adédayọ̀. Adédayọ̀ ó là ń la igi ẹ̀ ló tiẹ̀ tiẹ̀ ni kò rán wọn. Hello. Ẹ káàsán sáà kí lórúkọ yín. Ṣé orúkọ yín gangan tó wà ní ID card ni ẹni ọlọ́run mọ̀? Oyèdèrán Ajíbọ́lá láti oríta challenge. Ṣé ẹ tán káàṣẹ lọ́sàn-án yìí? A ṣẹ̀ṣẹ̀ tán káàṣẹ láìpẹ́ yìí. O tan bọ́ọ̀lù bẹ́ mo ti sọ fáwọn èèyàn o lè jẹ́ lómi tó bá ṣẹ̀ ta káàṣẹ̀ báyìí ni ó mú. Ó dá ẹ ti gbọ́ pé káàṣẹ̀ lọ́sàn-án yìí o ẹ jẹ́ ₦25,000. Kẹ́ ẹ máa fi wọ̀ọ́kán. Wọ́n pè yín ṣé ẹ ti jẹrí? Ìgbà àkọ́kọ́ rè tẹ́ ẹ mọ jẹ àbí? Ó dáa kò sí lábúrú ẹ̀rẹ̀ ti jẹ lọ́sàn náà nù. Ó ti ṣí náà nìyẹn. Ó ti ṣí. Wọ́n pè yín. Àwọn káàṣì ó pè yín. Bó ṣe jẹ́ nìyẹn. Wọ́n ní ìgbà àkọ́kọ́ rèé tí àwọn ó jẹ káàṣì ẹ̀. ₦500 péré ni. Bó o bá tún fẹ́ ṣe bàbá bàrì. Bó o bá ta mẹ́ta. Wọ́n fi bọ́ ṣe ×10. Ó jẹ́ 30 báyẹn. Eléyìí tó túmọ̀ sí wípé gbogbo ọ̀nà nọ́mbà rẹ ti le yọ. Àfi tó o bá wo ara rẹ gan ló tún kú o. Torí lọ́jọ́ Jímọ̀ ẹnìkan ó gbé ₦1,000,000 lọlé lórí 500 lórí 15 yóò gbé ₦1,000,000 lọlé. Bí káàṣì ẹ ṣe rí nìyẹn. Eku se pe we kini kan eyin na ri bo se wa lates latase atete ko se e ri bawon eyan se gbe mili mili lo le bo se je niyan *347*1004*2#. *347*1004*2#. Hello.
4: Ekweto,
3: kaabo sir, ki loruko yin?
4: Latif lati Mokola.
3: Mr. Abdul Latif lati Mokola.
4: Mokola Oja.
3: Lati Mokola Oja. E kaabo sori eto, e mu bere sir.
4: E fun mi number 5.
3: Ibere number kini?
4: 5.
3: Ibere le kanu number 5 abi.
4: Then
3: Ibere le kanu number 5, Ibere le kanu number 5. Ibere le kanu number 5 ele te lanfa lati mu. Shangba?
4: Mo ngba yin.
3: Oni ibere lo wa yin pe lodun 1998, orile de wo lo gba idije fi eya agbaye.
4: France.
3: Orile de France.
4: Then
3: orile de France na na gba. Orile de France na gba lodun 1998. Ebu bere yin elekeji.
4: E fun mi number 9.
3: Ibere le kesan number 9, ibere le kesan. Nile Adulawo ta ba so nipa idije CAF Confederation Cup ni odun 2022/2023 iko egbe agbabolu wo lo gba
4: US Oja
3: US Oja lo gba US Oja o lo gba bi
4: ben
3: US Oja na lo lanfare lati gba egba US Oja na lo gba 6407 lo pa number yin
4: ben
3: 6407
4: oda
3: ajisa oda o se je niyan lapa be yen e ma gbagbe 50,000 naira lo ku bayi o hey 50 eyin o ti ta cash abi

0: ìyálé eléyìí ẹ mọ ta lọ. Ìyálé eléyìí ẹ mọ ta lọ. Àgbàlagbà ẹ mọ ta lọ. Ìfẹ́fẹ́yàwó ni kẹfẹ́ kaṣí ẹ yìí ẹ mọ ta lọ.
1: Owó yẹn ti sọ kalẹ̀ báyìí. Owó yẹn ti dé. Ó kọ ẹni tí ó gbà lọ́sàn-án yìí. Ó kọ ẹni tí ó gbà owó yìí. *347*1004*2#. O lè fi ta káàṣì ẹ̀. O bá tún jẹ́ pé orí àwọn kan ní nẹ́tíwọ̀kì nẹ́tíwọ̀kì. O bá jẹ́ nẹ́tíwọ̀kì náà, ẹ lè gba wẹ́bsáìtì wọn náà lọ. Bẹ́ẹ̀ bá dórí wẹ́bsáìtì wọn náà, ẹ tún lè ta káàṣì láti ibẹ̀ yẹn. Ẹni sẹ́ lè ta mẹ́ta papọ̀ ńbẹ̀ náà. Mẹ́ta bẹ́ẹ̀ bá fẹ́ ta mẹ́ta papọ̀, ẹ ta mẹ́ta papọ̀ ńbẹ̀ náà. Ẹ mọ̀ pé mo ti sọ fún yín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pè wọlé gan-an. Kì í ṣe pé bóyá ẹlòmíì ń lo code. Àwọn míì orí wẹ́bsáìtì náà ti ń ta káàṣì. www.kase.ng.com. Bẹ́ ẹ bá ti tẹ̀ síbẹ̀ yẹn náà, ẹ wọlé síbẹ̀ sòsí ni. Ẹ mọ̀ pé tí a bá pe àwọn tó jẹ ẹ̀bùn káàṣì. Àkànlé sọ pé a mú nọ́mbà kan. A nílò láti pe nọ́mbà yẹn. Kó fi lè plọ́ọ̀mù tó lẹ́nu fi jẹ́ pé ó mọ̀ wùwà pé táwọn èèyàn bá jẹ káàṣì ká pè wọ́n lórí rédíò. Kẹ́yìn ara ilé náà dẹ̀ gbọ́ pé a pe ẹni yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a sì ń pè náà kì í ṣe pé bóyá ẹlòmíì náà kóòdì ló lò. Orí wẹ́bsáìtì ẹlòmíì náà ti ń play. Pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan wà tó jẹ́ pé wọ́n sì ní agbègbè ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn míì wà ńlọrin, àwọn míì wà nípínlẹ̀ Ọ̀sun, ẹlòmíì wà Lẹ́kìtì tó sì ń gbọ́ wa báyìí. Ẹ mọ̀ pé àwọn míì ń gbọ́ wa lórí Radio Garden báyìí. Ẹlòmíì wò wá lórí social media tó jẹ́ pé orí wẹ́bsáìtì káàṣì náà ti máa ń play. Ṣùgbọ́n tí àwọn ò bá mú nọ́mbà wọn, gbogbo àwọn nọ́mbà wọn tó ta káàṣì yẹn, gbogbo ẹ̀ ló mọ́ papọ̀ sórí kọ̀ǹpútà tí wọ́n ṣe draw fún. Tá a bá sì ti pè wọ́n, a nílò láti pè wọ́n lórí fóònù ni. Kìí ṣe pé orí wẹ́bsáìtì náà láti kàn sí wọn pé ẹ ti jẹ $100,000 lórí káàṣì o. A pè wọ́n lórí fóònù ni. A dẹ̀ sọ pé ẹ ti jẹ owó báyìí. A dẹ̀ send ẹ̀ sí wọn ni. Kìí ṣe pé bóyá àwọn tó ń lo kóòdì nìkan náà mú. Orí ọ̀pọ̀lọpọ̀ mọ́ ni àwọn tó ń play, àwa tá ń play wẹ́bsáìtì mọ́ àwọn ìrọ̀ o, àìṣe báwọn o, ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn yẹn náà láńláfà láti mú papọ̀. Ilé tó túnmọ̀ sí pé tẹ́ ẹ bá lọ lórí wẹ́bsáìtì náà, ó lè jẹ́wọ́ ló jẹ $1,000,000, ó lè jẹ́wọ́ $500,000, ó ti wà ń bẹ̀ nìyẹn. Hello.
2: Ọlọ́fìdà, ọ̀sán.
1: Ìyá Chelsea láti Abéòkúta.
2: Bẹ́ẹ̀ni.
1: Kọ́stọ́mà dáadáa ni ìyá tún pè wọlé lẹ́ni nígbà tí kò jẹ́ lánàá. Ìyá tún fẹ́ yí ni ẹ̀wọ̀. 2023 agbábọ́ọ̀lù wo ló gba àmì ẹ̀yẹ Ballon d'Or?
2: Ballon d'Or 2023 Luka Modric.
1: Modric kọ́, Modric kẹ́. Magbébọ́ọ̀lù tó gbà á.
2: Messi gba Messi.
1: Messi kẹ̀. Ṣé Messi ni? Lionel Messi àbí?
2: Messi.
1: Ló gbà lọ́dún 2023 mo pe ìyá Chelsea. Kò dáyún lójú.
2: Messi.
1: Lionel Messi.
2: Bẹ́ẹ̀ Lionel Messi.
1: Final answer.
2: Bẹ́ẹ̀ni.
1: Lionel Messi náà ni.
2: Tọ́. Ìdí 22.
1: Number 22 àbí?
2: Bẹ́ẹ̀ni.
1: Number 22. Ìbéèrè number 22 eléyìí láǹfààní láti mú. Ó ní kí n bèrè lọ́wọ́ wípé orílẹ̀-èdè wo náà pè ní Atlas Lion?
2: Morocco. Bẹ́ẹ̀ni.
1: Morocco ló ń jẹ́ Atlas Lion.
2: Bẹ́ẹ̀ni.
1: Ó dáa kò sí láburú. Ìyá Chelsea, ẹ ti jẹ̀bù lórí ètò yìí.
2: Ẹ ṣe bọ̀.
1: Orílẹ̀-èdè Morocco, àwọn náà ń pè ní Atlas Lion. Iná gíjẹ wọn táyé olóyìnbó ń pè ní nickname. Olóúnjẹ iná gíjẹ. Orílẹ̀-èdè Morocco náà ń pè ní Atlas Lion. Ìyá Chelsea ti 8-22. Ìyá Chelsea láti ìyá ti ya gbalagbala. A ti kọ nọmba yín lẹ ìyá Chelsea láti Abéòkúta. Mo ṣe jẹ́ nìyẹn lápapọ̀ yẹn. *347*1004*2#. Owó yẹn ti dé o. Ìta ń wí dé o. Àkókò ti ń súnmọ́lé báyìí. A tún fún ẹnìkan ní $50,000. $50,000 naira ti dé o. Ó ti dé wọ́n tún ti tẹ̀wọ́ o. Owó lọ́kàn lọ́rọ̀ mi rọ̀bí ọlọ́run. Owó lọ́kàn lọ́rọ̀ mi rọ̀bí ọlọ́run. Mi ò fẹ́ dààmú, mi ò fẹ́ dààmú ọba yá rọ́bì. Mo ti ṣe wàhálà tó nílé dún níyàn sí ju àánú wò mi torí tànà bì. Owó lọ́kàn lọ́rọ̀ mi rọ̀bì. Owó ti dé, owó ti dé, kò sí àní àní. 50,000 ti balẹ̀ bàgẹ̀. Ó kú kí á wọ ẹni tí ó jẹ 50,000 lọ́sẹ̀ ní báyìí. Bó ṣe jẹ́ nìyẹn. Abiola yali yali. Olóhun náà ti wẹ̀ sí káàṣì ẹ̀. Òun ti fi hero, òun ti fi wẹ̀ sí káàṣì ẹ̀. Òun ti ní o fọkàn balẹ̀. O bá jẹ àásẹ̀ǹdì owó ẹ̀ sí ẹ. Káàṣì ẹ̀ kọjá ara rẹ̀ rálẹ̀. Táàmù fi ní dọ́là fún ọ. Bó o bá ti jẹ àásẹ̀ǹdì owó rẹ̀ sí ẹ, mọ́ fòyà. Wọ́n ní níṣe ló ta káàṣì ẹ̀ ló bọ́ sọ́lẹ̀. Wọ́n ló bọ́ sọ́lẹ̀, ó mú sẹ́rẹ̀ kan lọ́wọ́, ó wá ń gbọ̀n sórí fóònù. Pé kó jó òun ní pè. Mọ̀ wọ̀ọ́rì tó bá ti jẹ́wọ́ náà ni hero ń bẹ́ ńlẹ̀. Kò sí tẹ́ ẹ fi jẹ lọ́wọ́ káàṣì tán. Kò síbi tẹ́ ẹ bá wà tí káàṣì ò ní sẹ́ǹdì owó yín sí yín. Bẹ́ẹ̀ jẹ́ náírà, bẹ́ẹ̀ jẹ́ dọ́là, bẹ́ẹ̀ jẹ́ pound, bẹ́ẹ̀ jẹ́ hero, wọ́n sẹ́ǹdì owó yín sí yín. Ìwọ wá ní tó wá ń bọ́ sọ́lẹ̀. Wọ́n sọ ọ̀rẹ́ padà, mọ̀ bọ́ sọ́lẹ̀ mọ́. Ó ṣe jẹ́ nìyẹn. Ẹ jẹ́ gbà pé sí bí n bá ti gba ilé. 50,000 lọ́sàn-án yìí, ta ló kàn? Ta ló kàn? Ó gbowó lọ́sàn-án yìí. Hello.
3: Hello, ẹ káàsán.
1: Ẹ káàsán o.
3: Ayọ̀dẹ́jì ló sọ̀rọ̀ láti Olúyọ̀lé.
1: Mr. Ayọ̀dẹ́jì láti Olúyọ̀lé.
3: Bẹ́ẹ̀ni.
1: Ẹ káàbọ̀ sórí ètò yìí sà. Ẹ kú lẹ́gbẹ̀ẹ́ rédíò yín sà.
3: Ok.
1: Ẹ kú lẹ́gbẹ̀ẹ́ rédíò yín. Ó yẹ bú bèrè sà. Number 30. Ìbéèrè number 30. Tíìmù oníyín.
3: Sá.
1: Tíìmù oníyín sà.
3: Chelsea.
1: Chelsea niyín.
3: Bẹ́ẹ̀ni.
1: Chelsea niyín. Ó dà kò sí láburú. Ìbéèrè lè tẹ́lẹ̀ nǹfà láti mú. Ó ní kí n bèrè lọ́wọ́ wípé ikọ̀ owó náà pè ní ikọ̀ Botafogo orílẹ̀-èdè owó náà wà. Ikọ̀ tán pè ní Botafogo FC.
3: Botafogo FC. Orílẹ̀-èdè Argentina.
1: Orílẹ̀-èdè Argentina, Botafogo wà.
3: Brazil.
1: Brazil.
3: Orílẹ̀-èdè Brazil.
1: Orílẹ̀-èdè Brazil. Ni Botafogo wà, àbí?
3: Bẹ́ẹ̀ni.

0: Eka bo pada lati oju oja ikanila gilu 96.7 FM le funbala felele nile badan lure to tapi ni ela loro eri pe ina la ndogbon bo loju toro toro die die sugba ko ma da bi pe ose bo ke bo je mo ni won si oju opo ile iriri eyin eyan nipa re ki le si ropo le fa bo ti le je pe le ti olopa ni awon na ni command center tan loto ti joba nu 09123708675 ni number ile ti owo iya yin asiso eje agbi awon pin ka gbe ipe bi melo kan iriri awon eyan nipa re lota lo wa
1: melo e ma kweto
0: yes oruko yin ati te tin pe sa
1: opolo yin ni dar
0: ami olohun
1: oruko mi ni omu yes wo gbe lati aye to re egbeda subaru nbadan
0: la so le
1: seri oro te mu wa ni role o didi oro ti nda wa laam lori lede lapapo le mu wa ni pinle oyo role tẹ́sìrí ẹni tó bá fojú òṣèlú wo tẹ́ ń sọ yìí
0: ó
1: lu ọlọ́run o tó bá fojú òṣèlú wo tẹ́ ń sọ ntọ́ yanjú ni o kò sírú security kan tí wọ́n lè fi síta pé ká pè tọ́jẹ́ mọ́ pé ìjàmbá bá ṣẹlẹ̀ kò séè tó wúlò o.
0: tẹ́ ẹ ti pè wọ́n rí irú 615 tẹ́ ti pè wọ́n rí tẹ́ ti pè bẹ́ẹ̀ rí.
1: alọ́run èèyàn tó ti pe nọ́mbà yẹn rí dáadáa o je pe ti fimu ba nsele ke ba se pe oju lalakan fi so itadugo mo ni ni e pada fi doran o koda ke pe awon agbe koya ke pe office
0: awon eleyin
1: si se ju number yen lo lasiko yen o tori nkan fun ni oju
0: e seun
1: terin te so ro leyi
0: e fi
1: won sa case ni ti won mo ro pa won fi awon kan si agbonu yen pe won sise ti won fun labo ko won se wọ́n iṣẹ́ yẹn wọ́n àṣẹ inú ìlú o.
0: ẹ ṣeun
1: kí ni yẹn òṣìṣẹ́ o.
0: ẹ ṣeun gan ni ẹja fẹ́ lu mi
1: láyé ẹ ṣeun
0: ẹ ṣeun 09123708675 iná nọmba ilé ti ọwọ́ lè ṣe àyàn ẹ̀ ló ta ló wà ń bẹ̀ ẹ̀ló ẹ ti wọlé. yẹ sà orúkọ yín àti tẹ́tí ń pè.
2: ahmed wahab látàbí ọ̀yọ́ ni o ìmẹ̀tù ní ìbàdàn.
0: ọya ìṣẹ́jú kan sà ẹ kúrọ̀ lẹ
2: sẹ́rí nọ́mbà yẹn tẹ́lẹ̀sẹ́rí ló ṣe máa ń lọ ó lọ rí timothy ìgbà tí mo bẹ̀ pé wọ́n bèrè pé sáàdìbò nǹkan ẹbí sẹ́lẹ̀ tó wá communicate ní àárín place ibẹ̀ yẹn wọ́n bẹ̀rẹ̀ sọ́ọ̀dù ń jọ ẹ̀ níwájú ọlọ́run bọ̀kẹ́sẹ́ kọ́ta nu ọgọ́fẹ́ wa yìí o láti fẹ́ẹ̀mù yìí ṣẹ bá pe nọ́mbà yẹn ọlọ́
0: ẹṣeun ìtẹ̀ wá ń lọ èmi tẹ̀ máa rí pé mi máa rí pé lọ́dọ̀ tèmi ní ààyè ṣùgbọ́n àákànjọ orujọ́ dalẹ̀ lásán ni kò ní padà sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ ẹ lóòótọ́ ló wà ń bẹ̀ ẹ lóò.
3: ẹ lọ ẹ kú ètò.
0: yẹsà orúkọ yín àti tẹ̀tí ń pè.
3: mo fọ́ kọ bóra àná láti rí.
0: ok.
3: òsì òye mi láti bẹ ẹran ká.
0: ọ̀dà ẹ̀ ń sọ lẹ̀.
3: ìdí wọ́n dẹ̀ sọ fún mi ni pé àwọn àmọ̀tẹ́kùn ń bọ̀ so láàrin bí ìṣẹ́jú márùn-ún wọ́n máa ń wá sọ́dọ̀ ti wà báyà torí pé àdúgbò ti wá jẹ́ àdúgbò àwọn màgbòrò àárín òye mi so pọ̀ tí wọ́n máa ń jẹ́ wà.
0: ẹ ṣeun wọn lámọ̀tẹ́kùn ń bọ̀ wọn sì yọjú ẹja gbé pé ẹ fẹ́ fèsì. hello yẹsà orúkọ yín àti bẹ́ẹ̀ ti ń pè. yẹsà orúkọ yín àti bẹ́ẹ̀ ti ń pè.
3: professeur babalola akekaka kọ́rọ̀ gbọ́ lórúkọ mi.
0: ó yẹ sọ lẹ́sẹ̀jú kan sa.
3: mo n sọ lẹ́sẹ̀ àgbèrè kìlẹ̀ lọ́run ṣogun fẹ́ rí àwọn létí ààbò nàìjíríà wa kọ́lọ́ba sànú wọn ni ìṣọ́ṣiṣẹ́ wọn ọ̀fẹ́ mẹ́ẹ̀ díẹ̀ káàbọ̀ gbogbo.
0: ẹ já náírà rẹ dáhùn sórílẹ̀ tá à ń sọ yìí sá.
3: ẹni ẹ náà mo ń sọ pé bẹ́ẹ̀ bá gbọ́ ọlọ́pàá kan àbí security kan lọ́wọ́ jùlọ́mọ̀ ẹ̀ka lọ́wọ́ ẹ̀ka bá pe nọ́mbà rẹ̀ gbẹ́yìn gbọ́mọ̀ ìṣẹ̀lẹ̀ ìmí ìlẹ̀ ní kò tó pónú ọkọ̀ o ẹ̀lẹ́mí ìlẹ̀ ní ilẹ̀ jísú o nígbà wàá dọ̀la ìpadà wá táwọn àwọn arábí kọ́ máa jọ wọ́n máa iṣẹ́ lọ́mbò mẹ́ẹ̀ẹ́dẹ́
0: àmì
3: ẹ má jẹ muslim ọmọ ká kùrìtì yù ẹ má jẹ kí sẹ ọmọ ká sam 35.
0: ọmọ ká sáàmù ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣe gani ẹni yìí ẹ fẹ sọ nǹkan lórí.
4: ẹ fẹ ká result is self defence ká máa sọra wa kùrìtì yù àti sáàmù ká máa sọra wa.
0: gbàtà àgbàgbẹ́ lẹ́ẹ̀kejì ẹ fẹ sọ kí nìkan.
4: torípa níjọba ìjọba gbọdọ̀ ṣe ní tó yẹ kó tọ́ fún wa.
0: kán sojú ṣe wọn bó ti tọ́
4: àti bó ara àwọn ìtọ́gbọ̀n pẹ̀lú governance
0: only
4: security wa
0: ìjọba sì ni wọ́n náwó lórí yìí ti ba nawo le won wule nawo le
5: a lu won logbe enu ni a won si gbo ba se so yi a fe nu oselu so o oloselu le mi o analysis ni mi o sugba a fe nu oselu so kan won se te ba wa jikiri sori ona yi
0: baba pa won le dawun yo wa ku so le
5: o dan kan rugan
0: hello hello ta lo wa nbe eh yo ti re ore hello hello
6: hello krole
0: yes aru ko yin ati te tin pe
6: isola lo npe lati emetu e se ri do na mi o ti pe number yen ri
0: okay
6: sugba pelu nte npe mi so o dan tutu si yan lokan ni se ngba ti ti se le ban se lo loru la boya boya o le won page la dubo kan lo ti a pe number yen se won ti ni mo ti ni mu yan ba le ko to di pe ngba won ba da yan lohun to wa ni anfani owo di bi bi ti joba kan awe ti dan lori won ah won no won won ni ti won te ba to yin te ba te yin ma to ni te yin ba to yin be lori de
0: abi
6: gbogbo policy government in Nigeria ti federal ti state
0: implementation
6: wa ki to eh
7: So fun je le wo ri nkan wi ni o be yen ba pe won we dahun so ko lohun sanu wa ni ko ba tun Nigeria se eto abo fese mule rarararara o e ku eto
0: e seun gan ni hello ta lo wa nbe o kaluku kaluku nso ibi ti oro n gba to ko si odo ti e ani se n gbe se mo pe 615 ye hello ta lo wa nbe
8: e sa baba mu kan ni imara kekere kan
0: okay
8: ti mo fe fun wa e se fun joba ganju Oh yes, let us see.
0: Okay.
8: I want to have one here, baby. A domo bewa. A major barra was so taluri or to one name you. I need the report gun. As you need the Latin man, pay, I want to hope you can ye. Tajoma last April. If not so, we go rule what is a logic. I want you only to talk about a car, dear. I want you to take him by Alabama.
0: Alabama.
8: Hello.
0: Yes, sir.
8: No, just can't tell because I never remember you are. Awa ka eni yemanu le pe ta lo ni omo sun bi a si mu ni oru yen ini ma fo po go station yen lati ri a de mu lo station lo oru yen se mo so nkan fun yin olopa si ni ka ma da pada lo le to ba dola lu mama ka wa gbe wa e fa mi soro laarin
0: eni kon so mo give di re Nigeria lo abi se yan lo so mo give di ko egbo ah olagbara eja loju oja e la loro leto ni kan la gbe ni 7 me lembe egu kan ya
9: Lagilu FM 96.7
10: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one half far at a time.
11: You won't believe what happened yesterday.
10: Seriously. And good morning to you too.
11: Sorry, I forgot. Tea before tea.
10: All right then, spill. With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.
12: Sisi gbagada gbagada gbagada ile lekun ile sa gbofin lojo kojo gbagada gbagada ni lekun ile ewosan nigba kugba awa ti so kokoro yara akede ipolowo oja sonu ni Lagelu FM ni Badan gbagada ni lekun wa si ile gbogbo aye lo gba o polowo oja ko se kede on gbogbo to ba fe ni Lagelu 96.7 FM felele n Badan
13: oro re ojo wa si ma ta ni wete wete
14: Baba Ibaruba Onisegun ibile ko pe meji jake idado ile Ibadan.
15: Dara o ji pe ninu ekunrere alaafia ni gbesi aye ifokan bale. Ti mu eda gbadun ise to foju aye se alaafia o si igbadun o si. Idi ni yi ti oba oke se si agbe kale Baba Ibaruba to si fi ojutu ewe ati epo ati ba ti lole won lowo agbaragada okuta ogun ibile ti koju awoka arumale egun laku egbe ifunpa giga eyo aseju abi ko mo kunrin o ma mu na lo gbari lori ise enu le airorun sun dede bi eti ba ngoye abo fe ma se gbon yin owo kan se kan o gbodo ma gbon ri ri ta abi ko yo ma ko yan loju aya si le ma lu kikiki o topin lodo baba ibaruba oba isanra iyana UBA bank ni mo lete ni badan leyin le baba deribu gangan adoju ko people's gate grammar school 08033881008 abi 07018211111 irinse igbalode la kokko fi sayewo fun yin alaafi ara wa ko ni gbon danu bu bi elubo
16: ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà oṣù rí rẹ gbá àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀ bẹ́ẹ̀ ló tó fi bíbọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀ kí wá ló dé tó dọ́ọ̀lù ẹ̀ ṣe tó ń fúnni ní ayọ̀ tó ga jù ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí láti abala àkókò tí ẹ bá wí ní gàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ pẹ́ léléyìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí wàyí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún ìyẹn nínú oṣù òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀n tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpè tirẹ̀ nínú ẹ bá wọn ní gàlọ́ nínú oṣù òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lágelú fm ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣe fàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀ gbogbo ojú ẹtì friday gan ni ìjáwé olúborí oníbejì bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nìyà tuntun october 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágelú fm 96.7 ó máa lágbára dùn nínú gbayogba owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347*1004*#. lórí ilẹ́gẹ̀lú fm *347*1004*2#. ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kashie.ng ẹni ọdún méjìdínlógún sókè nìkan ló lè kópa láti ta kashie ojo state gaming board ló fòǹtẹ̀ lu kashie nínú ẹ bá wọn ní gàlọ́ yìí èmi ló kàn láti dì mí lọ ní àtúntò ní àtúntò ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀
17: akíntúndé ọ̀rẹ́ mi afinjú dílà tó mòye láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìdílà rẹ yìí àdúrà kan péré mojí ọ́ kí náà sì làdúrà ọ̀hún ni pé kọ́lọ́ ọmọ jù sùwù sọ́ọ̀tì
16: bíi tí bò
17: ìdí ni pé dílà rẹ òní ju mọ́tò méjì péré lọ tokunbọ kan àti nigerian uc tó gbé kẹ́gìlì lórí pé o fẹ́ tà yìí ìwọ náà wà wò bí tó ti ń tà wọ́n ẹgbẹ́ títì kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí kọ́lọ́ ọmọ jù kó padà rà lọ́wọ́ rẹ scrap àti pé dúró náà o ṣé wò tí ìgbọ́n padì lọ́sọ̀ tòní tán wà lólúyọ̀ lè ń bàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé tó o bá fẹ́ mọ kúrò lé láràárọ̀ lọ́jọ́ kó tọkọ rẹ nídìí lọ́sọ̀ tò kò sí ní tó burú bẹ̀ kì í ṣèwọ nìkan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn pẹ̀lú tó àbò tó fọkàn balẹ̀ Akintunde kò sí ní tí ó sọkọ rẹ ẹgbẹ́ títí ìléwu báwọn èèyàn ṣe lọ́kọ̀ ń bẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé nídìí lọ́sọ̀ tò náà ní mọ́tò tiwọn tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkúnbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀ tí tí mò ń sọ yóò bá wá yíyọ dáadáa dé fún ọ nọ́mbà wọn kó o pé wọn 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
18: Ṣé látọjọ́ Monday ká wá fi weekend wá jẹ gbádùn lágbóṣá gboko lẹ́jọ́ nù.
19: Ó wà bẹ́ẹ̀.
20: Mo jẹ sílé gbọ̀ngàn ọmọ fẹ́ orí máa fi ṣe àpá wọn.
18: Ètò tó ń múlò dùn lórí ńlágelú 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lákọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán pẹ̀lú Kọ́láwọlé Adéníyì Kọ́ládex International ni yóò máa gbé wa kiri lágbóságbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀ abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì Kọ́ládex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà bẹ́ẹ̀. Ta! Ó máa super.
21: Jide nítorí mi ò jide.
22: Ìpè wòlíì ajé lórí atamátà yóò tún ṣe wọ́ndáfù.
21: Bẹ́ẹ̀ni
22: ọ̀run ọjọ́ kẹwàá nínú oṣù kẹwàá láago mẹ́wàá.
21: Ọ̀run abàmì.
22: Ọ̀run òjìjà káde ńlá.
21: Ọ̀run òjìjà gbára tó lágbára.
22: Ọ̀run ògbèníjà.
21: Ọ̀run
22: táwọn ọmọ Ísírẹ́lì wọnú ògbèkùn lọ.
21: Ọ̀run tá a gbé Ísírẹ́lì níjà tó dá yaba.
22: Ọ̀run ọjọ́ kẹwàá nínú oṣù kẹwàá láago mẹ́wàá.
21: Àkòrí tó sùn yìí ni Liberation and Celebration.
22: Ìtúsílẹ̀ àtàdóyọ̀.
21: Ó
22: tiraka ati goke bọ lọwọ ogun ade ni mọlẹ asiko ti tun lati gba tun sile bi prophet io ati prophet fto ade lori atamata yi yo se ma soro ase saye gbogbo eniyan lojo na o ma waye o lojo kewa osu kewa odun ta wa yi lagu mewa asale lo ma bere cfc atamata selifi proof loluwo egbe danilu ibadan gbogbo eni to be wo pelu igbagbo re yo ro mi ibudu agbaragba pelu gbogbo eni to gun diwo ati dena babada yo lanfa ni lati po si atamata se ogun re ni lati se idi aja o ona ala jeje mi mo na gbe yo fun gbogbo eniyan to be wo lojo na la mura o iwo nu si jeri sagbara olorun
1: omo nigeria omo nigeria nibo la nlo
2: ìjọba àwarawa kì í sohun tó yẹ ká fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mú torí òní ó ṣàtọ́nà ètò ìdìbò tá a fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè tí wà lòṣèlú gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tọ́ kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè bá a mọ ibi tí a báṣẹ́ ìlú dé ó ya ẹ darapọ̀ mọ́ṣínà láyọ̀ ògo èdè ọ̀fọ́mà lè sọ́fà lórí ètò tí wà lòṣèlú ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé láago mẹ́wàá òwúrọ̀ 10 a.m. lórí ìkànnì lágẹ̀lú fm 96.7 kájọ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú ètò ọrọ̀ ajé ètò ẹ̀kọ́ ètò ìlera ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànàná àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan lọ́wà lórí ètò tí wà lòṣèlú ojú òpó ìbára ẹni sọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò tí wà lòṣèlú sátidé ọ̀sẹ̀ yìí ni o láago mẹ́wàá òwúrọ̀ 10 a.m. ní lágẹ̀lú f

0: orí ètò yẹn ètò wa ni
1: àtidé o
0: orí kì í lẹ tiwa omoleto
1: bẹẹni
0: ilé ẹjẹ rédíò ti lágelu ni ìkànnì mẹrin ìdí ní ọgọrùn

0: ọkọ olóòtú ètò yìí tèmítayọ ọmọ òye yẹ
1: eléladùn
0: náà ni ààbò ọ̀rọ̀ tí o pé méjì eléladùn àmọ́ jẹ́ kí kémi ọfà kankan jẹkọ òsì ni wọ́n ní jẹ́ bẹ́ẹ̀ adémọlá azeez àti so amójú ẹ̀rọ ni èmi nìkan kí mo wà lórí ètò.

0: kíní ẹ bẹ́ẹ̀ bá ti pẹ sórí ètò ẹ dákọ yín Adémọ́lá Azeez tá a bá ti ṣe yun tán kásáré kaka ìdí ń bẹ lọ́dọ̀ mi ni àrọ́jọ́ mọ́.
1: ló wà ń bẹ̀.
2: Hello, àìní láti ìjẹ̀bú o. Èmi lọmọláyé odè Láfọ̀ṣẹ.
0: Kí lorúkọ yín?
2: Èmi ni owó Namaruka. Láti ìjẹ̀bú. Èmi lọmọláyé odè Láfọ̀ṣẹ. Èmi lọmọ ń lọ fún ẹ̀tí. Èmi lọmọ ráyé ń dewó gbéńso tá à ń ka wọlé wa. Èmi lọmọ ẹ̀pọ̀ sọ̀bà jẹ. Èmi lọmọ ráyé. Èmi lọmọ ẹ̀lúkúmẹ̀dẹ̀mẹ̀dẹ̀ ọ̀láìra.
0: Ẹ̀lúkúmẹ̀dẹ̀mẹ̀dẹ̀. Tó eyín òun náà tó ní àbẹ̀wọ̀n. Ẹni àbápè kókó lú ẹ̀dàkùn.
2: Ẹ ṣe.
0: Ẹ ṣe àdúpẹ́ ojú òní tí láéláé. Ǹjẹ́ ẹ̀bú àtàrẹ ó máa fi kìjà. Ọmọ awúre
2: pàṣẹ bá
3: nù.
4: Wọ́n lè mọ́mú nǹkan kó wáá jẹran. Ajíbọ́wú ní ṣalágbẹ̀dẹ ọrùn bọ́ńbọ́n.
0: Tó o ẹ̀jẹ̀ ń sáré kaká di ayọ̀ tí ń bẹ lọ́wọ́ mi wàyí. Àkànwò pa àrọ́jọ́ múso lókun ọjọ́ ti lọ ni. Talẹ̀ ní ọ̀rá káàdì ayọ̀ ránṣẹ́ mọ́gàjí jẹ̀lílì Adépọ̀jù àríọ̀rí. Mọ́gàjí jẹ̀lílì Adépọ̀jù ni. Mọ́gàjí ilé akótó ńlọ́ra káàdì ayọ̀ ńlọ́ra ránṣẹ́ bẹ́ẹ̀ náà ni mọ́gàjí jẹ̀lílì Adépọ̀jù mọ́gàjí ilé akótó lábìrán ńbàdàn ọ̀rọ̀ káàdì ayọ̀ ránṣẹ́ ònkì ẹnjìníà dọ̀tun sànúsì àjẹ́ olùbàdàn tilẹ̀ ìbàdàn olùdarí iléeṣẹ́ ìlàjì hotel and spa resort wípé ẹkú oríire ayẹyẹ àjọ̀dún oríkádùn yín èyí tí ó wáyé ṣebí lọ́sẹ̀ ẹ̀ tí ń bọ̀ ni wọ́n ní nílàjì iná ni ó sì ti wáyé níbi gbogbo mọ́gàjí ilẹ̀ ìbàdàn àtàwọn olóyè kàǹdùkàǹdù tí gbogbo wọn ó sì ti péjú ni wọ́n wá ṣe ládùúrà wípé ọjọ́ kò láyọ̀ àtàlàáfíà bákan náà ló tún rí ẹlòmíín náà tún kọ́ olóyè àásìmíyù Adépọ̀jù àríọ̀rí mọ́gàjí ilé àríọ̀rí lókè àríọ̀rí olóòsànù èyí ò lókè àdó nìbàdàn àwọn náà ń kí ẹnjìní àdọ̀tun sàánú sí wípé ẹmọ kú múra ayẹyẹ àjọ̀dún oríkádùn yín èyí tí ó wáyé ṣebí lọ́sẹ̀ ẹ̀ tí ń bọ̀ ni èyí ò ní àdúgbò làjì nílùú ìbàdàn wọn náà ṣe ládùúrà wípé ọba mi òkè yóò sì bá wa mọ́jọ́rọ́ ẹ sàmí kájọ gbé tó
3: àmì mi.
0: Ìyá mi abilékọ Bọ́lá Nlé Aya Lákinládé Èbó ọ̀n náà wọ́n tún ra káàdì ránṣẹ́ wọ́n fi wá ń ṣe ìrántí olólùfẹ́ àwọn wọ́n ń ṣe ìrántí ọkọ wọn tó ti lọ wọ́n ló ti pé ọdún mẹ́tàlélógójì tí olóògbé evangelist Lákinládé Èbó tó jáde láyé wọ́n ní kọ́ lọ́hún ọba mi kọ́ bá ń tẹ sáfẹ́fẹ́ re ẹ bá ń sa mí kẹ́ẹ̀dún pẹ́tà mímì tó bákan náà iná ni Aláàjì Rashidi Ìyọ̀lá Ogúnṣẹ́ àwọn náà ra káàdì ayọ̀ ránṣẹ́ wọn fi ń kí gbogbo ọmọ ìjọ Ogúnṣẹ́ ń tilé toko pàtàkì jùlọ lórí àdúrà ọlọ́sọ̀ọ̀sẹ̀ àwọn aláṣàláàtù tí máa wáyé ní gbogbo ọjọ́rú náà ni wọ́n wá ṣe ládùúrà wípé tọ̀sẹ̀ tí ń bọ̀ yọ bá wa láyé ẹ sàmí kájọ gbégbé tó àmì mí olúwa ní ń bẹ lẹ́lẹ́sọ bàbá ẹgbẹ́ àwọn amúnidára ló ń kí gbogbo ọmọ ẹgbẹ́ amúnidára ẹ̀yìn ò lẹ́lẹ́sọ nígbà kàtàrí wípé ẹ kú múra àjọ̀dún ayẹyẹ àjọ̀dún ẹgbẹ́ yín èyí tí ó wáyé wọ́n ní lópin ọ̀sẹ̀ tí ń bọ̀ ni nílùú Eléso ní Bàkàtàrí Ìbàdàn. Wọ́n wá ṣe ládùúrà wípé ọba mi òkè yóò bá ní mọ́jọ́rọ́ ẹ̀sàmí.

0: 96.7.
1: Bíbélì ọ̀rọ̀ mímọ́.
2: Ọ̀rọ̀ Ọlọ́run wípé bí ẹ̀yin bá gbàgbọ́, ẹ̀yin yóò rí òkú Ọlọ́run. Bọ́rọ̀ bá bùṣe gàdà tó bùṣe gèdè, tẹni ṣiṣẹ́ rí ti tẹ̀lérí tí ẹ̀gbọ́n jẹsà fún àbúrò rẹ̀. Àdìjú lọ̀rọ̀ yìí, ètò kan pàtàkì lórí ìkànnì Lágẹ̀lú 96.7 FM fẹ́lẹ̀ lẹ́bàdàn ni ó jẹ́ pàdé èsì rẹ sí o. Àkókò ìsíníye lápò ètò ọ̀hún, èyí ti máa wáyé ní gbogbo ọjọ́bọ̀ Tọ́sídẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ báago méje ìrọ̀lẹ́ 7 PM bá ti lù. N lè tọ́ ti máa dé tí èsì gbọ́ onípòtipò ènìyàn fún wọn ní ìsíníye tó lápọ́njá. Ǹjẹ́ gbogbo ẹ̀yin ọkàn tó ti ń tògbé nípa ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀dá tí ò mọ bí ogún ti jà, tó ti wá ru ara rẹ̀ pin àgàgà, ẹni ń gbàdúrà títí tó wá rò wípé àdúrà ń gbà àti bẹ́ẹ̀ lọ, ìròyìn ayọ̀ ibẹ̀ ni wípé ìsíníye ló kan. Bàbá wa nínú Olúwa, Apọ́stù Olúmọ̀mí Awoyọ̀mí, olùdásílẹ̀ ilé ìjọsìn Winning Souls for Christ Bible Church number 9 Lane 3. Lẹ́yìn Anchor Mall ní garage àpáta Expressway Ìbàdàn ní ẹ máa pàdé lórí ìkànnì Lágẹ̀lú 96.7 FM ní gbogbo ọjọ́bọ̀ Tọ́sídẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ pẹ̀lú atọ́kùn ètò alàgbà bájú ojú adé àkókò ìsíníye. Gbogbo èèyàn pátá lètò ọ̀hún kan.
3: Ọ̀pẹ ńlá ọ̀pẹ ńlá ọ̀pẹ ńlá fún bàbá.
4: Èmi ò yí Jésù lógo, ọ̀pẹ ńlá bàbá. Ọ̀pẹ ńlá ọ̀pẹ ńlá ọ̀pẹ ńlá fún bàbá. Èmi ò yí

0: ọmọrin yẹn lorúkọ Jésù ara àdúgbà.
1: Amen.
0: So àárí àkóbá tí ẹ fàṣe fún Ádámù. Pẹ̀lú àwọn èèyàn kọ̀ọ̀kan náà níbi nínú ta fẹ́ dárúkọ. So bí Ádámù àti ẹfà ṣe rí bẹ́ẹ̀ náà ni Háàbù náà ṣe rí náà pẹ̀lú Jésíbélì. Jésíbélì náà iṣẹ́ tí ẹfà ṣe fún Ádámù náà ló náà ṣe fún Háàbù ọkọ rẹ̀. Ẹ dá wọ ọkọ ìwọ́n ọba kẹ́ni orí 21:25 wọ́n ọba kẹ́ni orí 21:25.
1: ṣùgbọ́n kò sí ẹnìkan bí Háàbù tí ó ta ara rẹ̀ láti ṣe búburú níwájú Olúwa.
0: Háàbù tó ta ara rẹ̀ láti búburú níwájú Olúwa.
1: Ẹni tí Jésíbélì aya rẹ̀ ń tì.
0: Ẹni tí Jésíbélì àwọn tiẹ̀ náà rẹ̀ rí pé Éfà ló kó bá
2: Ádámù. Ádámù Jésíbélì náà kó bá Háàbù.
0: Òun náà kó bá Háàbù pé ìwọ náà gbà pé èso rẹ̀ gbà jẹ́ òun náà sì jẹ́. So Jésíbélì náà sọ fún Háàbù náà pé yá. Ìwọ náà yá lọ sí kàtà náà pé kọ́ mọ́ ṣe lọ sí ó sì ṣe é inú sì bí Ọlọ́run Háàbù parun Jésíbélì náà parun. So bí Ádámù àti Éfà náà ò sì bọ́kùn nínú ìdájọ́ Ọlọ́run.
2: Jésíbélì náà àti Háàbù náà
0: wọ̀n bọ́. Bẹ́ẹ̀ni àwọn náà bọ̀ ikú burúkú tẹ̀ ní Jésíbélì tẹ̀ kún títí ẹ̀ àti Háàbù náà rí pé tó lọ́ máa pé kéèyàn máa ṣe téèyàn bá ti lè torí pé òun nífẹ̀ẹ́ ọkọ
2: tó bá lọ sí
0: yóò jìyà rẹ̀ o. Wọ́n ti pé òun nífẹ̀ẹ́ aya tó bá lọ sí yóò jìyà rẹ̀ o. Rí pé Ọlọ́run lọ pàṣẹ lọ́tọ́ sì pàṣẹ náà sì rẹ̀ ẹni tó lè pa pátá ni ó lè parun ó lè jí ó lè pakú ó lè sọdùkú ó lè sọdà ayẹ. Bọ́lá ń bá bínú sí ìyàwó tó pé ó ṣe nǹkan tọ́kọ rẹ̀ sọ pé kò sí tí ò bá fẹ́ lọ́mọ ọkọ ò ní gbà o. Bọ́lá máa dẹ̀ ń bínú sọkọ náà tó pé náà lọ ṣe nǹkan tí ìyàwó ẹlẹ́gbẹ́ náà sọ pé kò ṣe tí ò bá fẹ́ lọ́run náà mú. Ìyàwó náà lè gba ọkọ náà kó nù ìdájọ́ lọ́run. Ṣùgbọ́n a rí obìnrin kan nu Bélì eléyìí tí àákan wọ ẹsẹ̀ bí méjì nípa titi ẹ̀ náà ni. A rí Abigail àti Nábálì titi ẹ̀. Nábálì ń ṣe nǹkan tó tọ́rọ̀ fẹ́ ṣùgbọ́n Abigail ìyàwó rẹ̀ support ẹ̀. Òun takò ti tẹ̀pẹ́ ara ní tẹ̀ ń ṣe iṣẹ́ òun ọ̀fọ́ sí i. Ẹ̀yà wo díẹ̀ ń bẹ̀ lórí àwọn òkúwa. Sámẹ́lì kìíní orí 25 ẹ̀dá wo ẹsẹ̀ kejì títí díẹ̀ ẹsẹ̀ kẹta àti 17 lórí àwọn òkúwa. Sámẹ́lì kìíní orí 25 ẹsẹ̀ kejì ẹsẹ̀ kẹta ẹsẹ̀ 17.
1: Ọkùnrin kan sì ń bẹ ní Mauni.
0: Ọkùnrin kan ń bẹ.
1: Ní Mauni.
0: Ní Mauni.
1: Ẹni tí iṣẹ́ rẹ̀ ń bẹ ní Kámẹ́lì.
0: Ẹni tí iṣẹ́ rẹ̀ ń bẹ ní Kámẹ́lì.
1: Ọkùnrin náà sì pọ̀ gidigidi.
0: Ọkùnrin náà pọ̀ gidigidi.
1: Ó sì ní 5,000 àgùntàn.
0: Ìyẹn pé ọ̀sán lọ́rọ̀ ti kúkúrú sá.
1: Àti 1,000 ewúrẹ́. Ó sì ń rọ irun àgùntàn rẹ̀ ní Kámẹ́lì. Ọkùnrin kan orúkọ ọkùnrin náà sì máa jẹ́ Nábálì. Orúkọ aya rẹ̀ sì ń jẹ́ Abigaili.
0: Orúkọ aya tiẹ̀ ń jẹ́ Abigaili titi.
1: Òun sì jẹ́ olóye obìnrin.
0: Abigaili ti òun tó lóye obìnrin titi.
1: Àti arẹwà ènìyàn.
0: Òun tó lẹ́wà titi ẹ̀.
1: Ṣùgbọ́n òun roro àti oníwà búburú ni ọkùnrin.
0: Nábálì ọkọ rẹ̀ titi ẹ̀ òun roro ni. Oníwà búburú kò ní òun jẹ́ titi ẹ̀.
1: Ẹni ìdílé Kálẹ́bù ni òun sì ṣe.
0: Ìyá Kálẹ́bù ló ti wá titi ẹ̀. Ẹ bọ́ sí ẹsẹ̀ ṣe fún títà ọkọ wa.
1: Ǹjẹ́ sì rò ó wò. Kí o mọ èyí tí ìwọ ò ṣe.
0: Kọ̀mílẹ̀ tí ìwọ ṣe.
1: Nítorí pé a ti gbèrò ibi sí Olúwa wa. Àti sí gbogbo ilé rẹ̀.
0: Àti gbogbo ilé rẹ̀.
1: Òun ò sì já sí ọmọ Bábélì tí a kò lè sọ̀rọ̀ fún.
0: Pé Abigaili ni ń rọ Ráfídì yẹn pé tọ̀ pé n tó fẹ́ lọ pa Nábálì àti fi ilé rẹ̀ rán yìí. Wọ́n pa Nábálì àti ilé rẹ̀ rán. N tó náà ní ṣe fún ọ, èmi ó ṣe fún ọ. Ó sì ṣe kọjá nǹkan tí a yẹ Ráfídì gan fẹ́. Abigaili ni Ráfídì pé ogun Olúwa lọ ń dà, èmi mọ̀ pé ogun Olúwa náà lọ ń dà. Pé Nábálì ọkọ mi tó pé òun ní fún lóúnjẹ àtàwọn ọmọkùnrin. Ẹ má parun ẹ fílẹ̀ ẹ̀dẹ́kọ̀ náà fara rẹ̀ parun. Èmi náà mọ̀ pé tí ń ṣe ọ̀dà mi sì fọwọ́ sí mi sì sọ́pọ̀tì ẹ̀. Ìgbà tí ó tẹ fi jọ́jọ́ rẹ̀ kó tẹ ti lógan kò tẹ gbọ́n kan náà tí ó tiẹ̀ sọ. So nítorí ìdí èyí pé Abigaili jẹ́ obìnrin tọ́pọ́n tó sì rẹwà tó sì mọ ìfẹ́ Ọlọ́run. Wọ́n dàn pé Dáfídì ń dagbọn Ọlọ́run ni pé Dáfídì ọ̀sà ayédè ṣe nǹkan tí ọ fẹ́ fúnra rẹ̀. Ìyẹn jáwé ṣe 28 mẹ́ ọ sọ nǹkan tí Dáfídì ń ṣe pé ogun Olúwa Dáfídì ń dà ní ẹsẹ̀ 28 orí yẹn. Ẹni pé Samuel kìíní orí 25 ẹsẹ̀ 28 yẹn ẹ̀dá wọ̀.
1: Ọkùnrin kan sì dìde.
0: Ẹsẹ̀ 28.
1: Okay. Èmi bí ọ̀. Fi ìrékọjá ìránṣẹ́bìnrin rẹ jìí.
0: Abigaili náà ni bẹ Dáfídì yẹn pé èmi bí ọ̀ fi ìrékọjá ìránṣẹ́bìnrin rẹ jìí.
1: Nítorí tí Olúwa yóò ṣáà ṣe ilé olódodo. Òdodo fún Olúwa. Olúwa mi. Nítorí ogun Olúwa ni Olúwa mi ń já.
0: Pé Dáfídì tó ń lọ káàkiri nugbó tó ń jọ káàkiri pé ọ àtàdé máa lọ káàkiri nugbó pé ogun Olúwa lọ ń já.
1: A kò sì rí ibi ilé ọwọ́ rẹ ní gbogbo ọjọ́ rẹ.
0: Nábálì ń titi ẹ̀ ọkọ̀ burúkú ni. Bá a ṣe pé òun rorò ni ìwà rẹ̀ ọ̀dà kò sì fi ọlọrun kankan rara
2: ọkọ abigeli sì ni
0: ọkọ abigeli sì ni
2: tó rẹwà
0: bẹẹ ni
2: tó sì ṣe fẹ ọlọrun
0: tó sì jẹ olóyè titi ẹ ṣùgbọn ìyàwó rẹ ń tiẹ kọ bá wa fọwọ́ sí nǹkan tí ń ṣe titi ẹ
2: ni ọkọ rẹ
0: bẹẹ ni abigeli ọfọwọ́ sí nǹkan tọkọ titi ẹ ń ṣe because ọmọ pé nǹkan tí ń ṣe ọjà so tó sọ pé òun ní ṣe ní ìsìn fún ní ìsìn ìyàwó ní ìsìn gbẹ̀yìn titi ọlọ́ọ̀ṣẹ́ ń tiẹ tọ́lá pé nǹkan tí david fẹ́ nǹkan tó lọ ń béèrè náà ni wọ́n sì lọ fún títí ẹ̀ ọba lọ́ọ̀bẹ david pé má pa ìdílé nábàlì òun dákúndọ̀ sàánú wa ọmọ pé bí orúkọ rẹ ti rí náà ni ìwádìíwù aláìmọye ni òpònú ni ọ̀gbọ́n kò sẹ́kẹ̀ kánírù sin ni èmi àti agbẹ́kọ̀ padà pé kọ́ lọ́ọ́ máa sọ́pọ̀ ọkọ rẹ adẹ́tọ̀ parọ́ náà sì ni kánírù àkótó ẹ ni àwọn tí ó dà
2: wọn. ọkọ wa la tẹle taba ya wa ti ma n sọ naa la gbọkànle.
0: a sọ pé kí ọmọbìnrin yẹn pé kọ padà pé kọ lọ sí kẹtọkọ rẹ fẹ. káde sọ pé lọ sí kẹtọkọ rẹ fẹ mọ ọdún parọ náà ni o. mọ ọdún parọ náà ni. gbọ́ obìnrin yẹn ti tiẹ̀ kò sí nǹkan tí ọkọ rẹ ń fẹ́.
2: tó fẹ́
0: o
2: ti mọ pé n ti tọkọ ń ṣe o da.
0: sọkọ fọwọ́ sí kẹtọkọ rẹ ń ṣe. so tí ọlọ́run àti abidin fẹ́ olóhun ṣe ti tiẹ̀ nípasẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run fara rẹ̀ wá paná bá yìí ń fara rẹ̀ ọlọ́run lù ú ti sì jẹ́.
2: ọkọ abigeli.
0: bàbá yìí ni ọkọ abigeli. so david wa ma abigeli ní sọ ọfíìsì ayé ṣe àwọ báyìí gẹ́gẹ́ bí ajaba.
2: david fi ṣe.
0: ìyàwó ó sì bímọ
2: fún
0: david.
2: ọlọ́run
0: fọwọ́ sí bẹ́ẹ̀ ni o ọlọ́run fi ṣe ẹ̀sán ìwà dáadáa wà rere rẹ̀ tó ṣe fún ẹni pé ọkọ dáadáa ọkọ búkú ẹni sìn ọlọ́run fara rẹ̀ ti lù pa ṣùgbọ́n àtọkọ tí kò tán ìsìn ọlọ́run àfọ́tọ́ david ọlọ́run pẹ̀kọ́ lọ mú kó fi ṣayá wọ́n dẹ̀ fi ṣayá ó sì di ìyàwó ọba ẹni pé láti inú ọ̀rọ̀ bọ́ sínú ọ̀rọ̀ bọ́ sílé ọlá di ayaba.
2: ní ká pé nù tí ò dá ó bọ́ sínú ọ̀rọ̀ torí ọ̀dọ̀ nábàlì ń.
0: bákan náà láàárín ọkùnrin kan náà tá a mọ̀ sí ọba david àti mikali ìyàwó ẹ̀ náà bákan náà ìgbà tí wọ́n ń dún wájú àpótí ẹ̀rí àdílé kan tó yà kó ní samuel kejì oníkẹfà nẹwà ẹsùn 2023 tùbà tí wọ́n ń dún tán sí wẹ̀ tán yọ mikali tiẹ̀ torí owó jíjẹ wọ́n bẹ̀rẹ̀ sí bóyá fi jọba pé ó sìnkú ẹ̀ ó ń dún ní wájú àwọn ọmọge wájú àwọn obìnrin israẹli ó ṣe kí ni nǹkan dáfídì ọ̀gbà kó mú náwó lẹ̀ láti ṣe nǹkan tí ọlọ́run fẹ́ àbí títí tiẹ̀ ó tètè sọ̀rọ̀ búkú sí pé èmi tó ń wò yìí kì í tún ra mi náà sílẹ̀ náà dúpẹ́. bẹ́ẹ̀ lọ pé níwájú ọlọ́run tó kàwé ṣubú bàbá rẹ lọ ni pé ọlájú bàbá rẹ̀ pé bàbá rẹ lọ mo ti ń dún wájú pé kì í tún ra mi sílẹ̀ náà dúpẹ́ ni pé dáfídì ọ̀gbà kí àwọn nǹkan mú lọ́wọ́ lẹ̀ láti fẹ́ lọ́rùn ọgbà nípasẹ̀ bẹ́ẹ̀ mikali nìkan ṣoṣo ló bẹ̀rẹ̀ tari nínú bílì tó yá ga kí ló sì fa ọgẹ̀n tí ń ṣètò ọlọ́run ọgẹ̀n tí ń yan ọlọ́run ti ṣe dáfídì ọkọ rẹ̀ so dáfídì ọgbà kóbìnrin kankan kó mú lọ́wọ́ lẹ̀ láti máa ṣètò ọlọ́run ọgbà bẹ́ẹ̀ náà ni tábàlì náà ọgbà náà kí ọkọ tó náà bábà kan náà kó mú náà lọ́wọ́ lẹ̀ láti máa ṣèfẹ́ ọlọ́run so bí tábàlì ṣe ṣe fún bí abigeli ṣe fún tábàlì bẹ́ẹ̀ náà dáfídì náà ṣe fún kílókù ẹ ti jẹ́ mikali ọmọ saul ọba tó fẹ́ àárí pé adamu tiẹ̀ ohun ò sí bẹ́ẹ̀ ìyàwó tiẹ̀ fún léso ó sì gbà ó sì jẹ́ a sì ń jẹ́ àìná títí dóni bákan náà àbọ̀bá náà ò sí bẹ́ẹ̀ jésùpẹ̀lì ìyàwó ẹ̀ náà ó tì í láti ṣe nǹkan tọ́nà ọ̀fẹ́ láti pa àwọn èèyàn láti tàjẹ́ ó sì ṣe bẹ́ẹ̀ àwọn méjì náà sì parun náà ni n tá à ń kéṣe náà ni pé erùpẹ̀ sáà ni ìwọ ó sì padà di erùpẹ̀ erùpẹ̀ sáà ni ìwọ ó sì padà di erùpẹ̀ ẹ̀yin tẹ̀ ń gbò mí ní ọ̀sán yìí àgágá jùlọ àwọn àtàdé kìrìsìtẹ́nì àti áfíríkà ilé ìtọ́ bàbá bíbí ni òun tábà kéṣara ṣùgbọ́n kìí ṣe bẹ́ẹ̀ kọ́ níbi tá à ń bọ̀ ní aṣálẹ̀ lórúkọ jésù ara àdúgbà. gbólóyin sábà máa ń wáyé láàrin ọkọ síyàwó láàrin ọlọ́run sí ènìyàn láàrin ìyàwó náà sí ọkọ láàrin ọ̀rẹ́ sọ́rẹ́ ọ̀gá sọmọṣẹ́ ọmọṣẹ́ náà sọ́gà láàrin àwọn olóṣèlú láàrin ọmọ náà sóbi àtọ̀rẹ́ náà sọ́rẹ́ láàrin wòlíì náà sọmọ àjọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé erùpẹ̀ sáà ni ìwọ wíṣọ padà di erùpẹ̀ gbólóyin a lè fi wípé ọmọ ojú ọ̀rọ̀ lárí ti máa ń dapò sáyà erùpẹ̀ sáà ni ìwọ wọ́n ti padà dé erùpẹ̀ báwọn kan bá ràn ọ́ lọ́wọ́ má fi bí sunwọ̀n má gbéraga nítọ́ ọjẹ́ lónìí àwọn kan lọ́nà ń lò láti mọ́ kọ́ ọjẹ́ bẹ́ẹ̀ rántí pé ìlẹ́lẹ̀ náà ló ti wá mo rí àkìtà náà ní ọ ká tó gbé ọgùn orí ẹ̀sìn má tẹ̀ gbé ọgùn ẹ̀sìn tán má sì bẹni pé o ti kẹ́sí tán à ń tọ́ gbé ọgùn ẹni wò ní ká ọmọ rántí pé erùpẹ̀ sáà ni ìwọ wọ́n ti padà di erùpẹ̀ ẹ jẹ́ ká rántí pé ìgbéraga náà ló kó bá sátani wájú olúwa tá a fi lè kó mbẹ àti ádámù ìgbéraga afẹsùgbéraga kan wa àti sọọlù ọba o àti ádámù àtẹfà náà o àti bàbá náà wọn ti ṣe èṣù tí ń tàn wọn tí wọn sì ṣe ẹdá wo ti èṣù díẹ̀ náà ezekiel 28:13-18 káwọ ìgbéraga ti èṣù títí ẹ.
1: iwo ti wa ni deni ogba olorun oniruru okuta yebiye ni ibora re saju topasi at ti diamondi beli oniki ati jabo ti ana ti o si bo emi si ti gbe okale iwo wa lori oke mi mo olorun iwo ti rin soke rin sodo laarin okuta ina iwo iwo pele ona re lati ojo ti ati da o ti
0: ti
1: okan re gbe ga soke nitori ewa re
0: okan re gbe ga soke tori ewa re
1: o si ti o ti pa o ti ba ogbon re je nitori didan re
0: didan ewa re
1: emi o bi olule
0: emi o bi olule
1: emi o gbe okale niwaju awon oba

0: kí wọ́n bá lè wò ó.
1: Ìbẹ̀rẹ̀ kan ló bá ti ti bẹ́ẹ̀ lọ́jọ́ ọlọ́run. That's why we sọ pé. Ọlọ́run dúpẹ́ àwọn onírẹ̀lẹ̀ ó gba agbára gánà. Wọ́n fìbí sàn ọkọ̀ rẹ tó ṣe ọ́ lóore. Wọ́n fìbí sàn aya rẹ tó ṣe ọ́ lóore. Wọ́n fìbí sàn
2: ọ̀gá rẹ tó ṣe ọ́ lóore.
1: Ọ̀gá rẹ náà tó ṣe ọ́ lóore. Ẹgbẹ́ òṣèlú tó ṣe ọ́ lóore. Ẹ̀yọ́ tó tóbi ẹ̀dí àkè sí mọ̀ sọ ní àṣálẹ̀ yìí. Àwọn tó gbé ọdẹ́pọ̀ má kọ̀yìn sí wọn. Àwọn náà nára àti orúkọ wọn tó fi dépò àtàyè tọ́wà náà lónìí. Má kà pa sí wọn. Láti pé ọmọ orí àkìtàn ni ọ́ ká tó gbé ọgọ́ orí ẹ̀sìn. Bá ti ń kapa sí wọn àwọn náà ni ọjà bá ọ kọ̀ láti pé Yorùbá sáà ni wọ́ nígbàdà dérúpẹ́. Ẹ̀dá ká láti pé lálá tó rókè ẹ̀ náà ní padà bọ̀. Lálá tó rókè ẹ̀ náà ní padà bọ̀. Ẹ̀dá wo oníwàásù ká tó máa lọ ní àṣálẹ̀ yìí tọ́lá òkú wa. Oníwàásù orí kejìlá ẹsẹ̀ keje ìbẹ̀yẹn ni a lò sí ní àṣálẹ̀ yìí.
0: Nígbà náà ni erùpẹ̀.
1: Nígbà náà ni erùpẹ̀.
0: Yóò padà.

0: padà sí ilẹ̀.
1: Yóò padà sí.
0: Èmi yóò sì padà tọ Ọlọ́run tí ó fi fún ni.
1: Ìjọba ti kú nìyẹn o, gbádùn ni olùkọ́ padà sí orúkọ ẹ̀, bó ṣe wà rí. Ẹ̀gbọ́n ìtàn padà tọ Ọlọ́run lọ tó ní Ọlọ́run fara ẹ̀ tó fún wa

suyo. Lẹ́nu iṣẹ́ ọ̀run tó pàṣẹ fún Prophet Isaac Taiwo Òjó bàbá gbà kan fà. Àkòrí ẹ̀. Olúwa gbà mí lọ́wọ́ ogun olùdènà. Àtọ́lufí sùlọ́dún yó. Ìwọ náà wàá gbàdúrà. Kí Jésù gbà ọ́ lọ́wọ́ alágbára. Mo ti pinnu láti bọ ọdún ilé ìjẹ́mọ́ lọ́wọ́. Wá fi àdúrà gba agbára lọ́wọ́ ọ̀gá èèyàn. Àwọn arógo gbogbo jẹ́ kó o tó wá bèrè fún agbára láti rìnrìn àjò. Oṣù eléyìí ní rọrùn. Lábẹ́ ẹ má jẹmú ìpẹ̀pọ̀rọ̀ sí Ọlọ́run aláàyè. Àti wòlíì Isaac Taiwo Òjó. Bàbá àgbà kan fà. Tí wọ́n máa sọ̀rọ̀ àṣẹ lọ́jọ́ Friday kejì lóṣù.

0: Aja ma ki ka bo sori akansi eto. E ma pe gbogbo ojo ala mi si bi iru eyi. A ma nlori ofe ati pade. Pelu ijo Victorious Life in Jesus Church. Finland. Dogo lapata nile Ibadan. Pelu iko ati iriju Olorun woli. Isaac Taiwo Jo baba gba convent. Iko ati iriju ti Olorun ba mi yan lati odi orun. Akanda lati nu oyun. Ijo Victorious Life in Jesus Church tin be ni Kenaland Dogo lapata.
1: Tun fe pa mi.
0: Ibe larugbo ojo tin sise re.
1: Baba ni o fe.
0: Kabiyesi Olodumare.
1: Won ko ra won jo won po pupo.
0: Iya gba nbe nbi pelu mi.
1: Ara ile mi won po nibe.
0: Eh je ki mo tan yin.
1: Ewe ni kokan.
0: Bi o ba sese ti Olorun pase fun ketekete Balamu to fun bi eyan. Aja woli woli ni o. Adie tin be nile woli woli ni. Emi eh. Emi ama bali emi. Eru ti e ba mi. Tori pe ato ere bayi la fi bi esin. Omi adua la bi omo aladua. Yàtọ̀ ń bẹ láàrin àwọn nǹkan kankan sí nǹkan kan. Màmá ẹ bá ń kí àwọn ará ilé náà kẹ dárúkọ yín.
2: Ẹ kalẹ́ o gbogbo tó wà ní alẹ́ yìí.
0: Ẹ kalẹ́.
2: Ní orúkọ Jésù Ọlọ́wà pẹ̀lú wa o.
0: Àmì.
2: Orúkọ tèmi ni Pastor Mrs. Felicia Taiwo Ojo ìyá àgbà confam.
0: Màmá àgbà confam.
1: Ó dá láyé.
0: Ẹ jẹ́ ń ti bí bẹ̀rẹ̀. Mọ́mì ṣé gbogbo àwọn obìnrin àsìkò ẹ̀yìn bí obìnrin ká tó lọ àdúrà láti inú Bíbélì. Àwọn obìnrin àsìkò yìí tí wọ́n ní ìdojúkọ àti ìpèníjà ṣé àìlè ní sùúrù ni àbí àìfẹ́ tẹríba tí ìdílé fi ń dàrú báyìí.
2: Ah ní àsìkò tá a wà yìí kọ́lọ́n kó gbàkóso ni.
0: Àmì.
2: Èṣù gan wa gboró pẹ̀lú ìdílé báyìí. Kò tẹ̀ fẹ́ kí ìdílé kó dúró rárá àtọ̀. So pẹ̀lú bó ṣe gbogbo obìnrin tó ní ìlàkọjá nínú ìdílé ó ní ọ̀ká ní sùúrù ìfaradà àti àdúrà. Ní ọ́ lè fi ṣẹ́gun.
0: Mọ́mì ṣùgbọ́n Bíbélì ní ọkùnrin tó rí aya rere fẹ́. Orí ojú rere Ọlọ́run. Ẹni tí ò wá rí aya rere fẹ́ ńkọ́.
2: Bó ṣe wà yẹn ó ti wọ ọdún ẹ̀. Ó kò kó dẹ̀ máa
0: wọ ojú Ọlọ́run. Pé kò rí ojú rere Ọlọ́run àbí.
2: Àdúrà ló kù.
0: Mọ́mì kí ló dé tí gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi wọn béèrè wọn ṣàyẹ̀wò wọn ṣèwádìí. Dádì ẹ bá ń gbàdúà ṣé kí n lọ kò sírú yun mọ́. Dádì ẹ bá ń béèrè sí sọ́kọ mi rèé kò sírú yun mọ́. Dádì ṣé iṣẹ́ mi rèé ẹ bá ń béèrè sí kò sírú yun. Mú èèyàn ṣiṣẹ́ fógún ọdún tó ṣiṣẹ́ télọ̀.
2: Àwọn èèyàn lásìkò tá a wà báyìí sí wọn tẹ̀ráyè fún kan bẹ́yẹn mọ́. So àrékèrèkè ìṣù dẹni o.
0: Àrékèrèkè ìṣù
2: ni o. Ó mọ̀ pé tọ́ bá wádìí Ọlọ́run bá wọn sọ̀rọ̀ àti pé inú ilé yẹn ó máa tòrò ọkàn wọn máa balẹ̀ ìṣù dẹni kò fẹ́ kankan yẹn kò fẹ́ rárá àtọ̀. So ó ti ra àwọn èèyàn níyè láti gbàdúrà fi àdúrà wádìí gbogbo
0: kan
2: kò fẹ́ rárá àtọ̀.
0: Mọ́mì ẹ máa tó mú ẹ̀rù bà mí èèyàn ṣiṣẹ́ fún ogún ọdún iṣẹ́ télọ̀ kò ra kọjá mọ́sìnì tí ń lò.
2: Ó lè jẹ́ pé
0: iṣẹ́ lẹ́yìn ogún ọdún wá ní iṣẹ́ òun ìṣẹ̀ṣẹ̀ rẹ̀.
2: Ó ń ṣiṣẹ́
0: odíṣẹ́ wọn ni kí ló dé tí ò béèrè sí ó ti á tógún ọdún.
2: Bí ti pé kó ní ká béèrè bí ti pé ká ní ká béèrè àfi fún wa máa ti béèrè ló máa rí gbà kò béèrè ni èèyàn lè máa ṣiṣẹ́ odíṣẹ́ fún ogún ọdún kó máa rí kankan ṣe bẹ́ẹ̀ ló pé kí ni
0: iṣẹ́ oníṣẹ́ ló ń ṣe
2: bẹ́ẹ̀
0: ni. Káyọ̀dé ṣe ó gbé àti ṣiṣẹ́ ó lówó tí wò sì mọ̀ pé kí ìṣọ́nà tiẹ̀. Mọ́mì ẹ̀ já lu àdúrà láti inú Bíbélì.
2: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ tó tún fún wa ní èní. Àkórí tá a mú wá ní èní ni pé àwọn wo ló kó ara wọn jọ pọ̀ lórí ọ̀rọ̀ bí fún ibi Olúwa fi náà run wọn dànù. Those that are gathered together against me for evil, Lord, destroy them by fire. Àwọn wo là ń sọ yìí kò síbi tí wọn ò sí o. Wọ́n wà níbi iṣẹ́ wọ́n wà níbi tá à ń gbé ibi tá a ti ń ṣòwò ọ́fíìsì wa wọ́n wà káàkiri bẹ́ẹ̀ yẹn tó pé àwọn afojúfọ́ ni máfẹ́kànfẹ́ ni tẹ bá rí wọn bẹ léyìn wọn máa ṣe dáadáa sí yín wọn rẹ̀ ń sí ṣùgbọ́n èrò bí wọn ibi ni bí gbọ́n gbẹ̀rẹ̀ nínú ìwé Jeremiah 17:9 ni pé kí ni wọ́n ni pé ọkùnrin yìí ó ló burú jáì ta ló lè mọ́ so kò síbi tí ò sí wọ́n á plan ibi fún yàn tó má lè tún rí ọmọ eléyàn tó máa rẹ́rìn-ín àmọ́ ẹ̀ka alẹ́ o ẹ̀ka àárọ̀ sà kí ni kan wàhálà sọ ti ṣe kí ni wọ́n ti plan ibi fún ẹni yẹn ní kọ̀rọ̀ ìṣubú ẹnìkan tẹ̀ wá ń retí ṣùgbọ́n tó má rí wọ́n á máa ṣe dáadáa sẹ́yìn yẹn wọ́n pọ̀ káàkiri owó yíwa káà ibi tá a gbé gangan wọ́n wà ń bẹ̀ ọrẹ gan láàrin ọrẹ gan wà láàrin lọkọ dáa gan ó wà pé kí ni ọkọ máa retí ìṣubú fún ìyàwó ìyàwó máa rí àwọn arúgbó fún ọkọ àwọn àdúgbò náà níbi iṣẹ náà máa pẹ ní ẹ jẹ ká da dúró ẹ jẹ ká kóbá níbi iṣẹ ẹ jẹ ká plan níbi fún ẹ jẹ ká fi ọmọ ẹ ká fi dààmú ẹ ẹ ká fọkọ ìdààmú ẹ ẹ ká fi ayé ìdààmú ẹ iṣẹ ẹ jẹ ká dojú ẹrú tó bá dẹ tó wá rí ẹbẹ eléyìí wọn tún máa yọ ọmọ yàn àwọn ìka ènìyàn wọn yí wa ká ọlọrun kò gbà wá lọwọ wọn o ẹ káwọ kò sí àwọn tó ń ṣẹlẹ ní ilé alàyè láyé tí kò sínú bíbélì o àwọn kan ti la rú ẹ kọjá o tó bá la kọjá lé ní àwọn kan ti la rú ẹ náà kọjá nu bíbélì kò sí nǹkan tó ṣẹlẹ síyàn láyé tí kò sínú bíbélì kò sí fún àwọn onúwèé jẹrẹ máyà yẹn etí yẹn kí ló sọ.
3: Nígbà náà ni wọ́n wí pé wá ẹ jẹ́ kí a pinnu ìwà ibi sí Jeremiah nítorí òfin kì yóò ṣègbè lọ́wọ́ àlùfáà tàbí ìgbìmọ̀ lọ́wọ́ ọlọ́gbọ́n tàbí ọ̀rọ̀ lọ́wọ́ wòlíì ẹ wá ẹ jẹ́ ká fi àwọn wa lù ú kí a má sì kíyèsí ohun kan nínú ọ̀rọ̀ rẹ̀.
2: Abẹ́gbọ́ bẹ́ẹ̀ yẹn àwọn ìka Jeremiah dẹ̀ ní ọlọ́run oníṣẹ́ ni pé àwọn yẹn o sọ fún wọn pé wọ́n ti ń ṣẹ̀mí o wọ́n tẹ̀lé bí mọ́ o màá fìyà jẹ wọn o màá gbé ọ̀tá dìde sí wọn o ó jíṣẹ́ fún wọn. Wọ́n ní pé kí ni tí ẹ̀gọ́ ti pọ̀ jù ṣé òní kan ló ń gbé wọn lọ́rùn ni ẹ wò ẹ jẹ́ ká plan fún ẹ jẹ́ ká fa wọn ká fi lù ú ká ṣe níbi ká ṣe níkà ẹ jẹ́ ká tiẹ̀ pa gan pàápàá gan tàbá tó kà síwájú ibì kankan nípa ẹ jẹ́ ká pa yankan nípa máa yẹn má pa máa yìí ọ̀rọ̀ tó ń sọ yìí ó tọ̀ ọ̀rọ̀ máa ni nígbà kan ẹnì kan wá jíṣẹ́ ọlọ́run fún wa nígbà kan tó wọ́n pa ènìyẹn a máa mọ ìyàtọ̀ ajẹ́ nígbà yẹn ẹ má pa máa yìí o ó ní kódà ẹ jẹ́ ká plan fún àwọn wa ẹ jẹ́ ká fi lù ú mọ́mí ìdádì brọ́dà sí tẹ́ ẹ̀ ń gbọ́ mi ní ilé àwọn olófa hàn wọn ẹ lọ kò sùgbà téèyàn bá fi ìdàdá ní àbí ẹgba ẹ lómi lè fọwọ́ fẹnu bá tọ́mọ ẹnì kejì jẹ́ mo sọ lẹ́ẹ̀kan yẹn bá níbi iṣẹ́ ni ọjọ́ kan mo lọ bì kan ni pé mà yìí ọ̀dẹ̀ ìrojú ẹ̀ ni o ẹ kò pọ̀ lójú ọ̀hún màá dẹ̀ kóba ńṣẹ́ màá dẹ̀ àdẹ̀ bá kóba a máa kóba kò ní dó ń bì yìí yẹn náà dẹ̀ tún mọ̀ tó àgbà kan lọ́wọ́ wọn tó rẹ́rìn sí mo ní yẹn mà ní ká o ẹ jẹ́ ká fọwọ́ káfa wọ́n ní àwọn òjòrè báyọ̀ ni pé wọ́n lọ́hùn wọ́n lọ́ mi iṣẹ́ o àwọn yẹn dẹ̀ gbógun tì mí gbà míì ó wá sọ kinní kan bá mi wo verse síwájú yẹn bá mi wo 20-23 yẹn kí ló sọ.
3: A lè fi ibi san rere nítorí wọ́n ti wá ihò fún ẹ̀mí mi rántí pé èmi ti dúró níwájú rẹ láti sọ ohun rere nípa tiwọn àti láti yí ìbínú rẹ kúrò lọ́dọ̀ wọn nítorí náà fi àwọn ọmọ wọn fún iyàn kí o sì fi ìdá pa wọn jẹ́ kí aya wọn kí ó di aláìlọ́mọ àti opó kí a sì fi ìka pa àwọn ọmọkùnrin wọn jẹ́ kí a fi ìdá pa àwọn ọ̀dọ́mọdé wọn ní ogun.
2: Àdúrà tí Jeremiah gbà sọ Ọlọ́run nìyẹn o Olúwa àwọn tí kógun ti plan fún mi wọ́n fẹ́ ṣe pé wọ́n fẹ́ gbẹ̀bí mi wọ́n fẹ́ pa mí Olúwa tó bá rí bẹ́ẹ̀ dìde kó gbà mí fìyà jẹ wọ́n pa wọ́n lọ́mọ pa wọ́n lọ́kọ fi wọ́n ráre fi wọ́n ṣẹ̀sín jẹ́ kàn di àwátì. Àdúrà tó gbà lójú ẹ̀yìn nìyẹn o ìwọ náà ta ló ń gbógun tìwọ náà ta ló ń wá ìṣubú rẹ ta ló wá ìfarapa rẹ náà àdúrà yìí mo rò pé wọ́n máa tọ́ sí rẹ níbẹ̀. Ẹ tún ká tún wọnú ìwé Matthew yẹn 12:14.
3: Nígbà náà ni àwọn Farisi jáde lọ wọ́n sì gbìmọ̀ nítorí rẹ̀ bí àwọn ìbá ti ṣe pa.
2: Jésù nìyẹn o ọba àwọn ọba Jésù nìyẹn o ó ń wàásù fún àwọn èèyàn inú wa bí wọn pé kí ló ń sọ gan-an ẹ wò ó máa tiẹ̀ ti pọ̀ jù ó ń da omi àlàáfíà ìlú wa irú ẹ wò ó wá ti dé sàlẹ̀ lọ́yẹn ẹ jẹ́ káàtì sínú kòtò ẹ jẹ́ ká pàdánù Jésù nìyẹn o àwọn ẹni bí ó dẹ̀ bá wọn sọ̀rọ̀ Ọlọ́run dẹ ni o ẹ onípùwàdà ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀ ayé tẹ wà yáyá sọ ni ó máa tọ́jọ́ kan inú wa ń bí wọn pé wọn fẹ́ pa Jésù ẹ ká tún wọnú ìwé Iṣẹ́ Apostoli yẹn 23:12 yẹn kí ló wà nbẹ.
3: Nígbà tí ilẹ̀ mọ́ àwọn Júù kan dìmọ̀ wọ́n fi ara wọn bú pé àwọn kì yóò jẹ bẹ́ẹ̀ ni àwọn kì yóò mu títí àwọn fi pa Paul.
2: Abẹ́gbọ́ bẹ́ẹ̀ yẹn àwọn ìka ènìyàn kí lẹ́ṣẹ̀ náà tó pé kí ni o ó wà sọ fún wọn náà ni o wọ́n tún bínú sí pé kí ni o máa yìí ó ń disturb wa Jésù ṣáà ni kí ni gan-an ẹ wò wọ́n dẹ̀ ta kú síwájú ta pé àwa lọ sẹ́ni wẹ̀ lé ni o àlẹ́ ni o èyí lò ní jẹ́ Paul a máa pa ni kí ló ṣe fún yín pàyẹ́ pé a lọ lé mọ́ wọ́n dẹ̀ sùn náà níbẹ̀ yíbẹ̀ ká Ọlọ́run ló yọ Paul lò tó gbà lọ́wọ́ wọn o ọpẹ́lọpọ́ Ọlọ́run ẹ̀yin ká wo last one lánàá Daniel 6:5.
3: Nígbà náà ni àwọn ọkùnrin wọ̀nyí wí pé àwa kì yóò lè rí ẹ̀sùn kan sí Daniel bí kò ṣe pé a bá rí sí nípa òfin Ọlọ́run rẹ̀.
2: Abẹ́rẹ́ bẹ́ẹ̀ yẹn wọ́n ń ṣó Daniel pé kí ni o wọ́n fẹ́ẹ́ fìyà jẹ́ torí pé kí ni o ó ń pépe Ọlọ́run ní gbogbo ìgbà ìwọ náà mọ́mí dádì òun gbàdúrà ni gbogbo àwọn kan kíni wọn bínú pò tẹ́ pò tẹ́ ń lọ sí ọlọ́run pò òun gbàdúrà ó kàn bínú o tó bá mọ̀ wọn ní ẹ̀jẹ̀ ká mú kílàfẹ́ fún gan-an máa ń dẹ̀ ni kò kí ń ṣe kò ń báyàn jà kò ń ṣe kọjá yìí ẹ̀ kí la lè ṣe fún ná nípa ọlọ́run ẹ̀yìn ká fi mu wọn ní pé dáa kí la máa ṣe wọn ní pé wọn lọ kó wọnú ọba wọn gbìmọ̀ pọ̀ ọba ẹ jọ ẹ pàṣẹ kan kẹ́dẹ̀ fi àṣẹ sí pé ẹ bá fẹ́ gbàdúrà o kó má porúkọ ọlọ́run mọ́ o kó má porúkọ ọba nìkan dáná ẹ̀dẹ̀ wà bí ó dẹ̀ ń gbọ́ gbogbo ẹ̀ àwọn ní kò sí wàhálà ìyẹn kúkú mọ pílánù wọn ó dẹ̀ fi ohun tẹ̀lú ó dẹ̀ láìkí dáníẹ́lì mo ṣe lọ ó rí pọ́n ti ṣe gbogbo ẹ̀ ó wá ọjọ́ kejì ó kàn ṣubú lẹ́kọ́ bẹ̀ sí gbàdúrà nìyẹn a ti mú dáníẹ́lì o inú ọba gan bàjẹ́ pé a máa ju sínú òkè inú ni kò sí wàhálà ọba ní pé tó wá jẹ́ pé òótọ́ ni ọkùnrin tó ń gbàdúrà tọ́nà dẹ̀ wà lẹ́yìn ẹ̀ ọlọ́run máa jà fún wọn ju sínú òkè nìhun ọba ò lè sùn ìdájí bẹ̀ eléyìí dáníẹ́lì ó ní sá ó wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni kìnnú òpá jẹ́ ọlọ́run ti rí bí míì ṣe àwọn èèyàn wọ̀nyí míì ṣe wọ́n inú wa bí ọba jáde wá àwọn tó kú wọn sí dáníẹ́lì sínú kìnnú yẹn wọn kò gbo wọn àtàwọn o àtayáwọn àtọmọ wọn sínú kìnnú kìnnú pa gbo wọn jẹ ẹni pé àwọn kìnnú ayé níkà bá ṣe wà ayé níkà gidi gan ayé ká ayé ilé ta ayé ta wà yìí ìkákúnnú àwọn èèyàn gidi gan mọ́mí dádì tá ẹ̀ ń gbọ́ mi nílé ta ló ń pètè pèrò bí fẹ́yìn náà nínú ilé ó lè jẹ́ fámìlì lẹ́yìn ẹ̀ wà ní o tẹ́ ti pọ̀ jù ó ti rí jẹ báyìí ẹ jẹ́ ká ṣe níkà ìjẹ́ iṣẹ́ ẹ jẹ́ ká dàrú ẹ jẹ́ ká dọ̀nà ẹ̀rú ẹ jẹ́ ká gbaṣẹ́ lọ́wọ́ ẹ ibi iṣẹ́ yẹn ẹ jẹ́ ká da dúró ńbẹ̀ ó lè jẹ́ kọ́mpìnì ni níbi iṣẹ́ ni tó ti ta ṣe ọjà ẹ níbi òwò ẹ ni ẹ jẹ́ ká da òkúta sínú ọjà ẹ kó má rí tà mọ́ wọn kọ̀ bẹ́yẹn wọn yí wa ká ọlọ́run nìkan ló lè gbà wá o ọlọ́run tó gba táwọn ti jẹ ṣáájú yẹn ó máa gbà wá náà so fún ìdè yìí gbogbo àtàwọn tó ń gbọ́ mi nínú ilé ní orúkọ jésù gbogbo àwọn tó kóra wọn jọ pọ̀ ní kọ̀rọ̀ ní gbangba inú òkùnkùn ni níbikíbi ni tó ń wá ìṣubú ẹnì kankan wa tó ń roku rò wá tó ń pàdùn fún wa lórí ọmọ lórí ọkọ inú ayé wa ni ọwọ́ ọlọ́run máa wá wọn rí á fìyà jẹ́ wọn ní orúkọ jésù bẹ́ẹ̀ ló máa rí jésù olúwa wa.
0: ẹ̀já dókè lọ́nà ká gbọ́ iṣẹ́ wọn kété tá a bá ti padà dé máa ṣe ojú òpó lẹ̀ ẹ ní orí ọ̀fẹ́ láti bá màmá gbà á confam sọ̀rọ̀ ṣe ò tẹ́ ń gbọ́ wọn.
4: Ọlọ́run Táíwò Òjó bàbá gbà confam yóò tún ṣiṣẹ́ agbára láyé gbogbo ènìyàn ìyanu máa ṣẹlẹ̀.
5: Ẹ ní àwọn wọlé yóò tún ṣiṣẹ́ agbára lọ́jọ́ Friday kejì ló ṣú yóò. Nínú iṣẹ́ ọ̀run tó pàṣẹ fún Prophet Isaac Táíwò Òjó bàbá gbà confam. Àkórí ẹ̀ Olúwa gbà mí lọ́wọ́ ogun olùdènà àtọ́lùfín Sùlọ́dún yóò. Ìwọ náà wàá gbàdúrà kí Jésù gbà ọ́ lọ́wọ́ alágbára tó ti pinnu láti bọ ọdún eléyìí jẹ́ mọ́ ọ lọ́wọ́. Wá fi àdúrà gba agbára lọ́wọ́ ọ̀gá èèyàn. Àwọn arógo gbogbo jẹ́ kó tó wá bèrè fún agbára láti rìnrìn àjò. Oṣù eléyìí nírọ̀rùn lábẹ́ má jẹ́ mú ìpè pọ̀rọ̀ sí Ọlọ́run aláàyè àti wòlíì Isaac Táíwò Òjó bàbá gbà confam tí wọ́n máa sọ̀rọ̀ àṣẹlọ́jọ́ Friday kejì lóṣù eléyìí nínú ìjọ Victorious Life in Jesus Christ beside Ọlọ́run Tọ́ba Bakery Dogo ìdí ìrókò bus stop lápáta Ìbàdàn. Wá gbàdúrà a gbà ọ́ lọ́wọ́ ogun kì í gbọ́ kì í gbà.
0: Ọlọ́run bàbá wá gbàdúrà a gbà ọ́ a gbà ọ́ lọ́wọ́ ogun kì í gbọ́ kì í gbà.
1: Àbájídé èmi má.
0: Ẹ jẹ́ sí ojú òpó lẹ́ba ìkẹlẹ́ orí ọ̀fẹ́ àti pè wá.
1: Ọlọ́run 1930.
0: Mọ̀mọ́ gbà á confam bẹ́ńbì 09123708675.
1: Ó jẹ́ kó wó.
0: Mọ̀mọ́ gbàdúrà fún èèyàn mẹ́wàá.
4: Ọlọ́run bá.
0: Gẹ́gẹ́ bí ṣe wá.
4: Èmi má má rí iṣẹ́ ọwọ́ rẹ̀.
1: Lórí lórí ilé mi.
4: Ọlọ́run
0: bá. Nọ́mbà tẹ́ fi pé ìyá gbà á confam nìyẹn. Ẹ sì lórí ọ̀fẹ́ wọn fẹ̀rọ̀ ìbánisọ̀rọ̀ bàbá gba gangan ta. Prophet Isaac Táíwò Òjó bàbá mi. Iṣẹ́ ìránṣẹ́ ni bàbá bá lọ sí ìlú mi. Mi jẹ́ kán lórí ọ̀fẹ́ àti wà níbí. 09123708675. Mọ́mì kó tó di pé màá gba ìpè láti ilé. Ẹ bá ń súre fún àwọn èèyàn tí wọ́n diwọ́ disẹ̀ sínú gẹ́gẹ́ bí ìṣe wa bá ti máa ń ṣe.
2: Orúkọ Jésù.
0: Àmì.
2: Ní orúkọ Jésù.
0: Àmì.
2: Gbogbo àwọn tó wà ní ipò lóyún mo súre fún yín ẹ mọ́ kó súre fún yín. Mo gbàdúrà ẹ ní bóyún kú.
0: Àmì.
2: Mo gbàdúrà wọn ní bí tán kú.
0: Àmì.
2: Mo gbàdúrà wọn ní gbòkúnú aláàyè.
0: Àmì.
2: A gbo òun agbọ́tọmọ.
0: Àmì.
2: Bẹ́ẹ̀ ló máa rí.
0: Àmì.
2: Jésù olúwa wa.
0: Àmì. Àmì. Àmì. Orúkọ Jésù. Gbogbo àwọn tí ò rí jẹ́ rí mo náà há súre fún ọ ṣùgbọ́n mò ń bọ̀. Àti àwọn tí iṣẹ́ dìṣẹ́ mọ́ lọ́wọ́. Ẹ̀mí ń fẹ́ ṣùgbọ́n ó ṣe àìlera fún ara. Mọ́mì ẹ bá ń súre fún àtijọ́ àtimọ̀.
2: ni orúkọ Jésù.
0: Amen.
2: Ni orúkọ Jésù.
0: Amen.
2: Mo gbàdúrà gbogbo kan tó ń gbé tí gbà mí lọ́wọ́ lọ́wọ́.
0: Mo ń bọ̀ náà. Hello. Hello.
6: Ẹ̀kálẹ́
0: sà.
6: Àjà ní ìdàdúrà ni.
0: Orúkọ yín àdúgbò òbúlẹ̀ ti ń pè wá.
6: Orúkọ mi ni Táíwò Látàlómọ́jà.
0: Ó yá. Ìyá àgbà.
2: Orúkọ Jésù.
0: Amen.
2: Mo súre fún yín, mo kó súre fún yín.
7: Amen Jésù.
2: Bẹ́ẹ̀ tí ń gbọ́ mi tẹ́ ń gbọ́ wa náà, mo gbàdúrà ibi ò ní bá yín.
7: Amen Jésù.
2: Gbogbo ayé ò ní borí yín o.
7: Amen.
2: Jésù Olúwa wa.
0: Amen.
2: Amen kò Jésù.
0: A ti gbàdúrà fún yín. 091-23-70-8675. Hello.
6: Ẹ̀kálẹ́ sà.
0: Ẹ mà kálẹ̀.
6: Ọládé pọ̀ ló bá sọ̀rọ̀ láti Èrúwà.
0: Ó yá bàbá.
2: Orúkọ Jésù.
7: Amen.
2: Ní orúkọ Jésù.
7: Amen.
2: A gbàdúrà fún yín, ẹ̀mọ́ kó gbàdúrà fún yín.
7: Amen Jésù.
2: Ogun àtẹ̀yìnjà kò ní jà yín.
7: Amen.
2: Iná yóò ní jó yín o.
7: Amen.
2: Ẹ fà yọ lọ́dún ìjà.
7: Amen.
2: Jésù Olúwa wa.
0: Amen.
2: Amen. Amen.
6: Ẹ bá gbàdúrà fún dádùn ayọ̀ Káyọ̀dé náà o.
0: Wọ́n ní gbàdúrà fún èmi náà.
2: Ní orúkọ Jésù, ọkàn yẹn abalẹ̀, àníwá yín tì, ẹni dòkú
0: o,
2: Jésù Olúwa wa.
0: Ẹ ṣé o, ẹ ṣé o.
6: Jáde wa káyọ̀ díẹ̀ sí adúpẹ́ wa.
0: Ẹyin àwọn ọlọ́ọ̀ni àkí ọlọ́ọ̀ni. Àwọn bàbá wọn tún ní wọn gẹ gbàdúrà fún mi náà. Àwọn èèyàn ti ń gbàdúrà fún wa yẹn gangan. Àwọn là ń kí. Hello. Hello. Yes. Ẹ̀kálẹ́. Orúkọ yín àdúgbò òbúlẹ̀ ti ń pè wá. Láti Tipa Garage. Ó yá.
2: Orúkọ Jésù.
0: Amen.
2: Mo súre fún yín, ẹ̀mọ́ kó súre fún yín.
0: Amen.
2: Ipa yóò ní ka yín.
0: Amen.
2: Ẹ ní faragbẹ́ ọfà o. Èrò ọ̀tá lórí yín kó dasán.
7: Amen.
2: Jésù Olúwa wa.
7: Amen.
2: Amen kò ti Jésù.
0: Mọ́mí ṣì máa fi ní ẹ̀rọ bá ń sọ̀rọ̀ wọ́n ta. Omi náà. Hello. Hello. Wọ́n ló ń tiwọn.
8: Onímọ̀ ń fara dídá yìí bàbá.
0: Apostle Elijah Akintunde náà. Àbó náwó ìjẹrin. Hello. Hello. Ẹ̀kálẹ́. Ẹ̀kálẹ́
9: o.
0: Yes ma.
9: Ìyàwó ẹ̀kún tí Ọlọ́run pa agbára dùn.
0: Àmì o.
9: Ẹ gbàdúrà pé mi.
2: Ní orúkọ Jésù.
0: Àmì
9: Jésù.
2: Bómi mo súre fún yín, ẹ̀mọ́ kó súre fún yín.
0: Àmì
2: Jésù. Ẹni bá robìnrin òyìn bí máa bá wọn.
0: Àmì
2: Jésù. Àwọn tó ń pàlànà fún yín kọ̀rọ̀ ibi náà máa bá wọn.
0: Àmì
2: Jésù. Ẹ̀rọ máa gbẹ̀yìn níjà o.
0: Àmì
2: Jésù Olúwa wa.
0: Àmì
9: Jésù.
0: Àmì Jésù. O ṣe jáde ọ̀sán làwọn èèyàn kí Adé ọ̀sán ẹ ṣe ẹ kí ìyàgbà ìyàgbà ni ẹ kí.
8: Èyí tí mo dá yìí o.
0: Iṣẹ́ tèmi ojúṣe mi ni mo ń ṣe. Hello.
10: Hello.
0: Yes ma.
10: Ẹ gbàdúrà fún mi náà.
0: Orúkọ yín àtàdúgbò bo.
10: Olúǹde ni Ṣaléwá ni.
0: Ṣaléwá láti Olúǹde.
10: Bẹ́ẹ̀ni.
0: Ó yá.
2: Orúkọ Jésù.
0: Àmì.
2: Ní orúkọ Jésù.
0: Àmì.
2: Mọ́mí ẹ̀ ní ṣàìsàn.
0: Àmì.
2: Ogun àrùká kò ní dé bá yín.
0: Àmì.
2: Ogun ayé ò ní borí yín.
0: Àmì.
2: Jésù Olúwa wa.
0: Àmì. Àmì. Ṣé o. Ṣé o. Zero nine one two three seven zero 8675 nọmba tán fi ń pè wá nìyẹn.
8: Ó ń fara yé kábíyèsí bàbí Ọlọ́run ọ̀run.
0: Mama àwọn ìpàdé yín ní ọ̀sọ̀ọ̀sẹ̀ àti ní oṣooṣù àti ní àwọn ilé ìjọsìn yín gbogbo ẹ bá ń sọ kí n tún tó gba ìpè mi.
2: Nínú ilé ìjọsìn wa tó wà ní.
0: Mo ń bọ̀ náà mo ń bọ̀ ìpè yóò jẹ́ ní tinmi. Hello.
11: Hello ẹ kalẹ̀ o.
0: Ẹ̀wọ̀n kalẹ̀ ma.
11: Abọ́sẹ̀dẹ̀ láti Láúnù.
0: Ó yá màmá mo ń gbọ́.
2: Orúkọ Jésù.
11: Gbàdúrà fún bá mi Jésù.
2: Ní orúkọ Jésù.
0: Amen.
2: Bàbá ọmọ ẹ̀mọ́ kó súre fún yín.
0: Amen.
2: Orí yóò ní gbàbọ̀dẹ̀. Ayọ̀ lẹ́fì lọ́dún ìjà o. Ẹkún ò ní wọlé yín. Jésù Olúwa wa.
11: Ẹ
0: ṣe
11: máa.
0: Ẹ ṣe o.
2: Ilé ìjọsìn wa.
0: Ẹ mò ń bọ̀ mò ń bọ̀. Hello.
12: Ẹ kalẹ̀.
0: Ẹ kalẹ̀ mà.
12: Philip láti Ìwọ́de.
0: Ó yá bàbá mi.
2: Orúkọ Jésù. Ní orúkọ Jésù.
12: Amen.
2: Dájì mo gbàdúrà fún yín iná ọmọ ò ní jó yín.
0: Amen Jésù.
2: Ayé ò ní dá yín lóró.
0: Amen.
2: ani wa yin ti be lo ma re jesu oluwa wa
13: amen amen
0: ta ko lo ba mo fi dara en ta pe number ti mi emi na wa pelu yin sugbon e mo pe mi hello
14: hello
0: yes hello e ti wole

0: Allô?
1: Ni oruko Jesu.
0: Amen.
1: Ni oruko Jesu.
0: Amen.
1: E mo ko dawole yin.
0: Amen.
1: Ayo le fi be odun yen, ayo le fi laja.
0: Amen.
1: Aba ko wo yin san.
0: Amen.
1: Ko mi larada.
0: Amen.
1: Be lo ma ri.
0: Amen.
1: Jesu Oluwa wa.
0: Amen.
2: E ma fi number baba gba sitan mommy awon ise esin yin e na esin bo lori re mo nbo hello
3: hello sa e ka le sa o
2: e ma ka le ma
3: ti ja me sa o
2: yes ma
3: ati mama wa ni ti odu wa o
2: olorun
3: mo
2: ti wa ni
1: yes ma
3: ojo lati yan re ni o ti mo fun wa laju a o
1: oruko Jesu
0: amen
1: ni oruko Jesu
0: amen
1: mommy ni won ba tun ko du ko pari won ni da yin loro
2: amen Jesu
1: no mo ni jo yin
2: amen
1: ayo ni pa yin lekun o
2: amen Jesu
1: be lo ma ri
0: amen
1: Jesu Oluwa wa
0: amen
1: amen o ti Jesu
2: mami e je se bayi a ti gba ipe bi meji si sugbon awon ise esin ati awon ibi ti e ka ajo yin gbogbo wa e ba n jise re bayi
1: eh nile ile ijo se wa ni dogo ni apata every Monday I'm having morning prayer, then Wednesday I'm having adua na gome sonse agome jila, then every Sunday no 9 to 12 I'm having program atuni ekasi orokiti ni waya nkebu ni oganla atuni kono si ado ni Peace Avenue Olujoda atuni kono si Aton Ogun State yen ni Sokoto Road ni beside Aromi school ani kan sibe ni agbowa na tun ni kan sibe na ni agbowa ni around Ikorodu ni Lagos there so to ba si ba fe wa sibi kan wonyi ka pe baba gba confirm o ma juwe be fun wa ta fe join wa
2: pe be yin awon yen ba fe lo re fe ati da po mo yin
1: be
2: lawon e ka join gbogbo yin
1: be be
2: mommy awon sense ti apata ni dogo ati ti wireland cable nko yo won ni pade to se yi
1: ni ba ni ola bayi sin ani isooru ni ola koda gan awon gan tin de gan si church gan bayi ton tin fe do de ola isooru wa ni ola bayi fun prayer ta fe pray ni ola yi pe awon wo ni ko ara won jopo yi ori mi fun ibi kolon ko ru won danu yen ni program adura ti ola yen so vigil wa lola so o fe darapo mo wa so re o fe wa lola yen
2: bi en ba fe darapo mo yin fun ola
1: ben
2: ori ofe re wa
1: ben
2: e fi number baba gba ta gbeje ngba pe kan yi na atoju hello
4: hello
2: yes sir
4: e gbadu agun wa
2: oruko yin adugbo obo
4: ola ni meji omi ario
2: ah omi le tin pe wa se ma pata
4: o ma pata
2: ah e mo dogo
4: o mo dogo
2: ah doctor dogo yen nbi ile alaja kan to ni kini ibi orita ngangan le ti gbo ka dodo won o tun fi fe terin
4: okay
2: o ya mama e ba n gbadura fun baba
1: oruko Jesu
0: amen
1: ni oruko Jesu
0: amen
1: mo gbadura fa yo ni bayin
0: amen
1: e ni daruka
0: amen
1: e ni riku omo
0: amen
1: be lo ma ri
0: amen
1: Jesu Oluwa wa
0: amen
4: amen amen amen oruko Jesu
2: Jesu
1: Mbo.
2: Eyin eyan bi mewa ti e ba lori ofe eni bi ti ko si ran woli iwe mimo so pe awon eniyan segbe o tun a so nbi kan pe awon eniyan mi segbe nitori ti won
1: ni imo
2: se mo tan yin e ba gba woli bi woli
1: a jere
2: yo jere woli to a fe na se bibeli kan pe a si tun won ka nitori ti oluso agutan ko si won di onje fun ranko igbe nigba ti a tun won ka mo tun feran bi kan pe asiri olodun be pelu awon eniyan
1: re
2: en ta pe layan en ta yan laran nise awon ta ran nise la se logo kabiyesi olodumare woli olodun si wa o ti won o so ti ona bayo ati igbese o de wa ṣugbọn mami kilo de ponpon ta ba ti gbagbo ninu re ju ta ti o ti dabi igba ta ya mamoni ta ya ere mi bi olorun bi orisa si okan wa kilode
1: ani mo so le pe iṣẹ́ òkùnkùn ni iṣẹ́ ìṣù ni kò fẹ́ kí nǹkan gbọ́ kò fẹ́ kí nǹkan ti ẹ̀ mọ ọ̀nà ọlọ́run rárá tọ̀ àwọn tó mọ̀ lọ́gán kò fẹ́ kán ti ẹ̀ rìn níbẹ̀ rárá tọ̀.
2: nǹkan yẹn sọ bẹ́ẹ̀ ni pé tán bá ní ó yá máa jẹ pépà máa jẹ pépà ní ìsìn
1: gbogbo
2: bíi gbọ́n tí ogún ẹlòmíì lè jẹ́.
1: àwọn ó tàwọn àwọn máa jẹ koríko ó tàwọn kan lọ́rùn pẹ̀tí bí òtítọ́ yẹn gangan èṣù ní ẹ̀kọ́ lọ́bẹ̀ ó máa ra wọn níye
2: ṣùgbọ́n
1: bí wọ́n ti máa gbá wọn yẹn ẹ̀ra kínní kan wa màálù wá ẹ̀rẹ̀ ewúrẹ́ wá ó tàwọn kan lọ́rùn.
2: ẹ fi nọmba bàbá gba àtàkà máa lọ nọmba tí wọn pe wòlíì ọlọrun àlàyé sí prophet isaac mbẹnu ọkọ wọn taiwo ojo èèyàn mẹwàá tó bá kọkọ pe dádì báyìí yóò gbọ kí ni olúwa wí pẹ̀lú ìgbésẹ̀ ó yẹ bá ń fi ta.
1: nọmba wa ni 08062 47 74 55 ìkejì 081.
2: àkọ́kọ́ ẹ tún pè.
1: 08062 47 74 55
2: ẹ tún pè lẹ́ẹ̀kan sí.
1: 08062 62 47 74 55
2: ó yẹ wá pè kejì ká máa lọ.
1: 08161 13 79 91.
2: mọ́mí ẹ bá ń dákọ yín ẹ pè yín lẹ́yìn lẹ́ẹ̀kan sí kẹ́ ẹ dákọ yín ká máa lọ.
1: 08161 13 79 91.
2: màmá gbà á confam ní ti bá wa sọ̀rọ̀ láti ìjọ victorious life in Jesus church dogo lápáta ìjọ láti ibi kíbi tẹ́ ẹ bá ti lórí ọ̀fẹ́ àti dé àpáta ẹ má ti dé ẹ bá ń bọ̀ láti dùgbẹ̀ ẹ challenge gangan bẹ́ẹ̀ ẹ ní dí àpáta tán dogo bus stop ẹ mọ̀ wà pátá lọ́ọ̀kan ẹ bá ń bọ̀ látọmí àdìó ẹ̀yọ̀ ẹ kọjá junction àpáta síwájú díẹ̀ ẹ tún kọjá bí ilé epo yẹn oríta mi ìtẹ́ padà kan dogo náà ń pè bẹ̀ láti bẹ̀ ẹ wo ẹ kàn lẹ́yìn lọ ṣọ́ọ̀ṣì bàbá gbà kọ́ máa títí oríta yẹn náà ni ó ṣe é fẹsẹ̀ rìn tàbí kẹ́ ẹ gun ọ̀kadà débẹ̀ nọ́mbà tẹ́ ẹ lè pe bàbá wòlíì sínú lọ́la ìṣòro wa wọ́n dẹ̀ lórí ọ̀fẹ́ àti irú bàbá wò
1: ni
2: mọ́mí orúkọ yín ká máa lọ.
1: orúkọ tèmi ni pastor mrs felicia ìyàwó
2: ìyá ń bíbélì.
5: orúkọ tèmi ni pastor mrs àjọkẹ́ olóyèdè.
2: gbogbo àwọn social media wọn bẹ́ẹ̀ ń bì azeez adémọlá la mojú ẹ̀rọ tàjọ ń ṣe káyọ̀dé adéọ̀sùn lórúkọ mi èmi àti yín ó pàdé lórí ètò bá mi tó nígbà tá aago mẹ́wàá bá kọjá àṣẹjú dé ire àtayọ̀ la fi pàdé ó dàbọ̀.
6: Ladilu FM 96.7.
7: ọjà àdúà ni ètò tí ó máa dẹ́sẹ́ ti gbọ̀yìn láti inú ìjọ CAC Paogun Rai Prayer Center aka Holy Ghost Ministry Route 6 Òkè Ayọ̀ Ẹlẹ́sìn Mẹ́ta Road Ẹlẹ́rìí Àpáta Ìbàdàn. ìránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run yóò máa lò ni Pastor Peter Aké pẹ̀lú. ọjà àdúà yìí ànáyè ló máa jẹ́ lórúkọ Jésù.
8: ẹ jẹ́ kí a gbàdúrà orúkọ Jésù bàbá wa àti ọlọ́run wa o ayérayé nínú àwọn ọ̀run ọ̀báńgẹ́lì àti ènìyàn bàbá olókìkí òkú àràkárí ayé bàbá ìwọlá kí ìwọlá yìn bàbá ìwọlá júbà rẹ̀ àti ọ̀pọ̀ òṣè o ọba tó ń gbọ́ tiwa ọba tó ń dáhùn àdúà ògo ńlá ni forúkọ rẹ ẹ̀mí ọlọ́run jìhófà gba ọpẹ́ wa ìjìnlẹ̀ ìfẹ́ ó yá gba ẹ̀yìn á kí ọ níbi ó ti bẹ̀rẹ̀ níbi ó bá ṣẹ́dé àti ibi tó ń bá iṣẹ́ lọ gbígbéga ni ọ́ ó ga ju tó ga lọ ó tóbi ju tóbi lọ ó láfi yóò láfi jọ gba ọpẹ́ gba ẹ̀yìn náà ẹ̀yìn tẹ́ gbọ́ mi lónìí lórúkọ Jésù ìwọ ránṣẹ́ yìí ọ̀fọ̀ òkúta lára ẹ ọ̀fọ̀ yẹn bá iná jáde gbogbo má jẹ̀mú eṣinṣin ní ìyọwó omi tó mú kó gbọ́jà kalẹ̀ tọ́jàre ò ta gbogbo má jẹ̀mú tó mú kó tó dáwọ́lé mọ̀yọ́rí sí rere ogun àṣetì ogun àkàntì ogun àlùwọ́lẹ̀ ogun adábàá nǹkan rẹ mọ̀ lè ṣe èmi wí lórúkọ olúwa pé nínú ayé rẹ ogun yẹn gbiná ogun yẹn gbiná ogun yẹn gbiná bí wọ́n fayé ẹ pamọ́ sí ní yàrá ìdájọ́ òkùnkùn ìpín ẹ jáde àyànmọ́ ẹ jáde ọ̀fọ̀ àfiṣe ọ̀fọ̀ àìsàn lára rẹ kó bánà jáde ọ̀fọ̀ olówó ọ̀fọ̀ onítìjú tó sọ ẹ dẹni tí ń kàbùkù káàkiri ayé ọ̀fọ̀ àfinisẹ̀sìn lára rẹ tọmọtọmọ èmi pàṣẹ pé jáde kó lára rẹ mo gbàdúrà pé gbogbo ẹmọ ọlọ́run tí ọlọ́run ń lò tẹ́ ń bá èmi prógámù ọjà àdúà ìpàdé ọlọ́run mi abá yín pàdé o ọlọ́run pa ogun rẹ god of battle eraser God of Apostle Joseph Ayoba Palola will meet you at the point of your needs in the mighty name of Jesus. Bene Kori Adwa Yigba Jesu Uluwawa Ami Ami Fire Ogo Ni Fallen Loki Oron Ekabo Sinu Wakati Oja Dua Oja Dua Yi Anaye La O Jona Ogun Ati Emi Igbagbe Langba Dua Lelori Odi Diogun Atemi gbagbe isegun lori e ogun to mo mu kan gbagbe eyan ogun to mu ko lore ko gbagbe eniyan ogun to mu ko ko bere ko to akoko lati loko okunrin kan ko ni pe debi ko ati so pe won fi saya emi gbagbe ni aye mo gbe sinu aye eniyan elomi gboja kale aye mo pe ntaja won gbagbe e awon to nta yen awon to need e won wa laye ka e won be la gbe re but won ri ipepe aye o gbo won loju won ri na ri kan to nta won to nse won ti ba dowo fun won ta won kan dawole to so won de eyan won ta won kan do dawole o so won di nla adori ti e ko sa se yori adori akayin akade egun kini ti e mo nfa kini mo nfa eleyi ti mo nfa to gun gbagbe fi n wa lanu aye eniyan okan lara e ni pe nigba ta gbara atemi okokun ba nbe lenu ise nigba gbara okokun ba wa lenu ise agbara okokun ni awon ni mo n

fà á kán gbàgbé èèyàn kán mọ̀ rántí ènìyàn àwọn náà pè ní àwọn ẹ̀mí afìyàjẹni agbára afìyàjẹni àwọn ẹ̀mí apanilójú wọ́n máa ń gbé sínú ayé ènìyàn bí ogun wọ́n máa ń gbé sínú ayé ènìyàn bí ọfà wọ́n máa fi sínú ayé ènìyàn bí àmì á wà lára ẹni bẹ́ẹ̀ wọ́n hàn ní rántí ẹ̀ kí ni iṣẹ́ ogun yìí iṣẹ́ rẹ̀ ni wípé tí nǹkan rere bá ti ń bọ̀ a máa tako nǹkan rere ẹ rí i pé orí burúkú kì í látakò orí ibú kì í látakò orí ire ni máa ń látakò àti ṣe nǹkan rere lọ́pọ̀ ìgbà a máa nira lọ́pọ̀ ìgbà a lè ṣe nǹkan rere a máa rí a máa lébú ẹ̀yìn ẹ rí i wípé tí ilẹ̀ kan bọ̀ wà níbì kan tó jẹ́ ilẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ títì òun ló wà táwọn èèyàn ń gbàbẹ̀ kọjá wọ́n wá ń dá pàǹtí sí òkú ewúrẹ́ òkú ajá òkú ẹran oríṣi ìdọ̀tí tí wọ́n ń dà síbẹ̀ tí bẹ́ẹ̀ rún gbà yìí tó rún gbà yẹ́ rí pé ní àkókò yẹn ò ní sí wàhálà kankan ẹ jẹ́ kẹ́ni kan wá dìde ó wá ara bẹ̀ yẹn bó fẹ́ fi bẹ̀ kọ́ ilé number one àwọn ọmọ ọ̀rá ìsà máa dìde wọ́n ní wá àní gbà ó ní kọ́ ní tèsíbí o wọ́n máa kọ́ ní tèsíbí nǹkan báyìí ló máa gbà lẹ́yìn ìgbà yẹn àwọn olúkàkọ́ bẹ̀ta dìde wọ́n kọ̀ọ̀kan síbẹ̀ wọ́n máa ṣe àmì rẹ́ẹ̀dì sí pé no o lè kọ̀ọ̀kan síbí injó ti wà níbẹ̀ nídọ̀tí wọ́n ráàyè wọ́n rántí kán kó dọ̀tí ibẹ̀ but torí pé nǹkan rẹ fẹ́ lalẹ̀ wò níbẹ̀ atakọ̀ máa dìde ogun òkùnkùn á dìde àwọn ọmọ àdúgbò á dìde àwọn tí wọ́n jẹ́ tó wà ní ìcháàjì nǹkan bẹ́ẹ̀ náà àwọn náà ní pé no a gbọ́dọ̀ gbà tiwa ìdí rèé tó fi jẹ́ pé nǹkan rere a máa sọ̀rọ̀ ṣe ń gbà nítorí náà ẹ ń bá máa ṣe nǹkan rere mọ́mì dádì ọ̀rọ̀ ẹnu kọ́ o ọ̀rọ̀ mo lówó kọ́ o agbára kọ́ ò ní jó ṣe é ṣe o àwọn kan kọ́lé ẹ ti ba wọ́n kọ́lé débì kan ẹ ti ba àwọn kọ́lé débì kan wọ́n lọ sìnkú wọn síbẹ̀ kí ló fà á má jẹ̀mú orí ilẹ̀ tó wà lórí ilẹ̀ yẹn kò ní fẹ́ kóhun rere míì ó wà níbẹ̀ because àwọn ẹ̀mí kan náà ti ń gbébẹ̀ àwọn agbára kan náà ti ń gbébẹ̀ ó ń kan ni pé kò sílẹ̀ tó wà tí kì í agbára kan ti ń ṣàkóso rẹ̀ kò sílẹ̀ tó wà lófo kò sí pẹpẹ tó wà lófo bákan náà kò síbi tẹ́ ẹ máa dé tí ò ní sí agbára ti ẹ̀mí kan ti ń ṣàkóso ibẹ̀ ó bá ṣe pé ẹ̀mí kò ṣe é ṣe ní ṣàkóso ibẹ̀ kálẹ̀mí àtakò ní ṣàkóso ibẹ̀ gbogbo tó máa mú wàhálà làlúrí àdánwò bẹ́ẹ̀ tó níbẹ̀ yẹn kó mọ̀ lè ṣe é ṣe òun ni wọ́n máa sánà ìbéèrè mọ́mì dádì bọ̀dá mọ́ fàdúà ṣeré nígbà gbárò kùkùn bá ń bẹ lẹ́nu iṣẹ́ wọ́n máa gbàgbé èèyàn wọn ní rántí èèyàn kán ṣèèyàn lóore lásán kọ́ làwọn tẹ kó ṣèèyàn lóore ni wọ́n dọ̀ta ènìyàn lásán kọ́ làwọn tó ní lọ́wọ́ ni wọ́n ṣe fún èèyàn wọ́n dájú ẹlòmíì wọ́n ṣàmì ẹlòmíì ọmọ ẹlòmíì ní lọ́wọ́ àwọn ọbẹ̀ ọmọ kan wà àwọn ọmọ tí wọ́n bí àwọn ọmọ tó ní ni ṣùgbọ́n agbára kan dìde ó lọ fi àwòrán ìyá ó lọ fi han àwọn ọmọ àwòrán bàbá wọn fi hàn wọn gẹgẹ bí èèyàn burúkú ìmí à ní pé àjẹ ni màámi àjẹ dádì mi èèyàn kà ní wọn wọn mi ò ní tọjú wọn ogun ìgbà tóbi ń ṣe wàhálà tóbi ń jìyà lórí àwọn ọmọ yìí ẹmí yóò ṣiṣẹ o ìyílogun ṣe mọ jẹ ìyílogun sáré mọ bèbè ìsinmi ìgbà kókó àti jẹ wọn mọ làwọn ogun yìí máa dìde tí a mọ kókó mọ ó gbàgbé òbí ẹ mo ti rọmọ tó wípé tó bá kò ní kọ la kó o ṣe fún mọmọ òun kí nǹkan yà ṣe òun ni ó ní ṣùgbọn tí màá mi bá kú màá sòkù wọn kí ló fà agbára kan ni ẹyin abẹ́mọ̀wò rẹ̀ gbọ́ mi gbogbo ẹyin mọ̀mọ́ ẹyin bàbá ẹ gbọ́wọ́ lórí yín lálẹ́ yìí láàárọ̀ yìí bí kí bẹ́ẹ̀ lè wà tẹ ti ń gbóhùn yìí má jẹ̀mú ti ń bẹ lórí yín tó ló wọ́n fìyà jẹ yín lórí àwọn ọmọ yín ohun tẹ ti lébọ̀ lé lórí láàárọ̀ àti lọ́sàn-án lọ́jọ́ alẹ́ nígbà tí ẹ kẹ mọ kórè ohun tẹ ti dààmú lórí ẹ tẹ ti gbàwẹ̀ lórí ẹ tẹ ti náwó lórí ẹ tẹ ti fẹ́st ayé yín lórí ẹ ìgbà tí ẹ kẹ mọ kórè ogun tó dìde láti sọ ọmọ ológo tó dára sọ ohun lórí dọ̀ta yín èmi pàláṣẹ lórúkọ jésù olúwa iná gbé ogun yìí mi iná jogun yìí dànù olórí òní dọ̀ta rẹ níbi ìwà mọ́ sọ pé lórúkọ jésù sọ pé olórí mi òní dọ̀ta mi sọ pé láàánú mi òní dọ̀ta mi sọ pé àwọn ológo tí mo bí wọn ní dọ̀ta mi àwọn ológo ọkùnrin àwọn ológo obìnrin mọ́ wípé gbogbogbogbo tó tara mi jáde ní gbogbo tó tara mi jáde ní lórúkọ jésù olúwa wọn ní dọ̀ta mi mọ́ wípé gbogbo ògiri ìpẹyà láàrin èmi àtolóore mọ́ ní ẹ̀ wó dànù ògiri àtakò láàrin àtàláhàánú mọ́ ní ẹ̀ wó.

0: papo hanu o e so mi papo mo lori anyanmo nikan bela bi won yi enikan sami adua yi gbogbo lori re to ti lo alaanu e to ti lo bo ba sami oluwa da pada adalanu e pada adolo re pada ija to wa laarin wa to lori re bo ba sami nbe yen inu oluwa ko pari ija yen agbawo oluwa ko pari ogun yen nigba gbaro koko nigba temi koko ba nbe lenu se olori agbagbe eyan elomi gboja kale aye ori tinta elomi ni cv aye ori cv owo re elomi po je embassy lo ni gbogbo osu merin merin lo n embassy dipo kun get a visa deny decline no ni begin again ni won fo lere so fo nu aye re lato ni lo gbogbo eyin te fe lo si lo yibo te fe ni ajo ase yori gbogbo eyin te gbegbe si ori re tagbara kan deny yin emi ran asiru asaju e ro bi pe emi o lo si waju re o ni wiwo ma so de titan o loke nla nla ohun o re sile o ni ona palapala ohun ma legu e ase tenu mi jabo sinu aye re pe gbogbo to mu ki de ma waye ni gbegbe ase yori ina gbemi ina gbemi ina gbemi ona re ma la ona re ma la elomi ni le ise won daso bo le ise okoko mo daso bo le ise won mo daso dudu bo oje eyan mole iyan agboja kale bayi awon ti baba raja awon client e won de re koja kilo fo won ri na ri ni won re tin ta o mo bele mi fine o ni wa wife material si ni sugbon awon okunrin gidi ori o awon wo lo ri awon ehanna awon onigbo awon ologogoro awon onisiga awon ti o ni kan rere ti won add value ma ye re awon ti mo ku lese lawuje awon lo nwa sona re kilo fa won ti gba ye pamọ fawon yan gidi won expose aye e fawon adani loro ta lo gbọ mi mama sami anti sami ma jemu to fa aye e pamọ to lori ofin ri o ase jade lale yi wakati adua yi ma jemu yan baje ma jemu yan baje en ba go te gbele o won ma gbe ba go leyan kini en ba go oni ale won ma pa leyan e ri pe ni aye atijo te ba ra won agbe ngba mi loko ton ba ku asukale won ma pa lele wọ́n ṣe àmì màríwò wọ́n ṣe síbẹ̀ ẹ̀ń bá sì mọ̀ pé nǹkan yíyó alẹ́ wà lórí ẹ̀ kò ní débi rẹ̀ wọ́n mọ̀ pàlílé ilé wọ́n mọ̀ pàlílé mọ́tò wọ́n mọ̀ pàlílé èèyàn ọpọlọpọ ṣe pé alẹ́ ń bẹ̀rẹ̀ ẹlòmí ẹlòmí sí bẹ̀rẹ̀ mọ̀ dárí kan rí bẹ̀rẹ̀ mọ̀ dárí kan torí pé ogun àjẹ́ pọ̀ lé wọn àwọn ìka pọ̀ lé wọn bí ó ti ń ṣiṣẹ́ bí ó ti ń tajà àwọn abire ni wà níbẹ̀ ó wà lọ sí gbẹrẹgbẹrẹ yìí nígbàtí ò lè lé ọ̀tá mọ́ ó wà ń lé ire ó ń lé àánú àti ire àti bí kò kẹ́kọ̀ọ́ tí ẹ bá ayé ẹ wà gbúdúkú mo sọ́lá wákàtí yìí gbogbo ètò gbẹ bá gòlè lórí iṣẹ́ okòwò ẹwà rẹ ìdáwọ́lé ẹ lálẹ́ ìyẹ gbọ́ ọ̀run olúwa lẹ́nu mi o ẹ ń bá gùn ayé ẹ ká dànù ẹ ṣí dànù mo ṣe ayé ẹlẹ fún ire mo ṣí ògo rẹ lẹ fàṣẹ yọrí ìmọ́lẹ̀ mọ́ sí ọ olóore ò rí ọ akọpẹ́ ìmọ́lẹ̀ náà mọ́lẹ̀ láàárọ̀ òkùnkùn kò ní borí ẹ látòní lọ olóore jáde sí o aláàánú jáde sí ọ lórúkọ olúwa oníwájú rẹ gbagbára kó gba ìwòsàn lọ mú kó sàn fi wọ́n ilé àṣẹ jésù wọnú omi yẹn lórúkọ jésù olúwa bẹ́ẹ̀ ni kó rí ilé yìí kú òní wọbẹ̀ ẹ ní rúkú wọlé rúkú jáde estate community àdúgbò yìí ọ̀fọ̀ ìbànújẹ́ òní wọbẹ̀ bẹ́ẹ̀ ló máa rí àdúrà rẹ gbà bẹ́ẹ̀ ló máa rí wà á rọ́wọ́ ọlọ́run sí rere ojú òní tí ó yá láìsàn ẹ̀sàn ẹyẹ ẹ̀sàn kẹyẹ ẹ tí ìkẹ́ dàrú mọ́ lọ́wọ́ ẹ̀mí olúwa tó padà ayé gbogbo jù ó sùn láyọ̀ jẹ láyọ̀ àfúnjẹ ikú àfúnjẹ bọra lára rẹ ìbálòpọ̀ ojú àlá lọ́sù lọ tó dànù ẹ̀mí kristi tu ọ sílẹ̀ bẹ́ẹ̀ ni kò rí ogó forúkọ ọlọ́run wa má jẹ̀mú ìpèsè èsì ọlọ́run ayò babalọ́lá má jẹ̀mú pa ogun rẹ tú ọ sílẹ̀ ó daṣẹ́gun wa dá jésù mọ̀ jésù ó yọ sí ọ bí akọni jésù olúwa wa àmì fáyà ogbó ní fọ́nà lókè ọ̀run orúkọ mi náà ni ìránṣẹ́ ọlọ́run peter aké pẹ̀lú adẹkùnlé láti sí èsì pa ogun rẹ prayer city tó wà ní abaoke junction along abeokuta road ní alta omi ní sí èsì pa ogun rẹ wa ẹ gbọ́ ìkéde nípa sí èsì pa ogun rẹ ojú òní tí ó God bless you.
1: a ni igbagbo ati idaniloju pe Jesu oro fura rare ti ba yin pade latenu iko ati ranse pastor ake pelu peter adekunle eyin na tun le je aladun olorun ju be lo nipa didarapo ma awon ipade adu alagbara gbogbo

Lago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá. Night of Vengeance. Oru Friday nìyẹn. Bẹ̀rẹ̀ lago méjìlá àṣálẹ́. Gbogbo ọjọ́ sì ni Sunday. Aago mẹ́jọ òwúrọ̀ ni sin ológun máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú Sunday school. Aago méjìlá la máa ń ṣorí ọ̀fẹ́. Gbogbo ọjọ́ Saturday kejì lóṣooṣù ni God of Wonders Powerful Prayer Program nílùú Èkó. Ọjọ́ Saturday kẹta ni tìlú Ìbàdàn. Gbogbo ẹ̀ lago méjì òwúrọ̀. Gbogbo ọjọ́ Ṣẹ́gun Tuesday tó bá parí oṣù. Every last Tuesday of the month ni pàdé Ọlọ́run pa mí lẹ́rìn. Lago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá níbi tí àwọn tó ń wojú Ọlọ́run pẹ̀lú àwọn tó ń retí ìyanu lọ́wọ́ ẹ̀ ti máa ń kórajọ pọ̀. 20 hours marathon prayer ní gbogbo oṣù kínní, oṣù kẹrin, oṣù keje àti oṣù kẹwàá ọdọọdún. Ní gbogbo Friday tó bá parí lóṣù mẹ́ta láàrin aago mẹ́jọ òwúrọ̀ sí mẹ́rin ìdajì ọjọ́ kejì, ẹ̀rí agbára iṣẹ́ ìyanu ó máa ń lọ bíbà nínú àwọn ìpàdé yìí ló fi ẹ̀kẹ́ yìí náà darapọ̀ láti jẹ aládùn Ọlọ́run.

0: Lagilu FM 96.7.
1: Nígbà tí ẹ̀dá bá dúró nírò gan, ó lọ ṣàpèjúwe pé àlàáfíà tó péye ó ń bẹ lára irú ẹ̀dá bẹ́ẹ̀. Torí pé ẹ̀dá tí àlàáfíà ara rẹ̀ bá ṣe fíafíà àti dúró ní ìró gan, a máa le fúrú ẹ̀dá bẹ́ẹ̀ o. Àdúrà làwọ́ wa máa ṣe sí Ọlọ́run ọba Elédùà wípé kó dákun kó ṣàánú wa. Òun ló ni omi ara àti ẹ̀jẹ̀ ara wa gbogbo, torí ńgbà tá a dáyé la bá a níbẹ̀. Ẹnikẹ́ni ò sì lè dúró láti sọ wípé òun lòun ni omi ara àti ẹ̀jẹ̀ gbogbo wa. Ṣùgbọ́n a gbàgbọ́ nínú Elédùà eléyìí tó dá wa sáyé, a sì wá ń bẹ̀ ẹ́ pé kó fàánú gbà wá. Omi ara wa àti ẹ̀jẹ̀ ara wa kó bá ni dáwọ́lé, kó má jẹ́ kí àlàáfíà ara wa kó di fíafíà o. Èyí náà la tún fi ń kí gbogbo wa káàbọ̀ sórí ètò eléyìí táwa ń pè ní ìlera wa ní ìkànnì Lágelu 96.7 FM òkè gájòkè. Ìlera wa òun náà ni ètò ní ìlera wa. Bàbá sì wá gbọ́ pé ìlera wa ó ti yẹ ká mọ̀ pé ohun gbogbo tó ní í ṣe pẹ̀lú ká wà lálàáfíà ó ní ètò ọ̀hún òun ló dá lé lórí. Tó bá sì ti di alaalẹ́ ọjọ́bọ̀ báyìí láago 8:00 AM òun náà làwa àti yín ó ti máa kàn síra wa. Lórúkọ Ọlọ́run ọba ọ̀gá àgbà tó ni gbogbo ayé, tó ni gbogbo ara, tó lomi ara, tó lẹ̀jẹ̀ ara, tó ni tinú ara, tó tún ni tòde ara, lórúkọ rẹ̀ àti lórúkọ bàbá ọba Adébáyọ̀ Muritàlá Àkàndé MFR, lórúkọ títí Layọ̀ Akíṣọlá tó jẹ́ pé òun gan lolóòtú ètò ìlera wa yìí. Ó lèmi Fọláṣadé Àjàlá ni mò ń kí yín wípé ẹ ká alẹ́ lálẹ́ yìí o. A kú lílọ àti bíbọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba, àní ṣàìsàn láṣẹ Èdùmàrè. Gbogbo iṣẹ́ tá a ti wá ṣe nínú ìlera pípé, tá a ti ṣe nínú ìnàró, wọn ò ní máa fún wa lérè rẹ̀ lórí ìdùbúlẹ̀ o. Mo kí yín lálẹ́ wípé ẹ káàbọ̀ sórí ètò ọ̀hún. Victor Daudu ọ̀gá ọ̀gá, mo gbé fún ẹ, mo káwọ́ méjì sókè o. Bóò ni gbogbo nǹkan ó yà? Ìlera wa ti bẹ̀rẹ̀ náà ní ètò yẹn gẹ́gẹ́ bí ètò àmẹ́lẹ́ ìta àtún sọ lálẹ́ ètò ní eléyìí tí ó ṣe gbogbo wa láǹfààní ni. A káṣe ká tó dánu dúró báyìí, tẹ bá láwọn olóyún lẹ́gbẹ̀ẹ́ yín ẹ pè wọ́n kí wọ́n máa bọ̀ nídìí agbagbe rédíò ti Lágelu 96.7 FM òkè gájòkè. Tẹ bá ní àwọn ọ̀sọ́rọ́ ọlọ́mọge èyí tí ò ti ṣàbíamọ toró yẹ kó ní kálukú wa náà lóye ọ̀rọ̀ yìí ṣáájú kó tó ẹ̀ tó di wípé wọ́n máa ṣàbíamọ ṣáájú kó tó dìgbà náà rárá, ẹ pè wọ́n wá sí di ẹ̀rọ ti rédíò yìí. Àkàṣe tẹ bá sì tún mọ àwọn obìnrin tí wọ́n jẹ́ abilékọ tí wọ́n sì ń ṣòwò ọmọ lọ́wọ́lọ́wọ́, lóòótọ́ náà ti lè bímọ tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n tún fẹ́ láti ti bímọ sí i. Ọ̀rọ̀ ìjọ kan gbogbo wa láṣálẹ̀ yìí ni o. Torí pé n tá àjọ sọ nígbà tá a bá lọ tá a bá padà dé, ó jẹ́ nǹkan tó rọ̀ mọ́ abiyamọ ní bá a ti ṣe ń ṣabiyamọ àti bá a ti ṣe ń bí ọmọ, bá a ṣe ń gbọ́yàn sọmọ, àwọn àǹfààní tó wà ńbẹ̀. A ti máa ń gbọ́ rí ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú gbígbọ́mọ sọ́yàn àti gbọ́yàn sọmọ. Àmọ́ tọ̀tẹ̀ yìí, àwọn ìwádìí tuntun tó tún ṣẹ̀ṣẹ̀ jáde, gbogbo wa la nílò láti mọ̀. Ẹ wo, ẹ má jẹ́ kí ẹjọ́ já kinní yẹn, ẹ jẹ́ kí n lọ sókè lọ́run yẹn kí n padà wá. Ètò tá a wá pè ní ìlera wa yóò máa tẹ̀síwájú nígbà náà. Àmọ́ rírì yín bẹ́ẹ̀ ti ṣe wà ńbẹ̀ pẹ̀lú wa.

0: lọ́rọ̀.
1: Kára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ńlọ́gbà òkè fi ṣàgbékalẹ̀ alára pé ọláìmọ onísan mẹ́sàn-án bó bá kẹ́ fín àìlera bí àìróorunsùn, ara títa, sangun-sangun, kéyìn ó máa rìn kò gẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo, kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ẹni kéyìn ó mọ́ mọ̀ tàbí kéyìn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣèbùba alára ẹ̀dá ló mú alára pé ọláìmọ onísan mẹ́sàn-án ṣàrà ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapá, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàì bàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alára pé ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn, 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alára pé ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
2: Akíntúndé ọ̀rẹ́ mi, àfijú nílà tó mòye láti ìgbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nílà rẹ yìí. Àdúà kan péré mo jí ọ́, kí náà sì làdúà òun ni pé kọ́lọ́ mọ́ jọ ṣùgbọ́n sọ́ọ̀tì.
3: Bí ti bò
2: ìdí ni pé díláàrí òdíjú mọ́tò méjì péré lọ tokunbọ kan àti Nigerian UC tó gbé kẹ́gìlì lórí pé o fẹ́ tàyè ìwọ náà wàá wò bí tó ti ń tà wọ́n ẹgbẹ́ títì kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí ọlọ́mọjì mú padà rà lọ́wọ́ rẹ skrabu àti pé dúró náà o ṣé wò tí ìgbọ́n padì lọ́sọ̀ tòní tán wà lólúyọ̀ lè ń bàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ tàtàn sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé tó bá fẹ́ mọ kúrò lé láràárọ̀ lọ jókòó tọkọ̀ rẹ nídìí lọ́sọ̀tò kò sí ní tó burú bẹ̀ kì í ṣe wọ nìkan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn pẹ̀lú tó ààbò tó fọkàn balẹ̀ Akíntúndé kò sí ní tí ó sọkọ rẹ ẹgbẹ́ títí iléwu báwọn èèyàn ṣe lọ́kọ̀ ńbẹ̀ tí wọ́n ń ta lóríṣiríṣi tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé nídìí lọ́sọ̀tò náà ní mọ́tò tiwọn tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkunbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀ tí n tí mò ń sọ yóò bá wá yíyọ dáadáa dé fún ọ nọ́mbà wọn kó o pé wọn 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
4: Arákùnrin jọ̀wọ́ fún mi lómi tútù kan òrùgbẹ́ ń gbẹ mí.
5: Ọ̀gá mi ẹ gba omi Showbox bottle water kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
4: Omi yìí dára ó gbayì kódà ó tuni lára pẹ̀sẹ̀ ó mọ lolo ọkọ̀ mi balẹ̀.
6: Omi yóò lọ ta o.
5: Nígbà tí òrùgbẹ́ bá ń gbẹ yín, ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water, omi amọ́lólú tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀. Pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló kúdà fún mímu gbogbo ènìyàn. Ládùúgbò, nínú ilé, lọ́fíìsì, àti lóde àríyá. Showbox bottle water wà ní Owóde Estate, Second Gate, Àpáta Ìbàdàn. Ọ̀fẹ́ làbá yín gbẹdẹ́lẹ̀ ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀pẹ̀ sórí 090-351-04468 tàbí 0808-951-0143. Láì sí omi, kò sí iye. Showbox bottle water, omi tó dára.
7: Jide nítorí mi ò jide.
8: Ìpè wòlíì adí lórí atamátà yóò tún ṣe wonderful.
9: Bẹ́ẹ̀ni
8: òru ọjọ́ kẹwàá nínú oṣù kẹwàá láago mẹ́wàá.
9: Òru abàmì.
8: Òru òjìjà káde ńlá.
9: Òru òjìjà gbára tó lágbára.
8: Òru ògbènijà. Òru táwọn ọmọ Ísírẹ́lì wọ náà gbèkú lọ.
9: Òru tá a gbé Ésítérì níjà tó dá yaba.
8: Òru ọjọ́ kẹwàá nínú oṣù kẹwàá láago mẹ́wàá.
9: Àkòrí tó sùn yí ni Liberation and Celebration.
8: Ìtúsílẹ̀ àtàdóyọ̀.
9: Ọtí ń tiraka àti gòkè bọ́ lọ́wọ́ ogun adẹnimọ́lẹ̀.
8: Àsìkò ti tó láti gbàtúsílẹ̀
9: bí Prophet IO àti Prophet TO Adélórí Atamátà yìí yóò ṣe máa sọ̀rọ̀ àṣẹ sáyé gbogbo ènìyàn lọ́jọ́ náà.
8: Ó máa wáyé o lọ́jọ́ kẹwàá oṣù kẹwàá ọdún tá a wà yìí láago mẹ́wàá àṣálẹ́ ló máa bẹ̀rẹ̀.
9: CCAC Atamátà Selfie Proof lólùwẹ̀ pẹ́ dánìlú Ìbàdàn.
8: Gbogbo ẹni tó wẹ́wẹ́ pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀ yóò romi ibùdó agbára gbà.
9: Pẹ̀lú gbogbo ẹni tó gun òdiwọ́ àti dènà bá bá dà yóò láǹfà ní láti kó sí Atamátà sí.
8: Ogun rẹ ní láti sẹ́ ìdí ajá o.
9: Ọ̀nà àlà.
8: Jíjẹ mímu náà gbẹ́yọ fún gbogbo ènìyàn tó bá wá lọ́jọ́ náà.
9: Lọ múra o, ìwọ náà sì jẹ́rìí ságbára Ọlọ́run.
10: Fún gbogbo ẹni tó ń jàrún kankan lọ́wọ́n kọ́lé ayọ̀ fóun. Ìjọ̀nà ti dé látọ̀dọ̀ Footy Homes and Properties. Ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn? Àwọn ló tó gbagbá sùn lọ́yẹ̀. Fún gbogbo ẹni tó ń jàrún kàti kọ́lé. Bẹ́ẹ̀ni tí ó sì fẹ́ ṣe wàhálà. Ìjọ̀nà ti dé látọ̀dọ̀ Footy Homes and Properties fún one bedroom apartment. Ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex. Ìyẹn náà wà lóyún rànràn. Three bedroom ń bẹ. Báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex? Ó wà ní Navida Parks and Garden. Lópòpónà Másọ̀sẹ̀ Tollgate Nìbàdàn. Footy Homes ló lè ṣe. iṣẹ́ o lè yẹ̀wò lórí www.footygroup.ng tàbí kó kàn sí wọn ní Bizwan Plaza ní Yànà Adé Ọ̀yọ́. Tẹ bá fẹ́ rà lé ní Footy Homes and Properties, ìlànà san díẹ̀ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 0917060593 tàbí 0916503956 tó bá jẹ́ ti káralẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Footy Homes ló lè ṣe.
0: Ẹ káàbọ̀ padà o ẹ̀yin èèyàn wa, ẹ ṣeun ṣeun tẹ́ wà ń bẹ̀ pẹ̀lú wa. Ètò ìlera wa o náà ni ètò eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ níkànnì lágbègbè 96.7 FM òkè ìgajòkè. Gbogbo wa la mọ̀ pé bá a bá sì ń bímọ òjọ́ sínú ayé báyìí, nígbà tọ́lọ́run bá ti ṣàánú ẹni tí nǹkan kan ò ti ṣèyá ọmọ, gbogbo ohun tí ọmọ òun ó mọ jẹun náà ni ọyàn. Àwọn ohun tuntun téèyàn bá nílò láti mọ̀ ọ́n mọ̀ yẹ kéèyàn máa mọ̀ ọ́n kẹ̀. Ṣé ẹ rí àwọn tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ìṣègùn òyìnbó, àwọn tí wọ́n jẹ́ agbẹ̀bí nọ́ọ̀sì, àti àwọn tí wọ́n ní nǹkan ṣe pẹ̀lú ètò ìlera, gbogbo wọn ni wọ́n mọ̀ panupọ̀ lọ́tẹ̀ yìí. Wọ́n máa mú àwọn ìmọ̀ràn kan wá, wọ́n máa tún mú àwọn ọ̀rọ̀ kan wá tó tún lani lọ́yẹ̀, tó tún lani lójú. Tí mo wò wípé ẹ̀yin ará ilé kò ní dáa, kẹ́ ẹ má fètí gbọ̀. Ó yá Victor Daudu pé kinní yẹn sókè ń bẹ̀ yẹn.
3: Akínpẹ̀yìn ìyálọ́mọ wá síbi ìjókòó yìí o. Gbígbé o, bíbí o, àgbèrè ọmọ wa máa jẹ fún wa o. Ọlọ́run á jẹ́ ká jèrè ọmọ wa. Ní ṣókí Akin káàbọ̀ sí àpéjọpọ̀ yìí tí ó jẹ́ bí ìrántí àti ìṣínilétí fún pàtàkì fífún ọmọ lọ́yàn. Àkórí eléyìí tí a máa ń ṣe ní ọdọọdún, ó ní wípé ọ̀nà wo gbòógì ni a rí pé a ti máa fún ọmọ lọ́yàn tí a gbégbà tí ò ní nìkọsẹ̀ bí ṣe wù kọ́mọ, tó jẹ́ pé a jẹ́ ìtẹ́wọ́gbà gbogbo wa. Èyí tí wà láti pa ká máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ àti ìfinimọ̀ bí a ṣe é ṣe àti kí ni pàtàkì fífún ọmọ lọ́yàn. Ìní atúnpè yín fún àṣẹ máa pè yín títọ́dún ìtún ni ó ti kò báyìí. Ìwà ti eléyìí ni pé ká rí èrè láti ara àwọn ọmọ wa. Ọ̀nà wo ni a gbà ṣe ìtọ́jú wọn tí kò ní pé fi oníkùfọ̀làǹde òní nílé ìwòsàn? Òótọ́ la dá ilé ìwòsàn lẹ̀ lájẹ́ dókítà, ṣùgbọ́n àfẹ́ kọ́ máa wá fún ìdààmú ká ní pé wọ́n ń ṣàárẹ̀. Tẹ́ bá gbé wọn wá, ẹgbẹ́ wá fún ìtọ́jú lásán ni àti fún àyẹ̀wò pé bò ni àárẹ̀ ò ṣe ní ṣe wọ́n. Èlé ni n tí a jókòó lé lórí, àti àwọn ẹ̀kọ́ tí a máa ṣe fún yín ní àwọn ilé ìwòsàn wa lóòrèkóòrè, pé ọ̀nà wo ni a gbà tọ́jú ọmọ tí ọmọ náà fi lè dàgbà nínú ìlera tí ó péye. Èlé ni a pè yín fún ní òní. Àwa tá a ṣe ní láṣẹ ti ẹ̀mí kó tó dẹ̀mí ọmọ ti dẹ̀gbà sí àbí ó wá kéré jù bá bí ọdún mẹ́ta sí mẹ́rin nísìnyẹn tó padà wá torí ẹ fẹ̀tọ̀ ọmọ bíbí àbí ẹ̀ fẹ̀tọ̀ ọmọ bíbí. Ọmọ tó ti pọ́n méjì nísìnyìí kó tó dọ́dún mẹ́ta nísìnyìí yóò tó pọ́n mẹ́rin yóò tó gbà búrò. Èyí tó pọ́dún kan lẹ́yìn ọdún méjì sí olóòjọ ọdún mẹ́ta yóò tó gbà búrò. Abẹ́kọ̀ bá ti hàn dìbùtù rẹ̀ o nìkan la lè mọ́ ìní ìsìnmọ́ bẹ́ẹ̀ yòókù ẹ tún padà wá àbí ọlọ́run ti ká jèrè ọmọ ẹ ṣe.
11: Bọ́ńkì ẹ̀yin ìyọlọ́mọ wa ò gbígbé o, àbí ọlọ́mọ tèmi o. Ètò tí ó ń wáyé lénìí ó máa ń wáyé lẹ́ẹ̀kan lọ́dún, tó sì jẹ́ bí ìtanijí fún gbogbo àwa ìyọlọ́mọ láti mọ pàtàkì láti fún ọmọ ní ọyàn tó péye. Tá a bá ń sọ pa ọyàn tó péye, kìí ṣe àfomílà ní oṣù mẹ́fà àkọ́kọ́. Ní tí a bẹ̀rẹ̀ láti ìgbà tí a ti bí ọmọ, bóyá bíi wákàtí kan tá a bí ọmọ tán, títí di oṣù mẹ́fà àkọ́kọ́ ni ó péye. Yìí ló sì máa ń jẹ́ kí orí ọmọ kí ó pé, tó jẹ́ pé kò ní dìgẹ́ yọ̀ máa gba tíjà mẹ́wàá mọ́kànlá kó tó di pọ́ ọmọ parí ilé ìwé. Àǹfààní ni fún ìyá wa tó gbé ọmọ sọ́yàn ní wákàtí àkọ́kọ́ tí a bí ọmọ yìí. Kí ni àǹfààní àkọ́kọ́? Ni pé abẹ́rẹ́ àjẹsára ni ọyàn jẹ́ fún àwa ìyálọ́mọ àti fún ọmọ wa pẹ̀lú. Fún ọmọ wa a rí pé tó jẹ mọ́ òtútù àyà, ìgbẹ́ gbuuru, nǹkan àti bẹ́ẹ̀ lọ, ọmọ náà ò ní ní rárá. Wọ́n kàn máa rò pé a ṣe é ṣe pé wọ́n lóògùn àgúnmu fún ọmọ yìí ti ta pépé, ọyàn fún ọmọ pé ní ní ajẹ́ kọ́ ọmọ ta pépé. Orí ọmọ ó sì pé débi wípé kò síbi tẹ́ ti sí tí ò ní lè ṣe iyebíye ńbẹ̀. Ó sì tún jẹ́ àǹfààní fún ẹbí wa gẹ́gẹ́ bá a ṣe jẹ́ ẹbí. Lọ́nà wo owó tí a lọ máa fi ra oúnjẹ ọmọ tí ó tó lórúkọ ní orúkọ owó yìí a ma fi owo itoju awon omo yoku ti a ti ni nile ati omiran da to si ninu ebi fun orilede wa ati fun awujo wa awon omo ti won ba danto ani won ma ni orisirisi oye lati gbe nkan kale awon kan ni won wa nipa ti an da en ta npe ni aircraft balo ofurufu an ka ori pipe lofa a dokita wa ti an mo ti fun tegbo awon eniyan ori pipe lofa omo ti ojo doyo njo le se bi ko se se now kini yo wa na wa ni owo kankan ju pe ka gbo gbogbo awon ibani soro ki a le ni omo to danto ni ola an mo wa ni ola wa abi be ko olodun le dumare yo wu awon omo wa o now be le ma ri ninu radio wa ninu television wa lori paper wa ta ba na anfani fun awon eleyi e je ka ma ka won ka ma wu awon anfani to wa nbe ka le ma se be ka si da awon eniyan wa leko ni agbegbe wa ta ba tin da agbegbe wa ah awon eko ti won da wa ni o ki olukuruku le ja anfani eto yi olodun le dumare aloye lo ma won je o e se pipo
12: I thought gbogbo omo to ba wa saye ni pe ka fun loyan because olodun to fun wa lomo o si fi onje to ma je si a de si ri pe ka fun omo loyan yi o se pataki pupo ju especially the first 6 months of life gbogbo problem ta ni popolopo awon osoro ta ni nibi ka fun omo loyan lo ti bere because omo ti ko ba moyan opo le o le pe omo to ba moyan opo le ma pe then awari pe ka fun omo loyan yi gan awon popolopo ma ro pe tin ba bi mo laaro o di role kin to fun omo loyan won ri pe ninu labor room gangan ta ti bi omo ni ke ti gbo omo yin soyan ki la nfani tele ni a ma npe kankan ni pe postpartum hemorrhage to bi ba bi mo tan e ja ma da ma da a ni ko bi ni epo ku ewo omo won de ni ko bi ni popo epo owo omo ti ekeje omo ba jade awon ti wa se iwadi pe nkan to ma je kekeje omo ko jade ni pe kon gbe soyan tori pe orun bi somo ti nbo orun ile omi to omo n gbe ninu e ta pe ni anosic fluid orun yen won le orun yen na ni omi oyan ni so to ba ti wa gbo mo yen saya omo ojo to gbe saya mame o ma fo oyan yen to ba ti fo oyan yen nkan to mu mi oyan jade nkan to je ki placenta ko duro won ma da sele so ti won ba ti da sele placenta ma jade iya yen ko ni bleed mo ekeje omo ma jade so iyen gangan ni major thing because a ma ni pe ku yo lomo to ba ti bi mo to si poju ni Nigeria so ti wa si wa di pe nkan to ma din ku ni pe kan ma gbo mo soyan ninu labor room elekeji ni pe o da fun opolo omo lati je ko dagba idagbasoke kan ma sele sopolo omo laarin 1 hour to mo ba si mo oyan tori pe omo yen ma le recognize omo to ni instinct lati mo pe omi to run lara ohun to n gbe bo o na lo wa ni bi oyan yen there's a kind of development omo yen ma re record for that 1 hour of life so a ma so fa awon yen lo mo wa pe laarin 1 hour kan gbo mo won soyan ki won to fun ni nkan mi eleketa to so ni pe even to the society omo to ba mo yori e ma pe won ma le consider very brilliant won ma mo we won ma le contribute then ara won ma nbale because bond ti ya ma ni somo ko ma je ki omo yen ko ni ife si awon to ku na ko ni payan ko ni ma sabu ni society then lastly to the family itself won ni ma gbo mo yen lo so hospital ko ni ma sick tori pe omi oyan to mu omi to safe lo nje to safe ju lo mi oyan to safe ju tori pe odo olorun lo si wa ko si contamination to my debe so iyen na o tun assist the family
0: to abe egbo abo ohun folasade ajala le gbo nbe e le gbo ohun folasade ajala nbe tori pe ohun ki se osise ile to lera agbo ohun safefe lohun ti e gbogbo awon te gbo ohun won loko ke ijeji lo je awon ti won mo oyun gbe ninu ikara hun oro gbogbo to ni se pelu eto lera papa julo pelu iya lomo iya to loyun ati omo to bi awon nkan kan wa wa nbe ti won so to tun mu kori temiwu won ni lakoko won ni mimu oyan fun omo to je omo tutun omo kekere jojolo ati awon omo kekeke titi ti won fi jale nu oyan o je ohun ta le pe ni abere ajesara tabi ka pe ni ajesara akoko fun awon omo won ni omo yowu ta ba ti bi bayi to jade ninu iya re bayi to jade nunu iya re bayi to si bere si ni mu oyan won lohun ti e o si koko lalaafia na tori pe olorun oba lo seto oyan yen fun e se yen leni won ni elekeji nbe ni wipe awon omo kekeke ti won je omo mu won ni eto ni fun won fun gbogbo omo patapata eto ti awon ninu latodo olorun wa si ni eto yen gan ti fi ese mule pe gbogbo won lo gbodo mu oyan ya won tori le je ounje ti olorun obeledua to ti se fun won pe tan ba si denu aye bayi ki won bere si ma je ni onje ohun ki si so nje kan randan eleyi ti o le mu ipalara lowo bi ko se latu ti je ki alaafia ara won eto lera won ati opolo won ko ji pepe nitori di eyi awa kan ta pe ra wa ni ya ta wa ngbianju ati wa ma wo pe ah emi o le fomo loyan o tori mi o fe kikini ohun dori kodo se ri wi pe bi igba ti eyan fe mo kolu olodun ni tori olodun lo seto re fun gbogbo awon omo ta ba ti bi jade lati nu ya won titi ti won o fi fi oyan sile won ni fifun omo loyan yi tun ko o tun se anfani fun awon ti won je iya lomo gan won ni tori wi pe bi omo ba ti n jade lati nu ya re wa bayi ibe na ni tejeteje ara re o na ni ki won ti gbe oyan si lenu to je oyan ya re won ni se ri bomo won ba ti wa bere ni fa oyan yi ah anfani to je fun iya ni wi pe awon nkan eyi ti o so mo ibi omo won ni bi omo ba ti bere ni fa oyan yi gbogbo awon nkan to mu ibi omo to le mu dani yo so wole ni poro bayi o ni bi omo ni o si tun jade se atori wi pe awon iwadi tuntun tun le yi pe lati nu eje be ti obirin to bi omo yi to ba ti gbe oyan fun omo tomo si ti bere si ni fa awon nkan kan wa ninu ago ara re ninu lohun eyi ti o se iranlowo fun ibi omo lati tete jade ni kia kia ah abe wa reledu abi o se daada fun wa o leyin eyi won ni abe wakati kan ta ti bi omo yi ohun lo ti gbodo ma mu oyan ni abe wakati ko ni pe wakati kan o loju ese tori awon mi won ni bi omo bi mo so pe ko awon ti e kokko simi na rara o won ni bomo ba si n jade bayi lo ti ye ka gbe oyan somo tabi ka gbe omo soyan anfani mi to tun wa wa fun wa ni wipe onje yi to je omi oyan to n jade si enu awon omo won ni o je onje to dara tan ti o ni abuku kankan ninu ti o ni kokoro randan kankan ninu tori olodun gan lo seda re won ni ko ni abuku kankan fomo yo tun ma je ki omo ma dagba si ni won tun wa ni onje yi to nko o tun tete lati da kuro lara awon omo se mo pe oto ni ki omo ko je onje mi ki ko gan se winkin ti kun ni lole laarin bi wakasi meji wakasi meta tomo ti jeun won ni sugbon oyan yi bi olodun se seda re ko ye enikeni o yo kokko yu awon omo yo se awon omo lanfani o si tun tete ma nda kuro lara omo ko kan ni je ki omo kan to bi iranu tabi ki ikun omo ko kan ti to bi kan to je itobi isonu fun iya lomo won tun ni bi iya lomo ba le ma fun omo re ni oyan daada ti o roju to joko ti ti o ma wa go fomo won ni igbese yi atun ma se anfani fun iya lomo na nipa dide na jejere nu le omo ati dide na jejere to ma n wa nibi oyan gan emi o tun wa mo eleri nkan ta tun wa nigba ti olorun oba to ti se gbogbo erin rorun fun wa sugbon to je pe boya ailoye abi nkan ti a wa fe to yato si nkan tolorun oba fe lo fe ro wa lu nkan ti o ni pada pe wa se mo wi pe baba tun fun omo loyan bo ti to ati bo ti ye awon owo pe a ra onje omo se mo po tun diku o diku ye omo ni o mo jeun daada nti e to ba ti bere si ni ja awon onje to da to sara lore yo mo yo na lara omo eleyi je nkan ta mu wa lasale yi fun gbogbo wa pata pe ki gbogbo awa ta je iya lomo awa ta wa nu oyun tolorun oba yo so layo atalafia ki gbogbo wa ka pese okan wa sile lati mura di awon omo yi pe bi won ba ti n de bayi ise wa ojuse wa ni lati ma gboyan si won lenu won ni koda gan ki tun se ori oyan aderi oyan dendere eleyi ta mo si nipples ko n se yi gangan de o ye ko mo ma fa o ninu idanileko eleyi ti awon akosemose se won lo ye ki omo ki enu re ko wo ori oyan yen gangan mo ara oyan ya so ti ye yin eleyi na tun ni nkan to n se lona to da fun ati iya ati omo e sese ma gbo ati gbo ri na lori eto yi sugbon awon iwadi ijile to je tuntun ti o se gbogbo wa lanfani eyi to jade ninu idanileko ohun ti won fi se ami ayeye ti gboyan somo abi gbomo soyan todun yi eleyi to waye pelu awon ti won je akosemose onimo segun oyibo o ni mo ni ki mu wa se ti gbo ti yin keyin na mo sala igbo torí pé bẹ́yìn ò bá mọ kankan nǹkan tí ò mọ ohun ó ṣàgbà rẹ̀ láàbúrò ní ìṣẹ̀lẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wa. Gbígbé o àgbéyè ni àwọn ọmọ wa lágbára lọ́wọ́ ọlọ́run ọba gbogbo àwọn tó sì jaláboyún tó wà nínú oyún. Mo gbàdúrà wípé bẹ́ẹ̀ ti ṣe rú yìí ẹ rú láyọ̀ bẹ́ẹ̀ náà lẹ sì sọ láyọ̀ á gbóhùn ìyá á gbóhùn ọmọ á tún gbóhùn bàbá gan láàbúrò ní ìṣẹ̀lẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wa. Mo kí gbogbo wa o wípé ẹ ṣeun tẹ́ ẹ tẹ̀lé wa níkànnì lágelú náà ti sítọ 7FM òkè gajòkè lórí ètò ìlera wa fún tòní ọjọ́ mẹ́jọ ni kẹ́ ẹ tún pàdé mi lágbára lọ́wọ́ ọlọ́run nígbà tá a tún máa mú àkọ́sùn nǹkan míì wá sétí gbọ̀yìn títí dìgbà náà. Mo mọ rírì rẹ o Victor Daudu ọ̀gá ọ̀gá Daniel Jesu ti wà nù níbí. Mo kí gbogbo wa wípé ẹ ṣeun ó dá oorun ayọ̀ lásùn àṣìṣó ó dàárọ̀.
13: Lagelu FM 96.7.

ní alẹ́ ètò ní enti a sọ̀rọ̀ lórí ṣe mọ̀ pé láyé ìjọhun àwọn grandpa àti grandma anna wọn lọ sílé ẹ̀kọ́ rí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọn lọ rí anna sì jayé ń gbà náà wọn ò fi ṣeré torí pé tí bá fi ṣeré ìrọ̀ ni à ń pe nǹkan kan ní tàbátàbá

tó ń tàrí ìsìn àwọn tí wọn bá ń bẹ lórí facebook ti akin ọmọ akin nágìlú ẹfẹ lọwọlọwọ báyìí láyé ijọ wọn máa rí àwọn tí mò ń sọ yìí ní ayé ìgbà náà mo sì já sí o bẹ́ẹ̀ ni ayé ìgbà náà ti sọ pé gbàtán làwùsà jọjẹ lẹ́yìn awó bẹ́ẹ̀ ni wọ́n máa fi àwùsà ta àwùsà èyí ò dì mọ́wọ́ ẹ̀yìn awó ti àwùsà àti ẹ̀yìn awó nígbà náà tí wọ́n bá ti gbà tí àwùsà bí àwùsà bá fi fọ́ ẹ̀yìn awó wọ́n jọjẹ ni àmọ́ tí ẹ̀yìn awó bá fi lè fọ́ àwùsà wọ́n gbà lówó ń tẹ̀ kò ní jẹ́ ń bẹ̀ àwọn nǹkan ìpọ̀ láyé ìjọ àmọ́ láwùjọ àgbà àwọn náà ti mú sọ pé àwọn náà wọ́n ṣe ògiri ìwọ mọ́ ní lẹ́mìí pé ìwọ wá bẹ̀rẹ̀ tiẹ̀ nìṣẹ́ òun mú àkè lọ sí skul bẹ́ẹ̀ ni kò sí irú rẹ̀ láyé ìjọ wọ́n jọ ń fi ìfẹ́ lọ ayé wọn ni wọ́n jọ fi ìfẹ́ lọ ayé wọn ni àwọn nǹkan pọ̀ lórí láyé ìjọ tiẹ̀ mọ̀ gbọ́ ní kọ̀ọ̀kan ìwọ mọ́ ní lẹ́mìí pé bí mo lọ ọjà tó ń lọ sóò tó lọ dé ọlọmọ àáké ó mú nǹkan kan mọ́ra ìtànà sì ni ń kọ torí ẹ bá ṣe tí ò da wọn ń wò ń gbà yẹn o tí wọn bá ti tọ́jú mo sí ojú òkú lẹ́pẹ́ àwọn.

0: 0871 23 70 86 75. Wọ́n kàndẹ̀kùn tí wọ́n bá sì kàndẹ̀kùn wọlé àwọn nǹkan tí a máa fi ṣeré tá a máa fi ṣeré tá a máa fi panu nínú kíláàsì tí ó sì jẹ́ pé kò di ìjà tó bá ní fún jẹ fún mi jẹ fún mi jẹ èyí ò fún jẹ nígbà náà lọ́hùn kò sì di ìjà bẹ́ẹ̀ ni. Hello.
1: Hello sir, ẹ kálẹ̀ sir.
0: Ẹ mà kálẹ̀ o.
1: Yes sir, ẹ kú ètò sir.
0: Yes sir.
1: Ojú Emmanuel ló ń sọ̀rọ̀ lówódé apáta.
0: Sá.
1: Ojú Emmanuel láti owódé apáta.
0: Ojú Emmanuel láti owódé apáta. Ó yà.
1: A máa ń tọrọ kúlíkúlí.
0: Kúlíkúlí sọkò.
1: Bẹ́ẹ̀ ni sir.
0: Nígbà náà.
1: Nígbà náà. Tó jẹ́ pé ìgbà tí báyìí tí ò bá ti lè òkúta ló fi máa fọ. Níwọ̀n bá fọ tán. Èyí tó bá ti rún sílẹ̀ láti kó. Àtúkò rárá ìṣe. Àwọn tó bá rárá ìṣe jọ fún mi jẹ fún mi jẹ. Èyí tábù díẹ̀ sátẹ̀lẹ̀ owó èèyàn.
0: Yóò sì fún èèyàn.
1: A fún èèyàn.
0: Kò sì di ìjà.
1: Èyí tó bá dẹ̀ ní fún èèyàn kò ní fún èèyàn.
0: Ẹ jọ.
1: A kò sátẹ̀lẹ̀ owó èèyàn.
0: Ẹ ǹbo ilé ẹ̀kọ́ yín gbà náà.
1: Èkìtì mo ti lọ skool.
0: Èkìtì.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo ti yan mo fẹ́ yọ. Àkàn tó ń kalẹ̀kùn. Kò sì dìjà. Fúnjẹ fúnjẹ tó bá fún yẹn inú ìyẹn odún tí ó bá sì fún yàn èyí ó tó kó mẹ́ ọ̀tọ̀ ní kàlàkó ó ní kí n gbà wá. Ẹ̀lú.
2: Ẹ̀kálẹ́
0: sà.
2: Babaláwo
0: láwo soso. Láwo soso ẹ káàlẹ́.
2: Káàlẹ́ o.
0: Yes sir.
2: Kẹ̀ràkà. Àwọn nǹkan tá a máa ń tọrọ lọ́wọ́ ara wa. Bíi dónkwà. Àtàbàdàdí.
0: Bẹ́ẹ̀ni tàbàtàbàdí dónkwà dónkwà yọ máa rún.
2: Sẹ̀kẹ́.
0: Láyé ìjọun. Ẹ ṣe kì í máa ṣeré àwọn bàbá grandma àwọn náà ló gba àwọn òsì ìjà kò sì di ìjà kí wọn já sí. Hello. Kí ló ń já sí tó ń lọ sílé ẹ̀kọ́ rẹ̀ kọ́ lọ kàwé etí bàbá rán tí ìyá rán ìwọ ń múra àjà. Hello.
3: Hello.
0: Ẹ káàlẹ́
3: kú ètò.
0: Yes sir, ta ló wà ń bẹ̀ o.
3: Lágẹ̀lẹ́ òní jóná.
0: Àmì.
3: Ọ̀gbẹ́ni rírì ọmọjọ dáàdì láti fẹ́yìn lẹ́bàdàn. Kò mọ dìjà. Báyẹn gbogbo ìgbà tá a wà ní primary school tá a wà secondary school. A máa ń tọrọ, a máa ń fúnra wa kétí ya mu.
0: Kétí ya.
3: Bẹ́ẹ̀ni.
0: Ilé ẹ̀kọ́ wo lẹ lọ gbà náà ṣe é rántí àbí.
3: St. John's là wá lọ. St. John's tó wà ní Alákè.
0: Alákè.
3: Bẹ́ẹ̀ni. Secondary school la lọ ẹsẹ̀lẹ́ka high school.
0: Ẹ ṣe. Yes sir. Àwọn tí wà nù tipẹ́tipẹ́ ẹnìkan tó ń kọ́lẹ̀kùn kì í máa ṣeré. Dónkwà wọn tún jẹ iná ti dónkwà wọn rà bá sì fẹ. Hello.
4: Hello.
0: Ẹ káàlẹ́ o.
4: Inú mi dùn fún program tẹ gbé wá lálẹ́ yìí o.
0: Gbẹ̀ngà
4: ló ń sọ̀rọ̀ láti Ìjẹ̀bú ni o.
0: Gbẹ̀ngà láti Ìjẹ̀bú.
4: Bẹ́ẹ̀ni àtàbàdà ní àjọ ń pin jẹ ni.
0: Bàbá. Nígbà náà. Lẹ lọ gbà náà.
4: Láti ìdí kan. Kúlíkúlí. A jẹ́ láti Nọ́lẹ̀ńdé ni. A jẹ́ títí dé àti lápá Lámúnigun.
0: Téèyàn ń run àpò tí ó mọ̀ ju ẹnu kọ̀ọ̀kan. Ami ati yin na. Ami ami.
4: Nineteen sixty-seven.
0: Ami ami. Ese ese. Ah, se mo pe awon kan po laye ijon to te pe baba wa awon mama wa se mo pe ti an ba ti ran mo lo sile ko ngba na alako bere ni o grandma ni o okan won o bale be ni mo so mo sin ball lori igba to ba tun ya lori ball wi gba ta gba kaaki to lo school bo mi lo gba bo ko si ja ko si ta be ni mo tun kale ko ba si fun won. Hello. Hello.
5: Hello. Hello. Ekale.
0: Ekale.
5: Baba ni kala o ni o.
0: Yes sir.
5: E pe sir.
0: Amen.
5: E seun pelu eto yi o. E tun mu wa re ti awon ngba aye da.
0: E ma pa aye da. E ma gbo ma gbo. Ani e ma ani e gbo. Ayo ni baje. Ayo ni ba yo ma da e ma je pe
5: yo ma da yo ma da e se la e se kini kan wa ngba na e mo gba fe gbaje lowo awon elegbe yan mo ko pe koro ni yo si lo ma je tori awon baba o bodo ri ta lowo yan ori eja kobo eja yo awon eja to
0: eja dede eja dede
5: eja dede
0: Ejadi kini okoyin kini oruko yin
5: amisa sanusi ni pe lati ring group amisa sanusi lati ring group
0: ring group elosa
5: yes sir
0: se na ti le eko yin nigba na aloko be
5: mo gugu rati agbe ni methodist
0: ese
5: yes sir
0: yin pulu oja mo si nbo.
6: Regular FM 96.7.
7: Ipe wo le adi lori atamata yo tun se wonderful
8: be ni owo ojo kewa ninu osu kewa laago mewa
7: oru abami
8: oru ijija kade nla
7: oru ijija gbara to lagbara
8: oru gbenija
7: oru tawo mo israeli wo nu ogbeku lo
8: oru ta gbe spirit nija to da yaba
7: owo ojo kewa ninu osu kewa laago mewa
8: akori to su yi ni liberation and celebration
7: itusile atadoyo
8: o tin tiraka ti goke bo lowo ogun adeni male
7: asiko ti tun lati gba tun sile
8: bi prophet io ati prophet FTO adelori atamata ri yo se ma soro ase sale gbogbo eniyan lojo na
7: o ma waye o lojo kewa osu kewa odun ta wa yi laago mewa sale lo ma bere
8: CCAC atamata sele fi proof loluwo egbe danilu ibadan
7: gbogbo eni to be wo pelu gbagbo re yo ro mi ibudu agbaragba
8: pelu gbogbo eni to ko diwo ati dena ba bada yo lanfa ni lati ko se atamata se
7: ogo re ni lati se
8: idi aja o
7: ona ala
8: jeje mi mo no gbe yo fun gbogbo eniyan to be wa lojo na
7: la mura o iwo no si jeri sagbara olorun
9: arakunrin jọwọ fun mi lomi tutu kan orugbe ngbe mi
10: oga mi e gba omi showboss bottle water ke fi se bale okan yin
9: omi yi dara o gba yi koda o tun ni lara pese o mo lolo oko mi bale
11: omi yo lo ta o
10: nigba ti orugbe ba ngbe yin e ma se mu omi komi o e yan omi showboss bottle water omi amo lolo ta pese lona ra oto pelu irinse igbalode eleyi to dara yato si ti tele ajo nadak fun telu koda fun mi mu gbogbo eniyan lajugbo ninu ile lofisi ati lodi aya Showboss Bottle Water wa ni Owudi Estate, Second Gate, Apata Ibadan. Ofe la ba yin gbedele itaja yin. Fun alaye lekunrere pe sori 090 351 04468 tabi 0809

0: se mo pe awon kan po laye ijohun ti o se pe awon baba wa an grandpa ni o grandma ni o mo fi sere ko si dija be ni igba mi te ba ni fun mi je e ba lawon o ni fun yo si ko lodo e o ti o tun lodo elomi fun mi je to ba fun inu won o dun ti o ba si fun ko dija be ni lana se mo pe mi ati mo emi ati bale oloka lajo wa lori eto ni jo abile egbeda be ni be laipe jojo emi ati omo oba ti ba ni omo oba adilakun busari e pade won lori eto busari adilakun eru obodo nigba na lohun be ni e pade won to je pe oro ti emi won jo so e gbo dile gbon bi ti bale oloka e gbo na dile gbon se wari ni bi asku di ese yan pe nikan ni akinlolu akinlolu jeans akinusa akinusa ni joba bile ona ara igba ki alaga taiwo oke nigba na lohun e gbo le nu won akinusa nigba na lohun bi awon oro se nlo e mo pe olohun ni o akidi o se ran be ni kini awon te na le do ti e se le gbagbe laye ijo pe mama nkan bayi mi ni gbagbe o se pataki to se pe emi ati yin ajo je ajo mu ko se dija be ni ni ipa na lohun o se pataki ki awon olojo bi àwọn tí ń bínú oṣù kẹwàá kí wọ́n sì máa múra nítorí ààrẹ ọjọ́ mọ́tọ́gùn ọjọ́ sáré òun ni tí ń bá dẹ́nì kan sí tàbí méjì tó jẹ́ pípà tí wà ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí ẹ wọ girama nígbà náà lọ́hùn ó ní àwọn ìtumọ̀ tẹ́ná sì ṣe ń gbà náà tó jẹ́ pé kò sì dìjà pé di àkín ọ̀bẹ lọ sí ilé ẹ̀kọ́ ní tí ìyá bá sì sọ àti bàbá wọn máa ń gbó lórí pé tí wọn bá ní náà tí ọmọ ẹni tí ìwọ ṣe wò ní ṣe tí ó barúkọ bàbá wọn ìyá wọn jẹ nígbà náà lọ́hùn àwọn oní tó kẹlẹ̀ bá ń ṣe fún wọn wọn kẹlẹ̀ kún un.
1: ẹ̀lọ́
0: ẹ̀ kálẹ̀
1: akíọ́ máa kín
0: ẹ̀ kálẹ̀
1: o wàláì ó dùn mọ́ mi nú o láti ìgbà tẹ sọ tàbátàbá jí gbogbo nǹkan bẹ́ẹ̀ lóríṣiríṣi òun là mọ rà jẹ ń sùn tá a sì mọ ń gbà lọ́wọ́ ara wa tí ò sí wàhálà elékúté gbogbo ẹ̀ mọ́ra wọn ayé ìgbà náà bá bá mú tọrọ lọ àìná tán ẹni bá na tán kò gba owó lọ́la.
0: Ẹ tí ìdàkọ yín o ẹ tí ìdàkọ
1: yín o
0: má ìyá wa
1: àrẹ̀mú
0: ilé ẹ̀kọ́ wo lẹ lọ gbà náà.
1: Kíní ni kíná ti ń pè ní àṣàkà
0: àṣàkà ní Ìbàdàn ṣé aláàárọ̀ ni àbí ọlọ́sàn-án.
1: Àtà aláàárọ̀ ni tòrátèpò náà ti mú mi wálé gbà náà.
0: Ẹ̀sìn
1: Èkó la máa ń ṣe ọlọ́sàn wọn náà sì ṣe ọlọ́sàn gbà náà.
0: Ẹ̀sìn
1: ẹ̀lẹ́sà
0: yes ma ẹnìkan tó kálẹ̀kùn kì í máa ṣeré ní tí àwọn èèyàn tá a jọ sí ń gbà náà pọ̀ bẹ́ẹ̀ ni jábà ti kálẹ̀kùn bá ẹnìkan kálẹ̀kùn máa ṣe ń dún gbàgbàgbà. Ẹ̀lọ́
2: kí ẹ máa kín
0: ẹ mọ̀ kálẹ̀
2: kálẹ̀ o ẹ kú ètò
0: ṣe ẹ náà ti kankan.
2: Orúkọ mi ni olóyè kamarudin alamu láti inú ga gbèdégbè kásúmù
0: ẹsẹ
2: nígbà kan nígbà tá a wà ń kékeré tá a wà ń primary school first baptist church ní ìdí kan la wà
0: nígbà náà.
2: àwa pẹ̀ dá wọn lára yá àwọn èèyàn wa yòókù àwa ṣe eré ródòròdò la máa ṣe tí gbogbo bá ti tò síwájú wa báyìí níṣe làwọn èèyàn mi tí ń bá ti nàka sókè báyìí won ma gba gbogbo won leti ni gbogbo o je won lawo wa ko lawo je nja na lo ya je se togi pupo ngba na
0: togi togi yin o po ngba na
2: togi pupo a ka ma da won leti je je
0: mo ti yan mo fe yo ese ese en ka ton kale ko bene alojo bi ki mo ma mura le ama je npulu oja
3: Radio FM 96.7
4: Gode chance to lanta nigba kugba ta baje
5: Gbogbo ni bara Golden Chance Lotto eku aduro ti wa lore kore ni lesa Golden Chance Lotto yo ma tan yin lorun lori basepo yin pelu wa Golden Chance Lotto lesa kese ni won san winnings o ni je tan kun tun ma bere ninu e nibi kibi lo ti le gba winnings e you can get winnings anywhere eyi gan lo mo kan oni bara wa bale Golden Chance Lotto kete lati so ni bara doloro Golden Chance Lotto ilese ti wa afaye gbagba kugba laye akiso pe kan agent wa taja ma fi kan dikan ilese Golden Chance Lotto yato lesa kese la won sanwo to si han kedere faye lati gba yi wa waranse san ni winnings Idire ti le se Golden Chance Lotto pe je asiwaju laarin awon akegbe
4: igba kuba kan ba je lese kese lo sanwo
5: Golden Chance Lotto ona to ya lati so de millionaire
6: Baba Ibaru ba Onisegun ibile ko pe meji jake dadu ile Ibadan.
7: Dara o ji pe ninu ekunrere alaafia ni igbesi aye ifokan bale. Ti mu eda gbadun ise to foju aye se alaafia o si igbadun o si. Idiri yi ti oba oke se si agbe kale Baba Ibaru ba to si fi ojutu ewe ati epo ati ba ti lole won lowo agbaraga da okuta ogun ibile ti koju awoka arumale egun lapo egbe ifunpa giga eyo aseju abi ko mo kunrin o ma mu na lo gbari lori ise enu ile airorun sun dede bi eti ba ngoye abo fe ma se gbon yin owo kan ese kan o gbodo ma gbon riri abi ki nkan ba rin kiri are niyan ara tita abi ko yo ma ko yan loju aya si le ma lu kikiki o dopin lodo baba Ibaruba oba isan ara iyana UBA bank ni mo lete ni badan leyin le baba de ribu gangan adoju ko people's girl grammar school 08033881008 abi 07018211111 irinse igbalode la kokko fi sayewo fun yin alaafi ara wa ko ni gbon danu bu bi elubo
8: Flash FM Media Academy nibe lawon eniyan ti fi igba bu mi eko eto iroyin sori atamba gidigba soke tente ninu igbo safefe pelu ikose mose ati iwo omo iluabi awon akeko jade wa ni won ti di ogun ni rere ninu ise iroyin kaakiri agala aye
9: eyin temi ba woni o sewa ewa
10: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
11: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
12: Baba Tunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
13: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yan mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ. Kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
12: 0807-112-4000 0807-112-4000.
13: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
14: Bẹ́tù ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀ jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Print and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing. printing awon akose mose oga ise ati iriri odumodun glory print ni eyan fun printing ti yo mu yin dayato laarin awon yoku don't wait until campaign season gets hotter place your order now call 0915-3886-921 or 0701-1398-978 or visit glory print shop h24b heritage shopping mall opposite merike pharmacy dubai ibadan glory print e janfani edinwo lori printing to quality
15: glory print put your message on display
16: Lagiliu FM 96.7

sẹ́mọ̀ pé láyé ìjọ àwọn ọjà àwọn bàbá wa àti màmá wa wọn fi ṣeré yẹsọ méjì sí mẹ́ta ń bẹ̀ tó jẹ́ pé wọ́n nà nígbà náà ọjọ́jọjúmọ́ nálẹ́ndé òde ọ̀lọ́ jọjúmọ́ ni wọ́n nà ọjà mọ́kọ́lá jọjúmọ́ wọ́n nà balẹ̀ mọ́kọ́lá nígbà náà wọ́n nà wọ́n sì tọ́nà di ìṣẹ́n ọjà mọ́kọ́lá bẹ́ẹ̀ ni òjé ìgòsùn jọjúmọ́ ni ọjà ọ̀ràn yàn jọjúmọ́ ni màlẹ́tì jọjúmọ́ ni bòde jọjúmọ́ ni dùgbẹ́ aláwo jọjúmọ́ ni gbági àkọ́kọ́ gbági tí ọjà bọ́láàgì ìtàn ni wọ́n fi lè gbà náà ọ̀bẹ́ńbẹ́ ti ṣìn bẹ́ẹ̀ ni jọjúmọ́ wọn náà oríta mẹ́rin jọjúmọ́ ni oríta pẹ́rin jọjúmọ́ ni ọjà ayẹyẹ mọ́tìmọ́tìjọ́ mọ́kọ́rin ní ọlọ́ṣọ́gọ́ jọjúmọ́ wọn náà aládọ̀mí géètì ọjà sango olùńlọ́yọ̀ àríyọ̀ ọjà àríyọ̀ sẹ́ ni omíyalé fẹ́ gbé lọ kò sì gbé lọ wọn náà di ìṣìn jọjúmọ́ ni ọjà ti òkè àdó ayẹyẹ jọjúmọ́ wọn ná wọn òkè àdó ọ̀tọ̀ o ayẹyẹ ọ̀tọ̀ o jọjúmọ́ wọn sì ná wọn di ìṣìn náà ni ọjà jọmárùn-ún ọjà kanna jọmárùn-ún ni ìkórìtà ọlọ́ọ̀dọ́ ogun sọlá jọmárùn-ún ni baálé ọlọ́ọ̀dọ́ ogun sọlá wọn mọ̀ gbọ́ mo ṣe sọ ọjẹ́ bọ́ọ̀dì jọmárùn-ún ọjà aráàrọ̀ níwájú àkànná jọmárùn-ún ni kájọlà níwájú aráàrọ̀ ìlàjú jábá ní ìlà ọ̀tọ́ ní ìlàjì ìlàjú ibẹ̀ ní ìdó níjọba ìbílẹ̀ ìdó bẹ́ẹ̀ ni wọ́n sì ná ọjà tiwọn náà ní gbogbo ọjọ́ tí wọ́n sì ná wọn ò ṣeré lójú ọ̀nà èrúwà bẹ́ẹ̀ ni wọ́n ná tó ṣe pé wọ́n ná ọjà tiwọn ọjà jọmẹ́sàn-án òní bẹ́ẹ̀ ni ọjà lógún ní ìjọba ìbílẹ̀ akínyẹlé tìmánì alhaji gbọ̀ǹkà balógun lè bàdàn wọn ò lè má pèpè akẹ́sọ̀gbàgbé ọjà wa o ọsọ̀gbàgbé ọjà wa o balógun ní ilẹ̀ ìbàdàn oyè wọn náà ìbásun ní ọjọ́ jimá tó bá mọ wọn tó ń sun síwájú torí nkankan àti nkankan bẹ́ẹ̀ ni wọn ò sì fi ṣeré wọn ò fi ṣeré ọjà nu jẹ́ kí n fún àwọn olójọ́bí láàyè tó fi jẹ́ pé wọ́n pè é akínmákín mi gbàgbé wọn àwọn olójọ́bí october adumlasis jẹ́ kí n lọ bẹ̀.

0: ọ̀sán òun ìyá ni, alẹ́ òun ìyá ni. Tí a bá ṣàlàyé ìgbésẹ̀ tí ọmọ gbé, ó lè má lówó wàhálà kò ní jìyà.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Gbogbo nǹkan ní mímọ̀ tọ̀. Àwọn àgbàlagbà wọn ní tá a bá ta, wọ́n ní ṣe là máa tọ̀.
1: Pé tá a bá wá tọ̀, yóò wà dẹ̀rẹ̀ ń din.
0: Bó ṣe wà nù.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ẹlòmíràn ó ṣàdúrà, yóò lo àjò, yóò ṣe gbogbo ibi tọ́nà ó ti sí, yóò sì fúnra rẹ̀ kú omi. Mo ti rí ìyàn rí tí wọ́n gbé kọ́ńtrátì 14 million wá bá. Ti tóbi rí Ọlọ́run. Gbogbo owó tó ń gbọ́ mi oríire ò ní gbàbọ̀dé.
1: Àmì Ọlọ́run, àmì Ọlọ́run.
0: Ó sì wà nínú ilé, ọmọ ṣẹ́ rẹ̀ sì wà ń tà. Wọ́n ti ní lágbájá la béèrè, wọ́n ní ara wọn ò yá. Ṣé fẹ́ gbéṣẹ́ fún wọn ni? Ẹ gbé fún wa, àbá yín ṣe dáadáa tó rárá wọn ò yá. Bẹ́ẹ̀ gbé fún wọn náà, àwa ni wọ́n gbé fún báyìí báyìí. Wọ́n sì gbé fún ọmọ ṣẹ́. Ọmọ ṣẹ́ lórówó. Ìyá sì ń jẹ ọ̀gá nínú ilé. Sáyàn mọ́ là á pè yún ni, àbúfira rẹ̀ ṣeré àbí òré èèyàn bá sáré. Ìgbésí ayé yìí ní mẹ̀sẹ̀mẹ̀sẹ̀, má sá eré jù bí mo ti ń sọ, ṣùgbọ́n má sùn. Àwọn àgbàlagbà wọn ní àyè síwájú ayé, ìyẹn ni wọ́n sáré jù. Àyè kẹ́yìn ayé mọ́ slack. Wọ́n wá ní àárín ayé là máa wà. Sá díẹ̀ sinmi díẹ̀, sá díẹ̀ sinmi díẹ̀. Bọ́ bá ṣe wá ń sáhun, máa sátọ̀mọ́ rẹ̀, máa sátọ̀rẹ́ rẹ̀, máa sátọkọ rẹ̀, máa sátaya rẹ̀. Ẹni tí ó ṣubú, tí ó dá ọ dúró nínú eré tó ń sá, sáré rẹ̀ papọ̀ mọ́ eré tiẹ̀. Ẹni á fi ilẹ̀ tá padà dúró dé. Kí la fẹ́ fi ilẹ̀ fún? Owó ẹ̀rọ ni.
1: Kábíyèsí Ọlọ́run. Ok, gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń gbọ́ wa gbọ́ ètò yìí, àbí ẹni tó jẹ́ wípé ó wà ní ipò kan tó jẹ́ pé lójijì lòún jábọ́, ó wá ń múra láti dìde, òun gbìyànjú, òun làkàkà, ṣùgbọ́n gbogbo ẹ̀ kò sí nǹkan kan tó rí dìmú. Ẹ̀jẹ̀ á máa jó ká máa yọ̀. Ẹ lọ bá Aláàjì Owólabíọ́n Láì Mọ́ Òṣùpá Àdínì, wọ́n máa sọ fún yín ibi tó ti bẹ̀rẹ̀, ohun tó fà á tó ṣe bẹ̀rẹ̀, ibi tó o bá dé, ohun tó ó ṣe tó fi kúrò níbẹ̀. Ẹ̀yin náà mọ ti yín, ẹ máa bó ṣe ń ṣe yín nílé yín. Àwọn ìbéèrè wà tá a bí wọ́n lé ní àǹfààní wà àsìkò wà, ṣùgbọ́n Aláàjì ẹ wà bá a yọ̀ǹda nọ́mbà táwọn èèyàn ó pè yín sí ọ́fíìsì yín tí wọ́n ti ba yín lóòrọ̀ la. Àti wípé bankbapt ẹ̀fẹ̀ wá rí yín, èèyàn mélòó lẹ máa láǹfààní láti rí? Nítorí pé ìròyìn táwà gbọ́ ni wípé àwọn èèyàn ó ti kún ọ́fíìsì yín bí nǹkan bí aago 5 àárọ̀. Kú mọ bẹ́ẹ̀ ṣe ń ṣe, ṣùgbọ́n Ọlọ́run bá gbà fún yín Aláàjì.
0: Ọlọ́run ni o, mi ní kọ́lọ́fì kankan, inú mi dùn. Bẹ́ẹ̀ bá dọ́dọ̀ mi, tẹ dọ́fíìsì mi, kọ̀rọ̀ tá a ní ojú kọ̀rọ̀ Ọlọ́run lọ. Torí pé Ọlọ́run yà lámọ̀ sí ira wa fà, òun lòun máa ń tọ́ pamọ́, òun lòun máa ń tọ́ hàn. Wọ́n yẹ lámọ̀ máa tún sirú níwọ̀n máa tó lè nù tó sọ Ọlọ́run lòun ti mọ̀, èyí tó wá ń sọ Ọlọ́run lòun ti mọ̀. Ẹnìkan dọ́dọ̀ mi níjọ́ kan mo wá ń ṣàyẹ̀wò fún wọn ni, ǹlẹ́ o lágbájá, ìyàwó rẹ ti lóyún? Ó ní dájì kò tí ì lóyún. Mo ní ó tún bá mi jiyàn, oyún ni ó ti lóyún. Ọyá pé ló bá pè, ó ní mú pé lálẹ́ àná, ìyẹn ìyàwó mú pé lálẹ́ àná tó gbé kọ́ mi, ìgbà tí mo ṣe tẹ́sítì lánàá dókítà wa ní òun ti lóyún ni. Ó ní àwọn dádì náà ń sọ fún mi pé ó ti lóyún. Ẹ dákun, èmi ò rí ìyàwó rẹ̀, èmi mò ń ròyìn ayọ̀ ayé rẹ̀ lọ́dọ̀ ìyàwó rẹ̀ fún. Ọjọ́ náà mo wá sọ tí wọ́n bí lọ́mọ. Ti tóbi rí Ọlọ́run.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Níjọ́ tó bímọ 30,000 àlú fún mi. Ìtẹ̀mí ọ̀sọ̀ ọ̀pọ̀ ẹni tọ́lọ́run bá kọ pé ọ̀rọ̀ ayé rẹ̀ ó tu, tọ́lọ́run wá kọ pé ọ̀dọ̀ mi ni ó ti tu, yóò kàn mí. Èyí tí ó fẹ́ wá tí ò ráàyè wáhùn kó mọ̀ bínú, àyànmọ́ àkọsílẹ̀ pé yóò tù lọ́dọ̀ mi ni ò tí kọ̀ ni òfin tí wà.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Bó ṣe wà nù. Nọ́mbà mi 07031049930 07031049930 nọmba mi ẹlẹ́ẹ̀kejì 09075

Lagilu FM 96.7. La Lagilu FM. Jagaba Gogo Radio.

0: sí.
1: Àkọ́kọ́ ẹ̀yin tí pé a fẹ́ mọ̀ pé káwọn èèyàn mọ̀ pé kán mọ̀ ni pé wọ́n fẹ́ mọ̀ gba. Nǹkan lórí ètò yìí lásìkò
0: yìí. Sọ́ọ̀nù máa ń wá kiri tó máa ń pa.
1: Àǹfààní bẹ́ẹ̀ kò tí ì ní sí lásìkò yìí. Ṣùgbọ́n kò wá dé ẹni tó fẹ́ fún èèyàn ní nǹkan lọ́wọ́. Ẹ̀yin tẹ bá fẹ́ fún wa ní nǹkan àwọn nǹkan tá a mọ̀ pín ní ìsìn àwọn nǹkan tó yẹ pé fúnra wa là á gbà àwa là á lọ sí stíríìtì. Àwa là á lọ mọ̀ kó fún ọ.
0: Olo ni mo ṣe.
1: Ẹ pé ẹ ní ìdí àwọn àgbàlagbà ní. Bàbá ti gbà àti mọ̀ bí táwọn àgbàlagbà tá a fẹ́. Àti wa níbi ká ti fún yín fídíò ẹ̀. Àwọn tán ní pè níjà ni a mọ̀ àwọn tán ní pè níjà dáadáa.
0: Mo ṣe rú èmi lọ sọ.
1: Àwọn ṣé Hope Alive ni àwọn èèyàn wà bí?
0: Àánú ni. Àánú.
1: Àwọn tí wọ́n ní pè níjà, ó dẹ̀ kún wọn lẹ́gbẹ̀.
0: Pé àánú ni. Ó sì tó fún mi.
1: Bá jẹ́ táwọn arúgbó ni àti mọ̀ bí tá a kò lọ.
0: Tó fi dé mi lájẹ́.
1: Nǹkan tó wà very very important.

0: ìdí èyí ẹjá ṣe báyìí ná opilion pool nẹjá fi wò.
1: Àwọn kan á jìká wọn nígbà tèmi tó bá rò.
0: Ọjọ́ bíi méjì kan sẹ́yìn báyìí tá a ti tojú bọlé kẹ́yìn.
1: Ló wà lọ́ṣọ̀ lọ́ṣọ̀.
0: Ẹjẹ́ àwò ṣíṣẹ̀ ń tẹ̀lé ni ẹ̀yìn èèyàn tẹ̀ ń bẹ nílé bó lẹ ṣe fẹ́ ń tẹ bá fẹ́ láàfún yín.
1: Àtàjèrè ọjà bọ́wọ́ yẹn sókè tó fi ń bọ́lé.
0: Ṣé ká kọ́kọ́ tójú bọlé lẹ kọ́kọ́ fẹ́ ká kọ́kọ́ mú ni.
1: Tó fi ń bọ́mọ gbé sókè.
0: Àbọ̀rọ̀ àṣírí.
1: Ohun
0: tá a bá ti ń tojú bọlé ibẹ̀ láti mú ọ̀rọ̀ ìṣítí.
1: Tó lè lo
0: ìwò lẹ fẹ́ nínú méjèèjì.

0: ṣẹ̀rí àwọn ọ̀rọ̀ kan a máa bẹ ẹ̀rọ a máa bàyàn àti sọ síta ọkọ yín gan ó lè ẹ lè má fẹ́ jẹ́ kọkọ yín ó tì mọ̀ àwọn nǹkan kan a máa bẹ tó jẹ́ pé ẹ lè má fẹ́ jẹ́ kán mọ̀ pé nǹkan bá àwọn ṣẹlẹ̀ ìyàwó yín a máa bẹ ẹ̀fẹ̀ jẹ́ ó mọ̀ kì í ṣe pé ẹ̀fẹ̀ jẹ́ ọmọ ẹ̀rù ń bà yín pé tẹ́ ó bá mọ̀ bóò ni pastor church yẹn ẹ̀fẹ̀ sọ fún ọ̀rẹ́ yín aláṣírí ẹ̀ ń wò pé ṣé kò ní fi bomi lọ́la ọ̀rọ̀ yìí dẹ̀ ń gbé yín nínú ẹ̀mọ tẹ́ ẹ fẹ́ sọ gamma ọláyínká ọlájídé mo mọ̀ pé tí ń bẹ́ńbẹ́ torí tiwa bàbá mẹ́jọ gami akínwó mi àwọn èèyàn ti pọ̀ mí bí bàbí èèyàn mímú ìwà mike falọwọ ládẹjọ gami alhaji ajibola ọlọyọ èèyàn pọ káàkiri gami wálé ṣọtẹ aṣọtẹ maru one of dallas texas káàkiri.
1: èmi tọ́pọ̀ ń ṣe lẹ́nìyàn.
0: ó yẹ ẹjẹ́ àwo ẹjẹ́ ń fún yín ní ìṣẹ́jú mẹ́ta sí ká wo ohun tá a ṣe pẹ̀lú ọ̀rọ̀ àṣírí
1: yìí
0: bàbá kúrò ń bẹ̀ á lọ tójú bọlé bàbá tójú bọlé á tún padà sórí ẹ̀ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ tẹ́ ẹ̀ bá sọ síta kò sí báwọn èèyàn ṣe fẹ́ bá yín dà sí àkọ́kọ́ ẹni lọ́kàn yìí pé kò sẹ́ni tí ò bu yín ẹ̀yin ẹ ti sọ ohun tó ṣẹlẹ̀ kí ni tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àṣírí tẹ́ ẹ sọ fẹ́nikẹ́ni ṣùgbọ́n ẹ mọ̀ pé ọ̀rọ̀ yìí yóò lẹ́yìn lọ́jọ́ iwájú ọ̀rọ̀ yìí lọ́jọ́ iwájú ó sì lè nǹkan kan sì lè ṣẹlẹ̀ ìgbésẹ̀ tẹ́ fẹ́ gbé lẹ̀ mọ̀ ìdí nù tá a fi sọ pé ẹ pè ní ìsìn ṣùgbọ́n bí ẹ bá wá lè ráàyè pè wọlé ilé pé ọkọ yín bẹ lẹgbẹẹ yín ìyàwó yín bẹ lẹgbẹẹ yín bàbá àwọn èèyàn bẹ ń bi tẹ wà lásìkò ẹyin nìkan kọlẹ dá wà. ẹkọ nọmba mi lẹ whatsapp nọmba mi 08038484675 kẹrí nọmba tí mo fi fún yín nọmba tèmi gangan direct nọmba mi nù. mo fún yín torí ẹni tó bá nílò nǹkan àṣírí tẹ́ ẹ fẹ́ sọ àbí bóyá ẹ sì fẹ́ fún ẹ fẹ́ ran àwọn èèyàn lọ́wọ́ ṣùgbọ́n kì í ṣe ohun tá a pín lórí ètò a ní pín nǹkan kan lórí ètò bóyá ẹ máa pè ẹ máa mú nọ́mbà ẹ máa pè ẹ bá ti fẹ́ fún wa ní nǹkan yóò níbi tá a mú lọ ìdí tá a fi fi nọ́mbà lẹ́nu ẹ wá rẹ́yìn èèyàn tẹ́ wá kọ nọ́mbà yìí lẹ̀ ẹ mọ̀ wá máa lo nọ́mbà yìí láti jẹ́ ká pé àkílà tiẹ̀ fi nọ́mbà wa ta fún kò ní sú wa kò sì ní rẹ̀ wá. so ìdí náà tá a fi mo fi personal number mi lẹ̀ whatsapp lẹ fi lè bá mi sọ̀rọ̀ ẹ tó wá dákun ẹ ṣàánú mi pé kẹ mọ́ pè lágo kan òru kẹ mọ́ pè ń dájí kùtùkùtù bí ẹjọ́ mr gbẹ̀ngẹ dákun ẹ mọ́ kọ́ tẹmọ mọ̀ pé tí ní a mọ́ pè yín fún ẹjọ́ mo fọ́ lọ́wọ́ bá bẹ̀ yín kẹ mọ́ fọ́ lọ́wọ́ bá kọ́ yẹn lọ́rùn kẹ mọ́ béèrè káàṣì ẹ dákun ojoojúmọ́ là ń pariwo káàṣì ẹ bẹ́ẹ̀ bá rí pé ẹ gẹ́ ẹ̀ ti káàṣì ẹ ẹ lè dúró léṣẹ́ rédíò lágẹ̀lú yìí fún ìṣẹ́jú márùn ẹ gbọ́ polówó káàṣì ẹ tí ẹ̀ tẹ́ fi mọ́ wá pè wá fún pásánà kí n àṣẹ mọ̀ ṣàlàyé fún yín èmi mo ní mọ̀ gbé gbogbo kọ́ọ̀lù tí ń bá ń wọlé ìgbọ́n tó jẹ́ wá bí kí n wá kéde again pé kó lójú àwọn kọ̀ọ̀kan tí mo gbé o ìgbọ́n pọ̀ ọlọ́mọdé orí bẹ́ẹ̀ àánú la rí gbà fún ìdí èyí ẹ mọ̀jẹ̀ oṣù yàn. hello ẹ̀kálẹ́ ẹ̀kálẹ́ sà àbí máa sì ni ẹ ti pè sórí ètò kódà mo fẹ́ sọ̀rọ̀ náà ni ẹ já ṣe báyìí nígbà táwọn tán fẹ́ sọ̀rọ̀ àṣírí tán sì ń bùtù lọ́wọ́ tán wò pé ṣe ń sọ àbí má sọ ẹ já sáré tójú bọlé bá ṣe máa ń tójú bọlé leléyìí ìjà la máa ń parí àbí dúkù láàrin lọkọláya ìjà la máa ń parí awon kan wo lo like toko re nse abi awon kan wo lo like ti yawo re nse awon kan wo lo fe je ki yawo re o stop awon kan wo lo fe je koko re o stop yawo re aboko re se ari dunnu ni o nri bayi o dunnu ni abi o kan re kan jo wa legbe ara yin ninu yin o dun ninu mi dun pe lenu jo meta understand it in be o ti po die die fa awon obirin wa atawon okunrin wa pe no matter what a mo fo mi loni oju apolopo awon eyan ti si sugbo oju apolopo elomi na o si close e ti ri pe ko si bi ti se o si ti ri pe ko si angeli kankan bi kankan e ti ri pe apolopo a n to ata lo si gbegiri anani ti ri pe ko si yawo kankan to le ah yawo mi ah awon tan so fun e pe emi ati da emi atoko wa a jari e ti ri pe won munle ni pe ko se ni to ati yawo re abon atoko re o le ja sugbon mo mo se nse tu e arakunrin kan pe mi ni Mr. Gbenge mo seun olo mo toju yin ni ami oni ati ojo ti o nti so fun yawo ohun to yawo nti gbo re ohun ti e ohun kale ni ohun a play fun yawo pe ohun fi mo ja mo yawo ohun ko si ko ejo o ko ro yàwó ni nkan tó bá ń bì nínú pé ta bá ti jọ ń jà ó lọ́mọ fẹjọ́ sun àwọn fẹjọ́ sun mọ́mì mi fẹjọ́ sun àwọn àbúrò mi tí n bá ti bá jà mọ́mọ fẹjọ́ mi sun anybody ó ní god so good òun wá try láti play in tí mo sọ fún lóòótọ́ kò ewúrẹ́ ètò òun náà kò lóhùn sọmọ ìyá àgùntàn àgùntàn ló sọ pé ìyá òun ò kúkurú kò bì í wípé ó wo òun náà ṣùgbọ́n tíma àti ẹ bá jà ó yí tètè já parí ẹ̀ ni òun ò sì lè hóòdì ẹ̀ tó ń bá lọ ń fẹjọ́ sun àwọn èèyàn káàkiri damage control òun wà tó bá jẹ èèyàn ní òun à ń tètè mọ pa bá ti jà báyìí ṣáà ti tètè bá mi sọ̀rọ̀ á sọ̀rọ̀ á kúrò ńbẹ̀ ó ní láti ìgbà náà ilé àwọn lójú ń ráàyè borí bá ń fọ̀yàn kì í ṣe paracetamol àbó oògùn ló yẹ ọlọmọ wà ó wà kí ló ń fa orí fífọ́ ojoojúmọ́ à ń jà ìyá àtúnípẹ́ jà nísìn kí ni mo ń fàjà àwọn nǹkan kan bẹ ó yẹ kẹ ṣeré pa ó yẹ kẹ kan sọ̀rọ̀ lé lórí kẹ fi dáwàdà kì í ṣe pé wádìí pé àìgbín ni ẹ̀mọ ni kò mọ̀ mọ̀ sọ bá àmọ́ ohun tẹ́ fi dáwàdà kù tí ara ọkọ rẹ ò gba wàdà ni àbó mọ táìmù tó yẹ kó o sọ fún àwọn nǹkan wo lọkọ rẹ ò láìkì ó yẹ kẹ ìjọ máa kọ́ mọ lò pọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ti ń rí aláìsí báyìí pé bí n bá rọra fìyàwó mi lẹ̀ ni bá bọ́ ta àti lè rí àwọn àkúbè obìnrin tán sì stand ń gbòòrò orin gan o ìyàtọ̀ ń bẹ láti tí táyà tí màá fẹ́ ra táyà ní géètì àbí tán ti ń ta táyà ó lò fẹ́ ra táyà tó jẹ́ second hand àwọn kan bẹ second hand tó yẹ pé fairly used ni tó yẹ pé second hand tó yẹ pé ó sì dúró kakaraka èyí sì ń bẹ lára rẹ̀ tó yẹ pé tó bá ra fairly used yìí ó sì máa rí lò dáadáa àwọn olóbìnrin tó jẹ́ pé wọn ò sí nílé ọkọ ṣùgbọ́n bí èèyàn bá sì fẹ́ wọn èèyàn sì ní lọ́ọ̀kì kì í ṣe pé bóyá ìwà wọn ni ò dáa bọ́lọ́hun kàn ṣe kọ́nù ló fi jẹ́ kí gbogbo obìnrin tẹ́ ẹ̀ rí ń tàn tó jẹ́ pé wọ́n síngùn tán dá tọ́mọ mọ̀ mọ́ fojú wọn pé wọn ò ṣe àwọn náà gbìyànjú àwọn náà try ṣùgbọ́n ọlọ́run bọ́lọ́hun kàn ṣe kọ́nù ṣùgbọ́n àwọn kan ń bẹ tó jẹ́ pé wọ́n ti ya bó rán wọ́n fi ń bẹ níta ó dẹ̀ pé population wọn pọ̀ ju àwọn tó náìsí lọ ẹlòmíì bẹ tó bá rí single mother míì bá yóò mọ dúpẹ́ ọwọ́ ọlọ́run ibo ló wà láti yé joy ìmíì bẹ bá kó sọ́wọ́ wọn from fry pan to fire ni kí o bá sọ pé àìṣedéédé ara ayé ló já máa rántí ara ọ̀run ẹlòmíì fi ṣe tó fi ẹlòmíì bẹ nílé ìyàwó ẹlẹ́ẹ̀kẹrin níbẹ̀ lọ́dọ̀ rẹ̀ báyìí àkọ́kọ́ ò dá o lè dànù ẹlẹ́ẹ̀kejì ò dá o lè dànù a mọ bẹ eye service a mọ pọ fún ọkọ tó di pé mú ẹlẹdẹ wọn wọ gbàtán mú ẹlẹdẹ wọn bá wá wọ gbàtán ó mọ pé wọn ní fra pé ṣé gè ṣókò gbogbo ẹ bẹ lórí wọn ó ń gbá wọn lójú ara wọn àwọn ló fi ń kọǹpìà ó wà mọ òun nílé sọrọ mọ ṣé ní àyédòkun àbí bábà òjò adé ó ní ó fi ìka sẹnu eléke jẹ ẹ òun ṣera rẹ ẹ sọ pé wẹ́ẹ́ we move e tu mufu ṣugbọn awọn kan be obirin tan fi ṣadura afobirin lara awọn tan single te pe won sin le oko orisirisi ona lo le gba se mo ja ma foju ti o da wo gbogbo won mo ti wa ri ni isin iyawo ile kan pe mi sa gbe nke wo kan ba nkan ba loko mi se agba jiyan mo ko mi lo fun yan loyun mo de tin suspect on ati lady yen mo ri picture ti won gbe won gbe eh eh o ma wo facebook lady yen bayi eh background to ba ti upload ma ri pe oko mi na eh the same place kinikan o da be o ti confront oko won ko hun jewo na bra gbe nke mo ke mo pe yin lase ni sibe omo yen ti bi mo o madam o ti bi mo eh ki wa le fe ka se bayi emi mo nkan ti mo fe se abun yo da e mo te fe se e lo ro ni odo yin ni ku wa o abun ta gbe nka mi ni kuro le oko mi ori yin ti pe ri ti pe ta tele tele ni ah no eyin obirin ti n ja bayi eyin okunrin na ti n ja pe n ta ri la ri iwo to ba fe mo monitor yawo e kaakiri fe mo toju bo le kaakiri o fe je ki yawo re da bi awon obirin te rin nu film fe ko mo se gbogbo e afa mo ko mo je pe o mo lo kaakiri ni dakun ori etowo na ti match make edo ibo ni ewo mo need di obirin to wa god fearing ibo lo ti fe ri obirin to ba wa god fearing won o ti pin ma okunrin bi 15 le wa lori e obirin to ni gbogbo qualities to n wa emi mo bi to le ti le ri o ile ti ba nbe lowo wa eje adimu sisi ibi to ba ku si eje ajoso idi teto yi na fi wa tabala e fi wa nu aso tin ba nbe lara egun egun loni sugbon tin ba nbe lara oko re fe mo sugbon tin be lara yawo re fe mo mo so fun yin mo ni list ye un to ko re se ti o da list ye wa list awon bi to da si wa wo iwo lo poju e ko ti e wulo kankan ni ro ni be nbe ilo ye to lo oya ni ise ja toju bole abala ila tin pari ija laarin loko laya oko re ni o ki se po fe ku lo ṣugbọn aridunu lori kan korin ko ni aridunu ni mo fe je fa awon obi mi eyan wo ko eyan bayi kare eyan mo ah oko mi nu oko kini eyan o ma dun bi ni o ba dun si yawo e ko si gbogbo n tin ba n se offside ni o mo bo si bi ni o ba dun so oko re ba rerin laso le so pe boyo n bu o ni to ba wo laso wo pe nkan ti mo se lo si n ro to ba rerin o ni erin re jo ekun obo ko si gbogbo n tin ba n se offside ni o mo read the meanings ni ṣugbọn tinu yin ba mọbẹ ba ti yanju e ko si nkan kan mọ bẹẹ si ri o wu ni ka jẹran pẹ lẹnu o fa ọna ọfun naa ni o jẹ o wo ọkunrin o wo obinrin kẹjọ pari e ṣugbọn ẹlomi ti sọsọsọ olóòfẹ sọmọ kílódé tó ní sọmọ wọn pe ẹni tó pe o ti dàkẹ olóhùn gbọ àgbọyà o ti bẹrẹ fún bí èyí ó yẹ já tojú bọlé ẹ̀yìn èèyàn mi. Hello. 091-2370-8675 ẹ já tojú bọlé ẹ pè sórí nọ́mbà ti ilé agbára tá a wà yìí. Hello. Ẹ kalẹ̀.
2: Hello.
0: Ẹ kalẹ̀ màmá.
2: Hello sir.
0: Yes ma, ọkọ yín kọ́.
2: Ó wà.
0: Ṣé wà nílé?
2: Ní àṣẹ papọ̀.
0: Ṣan wà nù ilé tẹ wà yìí.
2: Bọ̀ wà nù ilé bọ̀ àṣẹ papọ̀.
0: Bọ̀ ó wà lọ dárò wọn àbí.
2: Bàbá nínú bí tó wà gbọ̀ngàn gbọ̀ngàn.
0: Ibo lẹ̀ yìí wà.
2: Èmi wà níbi kan tí mo fara pamọ́ tí mò ń ṣètò.
0: Ẹ fara pamọ́ síbẹ̀ kí lẹ ṣe.
2: Ó ṣẹlẹ̀ báyìí pé ó ti níyàwó kan fẹ́lẹ̀. Ètò fẹ́mi torí èmi náà ti bímọ pẹ̀tẹ́lẹ̀ ètò fẹ́ tó níbi tí a wà wọ́n ní ká kú òun bẹ́ẹ̀ tó gbalé fún mi síbẹ̀ wọ́n ní ká fún ọ̀bẹ̀. Dàpọ̀ ní ká fún ọ̀bẹ̀ fún wa ní sáǹtà sí kò ọ̀bẹ̀ fún àárín ilé. Iṣẹ́ àti bímọ méjì kí n ti gbé méjì. So, nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ṣáà mú ẹ̀rù ni pé kọ́ má lè wá da ẹ̀rù wa. Amòfin àǹtí ni tí mo rí. Tí mo ní kí àwọn ọmọ náà wà dé kí wọ́n máa wà dé sí sí. Èmi náà fi wà dé sí. Nǹkan tí mo sì pè ní pé ṣe bá mi pè é. Ó mọ bó ṣe máa gbalé fún wa tó jọ. Ó ṣàánú mi nínú ọ̀jẹ̀yàn tó ń tiraka ni. Kò sí nǹkan tí mi lè iṣẹ́ tí mi lè ṣe. Mo ń tajà, mo ń ta àwọn nǹkan wẹ́rẹ́wẹ́rẹ́. Tó ń kàn fẹ́ jẹ́ pé bá mi pè fún ó ti ẹ̀kan gbalé fún wa kí n lè mú àwọn ọmọ mi síbẹ̀ ká máa gbé.
0: Ohun tẹ́ ẹ béèrè kì í ṣe ohun tá à ń ṣe lásìkò yìí. Ká lọ́kọ yín bẹ lẹ́gbẹ̀ẹ́ yín tó jẹ́ pé wọ́n ń bínú sí yín àbẹ́yìn bínú sí wọn a lè yanjú yín. Ṣùgbọ́n
2: ohun bínú náà ni torí pé ìmọ̀ bí mo lè fẹ́ sọ bí a ti bá sọ bóyá máa sọ èrò rẹ̀.
0: Kí lọ́kọ yín bínú sí yín fún.
2: Pé mi ò mú omi mi ò sọ̀rọ̀ fóun pé ilé mi ìbẹ̀rù ilé ti má rí bì kan ó ní ó ti pọ̀ jù
0: fún ẹ. Màmá kí lọkọ yín bínú sí yín fún tẹ́ fi rò bí ọkọ yín bínú tẹ́ tí ò fẹ́ fi gbalé fún. Ọmọ mélòó lè bí fún ọ.
2: Méjì.
0: Pẹ̀lú èlé tẹ́ gbé wá ó di mẹ́ta. Ibi lọkọ yín wà báyìí.
2: Ó wà ń lé.
0: Pẹ̀lú ìyàwó àkọ́kọ́.
2: Bẹ́ẹ̀ni.
0: Ṣùgbọ́n kì í ṣe inú ilé tẹ wà kì í ṣe àràǹdí ibi tẹ wà náà wà.
2: Rárá.
0: Kì í ṣe ohun tá à ń ṣe lásìkò inú àwọn tá à ń pè lásìkò yìí àwọn tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ara.
2: Wọ́n máa wà papọ̀.
0: Ẹ ti mọ̀.
2: Ẹ ti mọ̀.
0: Yes ma. Abala yẹn gbọ́dọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ ọkọ yín. Ẹ sì gbọ́dọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ aya yín. Tojúbọ lélẹ̀ tá a mọ̀ ń ṣe tá a mọ̀ ń gba nọ́mbà ó lè jẹ́ ti ọjọ́ Tuesday tá a mọ̀ pé ọkọ àti ìyàwó ti máa jáde. Yín la lè máa pera yín bóyá ẹ ti jàkẹ́ tó kúrò lé. Ṣùgbọ́n eléyìí ẹ gbọ́dọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ ara yín. 09123708675. Ẹni tó bá ti ní ṣe pẹ̀lú fìnáǹsì ẹ à lè mọ bẹni kẹ́ni fún. Hello. Ọkọ yìí náà àwọn ọmọ rẹ̀ ń bẹ ńbẹ̀ kò lè máa wò yín kẹ́ ẹ máa sọ́fà láìsí pé bóyá ó ní ohun tẹ́ ẹ ti ṣe ó ní ohun tẹ́ ẹ ti sọ lẹ́nu. Láwọn àgídí kọ̀ọ̀kan tẹ́ ẹ ti lò ṣùgbọ́n even at that self àwọn ọmọ bẹ́ ń bẹ̀ ẹ̀rẹ̀ kí yín ò bínú tán ṣùgbọ́n kì í ṣe ohun tá a lè máa sọ lórí ètò bá jẹ́ yín ètò lẹ́pẹ̀ mi. Ta ni bẹ́ ń bẹ̀ kí ló fẹ́ gbà lọ́wọ́ ọkọ rẹ tí ò fún ọ àbí kí ló fẹ́ kọ́kọ́ rẹ ó ṣe fún ọ tí ò ṣe kí ló fẹ́ kí ìyàwó rẹ ó ṣe fún ọ tí ò ṣe tó sì ń gbọ́ mi lásìkò yìí. 09123708675 kàn rọra pè mí bá mi sọ kí abẹ́ ẹ béèrè lọ́wọ́ ẹ kí abẹ́ ọbẹ̀ ẹ kí abẹ́ ẹ bá sọ ó ṣe é ṣe kó gbọ́ àwa ẹ ṣe kó tú o ṣùgbọ́n ká bá yín sọ ni. 09123708675 Hello, ta ni bẹ́ẹ̀
3: Hello.
0: Ẹ kalẹ̀.
3: Ẹ kalẹ̀ fa. Kí ni táwọn yàtọ̀ nìyẹn?
0: Ọkùnrin ní sọ̀rọ̀.
3: Sá, ọkùnrin lọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni sá.
0: Ìyàwó yín kọ́.
3: Ó wà lẹ́gbẹ̀ẹ́ mi.
0: Kí lẹ ṣe fún wọn?
3: Àjọ wa ń ṣe kẹ́kẹ́ sí ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ gan.
0: Kí n bá yín dúpẹ́?
3: Ọmọ lórí àrídùn náà mi fẹ́ mi ayọ̀ mi ìdùn náà mi.
0: Ọlọ́run ló lọ pẹ́.
3: Ẹ sá.
0: Ọlọ́run ló lọ pẹ́. Bẹ́ ẹ ṣe ń dúpẹ́ náà wọ́n ń gbọ́ bá. Bẹ́ ẹ ti ń dúpẹ́.
3: Ọwọ́ rẹ̀ jẹ́ ló ń gbọ́ bá.
0: Àwọn tí ilé wọn ò dùn pero ti yin ti wa oke dada ni ti yin le yi oni kan awon ti le won o dun awon un ni afeje kan pe oro yin ti gbon ti yen ma fo mi lo lo se bo e ma ko yawo yin mara bi goli e ma ko mara ba nko si nte fe se se ti gbo o da baba mi baba ya so se lu be baba ni nkan to fe gba nibo mi kere ba dupe ori ana a tori mi gba mi di agent ki ma ba yin dupe ma ba yin dupe ori riri atori airi ki ma ki o hello
4: hello kalasa
0: eji le do yin lo le mami oko yin ko
4: ala ti ala wa sa
0: tan ben le
4: e do e pe aka e pe number whatsapp number yin sin sa ohun ni mo fe so pe boya ke tu pe sa ko mo na ro to mo fe ba yin so
0: o da ma tin ba pe WhatsApp number mi te ba get e lo sori TikTok mi gbenge o yato live phone number yen ri lara bio mi sugbe je n pe 08038484675 o ya ta ni fe pe wa foro a toju bole taboro asire hello e kale 09123708675 ori radio ni mo ni epe se mo pe sori number mi ori number mi WhatsApp le fi le ba mi soro be sugba lori radio oju opo ti radio ni epe si 09123708675 ba belegbe oko re tabi o belegbe yawo e ni ko pe ki lo se e ti pari ija ni ija te pari sugbon o si nse gungungun na ija yo ti tan o de mo pe ko ti tan ija ba yin ba soro je o tan be iwo lo se o si mo pe o ti se ija ba yin ba soro je o tan be iwo lo koja aye re mo da ka mo be ti pari e mo ti gbo mi obinu mo eh bo se n buwa bakan e ja ba yin pari e ko ti tan dada nu elo e kale 09123708675 ki network ni aso ni elo e kale eyi radio yin lo le ma abi sa ni
5: sani sa o e kale ta o
0: iyawo iyawo yin ko baba
5: ta yawo mi wa legbe mi bi sa o
0: ki le pe wa fun
5: ah ko da na ni nka yo ndo ye pe o se nkan to bi mi nu lale sugbe mo ti dari
0: ti dari
5: o se yawo ti mo da yan la mu
0: o ti lo
5: yawo agbari ka si
0: o ti lo baba mi
5: wallahi first time wa pe to ri boga yin ni ololufe yin si ni mi ni sara ko ni di ka daru ko wa
0: emi na ni fe yin baba
5: ah mo ni fe yin gan mo ma follow yin gan ni gbogbo ri social media yin o olohun mo fun yin te yo mo gba fun yin o
0: ami baba
5: ile yin de garu
0: ami ese
5: o yo ti so lo olohun mo wa pelu yin o
0: se so yin ese mo ni pe ti mo yawo yin baje o e di mo yawo yin e mo pa fa ju le si mo gbo ri
5: ah mo le ngo yin o ah na ngo yin
0: nta baba mi ẹyin ti ẹ n bẹ ẹ kọ ẹyin si yawo yin ni isin abi inu yin o dun bẹ ṣe lọ sun ẹ ko wo ẹ mọ ẹ lọ sun ẹ kan soju aye ni bo ṣe n lọ laarin yin ko wu yin bẹ olorin yẹn kọrin kan o ni bayi kọ ni o ma ri lọ o igba kan wa to pe inu yin si dun dada sira yin ṣugbọn ki lo wa ṣẹlẹ lasiko yi hello
4: hello ẹ kalẹ
0: maami ba le yin kọ
4: pata rẹta
0: ba le yin ko ki le wi
4: eyin to fo mi na bayi e ba pari e
0: olohun ni o pari e ibo loko yin wa
4: won wa legbe mi
0: won wa legbe yin san gbo wa bayi
4: san gbo wa jo n gbo yin na
0: ki le se fun won ladi po so di po
4: a de ti de won o de ni rara
0: ki le se boya e be won to boya nkan to ye ke be won fodun kan ni
6: emi fa ni mo se nikan ni o wa soro kan fun won ni inu ile ohun ti a ti jo soro ngba kan de ale ni e wa pada soro kan fun won mo wa loro yin ori be pe ko gboju o wa ni rara
0: e loro yin ori be kan se kini
6: emi ni kan gboju nbe
0: pe kan gboju
6: o ti oro enikan wa ja nkan enikan wa so mo ani pe be ko loro yen se jija pe en to wa ja kan ti lo eni wa ni nkan to ja yen bi pe so wa nbi ba o wa ni eni ko wa so wi pe lagbaja logun mo ani nkan ti o ni ti mo ni pe kon gbo oju o wa sabe ti so wa nbi nu
0: ede fe se ko ju be lo n te so ko se nkan ti a le binu si
7: e ma da do
0: abi

0: Kí lẹ wí?
1: Ọparẹ́ láti ẹ̀kàn mi. Ní ìsìndí, ẹnìkan bẹ́ẹ̀ ní di nǹkan. O dẹ̀ wá parọ́ wípé ẹni oníyẹ tó ní kí mo kún òun. Oníyẹ dẹ̀ yọ lójú ẹ̀. Ó ní òun kọ́ lòun sọ bẹ́ẹ̀ o. O dẹ̀ tó sáré tún parọ́ mi. Pé ẹlòmíì ló tún ní kó fún un. Ẹni tó gbéṣẹ́ fún gan, ẹni tó gbéṣẹ́ fún oníyẹn gangan. Pétà tí mo bá rí bí oníyẹn. Oníyẹn ní báwo ló ṣe lè fẹ́ gbéṣẹ́ fún yàn. Tóun ó sọ wípé ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ yóò ní irinṣẹ́ rẹ̀. O dẹ̀ tún parọ́ yẹn dojú ẹ̀. O dẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa ṣe. Ẹ bá parọ́ yóò mọ̀ jáde.
0: Ṣùgbọ́n wọ́n ti bẹ̀rẹ̀ sí mọ́ jálè báyìí bàbá.
1: Tí mo bá jálè tó.
0: Kí lẹ wí?
1: Irọ́ yẹn.
0: Ó dùn yàn. Ó máa ń dùn yàn lóòótọ́ o. Ẹ bá ń gbé fóònù fún wọn. Màmá ń gbàtẹ́ rí pé ọkà ti fó ó yẹ mọ́ bínú. Gbàtẹ́ rí pé ẹ mọ́ bínú bàbá. Ó ń dùn yẹn
1: níṣu.
0: Ẹ mọ́ jò sùn yín. Ẹ mọ́ jò sùn yín. Ẹ mọ́ jò sùn yín bàbá.
1: Gbogbo ń tọ́jú mọ̀ ṣe ní ẹ̀sìn tọ́jú ẹni tí ẹ ti ṣe ní àárọ̀ ọjọ́. Inú mo tẹ̀tẹ̀ fẹ́ mọ́ ṣe ní ìsìnkọ́lọ̀ mọ́ dàbò olùwà rẹ̀.
0: Àmì bàbá. Bàbá. Bàbá. Bàbá. Bẹ́ẹ̀ni.
1: Wọ́n bá fẹ́ mọ kó wà láde láyà.
0: Bàbá ẹ ní sùúrù. Ṣọ́ọ̀ṣì ọ̀rọ̀ irọ́ ẹ nìkan náà ni àbí. Ó dà bàbá ẹ ní sùúrù. Bàbá ẹ ní sùúrù. Ọdún mélòó lẹ fi jù wọ́n lọ? Kí lẹ wí? Ó ṣe díẹ̀. Ọdún mélòó lẹ fi jù wọ́n lọ? Ẹ bá ń gbé fóònù fún yà bí àwọn ò mọ èjì. Ẹ ń sọ̀rọ̀ nínú mi gbọ́ yín dáadáa.
2: For 53
0: báyìí. Kí lẹ 63 bàbá àbí?
2: 63 bẹ́ẹ̀ni sà.
0: 63.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀yin ń kọ́.
2: Èmi 30 báyìí.
0: 30 lẹ́yìn.
2: Bẹ́ẹ̀ni.
0: Kí wá ló dédé ń da bàbá láàmú? Wá ìtẹ́ ń parọ́ fún wọn, wá ìtẹ́ ń múlẹ̀ fún wọn. Irọ́ ẹ má sọ pé ẹ má ní mọ̀ dá wọn lóhùn.
2: Ẹ máa gbọ́ wọ́n ní àwọn àgbọ̀rọ̀ ṣe kí ní dogo tán máa ti.
0: Irọ́ bàbá mọ́ ń tán sọ. Ṣé rí ó pè kẹ́ ẹ mọ́ sọ tòótọ́ fún wọn. Tó pé àìsọ tòótọ́ a máa dùn yàn. Bàbá sọ pé bàbá wọn sáà tí ìjàlè ṣèbí ìyá mi ẹ̀ sáà tí mọ̀ jàlè. Wọ́n ní jàlè. Ṣé ìyàwó àárọ̀ bàbá ń kọ́? Madam.
2: Sáàmù dání ló yàtọ̀.
0: Ìyàwó àárọ̀ bàbá ń kọ́?
2: Àyàwó àárọ̀ wọn ti lẹ.
0: Ẹgbọ́n bàbá sọ pé ẹ̀ ń dì lè nǹkan tó yẹ kán ṣe lọ́jọ́ àárọ̀ wọn ẹsẹ̀ jẹ́ kán ṣe ní ìsìn. Ẹ mọ irọ́ a mọ̀ dùn yàn irọ́ ń dùn ó ń dùn dádì ìgbà tán ti ká yín o. Ẹ jẹ́ kán mọ̀ pọ́n ti ká yín o. Kí lẹ wí?
2: Ó ń sọ̀rọ̀ tí wọ́n ní.
1: Ní ìsọ̀rọ̀ tẹ̀lú.
0: Ẹ bá ń gbé fóònù
2: fún wọn. Ó ń gbọ́ yín lọ.
0: Bàbá ń sọ̀rọ̀ kinní kan nípa owó.
1: Kí n bá fi kárí sí inú ilé kí n tó débẹ̀.
0: Ẹun tẹ ní ìyàwó yín náà ló ní bàbá. Ń tẹ ní ìyàwó yín náà kò ẹ mọ̀ pé ẹroko ló ko ikúnkẹ tó gbin ẹ̀pà síbẹ̀. Cash them young lẹ fi ṣe.
1: Ẹyàn bá roko ló ko kó tá bá gbẹ́ pà bẹ́ẹ̀. Èèyàn ó ṣe é yánbọ̀ ọ̀kùnrin yánbọ̀ lẹ́ o. Ṣùgbọ́n àyè mi èèyàn gbé kọ́ pàdé.
0: Èèyàn
1: kàrọ̀ra èèyàn kọ́ lẹ̀.
0: Ó dá bàbá ẹ mọ̀ bínú. Ìyá madam ṣe gbọ́ pé ó ń dùn bàbá ó ń dùn wọ́n pé ẹ ń parọ́ fáwọn ẹ mọ̀ parọ́ fún wọn mọ́ ẹ nà tán àdúgbò kan bẹ́ẹ̀ ń bà dàn mọ́ nà tán ni gbogbo àwọn èèyàn gan tán ń bẹ́ẹ̀ gan wọ́n sòótọ́ ní ìsìn. Ṣé ẹ ti gbọ́?
2: Ẹ ti gbọ́ ló yàtọ̀.
0: Ẹ sọ pé wọ́n ti ka yín wọ́n ti ka yín ẹ jẹ́ kán mọ̀ pé ìrọ̀lẹ́ o tó kọ́ bàbá mọ̀ pé ìrọ̀lẹ́ pa ẹ jẹ́ kán mọ̀ pé wọ́n ti ka yín kí ni bàbá ó lè dùn.
2: Ó dá mo ti fẹ́ sí ìjà lórí yàtọ̀.

0: es eduro madam
1: sam
0: e mo e so fun baba pe e so pe baba e ma fo e ti kami o ti tan niyan kan so fun e je kan mo agbalagba ni won a ma dun won pe ah nkan ta won ri e fe ma pe afin loyibo fun won je bo ka yin pe paro
1: mo ti gbo ja lo yato
0: e ma le ti gbo e ma e ti fe ride won nu tori pe agba ni won
1: emi o ride won
0: e go e like baba bi
1: emi o ride won o
0: kid e fe ride baba nu e fe ride won eni omo binu pe won ti ka yin ton ba ti ka yin won ti ka yan nu eni omo binu pe ti ka mi na niyan
1: mo ti omo binu
0: e so pe won ti ka yin pe e ni paro mo
1: mi ni
0: paro mo se mo binu bo si e so ko e so be ni pe boya e ni fe baba be ni fe baba mo ni
1: mo ti so be mo ti mo binu
0: be si be si e so
1: o da o wa la ti gba
0: bo si e so ko bo si e so ko
1: mo si a mo ti so be o ya to mo ti mo binu e ko
2: lo bebe lo wa mo to se
0: awon wo lo tu se baba
2: ah o se o
0: baba
2: o se o ba wa gba lagba ti ko ri mo
0: fun kile ba n gbe fun baba e gbe fun baba
2: o ti koju mo se re
0: baba
2: ise onibuka tagidi
0: ah
2: o joko kale emi lo ko mo se bo daru mo daso
0: baba
2: won ni ka ro karu ni pagbe
0: baba nkan yo kan ni e ja ko yanju na oro iro te na pa yan ti ni e mo binu pa won o paro mo
2: ah yo ba ti pa mo o ko be la ko be le dare
0: won ti be ki lo tuku cho ti tan baba
2: eyan ba pe se nkan ko mo lo se di pa ko se lori awon omo
0: baba eyin na ni isin tin ti fe mo po ju bayi o awon ti na ti tan won ti pari e ko kuro lori iyun na baba e kuro lori iyun abi se bi yawo yin ni won
2: yawo mi ni
0: e sa ni yawo meji
2: eyan
0: yo so ki le
2: bi
0: pa to ko ba nku ti so ki lese yin ni baba mi
2: ba ti sori na o ba
0: ti na o ba ti wo se e option mi ni nisin baba at 60
2: numba je o ba gbe yan eyan to ji se gbu ti lo yo je be
0: be ni yin le je
2: Baba
0: o da pe inu bi yin gan lale yi ti ro tan so yi won ti pa ti yanju oro ero yi won la won ti gbo ki lo tuku en baba oro ti tan ba e kokko e dari ti ale yi ji won na je ti gbo madam
1: sa
0: eyin le mo be se mo ntu baba abi
1: ka
0: so e tu won baba ti binu tan se ti gbo e tu baba se ti gbo
1: mo gbo daro ya pe mo be to bo jari
0: e seun
1: yes sir
0: Yes. Eja lo taja idakun ta ba di pada latuju oja a tu ma te waju eja lo taja
3: Lagilu FM 96.7
4: Lori oke yanu adura ungba
5: gbogbo ti ya lori oke yanu irara te bebi ti arugbo ojo yo ti pa gbogbo eyan alejo ninu pade adura olojo meta from story to glory wa ba jesu pade bebi ti oparo si olorun bi woli isabu ju authority woli olufemi oni oparo si olorun atawon olori emi yo ti ma sise ranse pelu baba ati mama luka ajo pade wednesday 24 the friday 23rd october taka di adura mesan laaro pelu isoro mokanla alarojojumo free medical iwosun ofe pade ironi lagbara yo wa fun awon ogbo ofe ni jiji ati mumu ofe ma wa ni t-junction ati major bus stop pepe gbogbo eya ati edo yala kojo wednesday 24 the friday 23rd october lori oke yanu to wa ni ilara ife bibi ti woli agbaye ni prophet lucas yo ti ma gba gbogbo eyan larejo fun ebi adura ati itosona 070 0595 8718. There's a ready here. Iwani Yaru Kong.
3: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà oṣù rí rẹ̀ gbà. Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bíbọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀. Kí wá ló dé tó dọ̀lú ẹ̀? Ṣe tó ń fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà nù oṣù kẹwàá yìí. Láti abala àkọ́kọ́ tí ẹ gbáwé ní gàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ pé back to back. Lẹ́lẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o, má dúró má rọsẹ̀, nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Ìyẹn nínú oṣù October yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpè tirẹ̀ nínú ẹ bá wọn ní gàlọ́. Nínú oṣù October yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lágelú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹtì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní àtúntún. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágelú FM 96.7. Ó máa lágbára dò nínú gbàyògbà. Owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashie.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ. Ọjọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣìẹ. Nínú ẹ bá wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dèmi lọ ní àtúntún. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
6: Javis PR I Care Foundation ló ń lọ gbọ́dọ̀ tata. Wípé ti yín mélòó gbogbo èèyàn àbàdà àtàgbègbè. Ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lóra wa, ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kánságu ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara sàsà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PR I Care Foundation. Àǹfààní ńlá gbà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. ₦2,000 péré lówó káàdì. Ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o. Reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀. Ànísẹ̀ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PR Eye Care Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti ràánú gbà láì sí nira owó. Kí ló tún dúró ṣe? Oríran gara. Kọ́ ọmọdé ni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní number 94 opposite Unity Bank, Charity Consult Building, Yana Agbalabo Store, nítòsí olówó dín fowó sanu shopping complex, Ìwòrò Ìbàdàn. Lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. ₦2,000 péré lówó káàdì. Fún béèrè àtàlàyé pé 0701015-2255. Ojúlọ bara, òní dín dúró mọ́ wa lágbárí.
7: Ẹ̀yin ọmọ Yorùbá, òkè ìmọ̀ kákò.
8: Ṣàtà ọ̀bámọ́mọdé díẹ̀ píparun. Láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ, kí àwọn alámúlùmọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàn wọ́n jẹ. Nìkan ni Lágelú FM 96.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàláyà àgbà.
9: Ẹ bá ògbóǹdò yìí gbẹ.
10: Jàǹgbàlà jùbú jàǹgbàlà.
8: Ní gbogbo aago kan ọ̀sán ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbàláyà àgbà. Níbi tá ò sì máa pàdé atọ́kùn ètò tó mú yányán létè àdéròǹkẹ́ Ògúnlẹ̀yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá aago kan ọ̀sán bá ti lù ní gbogbo ọjọ́ Sátidé, níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò. Lágbàláyà àgbà ni kẹ́yìn èwe wo máa gbọ́ ká ṣàwà ó lè ráàyè gbilẹ̀ láàrin.
11: Kára ó jí pépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́gbà òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́fí àìlera bíi àìróorunsùn, ara títa, ṣángun-ṣángun, kẹ́yìn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kẹ́yìn ó mọ̀, tàbí kẹ́yìn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi tá ìsọ fi ṣe bùba lára ẹ̀dá ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án mẹ́sàn sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ọ̀rá inú ẹ̀jẹ̀ pajápajá àyà lílù pìpì àbáàdì jẹ̀díjẹ̀dí ìdákọ́lẹ̀ kọmọkùnrin ó má lè tapá kára ọmọ gbọ̀n rìrì ojú tí ń wò báibái aromọlẹ́gùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí alárápé ọláìmọ̀ onísan mẹ́sàn ní number 1 lodge street beside amazing grace school òkè àdó ìbàdàn 0813-885-5308 bó bá ń ṣe ọ́ bí òjòjò alárápín ọláìmọ̀ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
3: ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà oṣù rí ire gbá àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀ bẹ́ẹ̀ ló tún fi bíbọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀ kí wá ló dé tó dọ́ọ̀lù ẹ̀ ṣe tó ń fúnni ní ayò tó ga jù ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí láti abala àkókò tí ẹ bá wí ní gàlọ́ làwọn èèyàn ti ń gbọgbẹ́ bá tùbà lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí wàyí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún ìyẹn nínú oṣù òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù gan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹ bá wọn ní gàlọ́ nínú oṣù òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti ládìlú fm ẹ̀ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀ gbogbo ojú ẹ̀ tí friday gan ni ìjáwé olúborí oníbejì bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nìà tuntun october 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti ládìlú fm 96.7 ó máa lágbára dùn nínú gbàyògbà owó lọ́tún owó lọ́sì nínú oṣù kẹwàá yìí ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347*1004*#. lórí ládìlú fm *347*1004*2#. ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. ọjọ́ state gaming board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. nínú ẹ bá wọn ní gàlọ́ yìí èmi ló kàn láti dì mí lọ ní àtúntò ní àtúntò ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀ káàṣì ẹ̀.
9: akíntúndé ọ̀rẹ́ mi afinjú nílà tó mòye láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nílà rẹ yìí àdúrà kan péré mojọ́ kí náà sì làdúrà òun ni pé kọ́lọ́ mọ́jú oṣù wòsọ́ọ̀tì.
12: bíi tí bò
9: ìdí ni pé dílà rẹ òdíjú mọ́tò méjì péré lọ tokunbọkan àti nàìjíríà uc tó gbé káàgìlì lórí pé o fẹ́ tà yìí ìwọ náà wà wò bí tó ti ń tà wọn ẹgbẹ́ títì kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí ẹn ọlọ́mọdé kan padà rà lọ́wọ́ rẹ̀ scrap àti pé dúró náà o ṣé wò ó tí ìgbọ́n padì lọ́sọ̀ tòní tán wà lólú yọ̀lẹ̀ ńbàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà tẹ̀lé tó o bá fẹ́ mọ kú lé lára àárọ̀ lọ́jọ́kọ tọkọ rẹ nídìí lọ́sọ̀ tò kò sí ní tó burú mbẹ̀ kìí ṣèwọ nìkan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn pẹ̀lú tó ààbò tó fọkàn balẹ̀ akíntúndé kò sí ní tí ó sọkọ rẹ ẹgbẹ́ títí ìléwu báwọn èèyàn ṣe lọ́kọ̀ ń bẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọ bẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà tẹ̀lé nídìí lọ́sọ̀ tò náà ní mọ́tò tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkúnbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀ tí tí mò ń sọ yìí ò bá wá yí ọ dáadáa dé fún ọ nọ́mbà wọn kó o pé wọn 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
12: Togas Togas Togas ó tọ́jú díẹ̀ sẹ́yìn tí mo ti ń gbọ́ nípa ilé iṣẹ́ Togas Multidynamic Concepts ilé iṣẹ́ tó ṣàrà ọ̀tọ̀ nípa káfíntìrì ti gbòpè lògùn lọ́nà ìgbàlódé tó pé èèyàn dẹ̀ ń kọ sára sí wọn ilé iṣẹ́ Togas tó ti gbá oògùn tí ń ṣiṣẹ́ fàkọjẹ̀dí àti oògùn tí ń fọ kíndìnrín mọ́ tónítóní jáde báyìí bẹ́ẹ̀ni àwọn oògùn tí ń jáde láti ilé iṣẹ́ Togas Multidynamic Concepts kà sí ara ẹ wo gbogbo ìwọ takọjẹ̀dí ń dà láàmú Togas Herbal Powder ni o béèrè fún bó sì jẹ́ kíndìnrín ni tiyín Togas Liquid ni kẹ́ ẹ béèrè fún Togas Liquid ni ó bá ń fọ kíndìnrín yín mọ́ tónítóní bẹ́ẹ̀ sì ni gbogbo oògùn wa ni NAFDAC ti lù ló ń tẹ̀ gbogbo èyí tẹ wá fẹ́ mọ́ bá wa dòwò pọ̀ nílé iṣẹ́ Togas tẹ fẹ́ mọ́ kó oògùn wa ní ọ̀pọ̀ kó ọ̀yọ̀ kú àbẹ́yìn tẹ fẹ́ mọ́ ra lẹ́yẹ ẹyọ torí wípé àwọn alágbàtà fún gbogbo àwọn oògùn wa nílé iṣẹ́ Togas Multidynamic Concept ni Akala Express Bravo Bus Stop nílùú Ìbàdàn tàbí kẹ́ mọ́ pè wá nílé iṣẹ́ Togas sórí 09032949024 nílé iṣẹ́ Togas lónìí àní fàṣọ lùgbà gbogbo tí ń ṣe ọ yẹn agbára egbògi ìbílẹ̀ ká.
13: Yes, the shadows burn.
14: Do you have
13: have 5 credits in WAEC or NECO and you desire to study abroad, your global degree could start right here in Nigeria. MIE Pathways and NCUK creates your pathway to the world. Enroll with us for a 9-month International Foundation year through NCUK. Just 9 months of endless possibilities with guaranteed progression to one of over 90 universities in the UK, Australia, Canada, and the USA. Spots are available for medical stream, science and engineering stream, law and humanities stream, and business stream. And here is the best part. No jam needed. Admission is going on now for November intake and limited spots are available. Join our next open day on October 9 at MIE Pathways Center, 21B, West 1 Office Suite, opposite Environmental Task Force, Agodi GRA, Ibadan. Meet our NCUK certified advisors, explore your options at our campus and get full application support. For more information, call 08105-359-341. 08105-359-341. Bring your ambition. We will bring your future. MIE Pathways. Study locally. Progress globally.
14: Lagilu FM 96.7.
15: Ekaabo pada lati Georgia. Eyan te nbe lori Facebook wa kiyin. Hello.
16: Hey, mentor.
15: Ne, ekujo meta.
16: Good evening, sir.
15: Evening.
16: Hello, lo don sir.
15: Adupe yin ti daruko yin nisin e le
16: to. Eni baba ka je young.
15: 30. Idaji age baba ni. Baba de npara pe e mo.
16: Baba ka je.
15: Abi. At times when lo mi man like awon to dagba daada won mo obirin toju. Oju to ni kaluku ba fi wo ni. Pe ja wo eyo kan toju bo le eyo kan si ka to bo sabala oro asiri pada. 091. Hello.
17: Yo loju awon oro mi
18: to
17: ma so tun wa gba gogo oto ni
16: hello
15: oko yin ko mama
16: on belege o
15: ki lo sele e be si soro inu yin o dun ki lo de mama mi e won ti ko ti e je ri e je ka soro bi toro wa okunrin tabi obirin to le so wi pe ohun o paro ri fun yawo ohun ko si o
18: ko si
15: ki se wa ni paro ri o
17: ki se paro ri gan bye guys in paro
15: be se wa ni so pe e paro sugbon awon ro ka mo be ro funfun ni
17: oga bye a se paro
15: iro funfun
18: bi awon ro to boyan leyin ese
15: iro to je pe o mo mo fe o fe je ko fi ba kan o fe je ki ko binu
18: be
15: o fe so eja ma la sugba awon ro mi be to je pe o buruku ju
17: ti obirin ba mo pe 50,000 kan dun so do e ba o le jo wo ise o daddy bowl my dear ba wo lowo nta so owo wo tan mo po ti do eyan ni o wa fi opolo gbe pe owo bi kan ma ni o iye ba le le ri na nbe o awon ro funfun yen eyan gbodo pa
15: awon ro pe ba ko ra nkan to mo pe to ti awon ba gbo po ra kini e yo bu
17: o bu o
15: ani kini won ma de osun mo lo mo fun mi
18: ani
15: e yo mo fun mi
18: awon ro ti o le ja to je pe
15: awon ro yen
18: awon kokan wa to ri re le o sele si mi last week emi na ni lati paro lati bi cover kon wa de pe inaku na yin po
15: so e je ka mo ka wa realistic pe ki se ki ko se nti o le iro nigba mi iro yen a ma iro funfun la mo npe iro te pe ko le affect o mo e te ni na ba gbo ko le break e ni awon ronu hello Hello, 0912370 8675 olawon ya fin pe wa ti yawo e bele gbe aboko e e ja wo mo fe mu toju bole eyo kan si ka to bo sibi ta ti se oro isiti so awon e mo mo so pe won ti ni yawo oya e en to ba n paro ki en mo natan yan le natan bo e kan je ka wa realistic ni ki se gbogbo e e mo binu hello
19: ẹni bá ń parọ́ dalẹ̀ bàbá olóyè ẹni bá ń parọ́ dalẹ̀ àtirọ́ pupa tirọ́ náà jẹ́ ẹ mọ́ mọ́ parọ́ fún wa mọ́
15: ó dáa máa sẹ́yìn náà màmá ìyá lásánlá ẹ má parọ́ sẹ́yìn náà bẹ́ẹ̀ ṣe wà sẹ́yìn parọ́
19: nínú ọpẹ́ ẹ̀wọ̀n bòye ní nǹkan ẹ tó jẹ́ ìrántí ọkọ mi lálẹ̀ kò sí tọkọ mi lè mú wọlé àwàlẹ̀ ẹ̀wọ̀n bò mí ni pọ́ra gúgúrú torí wẹ́wẹ́ pọ̀ fún ọmọ gbogbo ẹ̀tọ́ bá gbọ́ ládìgbọ́ dìgbọ́ báyìí wọ́n bọ̀ mẹ́ni màá lọ́ ọmọ mọ̀ ràn wọ́n lọ àdó ayé ọgbà ẹ̀ mọ̀ ṣe ẹ kú ohun o
17: ní aláfọ̀ọ́fọ́
15: wọ́n bù ní irọ́ yẹn kì í kò sí láìfi ń bẹ̀.
18: Ìgbà tí mo ra iṣu tí mo wá délé
15: tó ra su 10,000 lè sọ pé
18: 7,000 iṣu tí mo kó síbẹ̀ yẹn ó tó bi èlò tí ma fẹ́ ra gbà tó wá sọ price yẹn mo ya ni mo ni mo kó lórí customer fúnfún fi dí owó
15: yìí àwọn rọ́kọ̀ kan yẹn ṣùgbọ́n pé kéèyàn mọ̀ parọ́ òun because téèyàn ò bá pa kì í ṣe gbogbo irọ́ tó tóbi jù àwọn irọ́ tí ò da kò da fúnra wa náà ìwé mímọ́ sọ pé ẹ̀yin yóò mọ òtítọ́
17: òtítọ́ yóò sọ yín dómi
15: ẹ mọ àwọn rọ́tẹ̀yàn pé this thing ó bad kò tẹ ẹ̀rí ọkọ̀ ó mọ̀ jẹ yín ṣùgbọ́n ìyẹn tó ń pè ní irọ́ funfun àti dúdú kò sẹ́lẹ̀ tó dáa ṣùgbọ́n ẹ̀kọ́ kan èèyàn á mọ̀ pa irọ́ funfun nínú ìyàwó torí pé ò fẹ́ kí nǹkan tó dáa kó bàjẹ́ kọ́ lọ sànù wa.
17: Àwọn irọ́ tí rí bàbá yẹn ń sọ tí wọ́n tó máa irọ́ tó bí ọkùnrin nínú jù nìyẹn àwọn ọ̀rọ̀ ta ló pè ọ́ bọ̀dá mi ló máa pè mí tó dẹ̀ mọ̀ pé kúnrin ìta ni.
15: Yes sir.
20: Mi tó yàtọ̀ ẹ ká lẹ́sàn.
15: Ọkọ̀ yín kọ́ màmá.
20: A kó ètò.
15: Yes ma. Ọkọ̀ yín kọ́.
20: A rí mi gbọ́.
15: Àmì ma.
20: Àwọn ti sùn.
15: Ṣánṣẹ́ yín àbí ẹ̀kan fẹ́ kí náà ṣe fún yín.
20: Wọ́n ti ẹsẹ̀ mi mọ́kàn ní kí ni.
15: Ẹ ṣe màmí. Arábìnrin kan ló pè mí ọ̀rọ̀ tí mo sọ yìí kò tí ì pẹ́ ọmọ ìrántí kò tí ì pẹ́ Mr. Gbenga irọ́ ojé mi irọ́ ti pọ̀ ju fọ́kọ ohun ẹ̀yin ọkùnrin pathetic liars ni mo ní màmá ẹ̀dẹ̀ lẹ̀ kí ló ìyá yìí sì fẹ́ mo lè fílẹ̀ wọn sunkún bọ́ mo lè fílẹ̀ pé ó ń dùn wọ́n gan ó ń dùn màmá yìí pé òun sì ká ọkọ òun rí lórí fóònù báyìí òun rí tó ń bá obìnrin sọ̀rọ̀ tó ń jọ ń sọ̀rọ̀ tó ń lo dìá kinní kan conversation yẹn pọ̀ kinní kan náà don't call me now òun ti fẹ́ délé sìn I'm at home now I will call you tomorrow okay how are you now how is work òun sì ka ọkọ mi wo now kinní kan àwọn jọ ọkọ ni pé kinní AI ni
18: ìyẹn
15: AI kẹ̀ ó ní kí ni ìwọ wo olóṣù sọ fún òun pé òun wo pé kí ló mọ̀ pé fífún nǹkan òun ó lọ́kàn sọ pé òun ó sanwó fóun tóun ó lọ kọ nípa AI tó bá ti wá kọ́ ìwé ó mọ̀ pé kò sí nǹkan tí AI ò lè ṣe pé òun kọ́ ló ń rí ìplàyẹ AI ló ń rí ìplàyẹ AI ló sọ fẹ́ pọ́n dídé lé àwọn olókàn tó yẹ kó àti kó máa ń dùn yàn
18: ẹ lo gps ni
15: tó máa dùn yàn pé ọdẹ ó tó pé òun lọdẹ pé aláyé bó jáká kúrò lórí ẹja rẹ nǹkan tí ìyá yìí náà sọ ni pé òun sọ pé ẹ wò ẹ kúrò lórí ẹ ó sì ń dun bàbá nǹkan téèyàn mọ báyìí tí mo rí pé mo rí ẹ mo sì ká ọ ẹja bẹrù ọlọrun ìtakùlà. Kò sí bí bàbá ṣe wa nǹkan tí bàbá bá gbọ́ nǹkan tó bá rí a máa dùn yàn. Hello.
21: Hello. Ẹ kaalẹ̀ o.
15: Ẹ kaalẹ̀ sà.
21: Ẹ kú ètò.
15: Yes sà.
21: Olórí wàṣẹ Abọ́lájú ni kẹta bàbá jọ lùndé ni o.
15: Ẹ bàbá mi.
21: Akànnì àti yín náà ni o.
15: Ìyá ẹ ṣeun. ẹyin tẹ n kí wa a ní kásáré tojú bọlé ni bóyá ẹjá bọ sábàlá ọrọ àṣírí padà nígbà náà bóyá ní kásáré tojú bọlé ni. Bá ń pe nọ́mbà táwọn èèyàn pè sí.
17: Nọ́mbà tí wọ́n fi ń pè wá tàbí tí ẹ fi pè wá ni 091-230-8675 láti ilẹ̀ òkèrè +234-814-249-1006 +234-814-249-1006
15: Hello. Yes, I call you. Yes, I'm going, sir. Ṣé ìyàwó yín bẹ nílé àbí ẹ fẹ́ sọ̀rọ̀ àṣírí sà? Ṣé ẹ fẹ́ sọ̀rọ̀ àṣírí ni àbí ìyàwó yín bẹ lẹ́gbẹ̀ẹ́ yín?
1: Mo jẹ́ ń gbọ́ fúgàmù ni
15: báyìí. Dá bàbá mi. Àwọn tí wọ́n fẹ́ pè fún nǹkan àṣírí. Hello. Hello. Wọ́n tún lọ. Ẹ̀yin tẹ fẹ́ pè fún nǹkan àṣírí tàbí tẹ fẹ́ tojú bọlé ni ẹ pè. Ẹ fi ojú òpó lẹ̀ fáwọn tí wọ́n fẹ́ pè wọlé láti pè. Ẹ kalẹ̀.
2: Ẹ kalẹ̀ ẹ̀kọ́ ètò.
15: Ṣọ́kọ yín bẹ ń lé mà.
2: Ìyàwó mi wà níbà.
15: Ọkùnrin ní sọ̀rọ̀.
2: Bẹ́ẹ̀ni.
15: Kí náà ṣe fún yín?
2: Àwọn ṣe ń tí ò dá fún mi gan.
15: Kí lẹ wí?
2: Wọ́n ṣe ń tí ò dá fún mi gan.
15: Wọ́n ṣe ń tí ò dá fún yín?
2: Bẹ́ẹ̀ni.
15: Kí náà ṣe?
2: Àwọn pàṣẹ́gè nù rọ.
15: Wọ́n ṣe kí ni?
2: Wọ́n pàṣẹ́gè nù rọ.
15: Wọ́n pa ṣẹ́gè nínú rọ. Irú rọ wo náà ń pa?
2: Bẹ́ẹ̀ni. Bí kí n sọ fún mi sí kí n jáde tàbí kí n sáré. Kí n fún olówó gbẹ. Kí n bá fẹ́ǹdì owó. Kó mọ sọ fún ọmọ pẹ̀tẹ̀ pé n fẹ́ǹdì owó fún mi.
15: Ká ṣe kí ni?
2: Kó tó mọ sọ fún ọmọ pẹ̀tẹ̀ fẹ́ǹdì owó.
15: Ẹ ṣẹ́ǹdì owó sí wọn, wọ́n wá máa rojọ́ pé ẹ ṣẹ́ǹdì owó.
2: Bẹ́ẹ̀ni.
15: Taná rojọ́ fún.
2: Àwọn ará àdúgbò.
15: Àwọn ará àdúgbò.
2: Bẹ́ẹ̀ni.
15: Ẹ bá ń gbé fóònù fún wọn ó rí bákan. Ẹ ló mà. Ẹyin rédíò ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò màmá.
2: Kò gba fóònù lọ́wọ́ mi.
15: Wọn ò gbà. Ìgbà wọn ti ń parọ́ mọ́ yín pé ẹ fún wọn lówó. Ṣé wọ́n lọ ń gba nǹkan àwìn ládùúgbò lẹ fi mọ̀ yín pé wọ́n sọ pé ẹ fáwọn lówó ni?
2: Ó kọjá bẹ́ẹ̀.
15: Wọ́n sì gba fóònù báyìí kò sí nítorí àṣì bàbá mi. Èmi tiẹ̀ fẹ́ wò bóyá ẹ parọ́ mọ́ wọn ni pé bóyá kò rí bẹ́ẹ̀ bóyá ọ̀tọ̀ ni nǹkan tán fẹ́ fowó ṣe náà fi sọ pé ẹ fáwọn ní nǹkan.
2: Mo fún wọn lówó.
15: Ẹ sì ń fún wọn lówó.
2: Bàbá
15: ìjà sọ̀rọ̀ lẹ́yìn ètò bàbá mi. Ẹ pè wọlé fún ọ̀rọ̀ àṣírí báyìí. Àá sì mú káṣẹ́ pàpà.

da bi ipeni yiti so. Ah, 25,000 naira.

ó da ẹja ṣe báyìí ẹja ṣe báyìí ẹja mú ká ṣe ẹyọ kan tó kù ká tó wò bí a ṣe link up pẹ̀lú bàbá tí wọ́n ń bá wa sọ̀rọ̀ àṣírí lọ́wọ́ yìí

Ọlọ́run jẹ́ yin náà gbé. Kò jọ rí yin rọ mọ 25,000 naira lálẹ́ yìí. Tọ́. Hey.

0: Hello? Hello?
1: Alo?
0: E ti n sun abi?
1: Bẹ́ẹ̀ sà.
0: Ìyá, ẹ mọ̀ bínú, àti lè sọ ẹ́ lágilo ẹ̀fọ̀m láti ń pè yín.
1: Bẹ́ẹ̀ sà.
0: Bàbá, ẹ ta ká ṣe abi?
1: Bẹ́ẹ̀ sà.
0: Ìgbà wo lẹ ta?
1: Nígbà rẹ̀ bẹ̀rẹ̀ program rẹ̀ mú ta.
0: Ṣé ẹ ti jẹrí?
1: Mo ti jẹ rí, but fún ìyàwó mi ni mo fi ta second one.
0: Ìyá, ní báyìí ẹ ti jẹ 25,000 naira.
1: Okay.
0: Customer care ó pè yín láti béèrè àkáǹtì tí wọ́n bá yín send owó yẹn sí sà.
1: Okay, I see that. Akele se la guru, awọn awọn aroke.
0: Àmì o. Ẹ̀yin èèyàn wa já padà sọ́dọ̀ bàbá yìí.

Yorùbá ní àbámọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ní gbé. 0912370875.

0: Hello.
1: Hello.
0: Ẹ káàárọ̀ màmá.
1: Mẹ́ sọ̀rọ̀.
0: Lórúkọ yín àti ibi tẹ̀ ti ń pè wá.
1: Gbogbo olúwa láti gbọ́ ọ.
0: Màmá ṣe gbọ́rọ̀ bàbá yìí dáadáa.
1: Mo gbọ́.
0: Àmọ̀ràn wo lẹ lè gbà wọ́n?
1: Àmọ̀ràn tí mo lè gbà wọ́n náà nìkan lọ sí ilé Ọlọ́run tó gbóná. Tí àṣírí ogun ayé wọn tó wà nínú kọ̀kọ̀ tí ó fi jáde sí gbangba sí wọn. Nítorí ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe yẹn ti pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló dẹ̀ ti ṣerú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n fi ń kó bá ìdílé wọn. Irú ẹ̀ ni tiwọn náà. Ìyàwó yẹn náà tí ò bá padà múra dáadáa, ìpín ìyá sì máa dé láàrin wọn. Nítorí ó níbi tóbìnrin lè ṣe é dé.
0: Tí ó fi sun.
1: Wọ́n ti ló ń try. Tí ó fi padà sí. Ọlọ́run á bá wọn dá sí ọ̀rọ̀ ayé wọn.
0: Àmì ẹ ṣeun ma. Hello.
2: Hello.
0: Ẹ káàárọ̀ bàbá.
2: Káàárọ̀ ẹ pé tó.
0: Yes, orúkọ yín sà.
2: Ṣé?
0: Orúkọ yín àti ibi tẹ̀ ti ń pè wá sà.
2: Orúkọ tèmi ni bí ẹdún láti yé wa.
0: À ń bọ̀ yín.
2: Àkọ́kọ́. Ìmọ̀ tí wọ́n kọ́ gbà wọ́n. Ṣé ti gba àwọn obìnrin tí wọ́n ṣe ń pọn wọn? Wọ́n wá bí wọ́n ṣe máa rí ọmọ náà wọ́n. Ṣẹ́rí kí wọ́n lọ lé pásítọ̀ tó gbéná jù bẹ́ẹ̀ lọ. Nínú ẹ̀dùn pé mùsùlùmí làwọn náà. Nínú ẹ̀sìn ìslam, ẹni tẹ bá ṣàbòsí fún fẹ́mi ò bá dárí jù mí. Ìpè tó yẹ bá ṣẹ̀dọ̀ la ọlọ́run lò ní ṣàìjà. Ṣé gbogbo àwọn obìnrin tí wọ́n náà fi ń ṣàbòsí fún? Tí wọ́n wá lọ bá wọn níkọ̀ọ̀kan, tí wọ́n bá lè sunkún fún wọn, wọ́n sunkún pẹ̀lú wọn. Wọ́n wá dẹ́kun yé ìkọ̀ọ̀kan wọn pé ìwọ́ dárí jù mí ní bó bá fẹ́. Wàláì ọlọ́run yọ̀ ní sí wọn. Bẹ́ẹ̀ kí wọ́n máa lọ sọ́ọ̀sì wọn lọ àfà táwọn ọmọ Yorùbá sì yọrù sí wọn tó wá bò sí wọn ṣe fún wọn. Kò sábẹ́ àkọ́kọ́ lè gbà kó tó ọ̀wọ́ ní ìrẹsì sọ fún wọn.
0: Ẹ ṣeun sá.
2: Ẹ pé tó.
0: Thank you, sir. 091-23-708-675. Hello? Hello? Ẹ káàárọ̀ àṣìṣe gan-an mi kanlẹ̀ ó ní. Bàbá yìí bá wa sọ̀rọ̀ sókè díẹ̀.
3: Ẹ bá ẹ má ti nà. Ẹni ọlọ́run mọ̀ ni. Ẹni ọlọ́run mọ̀ ni.
0: À ń gbọ́ yín sà.
3: Ọmọkùnrin yẹn. Ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Àwọn èèyàn mi ti tún sọ̀rọ̀ ní ìsinmi yẹn. Ẹgbọ́n ọ̀sán sọ dáadáa o. Obìnrin tó wà lọ́dọ̀ ẹ̀ níyàwó ẹ̀ léèyàn. Ẹni kó wọn àti ẹ̀. Kọ́jẹ́ fọwọ́sopọ̀ ọ̀sọ́wọ́pọ̀. Kí wọ́n lọ ra nǹkan tó ń pè ní ìdáwà. Kí wọ́n máa wọn kan fi ṣàdúrà. Wọ́n ń tíyàwó tó fọjọ́ méjì. Ọyìn kọ́kọ́ tó fọjọ́ mẹ́sàn-án. Kọ́ sì máa fi ṣàdúrà bẹ́ẹ̀. Kí wọ́n máa wọn káàkiri.
0: Ẹ ṣeun sá.
4: Ami. Adéyẹyẹ.
0: Hello.
4: Ẹ kú ètò.
0: Ẹ kalẹ̀.
4: Rí yẹn ní dárò.
0: Ami.
4: Orúkọ tèmi ni Oṣìọ́yẹ́mí.
0: Ẹ ṣeun bàbá.
4: Láti bẹ̀rẹ̀ ẹranko.
0: Ẹ bá wa dá sí.
4: Ṣé a kọ́kọ́ rí wọn? Arákùnrin yẹn ti ṣe. Kọ́ ló wọ́n dá igi
0: wọn. Àwọn gan mọ̀ páwọn sọ ẹ̀. Àwọn gan ń gbà.
4: Lórí gbogbo àdá ń gbé tò. Àtẹ̀yẹ́dẹ̀ ń ṣètò gan ẹlẹ́sẹ̀ gbogbo wa.
0: Bẹ́ẹ̀ni.
4: Kọ́ lọ́wọ́ forí jẹ́ wa. Ẹ̀ṣẹ̀ lè ra lókun kànṣẹ́. Ó yàtọ̀ ni. Ṣé ọkọ rí i? Ṣé pé bóyá wọn ò lọ́mọ́ ń ta wọn? Mi ò fẹ́ bí ilé ìfòtò.
0: Pẹ̀lú bọ́n ṣe fọn káàkiri káàkiri ó ṣeéṣe kí mi kàn wá kí fún. Mi
4: ò fẹ́ bí ilé ìfòtò.
0: Kí irúgbìn ti wù.
4: Bẹ́ẹ̀ni. Ẹlẹ́dẹ̀ ẹlòmíì wá wàtọ̀ jẹ́ pé tó bá lọ́mọ ń ta dáhùn. Tí ò bá rí i. Àwọn tọ́lọ́run bá fẹ́ sàánú. Ẹni bíi kí wọ́n pàdé aládùúà. Kí wọ́n sọ fún wọn pé ẹ̀tọ́ rẹ kan ń bẹ́ ń ta o. tó bá sí wà bẹ́tọ̀ rẹ bí bẹ́ńtà wọn ṣe wọlé ọlọ́mọ a bọ́tà rẹ ó ṣe máa bá lọ nù àwọn kan wà tí ẹ̀yìn bá wọn a lè mọ̀ bóyá ìyà tí arákùnrin yẹn jẹ wọn àbí kó jẹ́ pé nínú àwọn tí wọ́n ti gbọ́ méjì báwọn ọ̀fẹ́ ìkánnú wọn aláṣẹ ni tó ti fi wọ́n rí so bẹ́ẹ̀ni tèmi ṣe sọnù ìkánnú méjèèjì yẹn ìyá kánnú méjèèjì yẹn ni wọ́n ń jẹ ẹ kú ètò.
0: Ẹ ṣeun sá.
4: Hello.
0: Ami, hello.
5: Hello.
0: Ẹ káàárọ̀ bàbá.
5: Ìkànnì.
0: Ẹ dákun ẹ bá wa pa rédíò yín tàbí kẹ́ ẹ kúrò níbi tó wà.
5: Ok. Hello.
0: Yes, sir.
5: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun bàbá.
5: Ọlá máa fún yín ṣe.
0: Rédíò yín ṣe ń pariwo ẹ dákun. Hello.
5: Ìkànnì.
0: Ó dáa báyìí.
5: Ẹ káre kú ètò.
0: Yes, sir.
5: Ọlá máa fún yín ṣe.
0: Ami.
5: Gẹ́gẹ́ bí ẹni tó sọ lẹ́ka ẹ sọ ní ìsìn. Ẹni yẹn ó máa lọ mọ́ ń ta. Bí wọ́n sì lọ mọ́ ń ta rè ọmọ àfẹ́ ti èèyàn. Mo ti yé bá yẹn sọ inú mi rédíò méje sọ̀rọ̀ ẹ jáde kí ọmọ Nàìjíríà gbọ́. So a máa alukọ́lù mi ní àlọ́gbọ́n. Tó bá ń ṣerú wọ̀ báyẹn. Ọ̀tún ti ṣerú nǹkan yẹn lọ́mọ lọ́mọ jẹ́rìí ọkọ̀ fún kálukú wọn ní bọ́dì ọlọ́ọ̀ba ogun ayé ọlọ́ọ̀ba wọn ṣe o ọlọ́ọ̀ fún wọn mọ́nà lọ́kọ̀ ọmọ ṣe ẹ̀yìn ẹ̀yìn ṣiṣẹ́ ló ń ṣe ẹyin o fún ọmọkùnrin ẹ̀yìn máa ṣe o ẹ̀kọ́ ètò kọ́dà rọ o.
0: Hello.
6: Hello.
0: Ẹ káàárọ̀ màmá.
6: Ẹ kú àjò.
0: Yes, ma.
6: Ọ̀dọ́ àyẹ̀ ọgbẹ́ máa mọ̀ ọ́
0: sí.
6: Ọkùnrin yìí wọ́n gbìyànjú irú obìnrin tó lóyún fún akẹ́yìnkì hàn ti fàyè àdéhùn fún pé àwọn ọba ṣe wẹ́dùn wọ́n gbìyànjú wọn wá rí o tí wọ́n lọ tọrọ àforíjì ẹsẹ̀ tí wọ́n bá ti rán àyòkù irú obìnrin wọn gbọ́dọ̀ ṣàwárí rẹ o bí ó bu wọn ni o bí ọ̀sà wọn ni o kí wọ́n mọ́ kẹ́ẹ̀dú kí wọ́n wá lọ kí wọ́n gbìyànjú rẹ̀ ọ̀nà wọn la o
0: àwọn ọkàn lórí ayé wọn o. Màmá tí a bá ń sọ títí obìnrin eléyìí tó ń promise ní márìjì yìí pé kán wá rí eléyìí tó ti sẹ́yìn ẹ̀ márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ fún wọn ńkọ.
6: Eléyìí ò lè fojú fò ó ṣùgbọ́n tèyí ti ń sunkún bòlòbòlò ń omi ojú àdó àyín ọgbà o.
0: Ẹ ṣeun ma. Hello.
7: Ẹ káàárọ̀
0: sá.
7: Ẹ kí ètò sá.
0: Iye sá.
7: Àdúrà wa gbà.
0: Àmì.
7: Ọlọ́run kì í pèsè wa bí wa. Ọ̀rọ̀ ni ká máa tọrọ ọ̀dà ìṣúlẹ̀ ọ̀dọ̀ náà. Èmi tí mo sọ ni ẹ̀dá ti sọ ni ọmọ mẹ́ta lè ẹyẹ obìnrin mẹ́ta lè náà lè yẹn ta. Ní àná ti ta kò sí kan fún mi fẹ́. Kì í fún wa bí mo ti ṣèyàwó pẹ̀lú ẹ̀ ọlọ́run ò gbé mi lọ sẹ́wọ̀n. Ní ìgbà tó máa bẹ̀rẹ̀ wàhálà ìṣe tó lọ parọ́ mọ́ ni pé ara ti là nínú ìyàgbọ́ fún yàrá mi. Bẹ́ẹ̀ni ẹ̀ka dùn lọ́wọ́ náà. Ó dé sí pé mo sọ̀rọ̀ wá bí mo sọ̀rọ̀ àfẹ́yàwó mi ní 92,000. Àwọn ọmọ ti bí ẹ mọ́ mọ́ ọ́ ọ̀rọ̀ ìkọ́ṣà láìpẹ́ náà. Bọ́t àtìkè àtìkè ju ìjà àdé ìlànà ara. Àmọ́ sọ́dọ̀ tí ló pọ́ ọpọlọpọ ọmọ tó ń ṣe lẹsẹ ẹsẹ fẹẹ tó máa mọ pé nǹkan bú sí olóyún tó máa fẹ sí. Ọlọ́run agbádùn ẹ̀rìn agbọ́dọ̀ ìlú náà lágbára sí
0: sí.
7: Ìfà yóò nìka wà dẹ́gbẹ̀ta náà. Ẹni ẹ ti fàdúrà gidigidi kò ní ibi tó ń lọ fún ẹgbẹ̀ta náà ìkọ̀ tó ní ibi tó ń tó ń tó ń tó ń tó ń tó ń tó ń tó ń tó ń tó
0: ń tó ń tó
7: ń tó ń
0: tó ń tó ń hello.
8: Hello, ẹ máa kú ètò.
0: Yes, sir. Ẹ káàárọ̀ sá.
8: Orúkọ tèmi ni Ganiro Lọ́ndà Látúrẹ́tìta.
0: À ń gbọ́ yín bàbá.
8: Ẹni yẹn gangan fúnra rẹ̀. Pẹ̀lú gbogbo tó fẹnu ara ẹ̀ sọ yẹn. Ó kọ́kọ́ fi ayé ẹ̀ fún Ọlọ́run náà. Tó bá fi ayé ẹ̀ fún Ọlọ́run, tó gbàwẹ̀ àti àdúrà fún ìjọ mẹ́ta. Olúwa kí ni kí n ṣe? Mo ti ṣìnà ìkóríta ìlú ni mo wà yìí. Sọ ohun tí màá ṣe fún mi. Tó bá jẹ́ni tó fi ayé ẹ̀ fún Ọlọ́run tòótọ́ tòótọ́, tó bá gbàwẹ̀ yẹn àti àwẹ̀ àti àdúrà ìjọ mẹ́ta, ó máa lálàá, ó máa ríran. Kò jù bẹ́ẹ̀ lọ ọ̀nà àlà.
0: Ẹ ṣeun sir.

0: Hello.
1: Hello, Ekwetu.
0: Yes, I can, Baba.
1: Orúkọ tèmi ni Ẹja SDO Oyeniyi Látàkíwájú.
0: Ẹṣin sá, ẹ bá wa gba bàbá yìí lámọ̀ràn.
1: Ṣé ẹ rí ẹni tó pèsè kejì, Ọ̀gbẹ́ni Abiodun láti Wọ́ra, àti ẹni tó pè láti bẹ ẹrúnkà. Ṣé ẹ rí ọ̀rọ̀ àwọn méjèèjì, ọ̀fẹ́ dọ́gba, ọ̀rọ̀ wọn mo fẹ́ mọlé. Ṣé ẹ rí ẹ bá lọ́mọ ta, ó lè má mọ̀ o. Yóò sì máa dààmú ẹlẹ́dọ̀ ọmọ yóò sì máa dààmú ó ti gbà tó bá tó rí. Ṣèdè ṣe rí ẹtí ètí Mr. Abiodun láti Wọ́ra fọ́nṣọ́ pé kọ́ máa ṣèṣì wọn tó rà àmọ́ bí ogún ti wá. Ọ̀gbẹ́ni yẹn sọ pé márùn-ún lòún rántí. Ọ̀rántí ju márùn-ún lọ. Èyí tó túmọ̀ sí pé ju márùn-ún lọ.
0: Bẹ́ẹ̀ni, tó bá fara balẹ̀ tó jókòó dáadáa, ó ṣeéṣe kán
1: máa ti ju márùn-ún lọ. Tó ṣe rí ẹ mọ̀ ìyá kan ra wa o. Tí wọ́n bá lọ, kódà kọ́ lọ ilé adá, kọ́ lórí òkè kọ̀ọ̀rá o. Ẹ mọ̀ ìyá kan, ẹ rí pẹ́ lòmí ọmọ sọ pé òun ti lọ ilé aláwo, òun lọ ilé oníṣègùn, òun lọ sí ṣọ́ọ̀ṣì bá òun lórí òkè pé àlọ́ àwọn síbẹ̀ náà orí ìkọ́ ni. Tó tọ̀ bá ṣèṣe wọn, ó ṣèṣe wọn one by one, torí kò mọ ibi tó kún yẹn ti wá. Wọ́n dùbọ̀ bá rí wọn lọ́kọ̀ dáríjì mi èyí tó bá ti dáríjì orí kò ní mọbi ẹ tó sẹnu wọn tàbí ibi tí àṣìṣe yẹn ti wá ṣùgbọ́n gbogbo wọn ni wọn ṣàdúrà ní àdúrà rẹ ọgbà
0: ṣùgbọ́n
1: àìmọ̀ràn tó ń tó ń ṣe kókó ṣe pàtàkì jù nìyẹn kó wá wọn rí tó ti rí nìsín kó náà máa gbọ́ kódà lọ́kàgbà rẹ lọ́sọ̀ rẹ di àṣìṣà mi nídìí èyí. Ọlọ́run gbàdúrà rẹ̀ ọ wá wọn rí wọn.
0: Ẹ̀lọ́ ma.
2: Ṣọlẹ́ o.
0: Ẹ káàárọ̀ o.
2: Ẹ káàárọ̀ o.
0: Yes ma.
2: Àdúgbò ilé nǹkan o.
0: Àlàáfíà o.
2: Ṣé a rí àkọ́kọ́ náà lọ kọ́kọ́ bá márùn-ún dúpẹ́ bí? Kódà mọ̀ bá wọn dúpẹ́. Nítorí pàpọ̀ nínú ẹni tí ò ní àṣìṣe báńkì èlò ọgbà ìgbọ̀n ṣe. Ṣùgbọ́n fún ọba àgbà tí bíbélì náà ti tọ́ka sí kí ògbé ní fún ẹnikẹ́ni tó fọwọ́ bí ọjọ́ rẹ̀ nálẹ̀.
0: Ẹni kì yóò ṣe rere.
2: Alákọ̀ọ́yọ̀ ti tún parí ọkàn rẹ̀. Èyí mọ̀ sí ọlọ́run ó mọ̀. Ṣùgbọ́n tí mo rò ó ṣe pàtàkì. Òun náà ni kí àwọn bàbá wa ń tọ́ka. Pàápàá jùlọ ìlú tó gbé ọmọbìnrin tí wọ́n ní í ṣe fún. Obìnrin ti di ẹrú aládàáwò ní kété tí wọ́n já kulẹ̀. Omi ẹrú ẹrú aládàáwò òṣèlú ọgbọdọ kalẹ kí a lọ lọ mọ ọgbẹ sí i. Nǹkan sọ lásìkò ìgbà náà àwọn ò lè mọ ṣùgbọ́n òun fúnra lára rẹ̀ kí wọ́n wá obìnrin rí kí wọ́n sọ pé kí lọ́rùn dáadáa ní omijé ọ̀kan padà jáde lójú ìṣe náà yóò fún omijéjì òkú ìṣúra. Ọ̀nà àwọn ọgbẹ kan ní àwọn ọ̀là
0: torí
2: mo ti rí ìrírí bẹ́ẹ̀. Bọ́dà mi kàn bẹ dọ́kítọ̀ mi. Oyún ni mo bá wọn ṣe. Ó ń bọ̀ ya lójú fún àwọn tó tètè sọ fún mi mọ̀ sí rẹ̀. Láì ní rí wọn. Ọlọ́run náà ló sọ fún mi lọ. Ṣùgbọ́n ti bù ọ̀dà yìí. Wọ́n lọ rìn púpọ̀ tá a bá lè rántí àti àwọn àbùkù tí wọ́n bá lè wá ọmọbìnrin sí. Ìwọ́n òdìdó oṣù tí ẹ̀gá ló mẹ́fà díẹ̀. Ṣé a rí tọ́lọ́ ní ń yọ àmọ́ yẹn tí ń fẹ́ mẹ́wàá tí ń fẹ́ mẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ́ ọlọ́run ọ̀fà mi.
0: Àmì
2: ọ̀fà mi gbà.
0: Ẹ ṣeun ma.

0: Hello.
1: Ẹ kọ́lé.
0: Ẹ kẹ́ rọ̀mà.
1: Ẹ rasa.
0: Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
1: Kẹ́hìndé lorúkọ mi.
0: Láti
1: Akala Road.
0: Akala Express àbí Akala Way.
1: Bẹ́ẹ̀ni, Akala Express.
0: Ìyìn òtí ọ̀nà New Garage mú.
1: Bẹ́ẹ̀ni.
0: Lóyá ẹ gba bàbá ìlàmọ̀ràn mọ́.
1: Ṣé rí ìmọ̀ràn tí mo fẹ́ gbà wọ́n ni wípé Ọlọ́run ló lè tọ́ wọn sọ́nà lórí ọ̀rọ̀ tó wà nìyí. Torí wọ́n ti ṣe. Mọ́ dẹ̀ ṣe sọ́jáde náà ní ìsìn. Ọlọ́run ó wọ̀ láàbí ẹ̀ ṣe sọ́jáde yóò sàánú wọn. Yóò sì dú àánú rẹ̀ wò wọ́n o. Torí pé àwọn tí wọ́n promise yìí, àwọn gan ti gbẹ́mìí lé wọn jù. Wọ́n ṣe wá já wọn sílẹ̀ ìbáyìí. Ó wá jẹ́ ọgbẹ́ ọkàn fún àwọn tí wọ́n já sílẹ̀ náà. Ṣùgbọ́n Ọlọ́run ò kán wá wọn rí. Kán lọ wá wọn rí, kán lọ bẹ̀bẹ̀. Kán bẹ̀bẹ̀ káwọn gan sunkún sí wọn lọ́rùn. Yẹn ló le tán o. Kódà kán lọ sílé aláwo, kán lọ sílé babaláwo, kán lọ sílé adáǹse. Kódà kò ràn án. Àfi kán wá wọn rí o. Ọlọ́run bá wọn ṣe o.
0: Ẹ ṣeun ma.
1: Yes sir.

0: Hello, e kaaro ba. Yes sir.
1: E kaaro sir.
0: Oruko yin ati te tin pe wa.
1: E ma ti mo fe da ma yen ni pe
0: eh baba
1: kan wa ni.
0: Ah ti mo ruko yin.
1: Alapopo. O gbe alapopo yen kan wa kan ati ti o promise pe awon ba se wedding yen. Kan wa kan. Kan ba de wa kan. Mo je muslim yen na kan ma gbadura kan ma gba we. Olorun gba fun won. So kan wa obin yen de ti gina kan. Kuro yen ni si. Wọ́n ti promise pé àwọn máa bá a ṣe wedding ó dẹ̀ ti lóyún wọ́n àrídìí sí káwọn náà bá bí wọ́n ṣe dẹ́tì ẹ̀ ìdí mìíràn inú ìrìnàjò yẹn ni ẹjọ́ sáà tí ẹ bá parí program ẹ̀ fi náà bá ṣe tara abẹ́rẹ́ bá ń sọ abẹ́rẹ́ ìdí ìfẹ́ lọ́wọ́ ẹ̀dá òkúta
0: ẹ̀ òdà kò sí wàhálà à fi síta ìyẹsà
1: olólùfẹ́ lágẹ̀lú àti class là wà àdẹ̀fẹ́ta káàṣẹ àríkáàṣì ta láti bẹ̀rẹ̀
0: ẹ̀ à fi nọ́mbà wa síta kẹ́ ipò wa lẹ́yìn ètò
1: Then I'm on see, I'm sitting for some, I'm see, but I'm about to walk a little bit.
0: So bad day, you talk to Marshall, are you for your dad? Hello?
2: Go ahead. Yes, you. Go to come in there. That's you.
0: Yes, sir.
2: Say, ah, wait. Will you do that way? You do. I just like it. I will not be there. King David. Remember to say, you must say. To wa ran se se oga oga olugbo ilu to mo pe ko wa so ti yawo ngba leyin ba to ti ba yawo e lajo se ko ti yen wa ti yen wa da lo nku a oga mi
0: o wo ni o wo ni
2: jale kan o jo oju ogun gbona
0: be ni
2: o pada so ndo ogun o wa pe wa ran se ti ba ti ni ba ti ni o ni o lo pada lo fun lo wa gbe lo e da ko jo e wo e bo se se wa ni yen nígbà tí obìnrin yẹn wá bímọ tó bímọ nǹkan ẹ wá wo nígbà tó mọ yẹn dáyé tó wá bẹ̀rẹ̀ sí ṣàìsàn david wá jẹrẹ ìyá pípípí àwẹ funfun àwẹ dúdú gbogbo ìṣọ kò sí ìṣọ gbà àwọn ìjòyè ìrọ títí kò jẹun kò jẹun wọn bẹ títí kò jẹun kò jẹun kò wẹ ọmọ wa ṣàìsàn bí ọmọ wa ṣàìsàn ní david wa ní ẹbùn gbogbo sílé wẹ ẹbùn pèsè oúnjẹ wọn wá lọ léèrè ọwọ ọmọ adókù tó ń jẹ oúnjẹ ohun àwọn ìjọba wa sọmọ àwọn ní sí ikú ọmọ ìlú ìgbìmọ yẹn ni wọn tó sì wá dá lóògbé yìí nígbà tí ọmọ náà wà láàyè kó tó di fẹmi jábọ lára tá a bá fàdú àti àwọ jagun fún ó ṣeé ṣe pé ọlọrun ṣe sí ọlọrun owó san ṣùgbọ́n gbà tó máa ti kú yẹn a lè jẹ tó bàjẹ́ ọba ń tọ́jú ajé mọ́ nídìí èyí ṣe rí àwẹ̀ àwẹ̀ ó lójú táwẹ̀ sí mẹjọ atara wa yọkàn sọrọ ẹdá kíkà ni ṣùgbọn kọ fọkàn sọdọ ọlọrun kọ gbọ àwọn obìnrin yẹn rí ibi tájú ààrẹ ti lè gbà nìyẹn ẹ wo yẹ ẹsẹ tí david jẹ síbẹ náà ọlọrun sọ pé àwẹ̀ rẹ kò tún bá ń tẹnu nídìí èyí tó bá ń gbọ kọ wọ àwọn obìnrin yẹn rí mu orí kan máa bí tó ti sọ ẹni máa wò pé èyí tó promise ní nǹkan kan tó lè yàn tí wẹ́ẹ́ di ó lè lè jẹ́ lórí ẹlòmíì tí ò tiẹ̀ ṣe ọyá inú ẹ̀yọ kan lọ́sẹ̀ bíi tí ò ṣe kankan fẹ́lòmíì arẹ́ni tó ṣẹ́ oyún nígbà tó wà lọ́mọdé tí wọ́n bá ṣe oyún títí tí ó ẹlòmíì ṣe débi márùn ó tún wọlé ọkọ mi báyìí ó tún gbọ́n má dé alẹ́
0: yìí
2: ẹlòmíì sì rèé o lè má ṣe yọ ẹyọ kan lọ tàbí méjì tí ọba délé ọkọ ni ó di gbọ́n ẹ dákun ẹjọ ibo ni àṣìṣe yẹn ti wá kódà ọlọ́run tóbi pọ̀ ọlọ́run ó tóbi ju gbogbo lọ nídìí èyí ọwọ́ wọn rí ni ọ̀rẹ́ mọ ibi tẹ́sẹ̀ tí wá alẹ́jẹ́pẹ́ ìfọ́fọ́ kò sí kan sí pọ̀ nǹkan ọlọ́run gbàdúrà rẹ o.
0: Ami ẹ ṣeun sá ẹ ṣe sá hello.
3: Ẹ káre o.
0: Yes sir, ẹ káàárọ̀. Yes sir, ito
3: na. Sẹ́rí ọ̀rọ̀ àwọn èèyàn wa tó ń sọ látàárọ̀ ọ̀rọ̀ gidi ni sẹ́rí kàlákọ̀kọ́ tó ní sunkún yẹn àwọn àgbàlagbà máa ń pòye pé ibi tá a bá wọ dúré náà kò máa gbẹ̀mí ṣùgbọ́n torí pé ó lè jẹ́ wípé èyí ẹ̀sùn ti bímọ tó ti sẹ́yìn bí mẹ́fà fún márùn-ún fún ó yá inú àrùkàrùkà tó ń rò wípé ó yẹ kó bímọ mí o wẹ́ẹ̀kọ́ bímọ mí o ọlọ́run nìkan ló yé àwọ̀ ọmọ ṣùgbọ́n kọlọ̀ tó kọ́ wọ àwọn kan kọ́ tó àforíjì ẹ̀sẹ̀ kọlọ̀ tó rọ́nà àwọn míì kọlọ̀ bìrì wọn ọ̀rọ̀ mi ò fi báyìí lọ.
0: Ẹ ṣeun sá. Gbogbo àwọn tó ti ń pè lórí ọ̀rọ̀ ti bàbá yìí nton so na ni wi pe ki baba yi wa won ti awon obirin ti won ti se yi ki won wa won kankan toro aforiji ta ba gbo dada titi eni ti alakoko ti oni o se oyun marun fa won ani ilu tawon ti lo le ekon gba na lohun ni ta ba si tun gbo won dada ani awon tawon le ranti o je awon marun eyin o se se ko je pe oju marun lo

0: jẹ́ kí mi náà wá gbà ládùúrà pé ọ̀nà tó tọ́ tẹ́ ẹ rìn tí ayé yín ò fi padà nítumọ̀ tí ó fi lójútu ọlọ́run ó fi ọ̀nà yìí mọ́ yín kò sẹ́ni tí ó sì àbíyá sókè tàbí ya rẹ̀ ò ní rùn ní ìgbà kan tàbí mi gbogbo wa náà láti ṣẹ̀rí àwọn ẹ̀ṣẹ̀ ìgbà ìmọ̀ àwọn ẹ̀ṣẹ̀ ìgbà ìwé kọ́lọ̀hún ó foríjì gbogbo wa ẹ̀yìn tẹ́ ń pè nípa ti ọ̀rọ̀ bàbá yẹn dákun ẹ má jà pè lórí ẹ̀ mọ́ àwọn èèyàn ti gbà wọ́n lámọ̀ràn ẹ já kúrò ńbẹ̀ ẹ jẹ́ àwo ọ̀rọ̀ àṣírí míì láti lé tó ṣẹlẹ̀ sí yín rí tó wá jẹ́ pé títí dì sí yín ó sì yín affect ayé yín tẹ́ ẹ̀ sì lè sọ fẹ́nikẹ́ni torí kò sí tẹ́ ẹ bá sọ àwọn èèyàn ò fẹ́ mọ́ fi bú yín tàbí kán fi mọ́ sọ̀rọ̀ sí yín tàbí kán mọ́ fojú ẹ̀ wò yín ẹ wàá dàbí èèyàn burúkú tàbí ẹni yẹpẹrẹ láwùjọ tẹ́ ẹ bá ti sọ tán bá ti gbọ́ bẹ́ẹ̀ ṣe ń demọ́ra tó bẹ́ẹ̀ ló ṣe ń joyin lábẹ́ aṣọ ẹ mọ̀nà tẹ́ ẹ gbégbà ẹ mọ ohun tẹ́ ẹ ṣẹlẹ̀ lórí ẹ pè wá sórí 0912370865 ẹ sọ báyìí tẹ́ ẹ bá ti pè ẹ mọ́ dárúkọ yín ẹ mọ́ jẹ́ àmọ́bí tá tẹ́ ẹ ti ń pè ohun tẹ́ ẹ sọ táwọn èèyàn ò fìfura pé àbẹ́yìn ni àbẹ́yìn kọ́ ẹ mọ́ sọ ẹ wá jẹ́ káwọn ọmọ nàìjíríà gbà yín lámọ̀ràn lórí ohun tẹ́ ẹ ṣe nípa ti bàbá ilé ìta àgbà tán yìí ẹ dákun ẹ mọ́ pè lórí ẹ mọ́ mo fi ọlọ́run bẹ̀ yín ọ̀rọ̀ àṣírí mi la fẹ́ gbà láti lé torí ìjọba àkókò hello.
1: Hello.
0: Bàbá ẹ bá wa parí dì òyìn ń pariwo ẹ dákun.
1: Hello.
0: À ń gbọ́ yín báyìí ẹ lọ́rùn àṣírí tẹ fẹ́ bá wa sọ.
1: Sọ gbígbọ́ nínú mo fẹ́ sọ sá.
0: Rédíò yín sì ń pariwo síyàwó yín bẹ́ẹ̀ ń bẹ̀ yín.
1: Kò síyàwó mi bí sà.
0: Tá a bá máa bá yín tójú bọ́ lé náà ìyàwó yín gbọ́dọ̀ wà ń bẹ̀.
1: Ìdí tí mo fi ń sọ̀rọ̀ yìí ni pé ó gbé mi lọ́mọ lọ ni ó ti fẹ́ ọ̀rọ̀ àṣírí mi.
0: Hello sir, kí lẹ sọ?
1: Ẹjọ́.
0: Kí lẹ sọ?
1: Ẹ̀lẹ́ sà.
0: Ẹ àgbọ̀ nǹkan mi ò gbọ́ nǹkan tẹ́ ẹ sọ yẹn ẹ sọ nǹkan kan sìn yín mi ò gbọ́. Àwa ń gbọ́ yín báyìí, à ń gbọ́ yín báyìí. Hello. Tẹ́ ẹ bá pè wá ká bá yín tojú bọ̀ lé yín. Yóò jẹ́ pé ọkọ yín tẹ́ ẹ torí ẹ̀ pé ń bẹ pẹ̀lú yín tàbí ìyàwó yín tẹ́ ẹ torí ẹ̀ pé ń bẹ pẹ̀lú yín

0: kajoki.
1: Ọ̀rọ̀ ìdánilẹ̀ ayé.
2: Ìrírí ẹ̀dá, ìrírí ayé kan kìí tini títí tí kò tini pa. Ọgbọ́n ni fi kọ́ ni. Ìrírí ẹ̀dá lẹ̀tọ́ kan tata. Tí ń kọ́ ni lọ́gbọ́n. Ètò tí ń yọ ni kúrò níbi ìrònú àbáàdì. Ètò tí ń yọ ni kúrò níbi ikú òjijì. Ètò ìrírí ẹ̀dá abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló pín sí. Abala àkọ́kọ́ ni abala ọgbọ́n ò pín síbì kan. Ibẹ̀ láti máa ṣàlàyé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó bá ru wa lójú táwọn ọlọ́gbọ́n olóyún ti máa fún wa lómi ọgbọ́n mu. Abala ìkejì ni abala ìrírí ẹ̀dá láti máa mú ohun tó ṣẹlẹ̀ sí ẹnìkan rí wá fún gbogbo ènìyàn. Ètò ìrírí ẹ̀dá ọgbọ́n ní fi ń kọ́ ni yóò máa wáyé látẹnu ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín òkìkí ọlá ayébọ́yìn táyélólú ọmọ abọ́ládé ní ìkànnì ti lágelú 96.7 FM òkè gajòkè nífẹ̀lẹ̀lẹ̀ ìbàdàn gbogbo ọjọ́ àlàmísì mọ́júmọ́ jímọ̀ ní déédé aago kan òru sí aago méjì àbọ̀ òru 1 AM to 2:30 AM fún ìkéde àtìpolówó ọjà ẹ máa pe 00552269 48 abọ́ládé taiwo lóní ìrírí ẹ̀dá ọgbọ́n